lọ. Ọba ìgbàlà ògoyẹ o alágbára tó rubanu jẹ wa. Ọlọ́run tó ru ìbànújẹ́ ìdílé yìí lọ. Ọlọ́run tó ru ìbànújẹ́ ìpè yìí lọ. Ọlọ́run tó ru ìbànújẹ́ ọkàn tó ń lórí ọ̀fẹ́ láti gbọ́ ètò yìí lọ. Ní orúkọ Jésù Olúwa gba ọpẹ́ wa. Àfọpẹ́ yìí ògo fún orúkọ mímọ́ yín. Nítorí pé ẹ ṣeun. Torí pé àánú ìdúró tí láéláé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Bàbá ọmọ ẹ̀mí mímọ́ lówùúrọ̀ yìí tàbí àkókò tó lè bọ́ sí níbi kíbi tán ti lè lórí ọ̀fẹ́ láti máa wù tàbí gbọ́ wa. Ní orúkọ bàbá tọmọ tí ẹ mẹ́mẹ́mọ́ ìhó ayọ̀ ni ó jẹ tẹnì kọ̀ọ̀kan. Gbogbo ọkàn tá a jọ ń pàdé ní àṣálẹ̀ ìdájí kan pẹ̀lú Olúwa yìí ire àti àánú kò ní fi wá sílẹ̀. A ó dẹ̀ yin Ọlọ́run lógo. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ní orúkọ ńlá Jésù Kristì Olúwa wa. Amen.

gbogbo agbára ọba tó ní gbogbo ogo ọlọ́run tí ó ní gbogbo ogo rẹ̀ tí ó sẹ́ni tó lè bá a pin ọlọ́run tó ní gbogbo ọlá ọba tó ní gbogbo agbára tẹ́nikẹ́ni ò lè bá pin ìwọ la fògo fún ìwọ la fìyìn fún torí wípé nínú àánú rẹ̀ la fi dòní orí ọ̀fẹ́ rẹ̀ ni.

0: adupe adupe orin igba ni legbo ni lady evangelist doctor Fumi Aragbaye ni won ko orin yi lady evangelist doctor Fumi Aragbaye ni won ko orin yen ah gbogbo eyin te ti lori ofe ati gborin ri agbe oga o oba ti wa eni to fi fa to fi ife to fi kawaye to fi se ni ati yiye ti o de ni je ki ife yen ja ti ife yen o de ni je danu o la gbega lowuro yi tabi akoko to bo si bibi kibi te ba ti lori ofe lati wo wa tabi gbo wa lori eto asale idaji kan pelu oluwa asale idaji kan pelu oluwa je eto ti olorun nlo lati fi sise imularada imuduro fun aye awon eniyan eyin te ti lori ofe ati gborin ah tabi ati eti tojo meji meta lori eto asale idaji kan oju opo te ma pe si te le pe wa si lati fi gbo wa o na ni 091 23 70 86 75 eyin te wa lokere +234 814 249 1006 +234 814 249 1006 ha orin igba ni kile yin na e ti gbo orin igba ni ah kile ri wi si o eh hello hello hello hello
1: eya ah e ma pe to
0: ah hey oluwa seun e ku ojumo o abi e ku dede wo yi
1: ah e ku dede asiko
0: e ku dede asiko lodo ti yin tori boya ro lele yin wa bayi
1: oni bado fun yin
0: ami
1: oni bado fun yin ele e ku se
0: oluwa seun
1: ah keri akoko no mo ba yin dupe o ti mo fi ba yin dupe ni pe won ni adura ti o ni gba eyan ni ti se
0: eyan o ki sadura ti o ni gba
1: eto ti mo eto nkan ti mo gbo kan yi e ri pe gbo ale fadu asilenu eni a mo se
0: be ni
1: e so awon omo ele ata awon ti o ju ko nbe awon ko bere wi pe se ti e ku wo gbo lo sara won le mo gbe e ri pa fadu pe ko lo o se won bi daniel to wo wo kene o
0: so parapa be ni
1: okay te pe awon omo e parapa tabi ti e se le se tabi ti miri ode se mo pe nigba to lo n doju adu ati yen
0: be ni
1: abe igba te na mo dupe lo so mo pe ni raye wole
0: eke
1: ori pe kini ori pe se eyan mo tabi ati mo ngba o ola mo fi gbigba adu ase nu alagena gan gba mi ologo le gbadu akogba ori a me ni to lo n be lara re e wa fi adura yi sori afẹfẹ ni kawo yẹn mo se
0: bẹẹni
1: ati ti to gbọ ati ẹni to se ọlọrun wa gbaladura fun gbogbo wa mo dupẹ re naa mo sọrọ ọsẹ yin ọlọrun ojo dibajẹ
0: ami
1: ni sọpọ iṣẹ ẹsẹ ilẹ to si n dagba ọlọrun ojo ko ku
0: ami
1: tori awọn ọkọ ibi ti ọda a n gba n ba nibi to da eyi na ewujọ tẹ ti wa wa wa bẹẹ bẹẹ ọkọ yóò wọnú omi ẹ gbóore ti ya ẹ kọ o ni kini o ya mi ya fe kristi olugbala o se su eyi ti ọpọlọpọ le n wi ṣugbọn sa fẹsẹ ti n bẹnu jesu egan ni sọ
0: lo n sọ
1: o pe ki n dabi jesu
0: ni wa pẹlẹ
1: ẹ to le ṣe bẹ bi ni efi olugbala gbe gbogbo ti ba n jẹsẹ eyan a maa sa fun lóòótọ yóò le dabẹ ṣùgbọ́n èyí ọmọ rẹ nípasẹ̀ bẹ́ẹ̀ nítorí ẹ̀mí yẹn ń tọ́ka sí ni ọmọ tó rí jáde ayé ò tí ì rí bá aṣọ bó ṣe rí kò tí ì bàjẹ́ tó bá ń gbà náà ẹwà wà ẹ̀fọ́ tí a máa ń gbà wọn ní gbà yẹ omi ọ̀fẹ́ mọ́ gbà yàn ẹ̀ pé èyí ọkọ̀ èyí ọmọ wárí rì àwọn ọ̀gbọ́n ọkàn ti wa le
0: Ati gbogbo ohun to mi ati ti o mi nu ite ni nbe bọlọrun ti nbe te mi e wa eyin le jere gbogbo ise te se
2: amen
0: mo ni feru yin tele oko ma bo nle o pe to awon to ti fi ise se lohun re o eyin te n sise re na le jere e
2: amen
0: amen agun ni fọlọrun loke orun
1: hallelujah
0: amen
1: se fi
0: ise
1: se
0: fi
1: lo
0: ni amen o amen ese ojo opo te le ma pe wa si mo ti so 91 23 70 86 75 alagbamba le assist do ba wa soro tan lati le America yen hello
3: hello alaja fun yu
0: ki le poruko yen
3: alaja fun yu
0: alaafia fe yin na o
3: Oko mi ni Ayin de Moses Latoyo.
0: Latoyo.
3: Ben Equator sa. Adupe lo Olorun, Olorun doju adura ti wa.
0: Olorun seun.
3: Olorun gba adura. Eyin na ewu ona ya Olorun gba o se. Nigba ta si ninu adura. Olorun ko won jari lona yanu. Yan na no ro wa ma je si.
0: Ami
3: ipi ni ba
0: e se
3: na furu ko je ni taun
0: ami o
3: oje ogun aye o ni buri
0: ami
3: ko je won ni jo ma nje
0: ami o
3: aba wa na kan di ti podu iba mi je ni ba won
0: ami
3: la se fe na ko ni baje
0: ami o
3: aleku ore aleku owo yo ma ku won ni o
0: ami
3: aleku aye yo ma ku won ni o
0: ami
3: Eyin je nti to e ni fenu ko.
0: Amen.
3: Gbogbo atin gbo wa tin gbe to yin won ni sugbo ara won ni sugbo e.
0: Amen.
3: O gbadura fun baba wa Ambale Assist na. A to ye ori ile de America lo. Iri oko wo ko dele o.
0: Amen o.
3: O Jesu ogun o ke yo to wa ladam ko ni de ba won.
0: Amen.
3: O ji won gbe o ni ba nbo wa le o.
0: Amen o.
3: O Jesu da mu kere o ni sugbo lu won.
0: Amen.
3: Be ni ori o.
0: Amen.
3: Komi na ni Moses Latoyo.
0: Lati Oyo, Moses ese.
3: Ese ojonjo yi.
0: Oluwa seun.
3: Ni wale o.
0: Amen o, amen o. Ese God bless you. Ese, eje ka tun welo mi lojo opo. En se wa lokere +234 814 249 1006. Le fi mo gbo wa eyin te wa lokere te fi pe wa wole eyin ti awin ti wa ti wa nbi e ti mo number ti wa ti a mo lo 091 23 70 86 75 hello
4: hello
0: hello ma
4: hello gbadura wa
0: ami
4: o ti se ni ma ni ale ngba te se program abile ko wo la bi lati sapa
0: a seun
4: Olorun ni da wa na mu.
0: Ami o.
4: Lo gbadura wa.
0: Ami.
4: Ni da le pe na se ni ti ni da ru.
0: Ami.
4: Ati ara wa n ba le ati. Ori se mo yi na lo wa ni jo.
0: Ma
4: ti le lo. Wa du pe lowo won. Ni se se jo kan lo ri le de Nigeria to da si. Wo wa lo fi je so.
0: Ami o.
4: Wo te de oko wa le
0: pe
4: lo lo. Wo te ti ti lo ko mo pada ju won lo.
0: Ami o.
4: Eyin na wa ri ise ranse yin ni doku.
0: Ami o.
4: Era no gba na Olorun ni si.
0: Ami.
4: E ri ore. Ore jo n te yan ba n gbo.
0: O
4: mo fun yan ni wuri.
0: +2481424291006 ẹyin ti wa lokere ni Nigeria wa nbi awa ti wa nbi.
1: Hello. Ekaaro.
0: Eku ojumo.
1: Eku ise oruko mi ni Arowolo Isiaka Tuala Music lati wo.
0: Tuala Music lati wo. God bless you.
1: Amen. Bàbá rere mọ́ jẹ́ sí náà, Olúwa mi mọ́ jẹ́ sí ni, Jésù Kristi mọ́ jẹ́ sí náà, kúrò lọ́dọ̀ rẹ̀. Ó fi Joshua mọ̀nà, ó délẹ̀ ìlérí. Ó fi Caleb mọ̀nà, ó délẹ̀ ìlérí. Bàbá mi mọ́ jẹ́ sí náà, Olúwa mi mọ́ jẹ́ sí náà. Olùgbàlà mọ jẹ ń ṣe iná kúrò lọdọ rẹ. Ẹ rí bàbá wa bàjẹ́ Aziz yẹn orí Ọlọ́run kan ni wọn. Ọlọ́run bá gbọ́ gbọ́mọ́ sá mọ́ fẹ́ gbọ́ ohun wọn ni kí wọ́n bá ti sọ̀rọ̀ báyìí ara ó sì tù mí. N kì í fẹ́ dá sí tòun gbà mí gan pé kí n sá tiẹ̀ gbọ́ ohun wọn ọkàn mi ó sì balẹ̀. Ẹ wò bẹ́ẹ̀ ṣe nọ́tìsì àwọn iṣẹ́ tẹ ti jẹ lọ. Ọlọ́run bá gbọ́ nǹkan tẹ̀mí gẹ́dẹ̀ ń rò lọ́kà àwọn ìka àwọn èèyàn bí àwọn bandits náà làwọn ti ń sọ pé àwọn ọmọ yẹn nǹkan kò sí wọn. Ṣẹ́fẹ́ kí nǹkan kan ṣe àwọn ọmọ tó ń wù sẹ́ni.
0: Tí wọ́n ò lẹ́ṣẹ̀.
1: Àwọn ọmọ ọdún tó ń àwọn ọmọ ọdún káàbọ̀ àwọn ọmọ ọdún mẹ́rin méje mẹ́jọ mẹ́sàn-án kí ni ẹ fẹ́ Ọlọ́run ó máa tẹ̀yìn síwájú Ọlọ́run ni fi yín sílẹ̀.
0: Àmì.
1: Àmọ́ àwọn àdúrà tó gbà àdúrà tó bá ní nẹ́ẹ̀mí mọ́nú yóò máa gbà ní. Ọlọ́run ló máa dáàbò bá àwọn ọmọ yẹn o.
0: Àdúpẹ́.
1: Ó fi wọ́n síbi tí ìyàwó ti jẹ àwọn tí wọ́n kó wọn. Ni wọ́n fi yán síwájú. Ọlọ́run dẹ̀ gbẹ̀yìn mọ́ wọn. Ó gbẹ̀yìn Ọlọ́run fi jà wọ́n. Ẹ kú ètò.
0: Ẹ ṣe Tọ́lá Music láti wo àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣeun ẹ ṣeun. Aṣálẹ̀ ìdajì kan pẹ̀lú Olúwa. Òun náà lè tuntun lọ lọ́wọ́ nìkànnì tẹ ti ń gbọ́ wa yín tẹ wà lókèrè +2348142491006 ẹ̀yìn tí wà ń bí 0912378675 kí lẹ rí sí orin ìgbàanì ká tó kú làbàlà yẹn. Hello.
2: Hello.
0: Hello.
2: Hello sir.
0: Hello sir. O. Ọjọ́ kan pẹ̀lú. Ẹ bá ń gbóhùn sókè mo mọ̀ pé ó lè jẹ́ pé orí bẹ́ẹ̀dì lẹ́yìn ti ń gbọ́ wa. Kí lẹ wí? Tajudé láti challenge.
2: Láti Abiodi Tajudé.
0: Àhá ti ń gbọ́ yín dáadáa báyìí. Ẹ ṣe.
2: Ó gbé jọ mẹ́ta sá.
0: Ọjọ́ kan pẹ̀lú.
2: Ẹ kú sí Olúwa.
0: Olúwa kú sí rẹ o.
2: Kò ní rẹ yìí.
0: Àmì àtẹ̀yìn náà.
2: Gbogbo àríkèrékò sátani. Ọlọ́run ti fàájẹ́.
0: Àmì.
2: Bíbélì ni pé ó nínú gbogbo ká sá máa dúpẹ́ lórí.
0: Ẹ máa dúpẹ́ ni o.
2: Ó nínú ọpẹ́ yẹn ogun máa ń ṣe.
0: Bẹ́ẹ̀ni.
2: Bàbá gbogbo tó lè kù sí lórúkọ Jésù Kristi. Ọlọ́run àṣẹ gbogbo ẹ̀.
0: Àmì.
2: Ní mo kúkú kò ní ṣe lórí yín lórúkọ Jésù.
0: Àmì.
2: Iwájú iwájú. Ẹ máa wà lórúkọ Jésù Kristi.
0: Àmì.
2: Bọ́ọ̀lù yìí pé ká má ṣe ṣàníyàn nínú gbogbo. Ó yìí ṣùgbọ́n ẹ sá máa yin Ọlọ́run.
0: Ká máa dúpẹ́.
2: Ká máa dúpẹ́. Ẹ jẹ́ ká dúpẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà. Lápapọ̀.
0: Àdúpẹ́.
2: Ìwọ́n ṣèjì náà dúpẹ́. Àwọn ọmọ náà tán fi sílẹ̀ rẹ̀ kí wọ́n.
0: Tí wọ́n jí kó lọ.
2: Wọ́n dèjì àwọn bandits àdúpẹ́ náà. A rí pé àwọn yẹn kúrò ni. Ìlàkọjá náà sì tún wà, àwọn kan náà sì tún wà.
0: Ìwọ̀n
2: sílẹ̀ sílẹ̀ ní ọpẹ́ tàǹdì àmọ̀ pé ibi tó kù sí Ọlọ́run àtúnṣe ṣẹ́gun ẹ̀.
0: Àbẹ́.
2: Iṣẹ́ ìránṣẹ́ yìí wọ́n tẹ̀síwájú.
0: Àmì o.
2: Àwọn bàbá náà ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n á tún ṣe.
0: Àmì.
2: Ìjọ Ọlọ́run náà lápapọ̀ yóò máa tẹ̀síwájú.
0: Àmì.
2: Ṣùgbọ́n rẹ̀ ṣe ń dúpọ̀ iná àgbà òyí pé gbogbo tó di kúkú sí ní orílẹ̀-èdè àti ní bí gbogbo táwọn èèyàn kan ti wá wá léwà àpéjọ pọ̀ ní ìwà nídìí ọlọ́wà tún wọn sílẹ̀ lọ́kọ̀.
0: Ẹ̀mẹ̀.
2: Orílẹ̀-èdè ni wọ́n fọ́n ti ṣe.
0: Ẹ ṣe ẹ ṣe adúpẹ́ ọlọ́run kò ní fi ẹ̀yin náà sílẹ̀ bẹ́lọ́run ti ń bẹ tẹ́mi ẹ wà ẹnì kọ̀ọ̀kan wa wọn ò ní jí wa gbé gbogbo àwọn tó dẹ̀ wà lọ́wọ́ ajínigbé káàkiri ọlọ́run á tú àwọn náà sílẹ̀ nǹkan kan ni wípé mo kàn rí wípé ìfẹ́ ńlá jọba láàrin gbogbo ènìyàn ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n ń gbàdúrà kì í ṣe ìpínlẹ̀ ọ̀yọ́ nìkan náà ti ń jí àwọn èèyàn gbé ṣùgbọ́n tẹ́ bá wò ó yorùbá ní pé ajé ṣe bí ọyọ la máa ń rí ọyọ ìṣe bí ẹnikẹni ẹ rí wípé ìjínigbé tó wáyé ní ìpínlẹ ọyọ yìí bí ẹni pé irú rẹ ò ṣẹlẹ lórílẹèdè nàìjíríà rí ni ẹ dẹ wàá wo bí ọ̀nà tọlọ́run gbà láti fi gbọ́ àdúrà èyí fi yé mi ó dẹ̀ tún jẹ́ kó yé mi dájú wípé bí orílẹ̀-èdè nàìjíríà bá lè parapọ̀ láti gbàdúrà fún ìtẹ̀síwájú àti ìṣọ̀kan ó jẹ́ kó yé mi gbangba wípé orílẹ̀-èdè yìí máa dára ó dẹ̀ jẹ́ kó yé mi wípé àyípadà rere máa bá orílẹ̀-èdè yìí tá a bá fi ẹ̀mí ìṣọ̀kan bí a ṣe fi gbàdúrà nípínlẹ̀ ọ̀yọ́ yìí àti gbogbo ẹlẹ́sìn tá a bá fi gbogbo ẹ̀mí ìṣọ̀kan ké pé ọlọ́run ọlọ́run máa gbọ́ tiwa lórúkọ abatọmọ tiẹ gbogbo àwọn tó kù náà tí wọn wà lábẹ ajínigbé ọlọrun á fàánú tú wọn sílẹ àwọn náà ò dẹ ní farapa wálé àbò ọlọrun á dájú lórí wọn ògo ni fọlọrun lókè ọrun yes jẹ kí hello
2: hello
0: ó ń wò mí ó ń wò yín sà.
2: God bless you gbogbo nígbà ìṣe ló ṣe yín kẹ́ mọ̀ ẹgbẹ́ à ń gbọ́ yín.
0: Ẹ ṣe ohun.
2: Yóò yẹ Samuel bí tó yẹ wòlíì tó ń kìlọ̀ ìwà.
0: Samuel bí tó yẹ wòlíì tó kìlọ̀ ìwà kí yín. God bless you sir.
2: Aku
0: àṣeyọrí.
2: Ẹ ṣe sà.
0: Ẹ ṣe. Inú mi dùn pé gbogbo àwọn èèyàn alálùbárí kà lọ́wọ́ à ń bẹ̀ lọ́kùnrin lóbìnrin ẹ̀yin mọ̀ máa wá làákàn tí ìgbóhùn yín lónìí ó dàbí ẹni pé ẹ ti fi ilẹ̀ fáwọn ọkùnrin báyìí ìgbà míì máa wà àwọn obìnrin nìkan náà là á máa gbọ́ ṣùgbọ́n adúpẹ́ nítorí pé ọlọ́run ṣeun yes tí mo bá mú ẹyọ kan sí bóyá o lè jẹ́ obìnrin tí mo bá mú ẹyọ kan sí tí o bá tiẹ̀ bá ti ṣe obìnrin àkóhùnbẹ́nu hello.
5: Aleluya.
0: Ọkàn
5: wa yóò bí ẹyẹ, inú kún apẹyẹ.

0: bá wa
1: olóore aṣẹka
0: kábíyèsí
1: kábíyèsí rẹ o
0: àfọpẹ fún jehova tó gbà wá lọwọ ọta àdúpẹ olúwa.
1: ọpẹ́ ni fún ọlọ́run fún ẹ tó ṣe fún wa torí pé ó gbọ́ ohun àyànfẹ́ torí pé ọlọ́run yẹ kò dójú àdúrà tiwa
0: á fi ṣe
1: ó dá wa lóhùn á gbé ọlọ́run ga
0: orúkọ mi ni
1: victoria láti àjíà.
0: ẹ bá mi gbóhùn sókè díẹ tàbí kẹ jẹ kí fóònù yẹn súnmọ bí ètò sí ẹnu.
1: mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ayé yìí lórúkọ jésù ọlọ́run yóò mọ tẹ̀yìn síwájú o.
0: àmì
1: ẹ̀mí mímọ́ ọlọ́run kò ní dágbére fún
0: yín lórúkọ
1: jésù ẹ nídìí ohun èlò àlòpàtì lórúkọ jésù nígbà tí kristi yóò dé àtẹ̀yìn àtẹ̀yìn àti gbogbo alápapọ̀ á bàjọba lórúkọ
0: jésù
1: agbára ọlọ́run àlàyé yóò dì í múdòkú
0: lórúkọ jésù àmì ta ló ń bá wa sọ̀rọ̀.
1: Victoria láti àjíà.
0: ẹ ṣe God bless you. Ojú òní tì yín o. Inú wa dùn wípé a rí obìnrin tí àwọn náà darapọ̀ mọ́ wa. Ìyá wa gbọ́dọ̀ ti ń bẹ tẹ́mi ẹwà ọkàn yín ọbalẹ̀ lórúkọ Jésù Kristi ti Nasareti a oníṣàṣetì. Amen. Hello. Ẹ káàárọ̀. Ìjọba ti yí sọ́dọ̀ àwọn obìnrin.
2: Ẹ̀lò ní kẹtọ́lá pọ̀ ní láti ẹ̀rùn mi.
0: Ok, ẹ̀ra.
2: Ẹ pé ètò ọpọlọ yóò lè dárò.
0: Àmì àtẹ̀yìn náà.
2: Agbọ́lọ̀ náà ní gbogbo ìgbàkúgbà tí a ti ń ṣètò. Ẹ máa ń fi àdúrà ara àwọn ọmọdé wà ní àhámọ́ lọ́wọ́.
0: Bẹ́ẹ̀ ni.
2: Ọlọ́run wà jẹ́ fún àjọ òtútù àgbà wa náà gbá lò ní. Ẹni ọpọ ẹyin ò ní kan o.
0: Amen.
2: Ẹni sọ̀rọ̀ sọ iṣẹ́ ìrànṣẹ́ yín wà ní ìbàjẹ́ o.
0: Amen.
2: Ògbọ́n ọlọ́run ohun tó ẹ̀bà ṣe sí òkú bá yẹn ẹni dáwọ́lé o.
0: Àmì o.
2: Ìyá ọmọ tí yín náà gbé mú ni jẹ́yìn náà gbé ànírànìrà o.
0: Àmì.
2: Ọ̀gbọ̀n àlọ́ àtàbọ̀ kálukú amọ́ lórúkọ Jésù.
0: Àmì.
2: Àníṣìrìn. Ògbọ́n ọlọ́run iṣẹ́ bí ẹlẹ́sẹ̀ lágbíríṣẹ́ tí ń ṣètò náà wà ní jóná kò ní
0: dáàbò. Àmì àbíyájọ́. Ọmọ ọbi tá a fẹ́ lọ pọ̀ owó tó jọ mẹ́ta tá a ti ráyè gbàdúrà lórí ètò yìí ṣùgbọ́n mo ṣèlérí kan ní alẹ́ àná nígbà tá à ń ṣètò ní alẹ́ àná mo ṣe ìlérí kan níbẹ̀ wípé lówùúrọ̀ yìí a máa share testimony that I'm going to share testimony wípé a máa share testimony pé a máa share testimony gbogbo ọkàn tó jẹ́ wípé wọ́n ní iṣẹ́ ìránṣẹ́ tàbí wọ́n ń gbọ́ ìpè tàbí wọ́n fẹ́ dá ohun kan sílẹ̀ ẹ̀rú rẹ̀ ń bà wọ́n láti lè wọnú ẹ̀. Mo ní pé gẹ́gẹ́ bí ó ti jẹ́ wípé ìjọ pápá oko tútù Great Pastors Holiness Bible Church International inú ìjọ tí ọlọ́run fi èmi sí àti gbogbo àwa tá a jọ lórí ọ̀fẹ́ àti wà níbẹ̀ pé ìjọ yẹn ní ọjọ́ keje ní oṣù keje ní 2013 ni ọlọ́run fi ìjọ yẹn ló fi lélẹ̀ látọwọ́ àwọn ìránṣẹ́ ọlọ́run gbogbo tí ọlọ́run ṣètò láti darapọ̀ mọ́ wa ńgbà náà. Kí àwọn bàbá wa apostle Sunday Popoola àwọn bàbá wa Reverend Israel Olaseyinde ti People of Faith àkí Reverend Samson Ajitomobi àkí gbogbo àwọn bàbá apostle P. A. Alimi gbogbo yín pápátá ni mo kí prophecy k oduwaye ọmọ bàbá oníbuọrẹ gbogbo yín la kí èèyàn mélòó la fẹ dárúkọ pfn can gbogbo ní ẹgbẹdà local government àti oyo state gbogbo yín la kí ìjọ yìí wá pé ọdún mẹtàlá ní ọjọ keje oṣù keje ní oṣù tá a wà yìí ló pé ọdún mẹtàlá ìrìn àjò ọdún mẹrìnlá wá bẹrẹ ní ọjọ́ kẹrìnlá oṣù keje ní ọdún 2026 ṣàwánú rẹ̀ yìí nínú èyí tí mo dẹ̀ mọ̀ wípé gbogbo àwa tá a tún jọ bẹ̀rẹ̀ ìrìn àjò yìí a ó jọ làjáláyọ̀ àti àlàáfíà ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wò wá lórí k technica mọ́ bínú pé ò rí wa ní orí facebook ẹ lọ sórí tiktok k technica yẹn náà ní lórí tiktok ẹ lórí ọ̀fẹ́ àti ríwa ń bẹ̀ ẹ lórí ọ̀fẹ́ láti máa wò wá bá a ti ń sọ̀rọ̀ yìí ń bẹ̀ ìjọ yẹn ó pé ọdún metala in ajo nu merin lati bere lagbara lowo olorun o de ni agbara pupo ju bo tile je wi pe a o se ni se pe a fe se gbegbe dudu pe a fe pariwo sugbon awon eto kan lo labenu inu awon eto yen na lawon eto ta ti tolorun gbe kale ta ti se adura fun gbogbo awon eniyan ati gbogbo awon to wa ninu igbekun tolorun de ba wa tu won sile bo de mo wi pe ki se awon to wa ninu igbekun ajinigbe nikan tori pe oro olorun je ko ye wa ni Matthew 27 ni fa 6 17 yen wi pe ni akoko ajodun oba ma tu awon onde sile emi o mo ru ide anybody le wa ni akoko ajodun yi gbogbo n ta ba ti so gege bi oro ase olorun mo ma o mo ma tewo gba ni toro na na lo tin tewo gba lateyin wa olorun na o de fi wa sile mo wa fe lo si abala eri lati le fi ko awon eyan kan logbon maybe olorun tin pe wo na maybe o ti e ti dahun ipe maybe o ti e dahun rara tabi o ti e ti mo boyo olorun ti e n pe o gan njo je mo wi pe ipele ni oro ipe je ka lo si abala eri bo mo pe emi ati e na oro temi ati e na ma ja si eri laarin iseju perete tori mo fe ka le raye gbadura lowuro yi mo fe ka lo si abala eri

0: ẹ̀rín ńlá òun náà ni ẹgbọ́ yìí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lónìí olúwa ń jọba ìjọ rẹ̀ ń tẹ̀síwájú ẹnu ọ̀nà àpáàdì òde ẹ̀bórí ẹ̀ èyí gan ọ̀wá tó wàá gbàdúrà lónìí bí ṣé yìí ò tó wàá gbàdúrà ẹ̀bùn rẹ ẹ̀bùn mi bó o la ṣe ń lò ó sí ẹ já wo àwọn èèyàn lójú òpó yìí ká máa fi gbàdúrà fúnra wa torí àkókò ò sí mọ́ òun náà la bá wọnú wákàtí àdúrà dídún ẹ̀bùn rẹ ẹ̀bùn mi bó o la ṣe ń lò ó sí ẹ mọ́ gbàgbé wípé ẹ̀bùn kan ní o ọlọ́run a máa fún ẹlòmíràn lẹ́bùn mẹ́rin o ẹ mọ́ gbàgbé wípé jésù olúwa sọ ìtàn àsọgbà tó fún àwọn èèyàn ní tálẹ́ǹtì ẹnìkan ẹyọkan ẹnìkan méjì ẹnìkan márùn oní márùn ló tiẹ̀ ó di mẹ́wàá oní méjì ló tiẹ̀ ó di mẹ́rin márùn ẹlẹ́yọkan lọ orí tiẹ̀ mọ́lẹ̀ nígbàtí olùsọ́gbà dé oníkálukú bẹ̀rẹ̀ sí ní jìn iṣẹ́ rẹ̀ ìwọ náà máa jìn o to whom much is given much is expected oye tá a bá fi fún ọ la ó bi ọ léèrè nípa rẹ báyìí ni ọlọ́run sì ṣeun tí àánú rẹ̀ sì dúró títí láéláé dòní ìjọ yìí ń tẹ̀síwájú iṣẹ́ ìránṣẹ́ sinimá ò dúró mídíà ò dúró ohun gbogbo dẹ̀ ń lọ ẹ lè máa wo wípé ẹ rí pé ó ní àwọn ìgbékalẹ̀ tí ọlọ́run fi fún ènìyàn bóyá wọn náà tiẹ̀ ní béèrè bóyá ọlọ́run tiẹ̀ ń bá wọn náà sọ̀rọ̀ bóyá ọlọ́run tiẹ̀ ń fún wọn náà ní àwọn ìpè kan wọn náà ní béèrè tàbó ńlá nǹkan kọjá lábẹ́ ìpè ẹjá fìyẹn ṣe àkókò wákàtí àdúrà tó ní torí ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ ó ṣe déédéé ọ̀pẹ́ lónìí ojú òpó yín náà ni tẹ máa ń pè sí yẹn náà ni ojú òpó tẹ máa ń pè sí yẹn náà ni 091-23-70-86-75 plus 234-814-249-1006 o ni ojú òpó tí ẹ lè pè wá sí ẹ̀rí ló ti já sí lónìí o ṣé wọn náà ní nǹkan kan tó ń là kọjá lábẹ́ ìpè bóyá ìpè ló ń dà ọ́ láàmú tí wọn náà mọ̀ hello.
1: Hello.
0: Hello,
1: sir.
0: Ẹ kú àjìyí àbí ojúmọ́ ni o.
1: Ẹ kú ojúmọ́ sà.
0: Olúwa ṣeun.
1: Ẹ kú ojúmọ́ lágbára Ọlọ́run. Orúkọ Jésù ẹ máa rí sọ o.
0: Àmì.
1: Orúkọ Jésù ẹ máa tẹ̀síwájú ìfàmì orí ilé mi jẹ.
0: Àmì.
1: Bẹ́ẹ̀ ṣe ṣé wa níye tẹ́ nǹkan wa. Ó ń dá kéèyàn gbọ́ràn sí àti Ọlọ́run. Ìbéèrè bí ìwọ bá fẹ́ bó bá sì gbọ́ràn ló jèrè ilẹ̀ náà.
0: Bẹ́ẹ̀ni.
1: Agbára àti orí ọ̀fẹ́ táwa náà ń fi gbọ́ràn sí ìpè tí Ọlọ́run ń pe ẹnì kọ̀ọ̀kan wa. Oríṣiríṣi ilé iṣẹ́ ìrẹsẹ̀ Ọlọ́run pẹ̀lú mi sí.
0: Bẹ́ẹ̀ni.
1: Irú èmi tí mo sọ̀rọ̀ yìí. Ọ̀rìn aṣọ́nà Ọlọ́run pè mí sí. Bí ìdè bí oṣù tó ń gbógun tó mi kúrò ń bẹ̀.
0: Ẹ kúrò ń bẹ̀.
1: Mo wà ní aṣọ. Mi kúrò ń bẹ̀. Mo kì í ṣe ìsìnkìṣẹ́. Kì í ṣe torí pé mẹ́jẹ̀ ló mi pẹ̀lú Ọlọ́run ni. Láti gba bàbá Ọbádàrí ni wọ́n ṣe ìtọ́jú lábẹ́òkúta. Nígbà yẹn bàbá Ọbádàrí wọ́n ṣe ìtọ́jú ní Àké ní ìsàlẹ̀ PAC tó wà ńbẹ̀. Ibẹ̀ ni mo ti lọ́lọ́run ti bá mi sọ̀rọ̀ pé kí n gbé aṣọ́nà nínú ilé Ọlọ́run. Ṣé ìpodò ẹ̀ ṣé gbogbo ìgbà yẹn kò ń wojú Ọlọ́run fún ọmọ ni? Ibẹ̀ bá Ọlọ́run mi dá mọ́jọ́ mú. Ìtọ́lọ́run bá lè ṣe fún mi.
0: Àdúró pẹ̀lú
1: ẹ̀. Tó tọ́ orin wù mí kọ ṣùgbọ́n mi ì lówó orin. Mo ní ṣùgbọ́n àwọn ọmọ tí ń bá bí. Màá rí pé wọ́n ń kọrin fún ìwọ Ọlọ́run. Láti ọmọ ọdún mẹ́fà gbà tọ́lọ́run ṣe iṣẹ́ ìyanu ẹ̀ ní ìsàlẹ̀ Àké ní Pèsè yẹn. Ọmọ tí mo bí ń gbà yẹn mo fi tí di ọ̀gá mi. Títí di èmi eléni. Ó ti ń plé ọ̀gá fún ìjọ Ọlọ́run.
0: Ògo ni
1: fọ́lọ́run mo tó ń lẹ́tọ̀ tó ti di dókítà kò lè fi kinní yẹn sílẹ̀. Ìtọ́ran ṣe pàtàkì. Kò lè fi sílẹ̀ torí ọdún mẹ́ta tí mo ti lọ gba àwọn ṣọ́ọ̀ṣì bíi tá a wà nígbà yẹn. Mo ní ṣọ́ọ̀ṣì bàbá ọwá
0: ní
1: Adéyẹmọ.
0: Christ Revival.
1: Ọgbìn tó bá wa pè orin bẹ́ẹ̀ ni mo gbà tí mo sanwó fún tó ń bá mi kọ́ ọmọ yẹn látọdún mẹ́fà. Ṣé òun ò jèrè ẹ̀ lónìí?
0: adupe loruko loruko jesu e jere ipe na dale o
2: amen
0: e o jere ipe na dale
2: amen
0: ko de ni baje mo yin lowo e se
1: oruko mi ni polayo lati kanika ko sibi jo lori facebook ti mo mo send message ti
0: oh god bless you ma
1: ese
0: ami ami loruko jesu
1: wa na se de kole ko olohun ba ya igba se olohun asisu wa
0: ami
1: ese
0: sa ese e ma ba wa bo ese ha apostle paul so ni corinthian kini ni ori kejila ni ese ikerin siwaju oni nje oni runru ebun ni o wa sugbon emi kan na ni oniruru se iranse ni o si wa oluwa kan na si ni oni oniruru ise ni o si wa sugbon olorun kan na ni eni tin sise gbogbo won ninu won ha kile bun tolorun fun wo ipe wo lo npe o ki se pe gbogbo ipe lo de pe o bodo lo ma gbe aga ko ma waasu ipe kan lele ita wa n dahun lowo yi hello ai oju opo yen ti ja ni o todo yin ni plus 2348142491006 ni tabi 0913 708675 on oju opo ti e ma pe si o ni oniru ise li o wa ni o si wa sugbon olorun kan na ni eni tin sise gbogbo won ninu gbogbo won hello hello
1: hello sir
0: hello sir
1: yes
0: ya kan akojuma sa
1: nisa nisa ti de na no solo ati abeji
0: ese
1: badwa e ti goke loko jesu a eni chabo loko jesu
0: ami jesu
1: gugu kulo ti ta para yin isu ni ba kan kan je loko jesu
0: amen
1: emi no abe se na se kan ni mo wa bye o bere de bi o sa ni toti yen olorun de ran mi lowo mo se ko bibeli mo se ko bibeli yen lara ni awon ti mo ba me bi ti ta so nkan kan igba ti won ni o kan ke ti wa ni bi won ti bi ku ta bi pe ta ba je wa waju yen ba wa se ko awon yen olorun de mo won de teach mi pe lati le mo ma teach awon yen a wa ja nke ni lara ni awon bi mo de kiri mo ti bere ni yo o pa yen ni ko ji mo se bi ti ni yale no olorun opolopo ti mo kongo yi won ti se ri won ti se bi to su bo awon kan ko ti se le temi biri wa jo olorun na go mi sa
0: be ni
1: ko ti se le o nigba to tun ya o di pe tin tun lo jebe bi asin kan pastor o de tun se be dada mo se ti mo se je teacher mo tun se kini o rera mi mo rera mi sile mo tun se o sa e dada ma duro ni bi gbogbo awon ti o to ri to ti mi lo mo wa joko gba mi kan ma sa jo aye ke be so mi le sa ki lo ni ba ni e di gbogbo aye ki mo won to lo ba ni so mo ta n se gbogbo ti olorun ni se dada ni mo se lo ti ma wa la pe se na se wa ta ko kan won ni awon yi na yi pe olorun ni pe awon tun ja awon to kan sile di se de wa si mi se ko de da sile mo lo mo de so mi pe mi sa ni e ma he bi pe ma he di jo sugbon olorun so pe e lo sa mo kan e lo sa mo pe ni nkan to je pe ni e gangan ẹran ara mo je nse o lati
0: se o ẹran ara o je se
1: mo je nse lati se o baba mi ẹran o je nse lati se o PDDC ni ikito o de so pe nkan kan wa ta won don fe se fun mi pe to rorun gidigidi gan so pe mi mo ko si gbogbo le o ni pe ti ba de ti se nkan yen ni ni lo ebi jo yen olohun ti fi ari pe ti lo ikọ le ni ni pe ki ni olohun ni gan ro re o wa la ma sa ti sa na ni to be yan ni ko de mo
0: ese ese e lori ofe lati pe ka soro ti eto ba pari bi olorun ti nbe ti emi e wa gbogbo eda ti olorun npe loni ti satani ndi lowo loruko jesu oluwa yo tu yin sile o
2: amen
0: egbon mi oniruru ipe lo wa o ba ti ka sile sugbon olorun kan na ni o le pe oko ji osa o le pe oko ji akorin o le pe oko je aluduru o le pe o ko je ni ti o ma jin rere o le pe o bi afadura ti pe ninu ijo hello e ja se ni soki soki tori akoko wa hello
3: aro le ti aka twala music lati wo
0: e se
3: so mo dupe lowo olorun e tori pe inu bi ti mo ti jade inu ogun la ile olorogun ba nigba to wu olorun lo mo mo para re han mi o si pe mi isiaka ma gbadura ori ota dile mo ti so le
0: lori eto ju oluwa be ni
3: to tin kan so ni soki o o si ile gbe mo mele fe nbe nu meji bi o ni mo to ni gbe mo tin be ninu bibeli lo sugbon ati tani nko tori pe n gbura mura mu ni sugbon olorun o gba fun
0: ogo ni fọlọrun
3: o ke o yo o si bi ti o si ti mo fe de ti ma di gbadu ale lori bayi
0: olorun
3: o da un
0: e se
3: e ma se to
0: e se hello hallelujah
1: Oluwa
0: o wo mi o wo yin o
1: e ka ro aba o
0: se
1: ni mo ni ebe so ni baba mo me je ke fu ke mo ba yo mi na le ni la ni e ngo
0: an gbo yin
1: mo me je ke sa ni o mi ke ya wa la ni ba ni ka ni je bu ara ni mo ko ni a fu
0: ìyàwó alálùbárí kalẹ̀ yìí ń wá tába parí ètò kẹ́ẹ̀pì mí tába ti parí ètò kẹ́ẹ̀pì mí ṣẹgbọ́ a lè jọ tába parí ètò kẹ́ẹ̀pì mí màá fi nọ́mbà tẹ́ pè sí sílẹ̀ torí kò sí àkókò mọ́ ṣe rí ọ̀rọ̀ tí ẹ gbọ́ yìí ẹ rí i pé òun náà ó ti dúró fún àdúrà mo mọ̀ pé ọlọ́run ti lànà àbáyọ kan fún ẹnìkan ọlọ́run tó lànà àbáyọ fún àwa náà láti bọ́ lọ́wọ́ ìdè sàtánì tí ò fẹ́ jẹ́ ká dáhùn ìpè lójú ọjọ́ yóò lànà àbáyọ fẹ́ yìí náà hello ẹ bá wa gbóhùn sókè mo ń gbọ́ yín ẹ já wulẹ̀ fojú òpó sílẹ̀ mọ́ wulẹ̀ pé gbogbo ẹni tí ọba pè mí tí n bá ti dìde lórí ètò yìí mo máa ń sọ ìṣẹ́jú mẹ́wàá lẹ́yìn tá a bá dìde lórí ètò yìí ẹ lórí ọ̀fẹ́ láti máa pè wá ẹ má pè sí orí ètò lọ́wọ́ mọ́ báyìí ìṣẹ́jú mẹ́wàá tí n bá ti dìde tẹ́ bá ti pè wá àjọ sọ̀rọ̀ di aago mẹ́rin lẹ́yìn aago mẹ́rin ìyókù á tún di ọ̀sán kó tó di pé a lórí ọ̀fẹ́ àti máa gbọ́ra wa ẹ gbọ́ mi dáadáa ǹjẹ́ ọlọ́run ń pè ọ́ ǹjẹ́ ọlọ́run ń bá ọ sọ̀rọ̀ bọ́dọ̀ bá ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan gbọ́ lẹ́ẹ̀mejì o torí pé a ti gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn gbá tọ́jẹ́ pé àwọn náà wá ń jẹ́rìí ẹni pé kó tó di pé adánu dúró fúngbà díẹ̀ mo ti ṣèlérí pé èmi náà sọ ẹ̀rí ti ìpè bí o ti ẹ̀wà mọ̀ pé yóò wà bọ́ sí abẹ́ ti ìjọ pápá oko tútù ẹ̀rí ọlọ́run yóò máa tẹ̀síwájú nínú ayé yín tó bá lóhun tẹ́nikẹ́ni ti sọnù nítorí pé kò dáhùn ìpè ó rere gbogbo tó ọ sọnù olúwa dá padà fún ọ bíbélì sọ fún wa ni ó sí àorí kẹjọ ní ẹsẹ ìkẹta ó ní ísírẹ́lì gbé ohun rere sọnù ó ní ọ̀tá dẹ̀ ń lépa rẹ̀ gbogbo ohun rere tó bọ́ sọnù lọ́wọ́ rẹ gẹ́gẹ́ bí ìpè àmọ́bi tó lọ́hún pé wọ náà sí o tiẹ̀ tí ìmọ̀bi tó lọ́hún pé ọ sí ohun rere tó bọ́ sọnù lọ́wọ́ rẹ tó wá ń jẹ́ kí ọ̀tá lépa rẹ tó jẹ́ kán máa fìyà jẹ́ ọ orúkọ jésù yóò ṣàwárí ẹ̀ padà gbogbo ọkàn tó gbọ́ ètò yìí lónìí lórúkọ jésù ìpè yín àfọ̀hún ogun ọlọ́run á dẹ̀ farahàn ogun ni fún ọlọ́run lókè ọ̀run lórúkọ jésù olúwa wa àmì tí ẹ bá fẹ́ pè mí nígbà tá a bá ti ṣetán tí n bá dìde mo sọ pé lẹ́yìn ìṣẹ́jú mẹ́wàá tí n bá dìde lórí ètò yìí ẹ máa lórí ọ̀fẹ́ àti pè wọlé ojú òpó tẹ́ máa pè sí òun náà ni 08057929941 onojú òpó tí ẹ lórí ọ̀fẹ́ láti máa pè mí sí lórúkọ ọlọ́run àti gbogbo àwọn tá a jọ ṣiṣẹ́ papọ̀ lénìí a gbé ọlọ́run ga lọ́pọ̀lọpọ̀ lórí ayé ẹnìkọ̀ọ̀kan wa David Olatoye ìjàlá Jésù ẹ má mo sọ pé ìṣẹ́jú mẹ́wàá ara ìgbọ́ràn má sàn ju ẹbọ ríru lọ ìfetísílẹ̀ má sàn ju ọ̀rá àgbò lọ lẹ́yìn ìṣẹ́jú mẹ́wàá tá a bá dì lórí ètò yìí mo ní kẹ́ ẹ máa pè ní kẹ́ ẹ tó máa pè àwa náà lọ fàbọ̀ fún ẹni tó rán wa ńṣẹ́ kó tó di pé a wà tẹ̀ díbọ̀ máa sọ̀rọ̀ lọ a dẹ̀ lórí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ títí di aago mẹ́rin tí ẹ bá fẹ́ pè sórí ètò olúfẹ́mi àbí Williams ona ni olowo obotin wa tajo se David Olatoye jala Jesu wa nbi Samuel Akintoye ona wa nbi bene ola oluwa na wa nbi Ajinre Kayode Oyebode le meje eje aranti wi pe bi Olorun ba ti soro lekan eje ma gbo kade mo wi pe gbugbu agbara je ti Olorun loruko Jesu bi Kristi oba ti de atujo pade lojo mejo loni lori eto ju Oluwa lale lagu lojo Wednesday lagu mejo si mesan lori eto asale idaji kan pelu Oluwa ni agu kan si meji loruko oba tomo ti e mo mo tun so lekan si igbala to bo sorun lowo re idande to bo sorun lowo re itusile to bo sorun lowo re Oluwa sawari e fun o ipe yen ti satani ni oni fohun o ya ko fohun ogun Olorun ade farahan o de ti ribe eje Jesu se didi e ni oruko Jesu Oluwa wa titi ojo mejo ta ma pade e ma gbagbe o Johanu ori kerinla ese kefa wi pe Jesu ni ona otito ati iye ko seni to le wa si odo baba bi ko se nipase re ti se omo loruko Jesu imi ati ani so lenu o e se o gbogbo eyin te o ri wa te gbo wa te npe lotun lo si Olorun yo feran eyin na o en te de gbadura fun Oluwa yo gbadura fun yin en te boku fun Olorun yo boku fun yin ona o la fe ni kankan o odi ojo mejo Ajinre Kayode Oyebode loruko mi 08057 9299941

0: ọjọ́ tó ṣe ojú òtí Isaac, Abraham àti Jacob lórí ọmọ ojú òní tí ọ lórí àwọn ọmọ rẹ̀. Bí ẹsí rẹ lọ́dún mẹ́rin ọmọ mi ọjọ́ wẹ́líwẹ́líwẹ́lí o. Àṣìkan mú bí ọjọ́, àṣìkan mú bí òtútù. Ọba mi ẹsì tún ṣìkan mú bí ooru. Bí àánú ṣe wọ́n tó láyé ọba mi pàpà ṣàánú àwọn abiyamọ àgbáyé. Àánú rẹ la fi sùn lálẹ́, àánú rẹ náà la fi jí lówùúrọ̀ yìí o. Gbogbo ilé ẹ̀fọ́ fàájọ kẹ́ ń pariwo gọ́gọ́gọ́gọ́. Ẹni tó máa súnrọ fún gbogbo ọmọ ní àgbáyé tó ti wo orí afẹ́fẹ́ o. Òní rẹ náà ní pọ́sọ fákẹ́yẹ mọ́ ni bàbá alábìyamọ. Lóde ọjọ́ tó ṣe lórí ọmọ òní tìrógó jẹun láyé. Àkọ́bí ilé ayé tẹ́ wà yìí kò gbójú bọ̀rọ̀, ó wà fún àwọn akinni. Ó fẹ́ kọ́ mọ ọrọ́gọ lọ ṣùgbọ́n ò sáré ògo fún. Ó fẹ́ kọ́ mọ ọlọ́jọ́ ayọ̀ ṣùgbọ́n ò sẹ́rẹ̀ ọjọ́ ayọ̀ fún. Ó mọ̀ wípé ilé ayé yìí gan wọn ṣètò rẹ̀ fún ìjẹ̀dá ènìyàn kí gbogbo kan máa lọ gẹ́gẹ́. Àìmọye ìdádúró, àìmọye ìlàkọjá tí ń bẹ níwájú ìṣẹ̀dá ènìyàn. Ṣùgbọ́n ẹni tó bá gbé agbára Jésù wọ̀ nìkan ló lè yege láyé. Màmá tó bá ti dọ̀rọ̀ ògo, àdúrà tó máa gbà kó tó rí ògo lò. Ó kéré sí èyí tó máa gbà tó bá ti rí ògo lò. Bàbá màmá jí nínú oorun rẹ̀, ọmọdé yìí ìwọ náà jí nínú oorun rẹ̀. Ìrìn àjò ògo wà fún àwọn ọ̀lẹ́. Ìrìn àjò ògo wà fún àwọn tó lẹ́kọ̀ọ́ rújú ìpín wọn lọ. Ìrìn àjò ògo wà fún àwọn tó máa ń ṣàwáwí nínú àdúrà. Ṣọ́wọ́rí kò wá sẹ́ni tó lè rí ògo lò ní tòótọ́ láì ní Jésù. Nítorí Jésù ló ń jẹ́ kí òkè tó ṣòro kù kó di pẹ̀tẹ́lẹ̀. Nítorí Jésù ló ń jẹ́ kí ilẹ̀kùn tí alágbára ò lè ṣí kó sí ní ìrọ̀rùn. Nítorí Jésù gángan la tó rí ẹni tí ò sún ọ̀ṣẹ́. Nítorí Jésù ló jẹ́ kí ọ̀nà àbáyọ tó rí tó ró di gbígbòrò níwájú ọmọ ọlọ́go. Ní eléyìí ní ọkàn rẹ gẹ́gẹ́ bí àkọ́kọ́. Tó bá fẹ́ rí ògolò tó bá fẹ́ ní ọjọ́ ayọ̀ láyé, wàá kọ́kọ́ gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ. Wàá dẹ̀ wá kọ́ bí wọ́n ti ń bá Jésù rìn nínú ìwà mímọ́. Ìbáṣepọ̀ tó bá ní pẹ̀lú Jésù lọ sọ rú agbára tó máa gbé dání. Kẹ́ wá rá àṣẹ sí àyàn mọ́ ìwọ àtọmọ rẹ. Pípẹ́ tó bá ń rí ògolò láyé ẹ̀ ní kẹ́yìn bẹ́ẹ̀. Pípẹ́ ògo ọmọ rẹ ò ní di àpínlẹ̀. Pípẹ́ ògo ọmọ rẹ ò ní wọ́ bàìbàì. Pípẹ́ ògo àkọ́bí rẹ yóò rán ògo níṣẹ́. Ogún ìbí tí àkọ́bí gbé wálé ayé lórúkọ Jésù ayé ò ní dọwọ́ bò. O ní kábàámọ̀ lórí gbogbo ọmọ tọ́lọ́run fún àǹtí. Àkọ́bí rẹ ò ní di akóbọ̀tà fún àwọn àkúrò. Àkọ́bí rẹ ò ní di gbẹ̀wù fìdání fún àwọn àkúrò rẹ̀. Sàmì eléyìí àkọ́bí rẹ ò ní mọ́ lójú kò ní rí ọfìn. Èṣù pọ̀ fọ́ lórí àkọ́bí rẹ lẹ́ni. Ọba ayérayé yóò tó ayé àkọ́bí àti ìwọ náà ṣe. Òní bẹ́kú sun, òní bẹ́kú jí lórí àwọn ọmọ rẹ. Áfríkà la wà yí, wọn ní fi Áfríkà hàn lórí àwọn ọmọ rẹ o. Ibi ni wọ́n pè láyé, wọn ní fayé hàn lórí ọmọ. Lábẹ́ bó ti wò orí ọmọ wá yóò rí tiẹ̀ ṣe nílẹ̀ alàyè. Àkọ́bí rẹ táwọn ọmọ rẹ ò ní ṣòjòjò. Ayé ò ní fọwọ́ epo nu ọmọ rẹ lára. Ìyà kò ní yọ kúrò lọ́jọ́ orí àwọn ọmọ rẹ. Ọ̀gá Sàmí kọ́ńtírẹ́tì yẹn máa bọ́ sí mílíọ̀nù yẹn máa wọlé. Tọ́wọ́ bá dé rọra máa kó ìyàwó jọ wọn kì í fi tọ́lẹ́ wọn kì í fi gbowó ní báǹkì lórúkọ Jésù òní tó ṣe o. Àpòrọ ọmọ ni dúró ti ni kò ní dúró ti ọmọ rẹ o. Ayé ò ní fi ìlara fi ọ́ pamọ́. Ẹni ẹ̀tàn lórúkọ jẹ́ kò ní tàwọn ọmọ rẹ jẹ. Ayé ò ní ṣàjọyọ̀ wípé ọmọ rẹ ti tẹ́ sórí ìdúró. Ọmọ rẹ jẹ́ ń tàn yìí kò ní tán o. Òkè gogoro tí àkọ́bí ilé yìí kù lórúkọ jẹ́ kò ní jábọ̀. Wàá gòkè téńté tọmọtọmọ sì sá. Lórúkọ Jésù tọmọ rẹ ò ní ta lórí ta mẹ́ta. Ojú olówó ni wọ́n fi ń wọ̀ ládùúgbò lórúkọ Jésù dẹ̀ máa lówó yẹn. Ó yẹ gba ìyọ́nú àwọn ọ̀run lẹ́nìí. Ó yẹ olóore tí kì í pariwo ọmọ rẹ máa pàdé ẹ̀. Ẹni tó dúró tì ọ́ nígbà tó ti jẹ èèyàn má gbàgbé ọ lórúkọ Jésù máa dára fún ọ tọmọtọmọ. Ọ̀rẹ́ tó sọ òtítọ́ fún ọ má má kẹ̀yìn sí lórúkọ Jésù máa má dára fún ọ. Ibi ìṣubú là mọ̀ rẹ tòótọ́ lórúkọ Jésù ò ní bọ́ ọ̀rẹ́ rẹ yodì. Ó yẹ kọjá lọ sí ipò ayọ̀ tí ìran rẹ ò dé rí tọmọtọmọ. Ìpinnu Ọlọ́run máa ṣe lórí rẹ tọmọtọmọ. Ìpinnu ẹlẹ́nì ní ènìyàn kò ní ṣe lórí ọmọ rẹ. Ìpinnu rere tó ní sí ara rẹ yóò wá sí ìmúṣẹ. Akọmọ orí odóri tí kò ní rí sí ọmọ rẹ. Kò ní dojúrú fún àkọ́bí o. Ayé ò ní gun àkọ́bí àtàwọn ọmọ rẹ gàràgàràgàràgàrà. Ẹni tí ò bẹ̀rù Ọlọ́run kò ní di ọmọ rẹ mẹ́rù. Ọmọ rẹ ò ní di alárìkiri. Ìyá ò ní di málìkì fáwọn ọmọ rẹ lára. Ara tó ń wọjọ gidi lọ́wọ́lọ́wọ́ kò ní padà wọ àkísà lọ́jọ́ alẹ́ o. Orí ọlọ́lá kò ní rán ọmọ rẹ níṣẹ́ dé torutoru. Wẹ́dẹ̀ àsìkò yìí máa bá ìwà tọmọ rẹ lára mu. Májè ó sún ọ bọ̀dá, ó sì máa dìde tọmọtọmọ. Ayé ò ní yé sí ọ lára. Wàá jèrè àwọn ọmọ rẹ o. Yóò wu Ọlọ́run láti dá ọlọ́lá látòrí lọ o. Akẹ́kẹ́ ayé kò ni tawon mo wa omo re oni di arisa oni di aripo se lagbara olorun omo re de ma ri ise yan ogo ti won lori nile baba omo re lo le ni o ogo ti won gbari nile iya re loruko jesu ayonda re fun awon omo re iya na ba mi oluwa ayonda re aye omo re yo so tutun ogu se lara iwa to omo re leni ise iwa to omo re oni di se mo yin lowo o ni fo mi se olowo nile omo re o aye oni fi gbe kigba bo mi fo nile omo re oju ode eleni ni omo re ma da aye oni gbe ogo omo re mi ogo igbeyan omo re yo poju ti saju lo ajini lese ni bi sere olorun ma le jina oni ri adawo to jowo lo lori omo o olua yo saju re lo bi awon omo israeli eyin oloyun e lo bi malayo oni bi si ore ayo so eyin youtube aye loruko jesu e ri ise gidi o gbogbo eyin graduate e lo ri ise gidi olokada bo ba lo ko olorun ma ba lo ko ma ba ebo eyin oni mato loruko jesu adara fun yin o egunle layo o eni te dagbere fun ko ni pade yin ni bi te fe o jesu oluwa wa engineer ri ni ko gbe si awon eniyan ni won ti n lo si ore oke ni ifo
1: te ma tin gbadura baba alabiamo ma gbe ororo ma gbe omi ma lo fun omo mi yen ma mu coronado
2: igbo
1: o ma mu coronado
2: coronado abi ki lo mu
1: colos
2: o mu colos
1: ben so olo saba mi segun e
2: ko wa mu mo
1: ko mu mo o wa ni ke ka jo wa si dajo wa na ni
2: o wa bi leni
1: be ni ojojojo
3: ojo o da bayi
2: iro ni ko wa
1: o wa isaac
3: isaac ja
1: isaac
2: e pa te wa
3: ko
2: mu mo
1: mu mo wa ba ni gbadura ko mo mu la ye
2: eh o do ba le omo dada lo mo yo awon to fi ko lo sise orun ma awon le mo dije duro twali ki lo de to mu mo
4: ola olorun na ni olorun olorun olorun
2: o ma mu to mi lo tele
4: ah o ti nawo go lori esa
2: o nawo lori e a se bi adre na na ni wanta
4: ayo kan 500 i mi 1000
2: ayo kan 1000 kini e ma ma gbo weyan o
4: gidi gan ni igba mi mo ma mu to mefa lojumo
3: mefa lojumo 6000 se ti ba ni
2: beto mo mo bayi
4: be ni sa
2: mo ba odupe o
4: e se gan
2: tori kini e lo escape yan
4: ben
2: so fun awon to mu pe ko da ko lo tun yen
4: gbogbo eyin te mu kolosi o da o
2: iro ni suru o nkan wa o te fi le so ru oro yen fohun yen so
4: gbogbo eyin omo ya mi te mu kolosi ko da o ko da rara
2: sami imukumu ko ni wo omo yin lewu
0: mama to ba nwa bi ti adua ti ngba laaro yi ori oke ni gbogbo abi omo lagbaye wa ni aro yi ni ago mesan tó bá ti ń bọ̀ gẹ̀lẹ́ ayọ̀ àti ìfìlẹ̀ ayọ̀ ló máa mú dání àdèbọ̀ gbé fún odidi ọjọ́ méje gbáko àdìtẹ́ àbá kí n lọ́jọ́ ayọ̀ nínú ìrántí àníwá ní lórúkọ jésù bọ́ọ̀lẹ̀ ní bọ̀súbọ̀sọ̀p tó wà ní ìfọ̀ ní ògùsẹ̀ ní bọ̀súbọ̀sọ̀p yẹn sọ fún ọlọ́kadà kágbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọfàkẹyẹ ago mẹ́sàn-án ni òwò àríre gbà ní àárọ̀ yìí gbogbo èyí tẹ́ ń gbọ́ bí jákèjádò ọ̀rẹ́ lórí àkọ́bí ni gbogbo wa máa dá bó ti ń da lórí ara rẹ àtàwọn ọmọ yòókù ló dá pàápàá lórí àwọn àkọ́bí àkọ́bí rẹ yìí sàmì ó mọ̀ máa sanjọ́ tó bá ń gbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu mi tí mo dẹ̀ tẹnu mọ́ lọ́jọ́júmọ́ tí mò ń tún sọ tí mò ń tún sọ tí mo tún tún wí ó yẹ kó mọ̀ wípé ó ń tọ́ lọ́rùn fẹ́ mú jáde níbẹ̀ ó yẹ kó mọ̀ wípé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ká mi lára lóòótọ́ ìsọjí bẹ́ẹ̀dẹ̀ wòlíì rẹ ni mo tún kéde fún ọ lẹ́ẹ̀kan sí ọjọ́ kejì oṣù ọgọ́sọ̀ ń bọ̀ yìí ni ó dé tó dàbí ọ̀la ìsọjí ọjọ́ márùn-ún gbáko ni tí oríṣiríṣi ìyanu yóò máa ṣẹlẹ̀ nítorí ọ̀sẹ̀ májẹ̀mú ni ìlúkìlú tó bá wà ní abẹ́ ọ̀run yìí omi ìbùkún ọlọ́run ṣàn lọ́wọ́lọ́wọ́ jọjẹ́jọ múnà nítorí ògbẹ́ òlègbẹ́ mọ́láyé àṣẹ ọlọ́dúnmọ́rẹ́ ní sà ìbàdàn àkúrẹ́ ondo abẹ́òkúta òṣogbo gbogbo ènìyàn ní sọ́jí yìí kan pẹ̀lú ọ̀rẹ́ ọ̀fẹ́ jésù kristi olùgbàlà àtúmọ̀dáwọ̀ èèyàn lọ́kọ̀ọ̀wọ̀ gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe ọlọ́run bàbá alábìyamọ o
5: ààyè ló wà.
6: Hello, hello, prophet 09060571110 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34347714 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ́jọ mọ́.
5: Lajiru FM 96.7.

Odun 2026, 16 of July, Ojo Thursday. Oluwa mi yo dide ninu ogo re.

0: àánú láyé mi bèrè afẹ́yin olúwa láàárọ̀ yìí gbogbo ìgbà tí n bá ní orí ọ̀fẹ́ láti dúó níwájú ọlọ́run màmá rántí ibi tó ti mú mi bọ̀ ẹ̀sà èmi láàrin gbogbo ènìyàn èmi kàdámẹ̀ nùnà bàrúbálẹ̀ àdáhà màmá rántí ibi tó ti pè mí màmá rántí tí òkùnkùn bá fayé mi dá lára bí kìí bá ṣe pé ó wà mí rí ẹ̀sà èmi tí wọ́n sọ pé ọmọ pàpà lagi èmi tí wọ́n fi mí bú ìyá mi nígbà kan mẹ̀nàvárú balẹ̀ àdáhàdáyà ẹ̀sà mo ronú mi jinlẹ̀ sà ó wù mí kí n yin ọlọ́run láàárọ̀ yìí ẹ̀yin náà ẹ ronú yín jinlẹ̀ ẹ wo ohun tí olúwa ṣe fún yín ẹ wo bó ti fààyè jáde ní ìpele ẹ̀gàn ẹ wo bó ti mú yín kúrò ní ìpele tí ayé ò bá ti fi yín ṣe yẹ̀yẹ́ ṣùgbọ́n bí olúwa bá dá a sí yín ṣé kò wá yẹ kí ẹ̀yin náà kẹ́ ẹ mórí ẹ̀ bàbá ṣé kò yẹ kí wọn náà fi ẹ̀mí ìmórí hàn and that is why tí màá fi sọ fún ẹ pé má fi eléyìí ṣeré o ọlọ́run àwọn ébèrú ó ní ọlọ́run tiwa ọlọ́run abraham ọlọ́run isaac ọlọ́run jacob ó ní ọlọ́run tèmi ọlọ́run tó gun ìbílẹ̀ ṣe ẹni tí òkú rí tó sá tí jọ́dárì rí tó padà sẹ́yìn ẹni tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo tó fi fún wa pé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kì yóò kú o ṣùgbọ́n yóò rí iyè ìyá ìnípẹ̀kùn ẹ̀sà a fẹ́ kí hallelujah méje nítorí jésù a fẹ́ ke nítorí igi àgbélébù a fẹ́ ke nítorí calvary a fẹ́ ke nítorí ẹ̀jẹ̀ tó sàn ní ibi márùn a fẹ́ ke ẹ̀yin tẹ́ ẹ jọ́ ìmí láàárọ̀ yìí mo kì yín kú oríire ẹ tún já àjọ ke hallelujah méje one two go
1: hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah.

0: aṣọ ìdádúró ṣe lọ́rùn mi ti tó Olúwa ìfinà bọ̀ èyí tí aṣọ ìdádúró èyí tó ṣe lọ́rùn mi ti tó mo sọ fún yín láàárọ̀ àdúà mo wá gbà kò sí ìdáwẹ̀wá kankan àdúà ni mo wá gbà èyí tí aṣọ ìdádúró ṣe lọ́rùn mi ti tó ẹ bá ń finá bọ̀ èyí tó ṣe lọ́rùn mi tó ẹ finá bọ̀ ẹ finá bọ̀ bẹ́ẹ̀ ti gba ṣogun lọ́rùn joseph ẹ finá bọ̀ ó yá àdúà
1: orúkọ jésù
0: ẹ̀mí
1: mímọ́ èyí tí aṣọ ìdádúró ṣe lọ́rùn mi ti tó olúwa bá mi finá bọ̀ bí ẹ ti gba aṣọ ìdádúró lọ́rùn joseph ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mọ́ aṣọ ìdádúró lọ́rùn mi olúwa finá bọ̀ olúwa finá bọ̀ o finá bọ̀ finá bọ̀ aṣọ ìdádúró èyí tó dá mi dúró lójú ọ̀nà mi olúwa finá bọ̀ olúwa finá bọ̀ olúwa finá bọ̀ èyí tí ò jẹ́ dé lọ́ba tí ò jẹ́ ndé àfin mi aṣọ ìdádúró olúwa finá bọ̀ olúwa finá bọ̀ olúwa finá bọ̀ aṣọ ìdádúró èyí tó dá mi dúró tí ò jẹ́ ndọ́dọ̀ olóore tí ò jẹ́ ndọ́dọ̀ aláàánú olúwa finá bọ̀ olúwa finá bọ̀ aṣọ ìdádúró tí kò fààyè gba nǹkan rere tó tẹ jáde nínú ayé mi nínú ilẹ̀ mi nínú iṣẹ́ ìrẹsẹ́ olúwa finá bọ̀ olúwa finá bọ̀ finá bọ̀ olúwa finá bọ̀ ẹ̀bá mi finá bọ̀ ẹ̀finá bọ̀ olúwa finá bọ̀ olúwa finá bọ̀ aṣọ ìdádúró olúwa finá bọ̀ olúwa finá bọ̀ olúwa dáná sùn ẹ̀finá bọ̀ ẹ̀finá bọ̀ aṣọ ìdádúró lọ́rùn mi olúwa finá bọ̀ olúwa finá bọ̀ olúwa finá bọ̀ olúwa finá bọ̀ olúwa finá bọ̀ aṣọ ìdádúró olúwa finá bọ̀ olúwa finá bọ̀ olúwa finá bọ̀ olúwa finá bọ̀ olúwa finá bọ̀ olúwa finá bọ̀ olúwa finá bọ̀ olúwa finá bọ̀ olúwa finá bọ̀ olúwa finá bọ̀ àmì mẹ́ta jésù olúwa wá jẹ́ sọ kankan fún ẹ sórí gbogbo ènìyàn tí wọ́n gbọ́ ìró ire àbí tá a promise kọ́ ni ire máa ṣe fún tí ìdádúró bá ń bẹ lára èèyàn wọ́n lè promise yẹn ṣùgbọ́n wọ́n lè mú ṣe ẹ̀sà téèyàn bá ń gbé ní ìpele ìdádúró ẹ̀sà ẹni ó mọ̀ dájọ́ ire sọ́nà ẹni ó mọ̀ dájọ́ ayẹyẹ sọ́nà torí pé ọjọ́ ayẹyẹ a máa yẹ fún ẹni tí ìdádúró ń gbé nínú ayé mo bẹ̀ ọ́ láàárọ̀ gbogbo ẹni tó gbọ́ mi o jẹ́ má fi ṣeré ẹlẹ́ẹ̀kẹta lélẹ̀ mi ò wá ṣeré ń bí àdúà ni mo wá gbà ẹ̀sà mi ò wá ṣe nǹkan mi ohun tó bá wù tó bá fẹ́ sọ àbí tó fẹ́ ṣe má bọ̀ ní ṣọ́ọ̀chì kó wá ṣe yẹn sórí níbí àdúà lè mi wá gbà àwọn èèyàn pọ̀ lórí ìlàí tó jẹ́ wípé wọ́n fẹ́ bọ́ nínú ogun mo mọ̀ pé o fẹ́ sọ ẹ̀rí má mú bọ̀ ṣọ́ọ̀chì wá lọ sọ́mẹ̀ bọ̀ níbí o àdúà ni mo wá gbà ẹ tẹnu mọ́ gan ẹ porúkọ jésù ẹ pe ẹ̀mẹ́ mẹ́mọ́ aṣọ ìdádúró tí mo jogún lára àwọn tó bí mi ẹ bá ń finá bọ̀ aṣọ ìdádúró tí ìyá mi bọ́ sí mi lọ́rùn aṣọ ìdádúró tí bàbá mi bọ́ sí mi lọ́rùn ẹ bá ń finá bọ̀ aṣọ ìdádúró tí mo fi jọ ẹni tó bí mi ẹ bá ń finá bọ̀ ẹ bá ń finá bọ̀ ẹ bá ń finá bọ̀ ó yá àdúà orúkọ jésù
0: ẹ̀mí
1: mímọ́ aṣọ ìdádúró
0: tí mo fi jọ àwọn tó bí mi
1: olúwa finá bọ̀ olúwa finá bọ̀ aṣọ ìdádúró
0: lára àwọn tó bí
1: mi
0: lára bàbá
1: mi lára ìyá mi olúwa finá bọ̀
0: aṣọ ìdádúró
1: tí mo fi jọ àwọn tó bí mi
0: olúwa finá bọ̀
1: olúwa finá bọ̀
0: olúwa finá bọ̀
1: aṣọ ìdádúró
0: tí mo fi jọ àwọn
2: wa níbi tí a ti jáde
1: wa
2: finọ́bọ̀
1: finọ́bọ̀
2: lọ́dọ̀
1: finọ́bọ̀
2: finọ́bọ̀
1: finọ́bọ̀
2: aṣọ ìdádúró tí mo jogún lára àwọn tó bí mi tí mo jogún lára bàbá mi lára ìyá mi olúwa finọ́bọ̀ olúwa finọ́bọ̀ olúwa finọ́bọ̀ aṣọ ìdádúró
1: èyí
2: tó mọ́ ń gbé wọn mọ́ yé wa olúwa finọ́bọ̀ lára mi
1: finọ́bọ̀
2: finọ́bọ̀
1: finọ́bọ̀ aṣọ ìdádúró
2: ìta fi gbára ọmọ ilé wa dúró olúwa finọ́bọ̀ ìta fi ń dọ́mọ olóko dúró olúwa finọ́bọ̀ olúwa finọ́bọ̀ aṣọ ìdádúró
1: olúwa finọ́bọ̀
2: finọ́bọ̀ aṣọ ìdádúró olúwa finọ́bọ̀ olúwa finọ́bọ̀ aṣọ ìdádúró lọ́rùn mi olúwa finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀
1: aṣọ ìdádúró
2: finọ́bọ̀ aṣọ ìdádúró
1: finọ́bọ̀
2: finọ́bọ̀
1: finọ́bọ̀
2: finọ́bọ̀ aṣọ ìdádúró lọ́rùn mi olúwa finọ́bọ̀ olúwa finọ́bọ̀ olúwa finọ́bọ̀ olúwa finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀
1: aṣọ ìdádúró finọ́bọ̀ finọ́bọ̀
2: olúwa finọ́bọ̀ olúwa finọ́bọ̀
1: finọ́bọ̀
2: finọ́bọ̀
1: finọ́bọ̀
2: finọ́bọ̀ finọ́bọ̀ aṣọ ìdádúró èyí tá a jogún lára àwọn tó bí wa olúwa finọ́bọ̀ olúwa finọ́bọ̀
1: aṣọ ìdádúró
2: finọ́bọ̀ finọ́bọ̀
1: finọ́bọ̀
2: aṣọ ìdádúró finọ́bọ̀ finọ́bọ̀ olúwa finọ́bọ̀
1: finọ́bọ̀ finọ́bọ̀
2: finọ́bọ̀ finọ́bọ̀
1: finọ́bọ̀
2: finọ́bọ̀
1: finọ́bọ̀
2: finọ́bọ̀
1: finọ́bọ̀
2: finọ́bọ̀
1: finọ́bọ̀
2: finọ́bọ̀
1: finọ́bọ̀
2: finọ́bọ̀
1: finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀
2: finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀ finọ́bọ̀

0: gbọ́ bí sùn ṣe kú bọ́ọ̀sì bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ tọ́lọ́run bá dé tó bá bẹ́ẹ̀ dáadáa sí i tí ó kù tó mọ̀ ṣe náà ni pé inú rẹ̀ ó sì mọ̀ dádùn ẹ jẹ́ fi kéńké léṣi kó tó di pé màá mọ̀ lọ ẹ wá gbọ́ ògbẹ̀yìn ọmọ ọlọ́run 6:30 ni màá wá sórí facebook gbogbo ọmọdé àti àgbà a fẹ́ dán nǹkan wò gbogbo ẹ̀yin tẹ́ wà ní fellowship gbogbo ẹ̀yin tẹ́ mọ́ lọ sí sona church ẹ lọ láàárọ̀ yìí o ẹ̀mí ọlọ́run ló ní ẹ lọ o.
1: Ẹ káàárọ̀ bàbá mi, èmi náà lẹ́rìí orúkọ mi ni Olúwa Ṣayọ̀ Elizabeth, ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́ tẹ́lẹ̀ àmọ́ mo ti di ọmọ ìjọ yín ní ewé ńlá. Bàbá mi, Ọlọ́run ṣèmi náà lórí níjọ Sátidé tó lọ o, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá mi, Ọlọ́run ra fóònù fún mi lọ́nà tí mi ò lérò tí mi ò tiẹ̀ fọkàn sí. Bàbá mi, mo dúpẹ́ o, ẹ̀rí tèmi náà rèé o. Ẹ̀rí mi ẹlẹ́ẹ̀kejì ni pé ọmọ ọmọ mi ìgbà tó sick pé 41 days ó sick mo á gbé lọ sí hospital. So ìgbà tó díjọ́ kẹta díjọ́ kejì tó dé hospital wọ́n bá ní kò ń ṣe ọmọ tó máa rìn pé ọmọ tó ṣe pé ọ̀tá ẹ̀ka máa jókòó bọ́rọ̀ gidi ó máa dúró pé kò lè jókòó kò lè rìn kò lè ṣe nǹkan kan. Bàbá mi, mo ní níbo ni mo ti pe eléyìí àdábí tí ìyá mi Tèmítáyọ̀ àti bàbá mi Ọdẹ́kúnlẹ̀ Epaphras ò bá ti yarọ ọmọ mi ò gbọ́dọ̀ yarọ kò sì gbọ́dọ̀ ya abirùn. Wọ́n nínú àwọn ọmọ abirùn yẹn ni tán máa ń gbé tí wọ́n ní lè rìn tí wọ́n ní lè ṣe anything ká lọ sí general hospital ká máa lọ ya x-ray. Bàbá mi, èmi mà gbọ́ òróró yín òróró tẹ máa ń fún wa yẹn ó mà ṣiṣẹ́ àtomi 7-7. Bàbá mi, mo bá gbé òróró lọ sí hospital mo bá hàn láì ti ọmọ yìí lẹ́yìn látòrí dé kan ní ẹsẹ̀. Bàbá mi, ọmọ náà pé ọdún kan nínú oṣù kẹrin ọdún tó kọjá 21 ló pé ọdún kan. Bàbá mi, mo sẹ́ndì fọ́tò rẹ̀ sí bẹ́ẹ̀dẹ̀ rẹ̀ mo sẹ́ndì ẹ̀ sí yín. Ọmọ náà ti ń rìn báyìí o, ó ti ń ṣeré kiri ó ń ṣe bó ṣe wù ni. Bàbá mi, nípasẹ̀ ànáyìntì tẹ máa ń fún wa lọ́fẹ̀ẹ́. Bàbá mi, mo dúpẹ́ o, mo dúpẹ́ o, ẹ̀rí mi rèé o, mo ti sọ ẹ̀rí yẹn tẹ́lẹ̀ ẹ̀ bá mi gbé ẹ dákun. Bàbá mi, ẹ bá mi gbé eléyìí o, iṣẹ́ ìránṣẹ́ yín á máa tẹ̀síwájú. Ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́, ẹ ní fàyà ṣiṣẹ́ ìránṣẹ́, ẹ ní fi ra yín díṣẹ́ ìránṣẹ́ o. Iṣẹ́ ìránṣẹ́ yín á máa gbòòrò sí o, Ọlọ́run á máa lò yín lórúkọ Jésù. Oògùn tán lẹ̀ ń ṣe bàbá mi, ó bẹ́mi náà lára mu o, ó sì bá àwọn ọmọ mi lára mu, bẹ́ẹ̀ ló bá ọmọ mi lára mu. Bàbá mi, mo dúpẹ́ o, ẹ ṣe gan ni. God bless you sir, ó dàbọ̀ sir.
0: Nice. Oh my God, gbogbo ìyẹn di ọwọ́ méjèèjì mọ́ orí yín. Àsọtẹ́lẹ̀ mi àti gbogbo àdúrà tí mò ń gbà fún ọ kan sí àmì yóò bá ọ lára mu. Ẹ wá sọ ní ìgbà méje, Olúwa dá sèmi náà. Ọlọ́run dá sọ́rọ̀ mi, Ọlọ́run dá sọ́rọ̀ mi, Ọlọ́run dá sọ́rọ̀ mi, Ọlọ́run dá sọ́rọ̀ mi, Ọlọ́run dá sọ́rọ̀ mi, ẹ̀mí mímọ́ dá sọ́rọ̀ mi, mo yọ̀ǹda ayé mi fún ọ dá sí. Ọlọ́run wọnú ayé mi tọwọ́ bọ̀ bó ṣe wù ọ. Mo wá fẹ́ kọ́ dá sí mi lórúkọ bàbá tí ọmọ àti tẹ̀mí mímọ́. Gbogbo ilé bó o fẹ́ bọ́ ọkọ̀ ó ní testimony bí ṣe ń lọ nìyẹn o, bí ṣe ń ṣẹlẹ̀ lójoojúmọ́ nìyẹn. Ìjọ wo lọ tan rédíò tó ní gbọ́ ẹ̀rí? Ìjọ wo lọ tan rédíò tó ní gbọ́ káwọn èèyàn sọ̀rọ̀ yẹn ayọ̀? Ìwọ lọ́kàn gbogbo ọmọ Ọlọ́run, ọ̀rẹ́ tó kàn san láàárọ̀ yìí, ìdá mẹ́wàá tó kàn san láàárọ̀ yìí, Ọlọ́run dá sọ́rọ̀ tèmi náà. Nígbà bá dọ̀la màá tó tẹ̀síwájú, gbogbo ìyẹn mú ọ̀rẹ́, Olúwa dá sọ́rọ̀ mi. Account number church ni 19-66-36-38-73. Ẹ tún pè 19-66-36-38-73. Access Bank, Comfort Life Mission International ni ó gbé jáde. Account number church ni bí èèyàn bá wọlé ẹ lo eléyìí 2017-42-90-47 Comfort Life Mission International ni ó gbé jáde. First Bank nìyẹn. And gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí, òní ni wọ́n bí ọ. Òní Ọlọ́run máàkì wedding anniversary. Ẹ̀yin tẹ́ máàkì birthday yín lónìí náà, ọyẹ ẹ̀kúnlẹ̀. Ẹ jẹ́ kí n sọ tẹ́lẹ̀, kí n tó gbàdúrà, ẹsẹ̀ Bíbélì ni gbogbo ọmọdé àtàgbà ọ̀kà. A sì tún wà nínú ìwé Ezekiel. Ezekiel chapter 31-36. O náà ti fẹ́ tán. Ezekiel 31-36. Àbá parí Ezekiel done and dusted. Ìgbà tí ọba mi di August, a parí Bible. Báyìí ni Olúwa wí ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí. Ilẹ̀kùn tó rò pé yóò sì, bó ti ẹ̀ jẹ́ páàrin oṣù láwà, ọ̀sẹ̀ yìí ni ó sì fún ọ. Testimony tó sọ rí, owó tó rí gbà rí, àánú tí ó farahàn nínú ayé rẹ rí, ọ̀sẹ̀ yìí ni ó jáde lórúkọ bàbá tí ọmọ àti ti ẹ̀mí mímọ́. In Jesus name. Ẹ̀yin àyànfẹ́, ǹjọ́ jẹ́ mọ̀ pé inú Jésù la yọ pin sí? Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run fẹ́ send testimony ẹ lo nọ́mbà ìjọ loud kó neat 080-88-71-65-66 080-88-71 65 66 e send the message ire atanu ko ba yin e je mo lori Facebook. You are blessed. It is well with you.
2: La Gelu FM Jagaba Gogo Radio.

0: ayin o baba wa o bi omo yen eh lori oro ma ti ri awo yen eku re topata in the name of Jesus eh ikabodi enu iyawo kan ninu omo eni lo ti jade o so lojo ti ile aye dukoro mo lowo o so lojo ti ireti kun patapata o so lojo to ro wipe ogo mi o tun simo abesi o so ni igba to ro ko won gbe ogo lo ewo mo mi ati daddy ejo pe won ji ogo re gbe ko si nti je be no oni ni akoko iku re ta ni won so nipa re oni aya omo eni obirin finiasi won lo loyun o si sumo ojo ibi re nigba ti o si gbọ pe a ti gbe apoti ọlọrun ati pe baba ọkọ re ati ọkọ re ku o kun le o si bimọ nitori obi tẹ ẹyẹ ni pe ọmọ mu lojiji nigba to ya nigba to ku diẹ to fẹ kun wọn sọ pe ni akoko iku rẹ awọn obinrin ti o duro ti wọn si fun pe ma bẹru nitori iwọ bi okunrin kan ṣugbọn ko dahun ko si ka si ohun to ti sọ si pe a ọkùnrin lọpọ ẹ bàbá tún ti dé bàbá jíde ọmọ mi tún ti dé ó máa replace sinasi ẹni máa gbé ògo ìdílé eli jíde tún ti dé wọn ni kò ká sí kò nítumọ̀ sí toró mọ̀ pé nǹkan tó lágbára ó ti ṣẹlẹ̀ ó wò títí kò mọ̀ tí ó sọ bíbélì kọ́ nígbà tó di ẹsẹ̀ kankanlélógún verse 21 nínú ìwé 1 Samuel chapter 4 mo ti ń sọ ó sì wí pé ọmọ náà ní kábódì ó sì pe ọmọ náà ní kábódì wípé kò sí ògo fún israẹli mọ nítorí a ti gbé àpótí ọlọrun lọ àti nítorí bàbá ọkọ rẹ àti ọkọ rẹ ó sì wípé ògo kò sí fún israẹli mọ nítorí a ti gbé àpótí ọlọrun lọ mọ́mì ó sọ níbi tí òye rẹ mọ kò sí nǹkan tí wọ́n lè gbé lọ tó jẹ́ ti olúwa àwọn tó gbé àpótí ẹ̀rí fún àwọn onídùn ìlú padà sórí àmì dẹ́lí sọ́ọ̀tì wọ́n à ń lè gba ògo ẹ lọ kò sẹ́ni tí ń gbògo èèyàn àbímọ ni ògo mo ti ṣàlàyé fún gbogbo èèyàn ohun tí ọlọ́run dá mọ́ ìwọ àti èmi tó jẹ́ wípé a ṣe nínú ìrọ̀rùn tó sì mú wa tayọ òun ni wọ́n fi ń kéde ènìyàn ìkéde yẹn àti ọlá ìkéde yẹn náà ń pè lóńgò wọ́n ní káì lọ́mọbìnrin yẹn dáa ó rẹwà ọba wa fẹ́ kí ló mú kọ́ bá fẹ́ torí pé ó rẹwà ìgbà tó wá dìyàwó ọba ó wá di ológo tó ti yẹ yí báyẹn ọ̀nà ológo mọ̀ ni òmòyele tó ti kọ́ bó o lo ṣe kọ́lé ó wá ní a ọmọ bọ́ọ̀lù gbà mí owó tó wá rí níbi bọ́ọ̀ olúwa fi ń kọ́ ilé jọ òtírí báyẹn ìyẹn ni wípé ohun tó ń gbé ògo rẹ̀ jáde òun ni bọ́ọ̀lù tó ń gbà so kí ni ògo rẹ̀ bọ́ọ̀lù tó ń gbà mo ti ṣàlàyé ẹ̀ kẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ nǹkan kan bó o ṣe wà tó o rò wípé wọ́n ti dí ògo ẹ gbé ẹni ara kẹ́tì ṣe kàmú kan yọmọ yàjẹ́ tàbá lọ wọ́n ti bèbè mi fara mọ́ ọmọ ògo ẹ wà pẹ̀lú ẹ ògo rẹ lè sùn that is the truth ògo rẹ lè sùn tí o yẹ báyìí wọ́n lè tilẹ̀kùn mọ́ ògo rẹ sínú ara rẹ ó má jáde màá yànnà náà o nígbà mìíràn ó tà ń pè ní ògo yìí ó dàbí ìwà sí aeroplane tó máa fẹ́ fò wọ́n lè má jẹ́ ráyè fò wọ́n lè má jẹ́ kí ògo yẹn ráyè fò now nígbà mìíràn ẹ̀wẹ̀ wọ́n lè má jẹ́ kí ògo yẹn sọ̀rọ̀
1: kábíyèsí o
0: bó o náà ṣe ṣe òun ni ogun tí wọ́n ń gbèsè òun náà ti sọ wípé ogun àti ogun ẹ̀bí ara náà wà bí ogun bá pọ̀ jù á tẹ ogun rì ẹ̀ẹ̀ni gbóhùn ogo mọ́ àmọ́ tí ogo bá jà rápálápá tí ìṣẹ́gun bá dé fún ogo á tẹ ogun rì àwọn wa bẹ̀rẹ̀ sí pé ní ológo wọn á ló pàpà jagun ó borí oh my god ẹnìkan gbọ́ o báyìí ni mo olúwa ní kí n rí ẹgbọ́rọ̀ olúwa ogun tó bo ogun ayé wa tèmi ogun yẹn ṣá ogun yẹn ṣá ogun yẹn ṣá ogun yẹn ṣá ogun yẹn ṣá ìdàní ẹ̀mọ́ kí lo ohun tá à ń pè ní ogo yẹn sà àní ogo tẹ̀ ń rí yẹn sà ó mọ̀ máa ń kojú ogun púpọ̀ o ìdojúkọ máa ń pọ̀
1: fún
0: ọmọ kẹ́kọ̀ọ́ nìkan nígbà yẹn oní ṣèbí nítorí ogo ni o ṣèbí nítorí ogo ni ohun tójú ológo bá ti rí o ṣèbí nítorí ogo ni kárí gbogbo ohun tó bí ẹ̀dá bá nítorí ogo ni ogo bá lè sọ̀rọ̀ kí ìyanu bá lè ṣẹlẹ̀ kẹrí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ jẹ́ kí n sọ kíní kan fẹ́yìn tí ẹ̀ ń sọ pé ogo wọn ti gbé lọ ẹ̀rọ náà níyà jẹ́ta ni ogun ìdílé kan yóò kẹrí ibi tí ogun yìí ti máa ń ṣẹlẹ̀ number one ọjọ́ ìdí ènìyàn ẹ wo arábìnrin yẹn torí ìṣòro tó bá pàdé èdè tó máa pè sáyé ọmọkùnrin ẹni pé ògùn tán
1: ọmọ tuntun ọmọ jòjò
0: ni ọjọ́ mi ibi tó ti replacenta ọmọ mi wọ́n rí ohun àtògo kalẹ̀ bọ́dì nìkan ló wà èpè tí abiyamọ sẹ́rí kò sun tó máa ń àtàkì ogo èpè ní o ẹjẹ sọ àṣírí ogo kan fẹ́ lọ́ka jẹ́ sí ṣata wá ẹka ṣata tù ó ní ẹwọ ẹgbẹ́ ká dẹ̀yẹ̀ láwùrọ̀ ara wa gbà tó ní ká dàá tó ní kó bàa lè máa ṣe ogo ní wọn àdá àyàn kan pé kó má lògo bẹ́ẹ̀ ni mo sọ fún yín ogo ò dẹ̀ ṣe mú pò lára èèyàn bí ẹ̀jẹ̀ àti bí omi ni bẹ́ẹ̀ mo sọ fún bí ẹ̀jẹ̀ tàbí omi ni ẹwọ́kùnrin kan tó ń pè ní mose tó bá kàwé ẹtúrọ tó bá fẹ́ mọ̀ nípa ìwà ẹtúrọ ṣata wà ọmọ amúlọ tù tèrè wà ní wípé kẹ́tọ́ bí ni arrangement ti wà mo sọ̀rọ̀ kígbà kan tó lọ ń fìrìṣì nípa arrangí ó ní ẹnì tí tó bá ń fèsì ọ̀pọ̀lọpọ̀ arrangement of God
1: ni
0: ọlọ́run ti ṣètò ẹ̀ sílẹ̀ ẹ̀tọ́ ọlọ́run bá fẹ́ gbèjẹ̀ yẹn á arrange olùgbèjà sílẹ̀ kò tọ́ ló fẹ́
1: tó
0: lọ bá fẹ́ gbà yẹn á bá arrange wòlíì tó fẹ́ lò fún á arrange olùrànlọ́wọ́ tó fẹ́ lò fún á rẹ̀ arrange alátìlẹyìn tó fẹ́ lò fún ọlọ́run wà lé ẹ̀ bí ọlọ́run bá ṣe táà ti já sí ọlọ́run á withdraw wọn problem àwádé mo sọ̀rọ̀ ayé wo mi bá ìṣòro
1: kan.
0: In the name of Jesus. Ẹnìkan ń ta ló ṣe sọ̀rọ̀ àwọn olùkọ́ mi ni wòlíì àjílórí
1: àtàmátà
0: mo sọ fún ọmọ ní èmi ò kí ń ṣonú wàásù o èmi máa ń jíṣẹ́ ni ohun tẹ́lẹ̀ ni wọ́n bá ń gbé jáde àti tá
1: ẹ̀
0: èmi ọkàn máa sọ fún ọ tó o bá gbàgbọ́ ni wọn yóò sì rí ògo ọlọ́run
1: ayi ó rẹ̀ yàtọ̀ kábíyèsí alágbára
0: ìwé ìjọ náà ní rere ṣáà pé ohun tí jésù sọ fún màtá
1: nìyẹn
0: bẹ́ẹ̀ ani ẹgbẹ́ òkúta kan ó lọ́nà àwọn tí ń rù ú omi ti sòótọ́ fọ ọkọ bá gbàgbọ́ wà rógọ
1: rẹ
0: lọ́dà tá a mọ sọ kíní kan fún ọmọ ẹ̀wò kẹ́rí iṣẹ́ wòlíì ó yàtọ̀ sí iṣẹ́ pásọ
1: ó yàtọ̀ síra wọn
0: olùwàásù gidi ni pásọ àti tíjà kẹ́rọ gbogbo tí mo ṣe ń sọ
1: yìí
0: àwọn tó jẹ́ pásọ àti tíjà ṣì máa ń mu tí wọ́n á jókòó ti tá gbọ́ yẹ́bẹ́yẹ́bẹ́ tí wọ́n yàn náà tá fẹsẹ̀ bíbélì
1: báàkì
0: ògo ti wà nínú wọn abimọ wọn bí nǹkan ara wọn ni
1: abimọ ni.
0: Now ẹ wá rí pé gbogbo ìdójúkọ tẹ ni yẹn bá máa bá pàdé nípasẹ̀ ògo yẹn náà ni bí ò bá ti wá borí ògo yẹn ògo òṣìṣẹ́ mọ́ ni
1: lọ.
0: Ẹ̀wọ̀ ẹni tó wá ń sá eré gbogbo ká sá eré kírakíta ohun mi tọ̀ pútẹ́ẹ̀mù kí ni kan ṣe orí ìyẹn náà ni yóò ti máa bá ṣòro pàdé ẹni gbá bọ́ọ̀lù orí bọ́ọ̀lù ni yóò ti máa bá ṣòro pàdé ẹni jẹ́ pásọ̀ tó jẹ́bi tí ògo rẹ̀ wà níṣẹ́ pásọ̀rì orí ibẹ̀ náà ni ó ti máa bá ìṣòro pàdé àwa tá a jẹ́ wòlíì orí ẹ̀ náà láti ń bá ìṣòro pàdé mo fi sọ̀rọ̀ ara mi fún yín náà mo ní nígbà tí mo kéré èmi rí vision mi ò mọ̀ pé vision náà ń pè
1: torí
0: anglican ni anglican ni èmi ni bajan de saint peter now tí vision yẹn bá ti wá mi ò máa gbé kalẹ̀ ẹ̀ ọ̀rọ̀ mi dàbí ọ̀rọ̀ samuel ni nínú ìwé fún samuel tó bá ka ṣata tó lọ tèrè tọrọ mi yẹ tó ń ka lọ níbi tí mò ń lọ rè ó dao tí n bá rẹ èèyàn máa yà tó bá jẹ́ ní máa kú màá ló máa kú á jẹ kú nígbà tí a kì í nímọ̀ ó ní àwọn èèyàn mi ṣègbè torí wọn ò nímọ̀ a rí ikú níwájú ẹ̀ lóòótọ́ a sọ pé yóò kú yóò dẹ bẹ̀ẹ́ nígbà tí ìmọ̀ débó ní ilé ṣe kí n máa fi iṣẹ́ tí bá sọ̀rọ̀ tí bá fi lè sọ̀rọ̀ lérí ìpè mi bíi wòlíì ṣé má kúrọ̀ fún ẹ mission statement mi sọ wípé this people shall be coming with the questions of their life and you shall be giving them answer every word spoken by me spoken by you and every instruction to give by me give by I make a living proof of my presence ìwọ ni o jẹri wa láyé mi
1: kúrò
0: àwọn wọnyí yóò máa wá pẹ̀lú ìbéèrè ọkàn wọn wà á dẹ̀ máa fún wọn létí so gbogbo wòlíì tí a bá ti rí yẹn èsì ni a jẹ solution la jẹ
1: agbẹnusọ
0: àwa là ń sọ ọkàn ọlọrun fún ẹni tó bá gbàgbọ nígbà yẹn báyìí àwa náà máa sọ ohun tó máa ṣẹlẹ̀ àti ohun tó ti ṣẹlẹ̀ àti ohun tó pọ̀ wá ṣẹlẹ̀ àti ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́
1: alágbára ńlá o
0: tí bá ṣe káńsẹ́lì fẹ́ lómi bẹ̀rù máa ma wo mi nígbà tó dojọ́ kan a ní èèyàn kan ó lóun gbà pé mo wẹ́jú ni mo lóòótọ́ ni ẹ ṣé mi wẹ́jú ni àwọn ọ̀sẹ̀ mi wẹ́jú ni mo lóò tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ ṣe ara ọjọ́ tó tẹ̀lé mi lọ sílé tó ń gbọ́ àwọn ọ̀rọ̀ tó rí rẹ́bà mi nígbà yìí mo wá gbọ́ tí màmá kan sọ wípé ohun tí mo sọ fún ọmọ ní 36 years ago nígbà tí mo ṣọmọ lórúkọ ó ní òun ló wá ń ṣẹlẹ̀ lẹ́nu 36 years ago nígbà yẹn ọ̀dọ́ ni mo wà àgbẹ̀ ọmọ báyìí mo ti sọ fọ́pọ̀lọpọ̀ ṣẹ́rẹ́ mi ò sínú wòlíì tí màmá háì ló títọ́ ṣẹlẹ̀ ni mo wà láyé ọ̀dọ́ mo sọ fún pé àsálí àti younger age mi ni mo ti ní ẹ̀kan tàpẹ́ láwọn ìránṣẹ́ ọlọ́run sọ pé 1977 ni bàbá ọbádà yìí ni ìyẹn mọ ọlọ́mọ ni mọ̀sí gẹ́rẹ́tù wòlíì ní eré o àbúrò ẹ̀kọ́ 84 ni bàbá ọmọ ọmọfọ̀rí kan ni wòlíì àgbáyé lọmọkùnrin adẹ̀gbùrù ẹ̀ka àgbáyé o ẹ́ now bàbá ajíbólùgbà ló sọ̀rọ̀ ni 1972
1: 73
0: so gbogbo attack o ta n papa de gba yen
1: be ni
0: o to ju ologun ri ni ni ba to gba ni tori ogun ni so a lo sise akuku kawe akuku lo sise a ni gbogbo irin ajo ibi ta pada si ni bi ti ogun ti fe soro
1: eh alagbara mi
0: mo le ni to lowo gan ni dile pupo
1: yes sir
0: mo le bi mo lara sugbon olorun fe mi loruko ni tori ogun eh keto omo mi wa ni agbole won sir
1: be ni sir
0: gangan ni won lu gangan ti gangan gangan o no fi lo loyinbo awon to kawe wa lagbole won one gate crash won pe kan ri bi ta won ri da
1: don abayo
0: mo so pe kun to wa ninu aye e to mu e ta lo mo npe logogo eni to lu gangan won le gba gangan lowo e
1: be ni o
0: a ma lu inu e lo wa so to ba ni won gbo ogo e o logo lo nje be ogo o se gba
1: ogo o se gba
0: won kan le di ogo lowo mi
1: yes sir
0: but you know peter ko ni ko ni gba kan o ni aye o le pa kada rada won kan le ko wa gogo seyin
1: be ni
0: itu me ni pe aye o le paro ogo eyan won kan le di ogo lowo ni
1: sir
0: olo fije wi pe mo ma tenu mo aye re si ma da
1: amen
0: oh my god
1: oh
0: gba mi gbo ni
1: o
0: gba mi gbo won to ngo mi o de gba ipe mi gbo o gba mi gbo
1: o ma se o
0: o gba mi gbo won li ti aran si eni mi
1: be ni o be ni o be ni
0: abi o mi o la ko le emi mo lo ma ngbe nu mi so lo
1: yes sir
0: ah gaga ma je mu gaga ogo mi ni pe ki so tele bi wo
1: yes sir
0: ah Ọlọ́run kì í jẹ́ ká sọ́kún mọ́ wá sí ìmúṣẹ.
1: Bẹ́ẹ̀ ni o.
0: Àánú ta rígbà ni.
1: Kábíyèsí rẹ o.
0: Àti sọ́bíṣẹ́ ẹ̀bọ̀.
1: Yes sir.
0: Primary school.
1: Àti ọjọ́ pípẹ́.
0: Àti àbóbù sísì bá ṣe wáyé.
1: Kábíyèsí nínú o.
0: Ẹ wá wo ta ti ń sọ̀rọ̀ láti pamọ́ primary.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Gbàgbé tó bá sọ̀rọ̀ ọmọ primary. Ó ń sọ̀rọ̀ ọmọ ọdún mẹ́wàá ló ń sọ. Ibi ti sisi yẹn si ni jáde secondary school.
1: Bẹ́ẹ̀ni o.
0: Àwọn ìwé aláìsàwọ̀ òpin primary.
1: Àti wọn àti sísọ̀n.
0: Kíbi dìbò ń lọ re. Láti ẹ̀ ti ń sọ́bọ̀. Àwọn tá à ń sọ lójú wọn tá à sì ń sọ́wọ́ ìwà láyé. Ìpè náà ń pè yẹn.
1: Yes
0: sir. Títí tó fi di pé bàbá bílé wò náà ṣọpọ́tọ̀ owó lé mi lórí ní èjì. Bí wòlíì. Wòlíì lẹni tó ń sọ ọ̀tàn Ọlọ́run.
1: Yes
0: sir. Ẹ wá gbọ́ mi gbogbo ìwọ́n tó ń gbọ́ mi. Tá a bá ń sọ̀rọ̀ nípa ògo.
1: Bẹ́ẹ̀ni o.
0: Mo sọ mo ní. Wọ́n pè kan ní Celestial Glory.
1: Celestial Glory.
0: Ògo àmútọ̀run wa náà ń pè bẹ́ẹ̀.
1: Celestial Glory.
0: Ọ̀run ló ti wá. Ẹni pé bàtọ́ lọ́run sọ fún Jeremiah.
1: Bẹ́ẹ̀ni.
0: O ní ká tó lóyún ẹ gan. Lèmi mà ti mọ̀ ẹ. Bẹ́ẹ̀ni. Kí ìyá ẹ tó bí ẹ ni mo ti wọ̀ ni mo ti létò tèmi fún ayé ẹ.
1: Yes sir.
0: So ẹni tó wá sí ẹni tọ́lọ̀ ń sinmọ̀ láti lóyún.
1: Bẹ́ẹ̀ni.
0: Tó wá yàn sínú bá ti stop ẹ.
1: Kò ṣeé ṣe o.
0: Wọ́n kúkú sọ sínú kàdá gbígbẹ́. Àbọ̀ sọ síbẹ̀.
1: Wọ́n sọ sí.
0: Wọ́n sọ kan àbàmọ́ lẹ́fẹ̀. Torí ògo náà ni. Gbogbo compilation náà ló ń jẹ́wé Jeremiah. Ayà báyọ̀ bá gbà mí láti gbé ẹ̀rí jẹ́ ń sọ̀rọ̀ kí yẹ o ṣí gbogbo ẹ̀dá bá ń gbọ́ mi ní agbègbè ìjẹ̀bú òde ago méje ní àárọ̀ ni kò ti dé gbogbo àwọn ìṣòro wọn pápátá náà ni màá ṣe kánsẹ́lì
1: kí
0: sí pé màá ṣe kánsẹ́lì nìkan àwọn náà tún lórí ọ̀fẹ́ màá lè tọ́ oró yẹn lé wọn
1: lórí
0: lẹ́nu ni o èèyàn ọjọ́ sọ́ọ̀dẹ̀ ni kò délé ni o gbogbo àwọn ìṣòro wọn pápátá náà ni màá ṣe kánsẹ́lì kí sí pé màá ṣe kánsẹ́lì nìkan àwọn náà tún lórí ọ̀fẹ́ màá lè tọ́ oró yẹn lé wọn lórí ara mi bí wòlíì ni ohun tó ń bọ̀ fún ògo oníkálukú ló máa fi hàn
1: bẹ́ẹ̀ ni o
0: kì í sọ̀rọ̀ pé àmọ́ lówó jùlọ
1: àná
0: kì í sọ̀rọ̀ mo lérò jùlọ kì í sọ̀rọ̀ pé mo níjọ jùlọ kì í sọ̀rọ̀ pé mo dàgbà jùlọ kì í sọ̀rọ̀ pé mi ò so kì í sọ̀rọ̀ pé mo gbó jùlọ no ọ̀rọ̀ mẹ́sẹ̀jà ẹni tí a rán ń fẹ́ ọlọ́run tó lè ràn kẹ́tẹ́kẹ́tẹ́ níṣẹ́ ṣé kẹ́tẹ́kẹ́tẹ́ wá dàbí èèyàn ni ọlọ́run tó lè ràn ẹja níṣẹ́ a kì í rán mi sí ọ ni mo fẹ́ kí yọ fáwọn èèyàn bẹ̀ kì í ṣe ìyẹn nìkan
1: tán
0: àwọn arúgbó àtàkóókó àwọn ni mo fẹ́ tuntun àwọn tíyà ń jẹ àwọn ìyá tó ti jìyà lórí ọmọ tọmọ tó wá ń tìyà jẹ àwọn ìyá tó fẹ́ bí pa inú wọn kí ẹbí má bàa kọ́ ọmọ tọmọ tó padà ń fẹ́ bí pa olúwa ní kí n lọ òun fẹ́ yanjú ẹ̀ gbogbo ọlọ́mọ apínlẹ̀ ìtìyẹn fún un òun náà fi máa gbégbé sí àkẹ́ṣe àdúrà yẹn Akitọ̀ mi dé ọ̀ tó wà ní ìta alákò níbi new market area new market area níbi ẹ̀yìn ọjọ́ ìgbò yẹn níbi tí wọ́n pè ní Akitọ̀ Akitọ̀ ló ń bọ̀ o Akitọ̀ mi dé ọ̀ Akitọ̀ mi dé ọ̀ lókè lákètọ̀ jẹ́ka ago méjìlá ọ̀sán tó ní agbára jù ogun ní ìjà wa àdàmà rọ́mà àbálò in the name of Jesus wọ́n mà ní ká ṣe òní kan máa sàn ẹ̀ka bàbá aláyè bẹ́ẹ̀rì ẹ̀ka lọ ṣe òní kan máa sàn máa fi ọwọ́ gbàbí tó ń lu ẹ̀ máa fi ọwọ́ gbàbí tó ń lu ẹ̀ báyìí a máa kó orúkọ jésù ní ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ jésù lẹ́ẹ̀kan a ní ọlọ́run àtàmọ́tà sí wò mí sàn máa sàn gbàmí là máa là. Mo bá ń kọ́rí ẹ̀ wá sí
2: ẹ̀mí àwọn olùkọ́ ọ̀rọ̀ ìgbàlódé
0: ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìg
2: Mo fẹ gbẹri ti e bayi mo fẹ gbẹri ti e bayi amọ ti to ma fọ eni number to fi ma so eni eni yi o gbogbo eniyan oni majamu so pe o fẹ silekun aya luore fun awon eniyan meje kan leni aya luore ti won ba pade ri ni aya luore ti o sele ri ni aya lu iyanu to do je oye eniyan lo mura leni gbogbo eyan oluwa so pe awon meje yen awon to tin sori atawon to tun fẹ sori emi ni oluwa ni eni meje akoko to ba koko fi ore eru bo ranse leni o iwe jo alo re karun oni wa ti angeli ba di gba siro mi oni eni to ba koko bo sinu re arun karun to ko ma je yo de kuro be oni to ba ka meje wa tu meje ka e gbo sa eni meje akoko to ba koko fi ore eru bo ranse oluwa ni o fe se ja jalu ijanu ofiji kan ajalu ore nla kan iyanu ti o se fe nu royin fe kan to ni agbara fun awon meje akoko yen ni gbogbo eyan lo ma ru bo leni ṣugbọn awon meje akoko yen maje mu kan ti duro lori oro won oh my god e gbo ilekun ore shiro in the name of Jesus gbogbo eyan o ti fi ore maje mu ejidi re ranse gbo o le se laaro yi o fe sada mewa o fe san ore re oh my god o de fe se je e gbo ati awon toluwa ni to ba le lo 8800 bi ejidi bo gbogbo awon won yi laaro yi ojo pe ẹgbọ́ èèyàn méjì àkọ́kọ́ yẹn jẹ́ ń fún ẹni àkàn nọ́mbà ká wọ ẹni méjì àkọ́kọ́ náà àkàn nọ́mbà tó fi ọrẹ ẹrúbọ rẹ sí àtọrẹ ìdílé àti májẹ̀mú yẹn tó fẹ́ fi sílẹ̀ kọ́ sílẹ̀ UBA UBA ni ó óyá 10 24 24 77 77 50 80 80 UBA UBA bọ́lá kan sí 10 24 24 77 77 50 80 80 kẹta sílẹ̀ yàtọ̀ mọ́ta sí ló máa bá pàdé bẹ̀ ó níye àwọn tó gbàgbọ́ láti agbára fún láti jẹ ọmọ ọlọ́run àtàwọn tó borúkọ bí mẹ́gbọ́ wọ́n bí ìtọ́ ọba gbàgbọ́ orí ògùn ọlọ́run bí jẹ́ ṣe ìṣọ́ nínú ìwé jọ́ánù orí ọ̀kẹ́kẹ́lá ni ẹ ẹgbọ́ ó ní tí ìrẹ́ bá gba ọlọ́run gbọ́ a fìdí rẹ̀ múlẹ̀ ni àmọ́ tó ọba gba orí rẹ̀ gbọ́ wàá dẹ̀ ṣeré ẹwà wo yorùbá ni wọ́n sọ pé mo ṣeré kò gbèbí ó lọ́wọ́ kan ìka nínú ni ẹ̀yin méje àkọ́kọ́ yẹn èyí ló fi mọ̀ pé ọlọ́run nìkan lálágbára àti pé lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan lókun mo sọ bíi wòlíì ní kíá ìyanu kò tó dáhùn èèyàn méje àkọ́kọ́ yẹn àti gbogbo ẹni tó máa fi sọ ọrọ̀ ẹ̀rú bọ́ lẹ́nu mo ní tó máa sọ̀rọ̀ má jẹ́ mo ṣoṣo àti èdìdí rẹ̀ yẹn ìyanu máa jẹ́ ṣe lè in the name of Jesus
3: amen
2: gbọ́ àkà nọmba náà lẹ́ẹ̀kan sí UBA 10 24 24 77 77 50 80 orúkọ tó máa rí níbẹ̀ Christ Artillery Atamata sí 10 24 24 77 77 50 80 aka nọmba náà nìyẹn bó ṣe ń dá sí bá ọ̀nà ṣíṣọ́ ogun rẹ̀ ṣe orọ́ náà mo ti rí nìyẹn o gbogbo ẹ̀ta bá ń gbọ́ mi ní agbègbè ìjẹ̀bú òde aago méje ní àárọ̀ ní kòtìdé gbogbo àwọn ìṣúbọ̀ wọn pápátá náà ni màá ṣe kánsẹ́lì
4: kìí
2: ṣe pé màá ṣe kánsẹ́lì nìkan àwọn náà tún lórí ọ̀fẹ́ màá lè tọ́ owó yẹn lé wọn
4: lórí
2: lẹ́ni ni o àwọn ni mo fẹ́ pe fún àwọn tí yà ń jẹ àwọn ìyá tó ti jìyà lórí ọmọ tọmọ tó wá ń fìyà jẹ àwọn ọmọ àwọn ìyá tó fẹ́ bí pa inú wọn kí ebi má bàa pọ́ mọ tọmọ tó padà ń fẹ́ bí pa olúwa ní kí n lọ òun fẹ́ yanjú ẹ̀ gbogbo ọlọmọ apẹ́ láìsí yẹn fún ọ òun náà fi máa gbégbèsè àkànṣe àdúrà yẹn lágbàá ọba tó la yàtọ̀ then go bring any ma fun iyo yen e wa wo gbogbo eni to ba tun wa ni ma fun loyin ah akan so yin ni sir
3: akan so yin
2: o ma ni agbara ma tun wa ni ti won special italako lo nbo o italako ni akito mi de o akito mi de o tun wa ni italako ni bi new market area ni new market area ni de no jo yin boyin ni bi ton pe ni akete o akedo lo nbo o akito mi de o akito mi de o don ko lake o je ka go meki la o so ko ni e wa gbo mi sir gbogbo eni mo fe ri eni mo ni fu asiro gba ye gbogbo e beta ti ya ko ni ma ko to ba dodo wo ni iwo ko lo ma so nto ba wa eni mo lo ma gbo ni fu asiro gbe ati beta to ma gbe je te de la ati to mi de o ati to mi de o ati be lo nbo o wa le ri to ba wa ni ah je pe la ka no ba ile ko ko le bayi UBA ni o UBA ko le bayi 10 2 4 24 double 7 77 5 0 50 8 0 8 UBA
3: UBA
2: 10 2 4 24 double 7 77 5 0 50 8 0 Oruko to ma ibe kai satire ya tamata si ogun ni jawa a o ri anugba je fun eyan meje eyan meje akọ to ba le ri pe lani won oya 070 070 35 35 2 3 23 14 14 17 WhatsApp number mi na yo o le ni ti fi ade fun prayer ojojumo 070 070 35 35 2 3 23 14 14 17 ogun ni jawa a o ro na abaye ide ma ja lo lo mura o gbogbo en te ba n gbo mi ni agbegbe ijebu ode ago meje ni aro ni ko jide gbogbo awon eyan to ba wa papata na ni ma se kanseli
3: kii
2: se pe ma se kanseli nikan awon naa tun lori ofe ma le to oru yen le won
3: lo
2: leni ni o eyan ojo fos eni ko jele ni o italako lo n bo o italako ni akito mi de o akito mi de o to wa ni italako ni bi new market area ni new market area ni de eyan ojo yugbo yen ni bi ton pe ni akete o akedo lo n bo o akito mi de o akito mi de o don ko lake o je ka go meki la o so ko ni e wa gbo mi sir gbogbo eni mo fe ri eni mo ni fu asiro gba ye gbogbo e beta ti ya ko eni ma ko pe to ba dodo wo ni iwo ko lo ma so n to ba wa je se ni gbogbo eni eniyan e ko ko mo ni te eni o ba de ni fone la e lo follow mi lori YouTube bye ma fun yin ni asiri meje kan e le ri lori radio asiri meje ni e ma fun o lori awon kan meje kan e YouTube mi ajinore atamatase playlist kodada o ajinore atamatase playlist e lo ma lori YouTube bye e lo ma follow ke ma subscribe ni ju ese ajinore atamata de prayer life bi won na de se ma so fun yen kan lo follow mi ba eh lori YouTube aji lori atamata de prayer life ha o ma ni agbe won to ba lan fami aji de be ko to close ko to delete eh o ti jore fe na ha mi agbara bi o go ri da wa ma follow we yen Jesus lo wa
3: amen
4: ara atamata de o o se bebe
5: ara atamata de o
6: Radio FM 96.7.

0: kulu malako kodoro ni
1: ejago
0: kule mesa tonfa
1: ejago
0: angelu fm 96.7
1: ejago
2: eku jumo o iru ya fe moju ni onde se ti iboyin lati ikani ti lagelu 96.7 fm okigajoke ta ta kan mole se nle fun bala oladugbo felele nle ibadan adekunle yusuf lo ni royin saju egbo koko to wa ninu iroyin na oko oju ofurufu eleyi to kan yin to ko awon mo elede wa nigeria to gun ride si ni elede south africa o na lo ti balẹ bagẹ si ipinle eko asofin ninge o na lo ti ro ijoba papọ lati ri daju pe won foju awon karamba ni eda jinigbe ile itanji awon akeko to nto oluko gbe ni ipinle oyo lati foju won ba ile ejo kodi ni eyan mejo ile yi to ti papoda nibi ikolu ile yi ti orilede russia sisi orilede ukraine ikọ egbọgbọlu Sunderland ona na ti gbe agbábọlu agba owo eyin fun orilede Belgium ni ba igbọ iroyin ohun lekun rere ijọba apapọ orilede wa Nigeria ni won ti fi idunnu won lori aseyori eleyi ti won se latara bo ti je wipe eto idanwo ti neko eleyi ti won se lowo ti won se lori ikanni ori ero ayara bi asa ta mo si computer gẹ́gẹ́ bí wọ́n ti jẹ́ kó di mímọ̀ pé ètò ìdánwò ọ̀hún eléyìí tó jẹ́ ti orí ẹ̀rọ ayára bí àṣà ti kọ̀m̀pútà ọ̀hún òun náà ni ó jìrọ̀ mímọ̀ kọ èsì ìdánwò sílẹ̀ sínú ìwé gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ ọ̀jọ̀gbọ́n Shuaiba Ahmad gẹ́gẹ́ bó ti ń ṣàlàyé ọ̀rọ̀ lásìkò ìgbà tó ṣe àbẹ̀wò síbi tí ètò ìdánwò ọ̀hún ti ń lọ lọ́wọ́ ní ilé ẹ̀kọ́ Redeemer Steep International School tó wà ní Gakikeji tó ti ilé ẹ̀kọ́ Anglican Girls Grammar School tó wà ní Gúdù yóò ní olúlẹ̀wà ìlú Àbújá gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n Ahmad ti ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ti ṣe ètò àyẹ̀wò fínífíní tí àwọn sì rí pé ètò ìdánwò ní orí ẹ̀rọ ayárabíàṣá ti kọ̀m̀pútà òun náà ló jẹ́ èyí tó dára jùlọ tí ó sì pagidínà à ń jí ní wò lásìkò ìgbà tí ètò ìdánwò bá ń lọ lọ́wọ́ bákan náà ṣàlàyé ọ̀rọ̀ pé ó jẹ́ nǹkan eléyìí tó rọrùn gbàá fún àwọn akẹ́kọ̀ọ́ láti lò látara bó ti jẹ́ wípé ó wà ní ìbámu pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ ayé òde òní ọ̀gbà bẹ́ẹ̀ ló ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé àṣeyọrí gbà òun náà ni àwọn ti ṣe yìí látara bó ti jẹ́ wípé àwọn ti rí bí àwọn akẹ́kọ̀ọ́ ti ń fi ìdùnnú hàn lórí ìdánwò eléyìí tán ṣe tó sì jẹ́ pé orí ẹ̀rọ ayára bí àṣà bíi ti kọ̀m̀pútà òun náà ni wọ́n ń gbà ṣe ètò ìdánwò ọ̀hún tó sì wá ń jẹ́jẹ́rẹ́ wípé ètò ìdánwò náà òun náà ni ó máa tẹ̀síwájú bẹ́ẹ̀ látara bó ti jẹ́ wípé yóò máa dènà à ń jìnnì wò àti àmúǹkan wọlé fún ètò ìdánwò eléyìí tí àwọn akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan tí wọ́n máa ń ṣe lásìkò ìdánwò wọn ọkọ̀ ojú òfurufú eléyìí tó kàyìn tó ko àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tó gun dìde sí ní orílẹ̀-èdè south africa ló ti balẹ̀ bagẹ̀ sí pápákọ̀ òfurufú murtala mohammed lè tó wà ní ìpínlẹ̀ èkó ní òwúrọ̀ ọjọ́rú wednesday ní nǹkan bí aago mọ́kànlá àbọ̀ òwúrọ̀ gẹ́gẹ́ bá ti ṣàlàyé ọ̀rọ̀ pé àwọn èèyàn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà eléyìí tí ọkọ̀ òfurufú ọ̀hún ko náà ni wọ́n tó 15 ó lé lọ́ọ̀ọ́dúnrún gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé ọ̀rọ̀ wípé ilé náà ló fòpin sí lílọ bíbọ ìjọba àpapọ̀ láti lọ rí mọ́ kó àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà eléyìí tó gún dìde sí ọ̀hún gẹ́gẹ́ bó ṣe jẹ́ kó di mímọ̀ nínú ìròyìn pé ìjọba àpapọ̀ ló fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọkọ̀ òfurufú tá a mọ̀ sí air peace tó ń ti àwọn àjọ eléyìí tọrọ kàn láti rí kí wọ́n dọ̀la àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà eléyìí tán wararo sí orílẹ̀-èdè south africa bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé rántí wípé ogun lódìde sí àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà eléyìí tán wà ní south africa látara bó ti jẹ́ wípé àwọn ọmọ orílẹ̀-èdè ọ̀hún òun náà ná ń gbógun tì wọ́n tó sì jẹ́ pé ogunlọ́gọ̀ àwọn èèyàn ilẹ̀ tìlú náà náà ti dágbére fún ayé yìí pódìgbò ṣe látara ìkọlù náà tó sì jẹ́ pé ṣe náà ni wọ́n ń já àwọn ibùsọ̀ wọn tí wọ́n sì ń kó wọn ní ẹrù lọ lórílẹ̀-èdè ọ̀hún asòfin eléyìí tó ń ṣojú ààrin gbùngbùn bauchi iyun abdul ninge òun náà ló ti rọ ìjọba àpapọ̀ tó ń ti gbogbo ṣe lẹ́tọ́ àbò gbogbo lati daju pe won fi mu awon karamba ni eda ele itanje ajinigbe katofin papa julo awon iyan ile yi ti won ji awon oluko tun ti akeko gbe ni ipinle oyo lati ri pe won foju won ade ni kiakia gege bi ningi ti je ko di mimo wi pe iru awon iwa odaran bayi o na ni won gbodo fowo degbere mu ti won si gbodo sun le lori lati daju pe won foju awon iyan na ade ki gbogbo iyan si ri oju ase bi gege bo tin sala yoro ni bi joko le to waye ni ojo ru Wednesday nibe ni ningi ti je ko di mimo wi pe o se pataki lati ri pe won ku akoyawo to nti lati te fi oju awon karamba ni edo won gbogbo omo orilede Nigeria ati lati mu ki awon aralu ni igbagbo lunu eka eto dajo orilede yi gege bo tin sala yoro pe eran ti te bagbe bagbagbe wi pe awon agbebon karamba ni eda kan na yabo ile eko ile to je mejo totọ ni ipinle Oyo lara lewe tatiri Baptist Nursery and Primary School tonti ilewe LA Primary School to wa ni ipinle Oyo gege bo sala yoro pe ilewe mejeji ohun eleyi to je Community Grammar School to wa nijoba ibile oriri ohun na lawon ajinigbe ohun yabo ti won si ko awon akeko tonti oluko ti won ko won lo gege bo ti wa sala yoro wi pe awon eyan na na ri do la pada leyin ti won ti lo ojo merin de ni ogota ni igbekun awon ajinigbe ohun le bayi lati ile okere ko di ni eyan mejo totọ eleyi ti won ti dagbere faye ko di gbo se ni orilede Ukraine latari ikolu tuntun tuntun eleyi ti orilede Russia ti won se si won ni oru ati ni afemojumo gege bo ti je ko di mo latodo lori iyun to wa ni orilede Ukraine gege bo ti salaye yoro lori ekun kan ole kipa to salaye yoro wi pe ibudo ko omi awon eleyi to wa ni Odessa ina ni won kolu to si je pe eyan meta ototo lo gbe mimi nbe to si je wi pe eyan meta mi na na ti fara sese ni bi adugbamu adoloro alayan latoke eleyi ti won yin si won ikolu ohun na lo si mu ko je ojo karun eleyi ti orilede Russia tin se ikolu si ekun kan na gege bo ti wa sala yoro pe ko tan sibe latara bo ti je pe eyan meta mi o na ni won tun ni adugbamu adolorolu ti won si gbe mimi ti awon ti won to meta de ni ogun ti won si fara sise yana yana gege bi en tin se alakoso eleyi to ndele atem kopa gege bo ti sala yoro wi pe awon meji mi ni won tun pada gbe mimi ni bi ikolu tutun eleyi ti won se si ekun meji ototo bo ti wa je wi pe orilede Ukraine awon na je ko di won wi pe awon ti kolu orilede Russia latara bi awon ti yin adugbamu ado loro alayan latoke ta won si kolu oko oju omi akepo won eleyi toto ogun niye ta won si tun kolu oko akepo orile eleyi toto meta de ni ogun ni bi kolu tutun eleyi ti awon se fun won bakan na lo wa je wi pe eka to mojuto eto abo orilede Russia ti fidi ikolu eleyi ti orilede Ukraine na se sawon na ta fidi e mule ta si nje kodi mo wi pe awon na ti kolu orilede Ukraine ta won si je kodi mo fun pe awon ibi ti won tin ko epo robi to nti epo ororo le ina lawo mo kolu lasiko yi nibe ile ka ti ere idaraja iko ego bolu Sunderland na ni won ti gbe agbabolu ni eleyi to je agbowo eyin to mo yanyan to je omo bi orilede Belgium toruko en je Thomas Muller gege bo ti je kodi mo pe adehun olodun meji o na ni won ba se to si je pe yo mo fi iko lile ti o mo fi lile ti o si mo pada darapo mo iko ti Sunderland gege bo ti sala yi oro pe agbabolu won ni odun merin le ni ogbon òun náà ló ti kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó ń lọ bí 50 ó lé ní 500 ti fún àwọn ọkọ̀ lónìrànà lárakọ̀ tàtírí Club Brugge tó ń ti Paris Saint-Germain tí ó sì jẹ́ wípé ó tún kópa fún àwọn ikọ̀ mìíràn níbi tó ti gba àwọn àmì ẹ̀yẹ fún níbi tí ń kún líìgì lára ikọ̀ tó ti kópa fún òun náà ni ikọ̀ tó wà ní orílẹ̀-èdè Turkey eléyìí tá a mọ̀ sí Trabzonspor bákan náà ló sì jẹ́ wípé ó kópa fún ikọ̀ Borussia Dortmund gege bo ti wa ṣàlàyé ọ̀rọ̀ wípé agbábọ́ọ̀lù ọ̀hún òun náà ló ti kópa fún orílẹ̀-èdè Belgium ní ibi ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó ń lọ lọ́wọ́ ní tó jẹ́ ti ìfi ẹ̀yẹ àgbáyé tọdún 2026 bákan náà ló wá jẹ́ wípé agbábọ́ọ̀lù ọ̀hún náà ti gbé báyìí tí ó sì mọ darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ rẹ̀ bó bá ti ń di oṣù kẹjọ ọdún tí a wà nínú rẹ̀ yìí gẹgẹbẹ ti wa ṣàlàyé ọrọ wípé yóò mọ kópa fún ikọ náà níbi líìgì tó ń lọ lọwọ eléyìí tó jẹ ti ilẹ euro èyí ló pin ìròyìn àfẹmọjú wa fún tòrò àmọ́ kí tó di pé mọ̀ lọ jẹ mọ́ àwọn kókó amẹ́nubà wá fún yín lẹ́ẹ̀kan sí i nínú ìròyìn àfẹmọjú wa tòrò àmọ́ ti jẹ́ kó dín mọ́ pé ọkọ̀ ojú òfurufú tó káyìn tó kọ àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà eléyìí tó gún dìde sí ní orílẹ̀-èdè south africa ló ti balẹ̀ bàgẹ́ sí ìpínlẹ̀ èkó bákan náà mo jẹ́ kó dín mọ́ pé aṣòfin níngì náà ló ti rọ ìjọba àpapọ̀ láti rí pé wọ́n fojú àwọn ajínigbé tó eléyìí tí wọ́n jínigbé ní ìpínlẹ̀ ọ̀yọ́ láti fojú wọn hànde àti láti rí dájú kí wọ́n fi mú wọn kàtà òfin láti ilẹ̀ òkèrè mo ti ń gbé sí létí pé orílẹ̀-èdè russia ti ṣe ìkọlù sí orílẹ̀-èdè ukraine eléyìí tó sì mú ẹ̀mí èèyàn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ lẹ́ka ti eré ìdárayá mo ti ń gbé sí létí pé ikọ̀ agbábọ́ọ̀lù ti sunderland òun náà ná ti gbé agbábọ́ọ̀lù ọmọ bíbí orílẹ̀-èdè belgium eléyìí tó kópa nínú ife ẹ̀yẹ àgbáyé eléyìí tí orúkọ ẹ̀ ń jẹ́ muella fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn òye lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé wa www.lagelefm.com bákan náà lè dàpọ̀ wá lórí ìkànnì x wa lagelefm 967 lórí ìkànnì abánidọ́rẹ̀ ti facebook lagelefm 96.7 túndé ọ̀làwọ̀ olólùtò ròyìn tẹ gbọ́tẹ̀yìn pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún olúwa ọ̀làgúnjú adẹkùnlé yusuf ló ti mú ìròyìn wá sétí gbọ́yìn ẹ kó ojúmọ́lẹ̀ kan sí o ẹ ṣeun tẹ̀yàn wá láàyò ní ìkànnì ti lagelu

gbìyànjú ẹ̀yin tẹ́ ẹ ní dẹ́rẹ́bà tó ń wa káà yín ẹ̀yin tẹ́ ẹ ní àwọn tó ń bá yín dáná oúnjẹ tó ń bá yín fọlẹ̀ gbálẹ̀ ẹnu ilé housemaid kọ́ yẹn ẹ̀yin tẹ́ ẹ ní security nínú ilé ṣé gbogbo àwọn òṣìṣẹ́ inú ilé

gbogbo èyàn kọ lé èyàn àwọn èyàn máa gbàbọ̀dẹ̀ fún yàn o ẹbí ara ọ̀rẹ́ ìwọ̀nba ni kó o tú ọ̀rọ̀ àṣírí ayé ara rẹ síta fún yàn bẹ́ẹ̀ ni ọlọ́run kan sọ ní ìwé mímọ́ ó nínú òun bàjẹ́ pé òun dá ènìyàn nínú àwọn èyàn ohun tọ́lọ́run dá tó burú ju èyàn ni ẹ dẹ̀ máa gbìyànjú kẹ́ fìyàn sípò èyàn torí gbà téèyàn bá gbéṣe ẹ̀dé kó má bàa bá yín lẹ́jà fú ẹlòmíà rò bó òun búga kan lè mọ bí mo ṣe tó àti bí mo ṣe mọ gbogbo ohun tó yẹ ó sọ àtẹlé tí ò yẹ ó sọ gbogbo àṣírí ayé ara ẹ a kò sáwọn èyàn lọ́wọ́ látàrí pé ó fẹ́ búga ó fẹ́ ṣègbéraga ẹ stop ẹ nídẹ. wọn ní jíwá gbé o a ní bọ́ sọ́wọ́ gbọ́mọgbọ́mọ o ẹja lajú wa o nínú àwọn ọmọ ẹ̀yẹ jésù náà láti rí júdásì.

ẹ lajú yín o ẹ má pe gbogbo èèyàn léèyàn àwọn kan mọ̀ mọ̀ súnmọ́ yín láti gba information nípa yín láti rí yín tán wọ́n wá lọ download ẹ̀ síbi tí wọ́n ti download ẹ̀ ẹ fura o ẹ ṣe ara àwọn yorùbá nínú àwọn tí wọ́n mú tó ń gbé àwọn ọmọ tó wà lóríire ṣùyà tún rí ọmọ yorùbá ń bẹ́ẹ̀ èèyàn àbìdíyanyan inú ẹ̀ ni kò mọ̀ bẹ́ẹ̀ ni tẹ bá dẹ̀ sọ pé ẹ lọ́rẹ̀ẹ́ kan ọ̀rẹ́ kúri kò sùn ni ọ̀rẹ́ mi ni kí mi lè fi sílẹ̀ mi àjọ máa ń lo òde ni àjọ máa ń jayé ni ara ilé ẹni náà ló tẹ ẹ nígbà mi bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. bó lè lé ò bá sí títa ò lè jà ẹni tó súnmọ́ni náà lọ́ta àkọ́kọ́ téèyàn níjù ẹgbọ̀n nínú ni ẹgbọ̀n lẹ́yìn ni ẹ lajú yín ẹ fura ni èèyàn mi kan wà bí mo ṣe lémi àti ẹ ṣe súnmọ́ra díẹ̀ tàbí súnmọ́ra dáadáa ṣe má pàlọ́ fún yín pédépédé ní ọlọ́run gbọ́ mi ìmọ̀lẹ́ tó ń gbé mo láǹfààní àti gbé lálẹ́ ọjọ́ kan ilẹ̀ tìṣú ilẹ̀ tìṣú alayé jẹ́ ìgbẹ́rẹ́nu ọ̀nà ilé rẹ̀ bóyá máìlì bóyá ilé kẹfà ó kú ilé kẹfà sí ilé ẹ̀ tó ní big man presenter jami jẹ́ ǹdrọ́p jami báyìí jami báyìí bẹ́ẹ̀ ni ìsìn mo ṣe wá rò pé mi ì nílé ìbúmá yìí mi ì nílé ìbúmá yìí o mi ì mọ ilé ẹ̀ kódà àdúgbò lájọ wà ẹni ẹlẹ́ni dọ́gbọ́n ni èèyàn gbọ́dọ̀ gbọ̀n lẹ́yìn gbọ̀n nínú ẹni tí mò ń sọ yìí ẹ̀yìn ẹ pé aláyé afa ọ̀rẹ́ afa ibo ló wà ẹ́ big man baba ńlá sọ̀rọ̀sọ̀rọ̀ bó ṣe máa ń pè mí ni baba ńlá sọ̀rọ̀sọ̀rọ̀ mò ń gbọ́ yín kí ló ń ṣẹlẹ̀ kò jẹ́ sọ jáde lórí fóònù rí pé mo wà ládùúgbò báyìí mo wà ń bi báyìí òótọ́ ni mo kọ́kọ́ ń rí bí ẹ̀ṣẹ̀ bọ́ mo ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ ń sìn ni a ní baba kí ló ń ṣẹlẹ̀ akànfàwàdà gbé ni ṣe ń lé mi kiri ṣe ń ṣọ́ mi ni ẹ sọ ń tẹ́ fẹ́ bá mi sọ mọ̀ ń gbọ́ yín

mọ̀ pé o nìkan lalágbára jùlọ ọlọ́run tàwọn mìíràn igi ni ọlọ́run tàwọn mìíràn ère ni ṣùgbọ́n ọlọ́run tó ni gbogbo ayé àti ọ̀run ọba tó ni gbogbo agbára lorúkọ rẹ̀ ẹ bá mi ṣe kábíyèsí olódùmarè yorùbá pé ní olódùmarè ẹni tó ni gbogbo odò nínú àárè ọlọ́run abrahamu ọlọ́run isaaki àti ọlọ́run jakobu ọlọ́run èmi kẹlẹ́bù ọládìran olúlàdé agbèga láàárọ̀ yìí torí orí ọ̀fẹ́ tó tún fún wa orúkọ jésù ló gba ọpẹ́ wa ọba àwọn ọba ọba tó tọ́jú ohun gbogbo síbi tó wù ó sọ fún mose ó ní èmi ti tọ́jú àparò tẹ́ẹ̀jẹ́ mose lébi ń pa wá afẹ́ jẹran ó ní bíbélì sì sọ wípé afẹ́fẹ́ kan sì fẹ́ láti ìlà oòrùn wá ó sì kó àparò láti inú òkun sàparò ń bẹ nínú òkun ni ìbẹ́ga ni máa ń wà nínú òkun bàbá mi tó máa ń tọ́jú nǹkan síbi tó wù

Oba to lana, oba to loni, oloni ofuni, olola ofola, oba ti gbogbo aye nbo, oba to ju gbogbo aye lo, bi mi nsulumi oba so, won a pe ni Allah, bi Kristeni oba so, won a pe ni Olorun awa maridi, bi awon onisese oba so, won a daruko re, awon na o pe leledumare, Olorun kan na ni gbogbo won toka si, ṣugbọn baba mi lo ran mi si o, laaro yi gbogbo eni to nsa mi loruko Jesu, ipo ola to wa, a o ni so edeni lele. Gbogbo eyin omo Olorun pata ni aro yi mo fi Olorun be yin egbe igororo kan e pade mi lori Facebook mo ma wa lori Facebook ni agogo meta abo loru e gbo dada o ni ogajo oru agogo meta abo lori No More War Prayer Mountain ni ogajo oru agogo meta abo si agogo marun abo ni idaji mo pe ni oru awon angeli bẹ́ẹ̀ náà ni lórí TikTok ẹ máa pàdé mi lórí TikTok lórí YouTube àti lórí Instagram ní Baba Adura AK47 Prayer Mountain ẹjọ́ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí n bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dí mọ́ tàbí ẹni tí ń wá ire kan o fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbò fẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìta ara rẹ o dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín. Mo dé láàárọ̀ yìí tẹ̀lú májẹ̀mú Ọlọ́run mo gbàdúrà o gbogbo ẹ̀mí tó lóun ó sọ ẹ́ di abọ̀rìṣà gbogbo ẹ̀mí tó lóun ó sọ ẹ́ di àtẹ̀lé òkùnkùn lẹ́yìn lórúkọ Jésù lónìí ẹ̀mí yẹn padà lẹ́yìn rẹ ní ọ̀sẹ̀ tuntun yìí mo gbàdúrà ọmọ Ọlọ́run mo gbàdúrà fún ọ bíbélì wí pé nínú Psalm 16 nígbà tó dé fa sọ ó ní ìbànújẹ́ àwọn tó ń tọ Ọlọ́run mìíràn lẹ́yìn yóò pọ̀ tó ìbànújẹ́ àwọn tó ń tọ Ọlọ́run mìíràn lẹ́yìn yóò pọ̀ tó gbogbo agbára tó sọ wípé kó o máa tọ Ọlọ́run mìíràn lẹ́yìn gbogbo agbára tó ní kó di abọ̀rìṣà gbogbo agbára tó ní kó padà lẹ́yìn Kristi mo gbàdúrà lónìí agbára yẹn tẹ̀rí bàbá yìí gbogbo ẹ̀mí tó fẹ́ sọ ẹ́ di ìdàkudà láyé mo máa wo àwọn ìránṣẹ́ Ọlọ́run.

Olúwa, ilẹ̀kùn yẹn ṣí, ó sà mí, ilẹ̀kùn yẹn ṣí, ó sà mí, ilẹ̀kùn yẹn ṣí, lórúkọ bàbá, ilẹ̀kùn yẹn ṣí, lórúkọ tọmọ, ilẹ̀kùn yẹn ṣí, lórúkọ tẹ̀mí mímọ́, ilẹ̀kùn yẹn ṣí. Ẹ gbọ́ o, agbára tó lòun ó da ayé rẹ dúró, tó lòun ò ní jẹ́ kó o débi tó yẹ kó o dé, lórúkọ Jésù, agbára yẹn fi ayé rẹ sílẹ̀, ẹ̀mí.

orúkọ Jésù ó yá ogun yẹn lana láàárọ̀ yìí. Ẹgbọ́n ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi láti ìṣẹ́gun lọ ẹ̀mí afara sínú kú ẹ̀mí afara sínú kú akọ aláǹgbá ó mọ lérí ni a ló ń fẹ́ ṣe báyìí ó ń fẹ́ ṣe báyìí bọ́ tí ó fi kú láyé kì í rí sí ẹ̀mí tó ní kó máa dára nínú ṣùgbọ́n tí ò jọ dára níta lórúkọ Jésù lónìí ni o ẹ̀mí yẹn fi ayé ẹ sílẹ̀ lónìí ọjọ́ ajé mo pe ire sọ́nà rẹ mo pe àánú sọ́nà rẹ mo pe ìyanu sọ́nà rẹ mo pe ìgbéga sọ́nà rẹ mo pe ìbùkún sọ́nà rẹ látòní lọ ìbùkún kó dáná rẹ agbára tó ló ń fẹ́ sọ ẹni abọ̀rìṣà ó yẹ kó tẹríba bẹ́ẹ̀ ló máa rí ó rí tí ẹ ṣe ọ̀sẹ̀ yìí ó máa múre wá fún ọ ẹ máa pariwo kẹ́ ẹ máa sọ báyìí pé ìwọ ọ̀sẹ̀ tuntun yìí darí ire ńlá sí mi. Mami mi ma bo ye lero owo kan be yen ke mu owo yen e mu lowo be ba le ri mu lowo eyin na le ni nkan yin sa ani e mu lowo te ba ti mu lowo e ma so tele be se nso tele any amount lo le je e sa mu lowo e ma woju owo yen bayi be ba ti nsa mi be ba ti nsoro yen ke ma fi kan eleda yin e ma so bayi wi pe iwo owo ni bi gbogbo to ba wa laye ma bo lodo mi owo ise mi aye o gbodo fi dun mi eto mi ojo pipe aye o gbodo fi dun mi nibo la gbe ire mi pamọ si eto awon baba mi da angeli oluwa o ma gbe bo sodo mi ire ojo pipe to ti sonu ibukun to ti sonu ti pe ma pada bo sodo mi iwo angeli iranlowo ma bo sodo mi oju rere olorun sare tete ko wa mi ri aanu olorun sare tete ko wa mi ri ìrànlọ́wọ́ olódùmarè sáré tètè kó o wá mi rí láti òní lọ ìwọ owó o gbọdọ̀ dọ̀tá mi láti òní lọ ìwọ owó máa sọ̀rẹ́ mi ẹ sọ pé owó tútù owó gbóná máa wà kò ní náwó gbóná láyé rẹ ọ̀pẹ owó tútù ẹ sáà tá ń gbowó lọ́wọ́ wọn náà sọ̀rọ̀ gbowó rinu sọ pé owó tútù máa bọ̀ sọ́dọ̀ mi ìbùkún ọlọ́run àánú látòkè ojú rere tí ò ṣe é dá dúró máa bọ̀ sọ́dọ̀ mi láti òní lọ èmi yóò sin ọlọ́run láti òní lọ èmi yóò ní ànító àti ànísẹ́pù ayé kan tí mo wá yìí owó ò ní sá fún mi mami ẹ̀dẹ̀ sọ̀rọ̀ ayé kan tí mo wá yìí ìbùkún ò ní sá fún mi àánú kò ní sá fún mi bẹ́ẹ̀ ló máa rí máa náwó dọjú alẹ́ mi ni mo máa náwó dọjú alẹ́ ìpinnu ọ̀tá ò ní ṣe lórí mi lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ lórúkọ jésù irin ò ní ṣá fún ọ ó rí tiẹ̀ ṣe ó ti rí bẹ́ẹ̀ nípa agbára tó ń bẹ́nu ẹ̀jẹ̀ olúwàgùtàn gbogbo bí ọba yà sí ìrìn àjò àánú ló máa bá pàdé gbogbo bí ọba yà sí ojú rere ló máa bá pàdé gbogbo bí ọba yà sí rere ló bá pàdé láyé rẹ ó ti ṣe bẹ́ẹ̀ lórúkọ bàbá ó ti ṣe bẹ́ẹ̀ lórúkọ tọmọ ó ti ṣe bẹ́ẹ̀ lórúkọ tẹ̀mí mímọ́ mo wí eléyìí sí yín lọ́sẹ̀ yìí ẹ rí ti yín ṣe ó ti ṣe bẹ́ẹ̀ ẹ da owó yẹn pọ̀ mọ́ owó yín ẹ rí pé ìrànlọ́wọ́ ó dẹ̀ dìde fún yín ó ti ṣe bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ Jésù Olúwa wa kẹ́ ẹ tó so ohunkóhun lónìí ẹ ka Psalm 1 ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn nímọ̀ àwọn èèyàn búburú tí kò dúró ní ọ̀nà àwọn ẹlẹ́sẹ̀ tí kò sì kókò ní ibùjókòó àwọ̀ ẹlẹ́gàn ṣùgbọ́n dídò náà rẹ̀ wà ní òfin Olúwa àti ní òfin rẹ̀ ló ń ṣàṣàrò lọ́sàn àti lóru yóò dàbí igi tá a gbèsè tí ipa odò tó ń so èso rẹ̀ jáde lákòókò rẹ̀ ó ní ewé rẹ̀ kì yóò rẹ̀ dànù àtòun gbogbo tó bá ń ṣe ni yóò ṣe déédé àwọn èèyàn búburú ò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n dàbí èèyàn gbòǹta fẹ́ẹ́ lọ ó ní nítorí náà ni àwọn èèyàn búburú yóò ṣe yóò lè dúró ní ìdájọ́ bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́sẹ̀ kì yóò lè dúró ní àwùjọ àwọn olódodo ó ní nítorí pé Olúwa mọ̀ ọ̀nà àwọn olódodo ṣùgbọ́n ọ̀nà àwọn èèyàn búburú ni yóò ṣègbè ẹ ka Psalm 1 yẹn nígbà mẹ́ta kẹ́ ẹ tó jáde láàárọ̀ yìí eré àti àánú kò ní sá fún yín God bless you and you will never go down in the name of Jesus tó bá di àárọ̀ Thursday gbogbo ọmọ ọlọ́run pátá ẹjá jọ pàdé nílùú Ìbàdàn ní challenge oh my God program yẹn ti ní agbára jù

0: àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjẹ́ ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchia Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
2: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: 106.7.
1: Lágẹ̀lú FM láyé ń gbọ́ àdẹ̀túngbé tó jẹ́ kán mọ̀. Ọláwálé Hamsat ni atọ́kùn bèrè lọ́wọ́ Sulaimon. Láti Ìbàdàn anywhere, top striker Malo Good níbi Castle Sport o. Ẹni gíga lè testify sí àtẹ̀nẹ̀ tó short o. Yà á bí wọ́n di kọ́ Kennedy. Lágẹ̀lú FM ni best radio station. Mo lè sọ ní anywhere, Ifun police station. Lágẹ̀lú FM, òkè gajòkè.
2: Ara sọ wọn ya nígbà tí wọ́n gbọ́ jẹ́ kán mọ̀ látẹnu top striker.
3: Lágẹ̀lú FM.

0: ìpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: second chance lotto vogue ma sun piye be ranle ma gora e mu number tala ola to la o di mi muse ta golden chance lotto vogue game aro kutu ta poruko re ni vogue golden chance lotto vogue ni gbogbo aro ojo anfani wa fun o lati je owo tabua wo sa ti ta golden chance lotto vogue ta ta je ke ran pe ke anfani be ni pe to ba je ninu eyi o wu awon game wa o le gba winnings ni eyikeyi golden chance lotto payment center wa kilo tun duro de lo si eyikeyi golden chance lotto kiosk to wa ladugbo re golden chance lotto vogue owo aro kutu fully high ale morning ale cash sa lago mesan koja seju meedogun owuro ago mesa abo aro lo gbesi o si mago mago ta golden chance lotto vogue ko darapo mawon ebi olori re golden chance lotto
1: golden chance lotto vogue lagbe dode
2: ní West Midlands Open University amúkí ẹ̀kọ́ wà láròwọ́ tó kó sì rọrùn lówó tí ò fani lápò yá ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ̀ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún méjì àbọ̀ náírà fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication àti educational management bí yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama tàbó lẹ́ndì NCE HND A level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijema Àgbádù Road ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
3: Ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
4: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
3: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alibarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ.

0: Alipali Abileyo. Epe 003-765-2404. Africa Gem Aba. Ebo Giafara Loku Mara Yagaga Gani Oko Jabe.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣe gbogbo ènìyàn mú kewé.

0: kanji ewo lo mu to kari so
1: won tutu bele ti mo ra lojo si lowo mi o
0: se nti so fun o odo Sheymark Global Resources ni bi fokan bale ti mo tin ra ile ile mi ti mo ko laisi wahala kankan
2: akale mara.
0: As a 5 million naira per plot at Gracefield Estate is now selling fast
3: at 3.5 million naira.
0: Gracefield Estate is located in a serene environment at Omiadio, 2 minutes drive to Omiadio train station, Ibadan. Lọ́gọ́ tẹ bá ti ra ilẹ̀ yín lẹ láǹfààní láti bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀ láìsí wàhálà àwọn ọmọ nílẹ̀ kankan. Bẹ́ẹ̀ ló sì súnmọ́ àwọn agbègbè bíi Àpáta, Akala Express, Ring Road àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Our office address is at 29 Lagos Bypass, adjacent Pinnacle Supermarket, Niger West Bus Stop, Orita Road, Challenge, Ibadan. For more information, please call 0803-470-7843. Instagram at Sheymark Global Resources. Hurry now, as this offer will end soon.
4: Now is the best time to fly and stand the chance to enjoy our exclusive trip to Kenya and Qatar with Prince Gokey Bajowa in conjunction with Optunic Fly.
5: All right, it's your boy here, Prince Gokey Bajowa. Arira, arira, gogo wa la orira wa. I introduce to you Optunic Fly. Optunic Fly, get along vacation October 8, 2026. To Kenya and Qatar. Have to fly low package. Let's go on vacation.
4: From 8th to 14th October 2026, Optunic Fly has got unbeatable deals just for you. We get to help you discover Kenya, the land of adventure and wildlife, and explore Qatar, where modern luxury meets rich culture. Optunic Fly office is situated at Yellow Building, Efusheton Road, Challenge Roundabout, Ibadan, or visit our website at www.optunicfly.com on all socials at Optunic Fly or telephone 0907-457-0886 0915-577-5196. Optunic Fly. Achieving goals is our aim.
6: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
7: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
8: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
9: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
10: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
11: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
12: 0807-112-4000 0807-112-4000.
11: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
13: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́. White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lù kan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sì nílò Souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé. Tẹ́ lè lò nínú ilé, tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn. Bí àríyá gbéyàwó, òkú àgbà, ọjọ́ òbí, ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀, kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality Stone Mix Blender. Ìrara ti ń bẹ lórí Stone Mix Blender wa o. Stone Mix Yam Panda.
14: Àsọ̀sù ìdíyẹlẹ yọ sọ́ka.
13: Back to school items. Souvenir bags. High quality stainless pot. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Present iron. Àwọn ògbà lórí lóríṣiríṣi. Abọ́mọ̀fọ́. Serving dish. Rechargeable fans. Gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn Ketra. Solar fan. Ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀. For the original souvenir. Gbéralẹ̀ máa lọ sí White Stone Souvenir. Ìdí àpẹ́ Odùdúwà building. Directly opposite NNPC filling station. Ìdí àpẹ́ Ìbàdàn. Bó rajà lọ́pọ̀ ó lè pè 0806913-4989 0806913-4989. White Stone Souvenirs. Débí ọ̀rajà.
15: Ẹ káàbọ̀ padà látojú ọjà.
1: ikani lagelure lagelo 96.7 FM oke gajo kele mo alavelele nile ebado oya je kamo leto iroyin ere daraya todo ti gbagbe nkan si baba igbe won se nda agba omo wa oya o olewo 1500 ni bigbi gagri agba nla ye lokan ni ba ndore facebook ikani lagelo 96.7 FM lori je kamo fam family lo ebi google lere bi google lere lori je kamo fam family eri wa wo live and direct ni o baka na lori tiktok at top striker 100 lori tiktok oya je lo papapa to must to chale o soro lale ana leyin fi gagbaga o oni seri game plan ti o work lana yen everybody vlanfa ni ati son to ba wu lenu o ofe lohun oni ofe lohun o kaluku lo nilo lati son to ba wu lenu re o ofe lohun o Thomas Uche lo so be o oni it is easy to say that was wrong olorunun lati so yi pe game plan ana yen oda tori pe ko work ni o nigba to work against Mexico win gaga o against Norway win gaga o sugbajo ti o ba ti kudi e ka do ariwo wa ta atawon ti pe won o le coach omo under 13 na gbogbo won ni won di analyst osan gan won di pundit ti won ma condemn teni kan ba se easy if he easy try am now Thomas Uche lo so be mo poro buku nbe lenu re o wa ni wi pe se ri game plan ana yen o n pada help awon agba ballu ohun ni sugbon o pada yiwo o ni tori pe leyin igba ta won mi awon tan irori awon ni wi pe ka won si wa lori 442 ta won gba ka won fi elekeji si oni sugbon ri pe kini yi mo ti yi dandeke ohun wo bi iseju marun iseju mewa kini yi mo ti yi dandeke ki la fe se bayi o de oni boro bayi ti ri bayi o ti dori oluko ni bayi lo n ba fi eta kun eji o n ba gbale alawo lo ki lo ma je si se won ni babalawo ni oju orun dudu beremo oda baba ri be alati se ni o ma ti se ara re o lo n ba wo yi pe ogbin eto laye wa rorun oda baba ji pe won fe ma gba ona eburu gba koro wole eja kuku dile pa oni dini olohun wa ri pe opolopo awon agba ballu ohun gan won ti n fi enu mi oda eje ran won lowo ko to di pe won pada pana tan yanyan n lo mu awon asipo ropo yen wa o oni ngba to won wa si awon asipo ropo yi nkan o tun se dada lo n ba ni oda e change information kuro ni 442 oya e di gbogbo e pa bam bam oni n to sele lana niyan o owa ni ke ma gbo o ohun take responsibility pe gbogbo n to sele lana yen o ohun gangan ni o sugbe ohun o kabamo no regret bo se sonu e ma pe mo ti ni ma court ni he said and I quote I have to make decision I take responsibility no regret bo se sonu o Thomas Uche lo so be o o lo n take responsibility fun gbogbo n to sele lana sugbon won o kabamo po n se tori pe o se oluko ni bi dice na ni bo ba da to n so yi pe 6 months o o le je okolo ni o so o si le da ko je yi pe ko so pe 6 months o kisisi o si jade wa ba meji na ni o yisi bi o yisi lana nu ohun o kabamo o ohun o kabamo n to won o Thomas Uche lo so be awon lase nile gesi English FA won ni Thomas Uche ma baze lo Thomas Uche ma baze lo isere man te wa lorun o Thomas Uche ma baze lo nibi ti awon kan tin fapa janu fori janu feyin lugiri awon ti e gba Thomas Uche sise won ni ko ma baze re lo o tori pe ise re n ba won ti awon lorun yeye pe awon mo yi gbo wa be ni won ni bo ti e je yi pe o sumo it's very close it's coming home is coming home. Sugba ko tu wale lele yi. Wana ni gbagbo yi be. Tomo suche. Yo si atuse. Ele to da da da. Lojo waju. Lodun 1986. Lola de Mexico. Hand of God Olari. Latowo Maradona. O si fi go meji. O fi se hand of God. England na loko mi awon. 1986 in semi final yen. Ko to di band of God o. Ati solo run kan o waye lana lodun 2026 40 years after leg of mercy assist meji assist meji o na lohun se o bi nkan se ri niyan o o ya gbagbagba o se se ki o lede Argentina ki won kan dinu yo eni bo lo se je ẹyin kọ yìí èmi kọ yìí ó ṣeéṣe kó lèdè Argentina kí wọn kan ìdí nínú yọ o látàrí kíni látàrí akọmọ̀nà kan tí wọn gbé jáde lánàá bẹ́ẹ̀ àjọ fifa ti wọ́ọ̀nù wọn yí pé a gbọ́dọ̀ fojú gé ní akọmọ̀nà tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin àyín àti ilẹ̀ gẹ̀ẹ́sì lọ́jọ́ tó ti pẹ́ ṣùgbọ́n lánàá ọ̀rọ̀ bẹ́yìn yọ o Ọlọ́run lọmọ bí wọ́n ṣe smogu bánà táwọn ìwọlé bó ti ẹ̀jẹ̀ wípé àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ àwọn ni wọ́n smogu bánà yẹn wọlé gbẹ́mi dáadáa àáfàá tó tó fún òní lọ́jọ́ òbí rẹ̀ happy birthday to you long life and prosperity ìgbà ọdún ọdún kanú owó ọlá àti àlàáfíà tó pọ̀ rẹpẹtẹ àáfàá tó tó fún olólùfẹ́ top striker àwọn ti lana messi nìyẹn ó yá pápágbá kí n tẹ̀síwájú kí n gbé yín débẹ̀ tẹ̀yányán ṣe é fẹ́ gbọ́ ṣe é rí bánà yìí ọ̀rọ̀ bánà yìí ti wà ńlẹ̀ ọ̀rọ̀ ìjà tó wáyé láàrin orílẹ̀-èdè england àti orílẹ̀-èdè argentina ló ti mú ọ̀rọ̀ bánà yìí gbé ẹ má mú bánà tó ní ṣe pẹ̀lú ìjà jó ní ìwọlé o ìjà yẹn wáyé lọ́dún 1982 ìjà tó ní ṣe pẹ̀lú èmi mo ni bí ìwọ kọ́ lo ni bí kèé ṣe ti àlàálẹ̀ o tọ́rọ̀pọ̀lọpọ̀ ń pè mí gbé ẹ dákun ẹ̀yìn à ń gbọ́rọ̀ nípa àlàálẹ̀ bó o england ilẹ̀ europe wọ́n wà argentina wà south america bó wọ́n ṣe pààlà mo á sọ mo ní ìtàn ọjọ́ míì ni ọ̀rọ̀ yẹn ìtàn ọjọ́ míì ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìlú kan tí wọ́n ń pè ní falkland island kìí ṣe fọkọ o kìí ṣe fọkọ ládùúgbò currency o ẹ mà pé wọn á gbé bẹ́ẹ̀ náà ní falkland kìí ṣe tàdúgbò currency o falkland island kí n sọ tán yẹn ṣé mo lè sọ sá ok ẹ jẹ́ wo ẹ mo lè sọ nígbà tí ẹsẹ̀ pé wọn ẹsẹ̀ lọ bèrè lọ́wọ́ ẹnìkan tó ìjẹ́ pé ó ti wà ńlẹ̀ ẹ mọ̀ pé ìjáwá ìjà ò sí always guide ni ti top striker ó ti wà ńlẹ̀ ni research ni research tí ò dúró lójú kan ni ó sì wà ńlẹ̀ ni ẹ̀yẹ̀ bẹ́ẹ̀ bá ní sọ wọ́n sọkọ̀ lọ fà rárá kí n sọ ọyẹ jẹ́ ń gbé yín débẹ̀ ń gbà yẹn kọ̀ lọ fà rárá sẹ́rí ń tọ́sẹ̀lẹ̀ gẹ́gẹ́ rè lánàá ń gbà wọ́n parí ìfigagbága àwọn agbábọ́ọ̀lù wọ́n rí bánà eléyìí tí àwọn olólùfẹ́ wọn gbé dání wọ́n wá lọ gba bánà yẹn níbi bánà yẹn níbẹ̀ ni wọ́n kọ Las Malvinas Son Argentina wípé ìlú Falkland yẹn o Falkland Island àwa Argentina la ní ẹ wá ní níwẹ̀ àjọ fífà yìí ti wọ́ọ̀nù wọn ìdí nìyí tá a fi wí pé wọ́n padà jìyà rẹ̀ o wọ́n ti ṣe bẹ́ẹ̀ lọ́dún 2014 nígbà tí wọ́n gbà ìfigagbága ọlọ́rẹ́ sọ̀rẹ́ pẹ̀lú orílẹ̀-èdè Slovenia wọ́n lo bánà yìí àjọ fífà fáìnì wọn ní £20,000 ìyẹn IFA tó léde Argentina ṣe wá rí kí ìfigagbága tàná yìí tó wáyé làjọ fífà ti mọ̀ pé ó ṣeéṣe kó tún ṣẹlẹ̀ torí pé ilẹ̀ gẹ̀ẹ́sì mi bá ti jọ pàdé báyìí wàhálà ni látàrí ìṣẹ̀lẹ̀ ẹjọ́ òní yìí tọ́ wọ́n ti á wọ́nu wọn pé ẹ má jẹ́ á rí bánà kẹ̀kẹ́ o tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọjà ajó òní yìí o ṣùgbọ́n àwọn olólùfẹ́ smogu rẹ̀ wọlé àwọn agbábọ́ọ̀lù náà tún wá padà gba bánà yìí wọ́n wá ń sẹlibrétì pẹ̀lú bánà yìí tó fi jẹ́ wípé ah ma bi ti won o gbe gba eyin esun to lagbara ajo viva of kan fa olede argentina won o gbowo tana lo won to iyen oto eja wa lo sori kilo sele gangan laarin argentina ati le gesi ilu kan be won pe be ni falkland island falkland island eh ta ba si agbeyawo re South Atlantic lo wa South Atlantic ni agban South America lo wa koda boya bi 300 miles oni si olede Argentina island ni tan ba ni island a je igbe ilu ti omi yipo ilu to je igbe omi lo yipo ko lo fa rara se ri Falkland Island eh oni East Falklands ati West Falklands ta ba wa so nipa ilu yi population won boya bi 3600 bi 3600 o na ni population won owo

0: ri for clan pants yi de de lo se pelu great britain pants pelu pants ile gesi yen de deni e ti mura ti lo be oro aje be e ja ni o agbeja lodo ki lo fe ja lolo ja lolo iwo to ba le sin eran bi awon eran agutan abi to le owu won ma tun export owu na lo le de yen bakan na sugbe e ja pipa gangan fun fishing fishing gangan apeja lodo ki lo fe ja lolo ja lolo bi nkan se ri niyan lapa be yen e wa ma gbo lodo 1982 oile de England awon ni won ni control Falkland Islands yen tori pe won ni awon ti jogun e latodun 1883 ni won ti jogun ile yen won lo le de Spain owo won la won ti gba e mo pe Spain lo je pe o colonize most of South American awon Spanish ati Portuguese na colonize won so won ni owo Spain ni ile yen ti dowo awon ni odun 1833 sugbo lede Argentina man claim wi pe ibi yi o sumo waju ke ma so gba yin ile ni le lati bo o ye ka gba ile yi mo ile wa oro yen ti wa nle sugbon gba to dodun 1982 ijoba kan be lo lede Argentina nigba na lohun ijoba ologun o ti wa ko to to po lori pe awon mo lede Argentina won ti lodu si joba yi ijoba yi wa wo pe kilo nle se to nle fi petu sa awon mo lede Argentina nu o wa wo pe ile to ti e wa nbi ta man claim pa wa la ni sugbon ti o lede England ti an ti gba mo wa lowo yi e je n gbalẹ yi pada ti n ba gbalẹ yi pada omo lede Argentina won pada feran mi idi niyan o oba sigun bo se sigun niyan o o sigun wo Falkland Island e ngbo sigun wo be ngbo sigun wo be awon to je osise eleto abo to wa nbe gbogbo isakoso Falkland Island e ile gesi ni won sakoso be awon won ni awon mo ogun eso alabo gbogbo tin be nbe ile gesi ni sakoso be bo se je pe agban South America lo wa yen bo se sigun wo be lo se kan oruka ngbo sigun wo be ajo to se ko kari ni kakiri agba nla aye ile gesi fe so joso pe e wa gba ni elaja ni ile wa la Argentina ma sigun wo yi won ni eja ba won soro ntun bi nu bi won so ni to bi nu bi sugbon dabi eni gbe won ko ti ku gbe ni kini ni territory ti alagba South America bi eni kan wa lo nya bo wa lati Europe o lo nlo ni ati gba nke wa pada inu bi en to je prime minister fo lede gesi ngba na lohun Margaret Thatcher ni e fun bedi egbe bi won kan e yabo won won ba ni won yabo won bi an se yabo won niyan won fi awon omo ogun ranse lati le gesi o dagban South America won wo Falkland o desu laarin awon mejeji ni gbeyin gbeyin awon omo ogun le gesi won bori ti o lede Argentina o awon eyan to ba isele n lo bi 900 plus ni o ile gesi padanu awon eyan tin lo awon omo ogun tin le bi boya bi 255 e ri o lede Argentina o padanu omo ogun tin lo bi 655 leyin eyi won gba ijoba yi pada lowo o lede Argentina won si le won tefe tefe se wari lati gba na lohun lo ti di pe awon mejeje otorun ogbe bo ni tori pe leyin ore yin nigba to di odun to di odun to tumo die leyin igba ti ija yi won ja ija boya bi 74 days bi 10 weeks na fi ja ija yi ko tori pe o lede Argentina pada surrender won surrender tori pe won ti ko won papa mara pe ba ba gba bi tan a to sigun won lu yin gangan Argentina yen leyin ore yin Argentina surrender England dey take over pada lati gba na lohun le to tumo si pe Falkland Islands yen ile gesi nisin sakoso be di bi mo se n ba yin soro yi sugbon ko tan ninu awon mo lede Argentina o gbogbo gba ni a ma so yi pe alawon la won si ni le ise o ni bana ele ti won gbe jade lana yen ti won ko Las Malvinas son Argentina yen ni pe ile Falkland awon ma Argentina la won ni bo wire abi nwire bo ti gbe yin debe n to fa wahala niyan o o ya papapa lati be yen ninu ko gunners iya to ya sadasiku iku lo adamo to ti sonu pada o William Saliba won lo kerete yo gba to bi osu marun ko to di wi pe yo pada de o je ki alaade kini n to sele gege Money William Saliba igbe eyin ni nke o nigbati owo pass awon omo lede Spain to ba se mo gbe Saliba o wule kera wa nu dije fi eye agbaye ni o kera wa ni won ti ni leyin dije fi eye agbaye yo wule se surgery tele ri iyen fun eyin re o kan fe manage pari dije fi eye agbaye ni tori pe eyin re fun ta le meji ibi eye agbaye se for everybody o ko na we leyi bọ̀ngọ̀ bá ti ẹ̀ ní wá mi mà á ṣùgbọ́n wọ́n ti manage ẹ̀ ńgbà wọn kojú orílẹ̀-èdè spain àṣẹ páàsì máa kàyàn lẹ́yìn ọ̀rọ̀ fún ẹ̀dí àkókò yẹn ṣùgbọ́n ńgbà kojú orílẹ̀-èdè spain nǹkan ju nǹkan lọ o páàsì padà dá ẹ̀yìn dídùn rẹ̀ padà kódà nígbà tó fẹ́ jáde tí ẹ fẹ́ mú kúrò lórí pápá my back is gone oni tin so egugu mo gbe mi o gbe yin de be tan yan my back is gone oni so nigba fe gba je gbe jade laya ajeta yan le to tumo si won ni yo se se abe bayi to si je yi pe yo fe gba to osu karun ke se pe yo pe na ti e de bi december yo de pada ke se nton lo titi eyin omo gunners e lo fokan bale kan lo fa rara titi december alaye ma gbori wole pada ojo bo se lohun oje ojo ti lo laaro yi sugbon won gbodo ma ki gbogbo awon ti a eje nki an ti barcelona lapapo o ajiye kino ye laye eledu wan niyan o rovac babin salon to wa nu velele eyan ba gesu nu rovac bayi ko le kose ni ati eni lo kile ni today is thursday bo ba re genu lodo rovac ma so gbopo mowo lo o le na mo ma gerun fun olofe inu re ndun o ni awon la won ni final ateni keji ateni kini ateni keji awa la ni final orin ti rovac nko niyan o bakan na ngo gbodo gbagbe atura baka gbogbo manchester ati alaji ibrahim adedayo busare awon ti nipco niyan o mejo baje adini gbogbo apata kavata awon ti nipco filling station lagbada o to je oga lagba ti southwest lagba bi e bariba bakan na awon ti chelsea awon ti chelsea mo gbodo gbagbe ore mi mo ti wa teda o ma detuji alase okiki jesu Soso company Alhaji Abdulhakim Ome number 1 jersey nilu Oyo Aji Dada Adegbola number 1 jersey gbogbo ilu Ogbo ma sonu o Mr. Tilola Kabiru Alase KBC Works Aji Kendi Onimalu Kenny Ventures gbogbo abi okuta Kenny bank gbowo mi o owo mi nbe lore o mu ogbagbe o Alhaji Adams Opakunle baba Waris Inuke Chelsea to gentu gan ni o bakana Alhaji Isaac Adekunle Isaac up Chelsea up shoot inu o won lo fun ega o melo la veka inu eyin adipele mo si gbodo gbagbe ati Gunners na o lekan lanteki Henry Daniel Odogu gbogbo to gate Mr. Shin Alhaji Sina Isola ma kigbaza Alase AKS Bakana Mr. Nasruddin Adegoke Bello gbogbo United Kingdom Bakana Triple A Eyan mi dada Triple A gbogbo United Kingdom niyan o ati Alhaji Akibu ani ikaye gbogbo gbagi Mohammed Sani Agali gbogbo America Marian Semi ati gbogbo Minnesota America Mr. Abiodun Adetayo Akinola Triple A gbogbo United Kingdom ya Fabregas logo pa engineer Sogun Adeyemi Alhaji Akakode Olatunji agbara Gunners gbogbo agbeninu o won gboro gbagbe Mr. Yomide Rotimi Taiwo CEO Da Costa Auto nile Gẹ̀ẹ́sì eropo o hey anti Liverpool Aji Abdulrahman Adebayo Adebasi gbogbo Oluoyo Aji méjì wálé 07 ìjọba Liverpool ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ìsọtáyà ò ní bàtẹ́ ń jẹ́ géètì ńlẹ̀ Ìbàdàn. Ó lọ fáà gan. Ẹ̀dọ̀ kí ìròyìn wọlé lọ́wọ́ kan o. Sínà Aláyọ̀. Sínà Aláyọ̀. Ogún èdè. Èèyàn Tèmítáyọ̀ Oyè Ládùn. Ókè akú ojúmọ́ o, àkùdé dè wòyí.
1: A kú ojúmọ́ Aláyọ̀ fún tòní. Ojúmọ́ Ayọ̀ ìdùnnú ìtura òun gbogbo eré gbogbo náà ni ó mọ̀ jẹ́.
0: Àmì
1: wà wà o.
0: Àmì o.
1: Okú ìjayanrìn látàárọ̀.
0: Èmi ti
1: pẹ́pọ́ lọ́nbọ̀ ọjà.
0: Èmi ti parí iṣẹ́ ti àpàbí lónìí.
1: Àwa náà já èyí láyọ̀ àti àlàáfíà.
0: Ọlọ́run ó ṣe fún yín rọrùn.
1: Kí a mọ̀ wá ka owó tì.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Béèyàn bá pòye oko bí mẹ́wàá kówó oko pé.
0: Kọ́mọ yìí pé wọ́n máa sanwó mẹ́rin fún yàn.
1: Ó wà pé tọ́.
0: Nígbà tó lọ ìkan tó lọ ìtọ́ já yẹn kò pé.
1: Òǹbọ̀ tó wá ń gbé ẹlẹ́ẹ̀kejì bọ̀ orin inú ẹ̀gẹ́ nìkan. Ṣé o mọ̀ pé gbèsè nìyẹn?
0: Àwọn yẹn sọ yí pé ẹ̀gẹ́ àwọn kakuléètì ẹ̀. Àkakuléètì owó ẹ̀gẹ́ yẹn ìyẹn oko bíi mẹ́ta tó lọ.
1: Láàfìdí o.
0: Láàfìdí yàn. Ìyẹn ọ̀tọ̀.
2: Owó ẹ̀gẹ́ tí ẹ̀ tún wá rọrùn. Ṣèbí ẹ̀kan lẹ̀ gọ́ta. Ọ̀sọ̀ pé ìyẹn wá ń lọ oyé wá pa akẹran kan.
0: Iyẹlẹ́ran bá pè ní.
1: Mo ṣí ẹran tó ẹran yẹn mọ bí.
2: Ẹran tó yẹ pé ọ̀sẹ̀ bímọ lẹ́ẹ̀kan ni.
1: Ẹran yẹn kiri
0: kan kó ló lọ ni wọn tan ni wọn tan ni.
2: Akẹran sì ni mẹ́ta ni máa bí lẹ́ẹ̀kan.
1: Mẹ́ta ni lẹ́ẹ̀kan.
0: Mẹ́ta ni máa ń bí lẹ́ẹ̀kan.
2: Yóò bí lẹ́ẹ̀kan. Yóò
1: bí mọ lẹ́ẹ̀mejì lọ́dún.
2: Lọ́dún.
0: Ó yìí ṣẹ̀ṣẹ̀ bí àkọ́kọ́.
2: Àkọ́kọ́ ni yóò bí ọkùn 20 years.
1: 20 years ni ó sì fi bí.
0: Ẹ wá jẹ́ kakuléètì ọmọ tí ó bí láàrin ogún ọdún yẹn.
2: Ẹjọ́ ẹyin
1: tẹ̀yìntẹ̀ra.
2: Bí
1: mẹ́ta
2: akẹran tó bá tóbi dáadáa.
0: 120 inú o.
1: Mo sì ní tán ọmọ rẹ̀ kékèké torí ẹ máa fẹ́ kí wọ́n
2: dàgbà dáadáa.
0: Ẹ wá kakuléètì ògúnfe 120 pieces.
2: Ewúrẹ́ àbàmú rẹ́dẹ́rẹ́dẹ́.
0: Àti ìyá rẹ̀ gẹ́gẹ́gẹ́.
1: Pẹ̀lú ìyá rẹ̀
0: ọjẹ́ 121. So.
1: Mọ jẹ adẹbọ rọrùn.
0: Bẹ́ẹ̀ni ó sì bú
2: ẹ. Ẹ bá ti há sọ pé ẹ ẹgẹ́ o.
0: Bẹ́ẹ̀ni ó sì bú ẹ kúnnù.
2: Ẹgẹ́ lulẹ̀ lọ́dún yìí o, ẹgẹ́ ọ̀ta o. Ṣé akẹran ọ̀ta?
0: Bẹ́ẹ̀ni ó sì bú ẹ kúnnù.
1: Àbọ̀ wa rin inú oko kòkó ń kòkó kì. Oko tó jẹ́ pé odidi 100 ọdún wọ́n sì ń da. Wọ́n sì mọ kéré ibẹ̀. Wọ́n wàá ṣíjọ kòkó yìí.
0: Torí àkọ́kọ́ ọdún rẹ̀ náà lélẹ̀ ìta ti ṣèṣe. Ó sì ní iye ọdún tí ó lò
1: láyé. Tí ó lò tó yẹ̀ wọ́n. Àrọ́mọdọ́mọ ní ìlò kòkòkò.
2: Kọ́lọ́run kọ́ sànú ni.
1: Wọ́n wà sí i lọ́tún lọ́sí. Ìwọ gọ́ọ̀mọ̀ sọ fún ọ ni pé tọ́ ẹ wò ẹ fọwọ́ mú ìṣe mélòó látún ṣe sí.
0: Wàhálà fún kọ́lọ́run kọ́ sànú ni. Ẹ wo Tèmítáyọ̀ Oyèládùn àti Sínà Aláyọ̀ wọ́n gbé yín débẹ̀ láàárọ̀ lórí ti ẹ̀dọ̀ kí ìròyìn. Èmi ọmọ lọ ṣùgbọ́n tó bá dago mẹ́wàá kù ṣẹ́jú mọ́ ẹ̀ẹ́dógún mọ́ padà bọ̀ tá a bá ń sọ nípa ti cashier *347*1004*2# ló máa gbé débẹ̀ bí 1.7 million náà là á pín láàárọ̀ yìí 50-50k láti bẹ̀rẹ̀ bọ́ sórí 100-100k bọ́ sórí 150 a pàjọ́ ẹ̀dẹ́ sórí 200,000 naira bó ṣe máa jẹ́ nìyẹn *347*1004*2# ni títí ìgbà tẹ́mi àti yan padà pàdé láago.

0: ba fi mo pe era wa le ti okun
1: be ni
0: tabi ki mo pe o omo oro yo si so n fitila o ja
1: afi
0: bi na ba ku eh tori pe opo eyan ni be lawujo be ba n pete ohun rere gan ti o ti ye ki ti meta merin
1: ogbo
0: fun fin bayi o ti yo yo ti lo
1: gbe si gbo ayi si gbonu
0: eh iru won si po gbogbo awujo ni en wa ko wa ni ko dowo bo isu re bo lohun ba ti ba se tota
1: tota
0: bo ba ti di pe o wa bonu awo ti o je
1: won ni bi fun bi su eni ba funfun kini win a do bo je ni
0: e dakun e je adogbon si tori pe opo nkan ni o ye ki ti elomi o gbo bi ti elomi ba ti gbo re yo fun pa ni
1: yo fun pa ni
0: o elomi si ife kire o dun bi kan ere ka won yin o gbogun ti ire yen ko hu ninu ko jade ninu egun osusu
1: bi o ba so pe o ti e le pa enikan
0: ọmọ èèyàn ni ó mọ lépa ti wà láìbílẹ̀ ayé
1: ṣáà ìdí ìsúpa fi kọrin
0: filosofa lẹni
1: ó bá sọ pé lépa ẹnìkan àmọye èèyàn ló máa lépa ìwọ tọ́lọ́ mọ́ fà wà lẹ́yìn tó máa mú wà lọ́wọ́
0: àmì èyí tó jà jù nínú àdúrà nìyẹn tó ọlọ́run elédùmarè mọ́ fà wà lé ìka èèyàn lọ́wọ́ mọ́ jẹ́ kí wọn ó ní nǹkan kan ṣe lórí ìrìn àjò ayé wọn ẹ kú ojúmọ́ o òní tún yan ọjọ́bọ Thursday tuntun míì kí ọlọ́run elédùmarè kó jẹ́ kí ire gbogbo kó sùn wábọ̀ Oluwa Shina,
1: Ashe.
0: Alayo, Ogoede. Ofo ma le so fa nloruko temi nje mo kin kaabo. Sori edo ki iroyin laaro yo.
1: Bi eye ba se fo, on la soko e, bi aise ba fo, paaka la le mo o. Atuti ko debi ba fo toni. Okan ojo kan awon awe iroyin ojojumo le wa Nigeria. Won se be te fada ara si waju ti wa o. Iwe iroyin Tribune o nbe ni waju temi fo toni. Be ni The Guardian, ona joko te pon o. Siwaju tiwa okan ojo kan awon akori royin to gberu ohun la kokko ma so kale na ma dado bale ko pa ti ebo ko to de wi pe a tusu e disale koko o to ko bo jenle bale se kuku mo pe se le ni je se ba o alu gbogbo en te n gbo wa nile loko kaakiri agbaye logo enu pe e ku eti gbo wa te n te si wa pe eti eyin si ikanni lage lu fm oke to ga joke fun to ro toni Shaju mbogbo, temita yo, oye ladun. Aboro lo komi. Eji ak pekba, kamaba ak pekba jini jini bie ni ojuramu. Aboro to fama lua bi to ba denwe. Yo dodidi ani sonu kato sonu atenye atemi. Ani faka kan jeko u. Usi ninjebe, kuni talewa. Eko ojuma layo, futu ni.
0: Oda e ma gbagbe lati darapo mo wa loju opo ikansire ni wa Facebook niyan Lagelu FM 96.7 ni shawari nbe be se nwo e ba wa pin ko kari to lori telemu e ja bere si mo si lawe lawe okan ojo kan awon akori ti awon iwe iroyin ojojumo ile yi tin be ni waju wa ti an gberu e je nbere si mu lati ipinle Oyo ni bi iroyin kan to nbe loju iwe karun The Guardian ti se lalaye pe lori isele ijinigbe eleyi to waye ni ijoba ibile orire wọ́n pe ilé asòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà ló ti gbé 50 million naira 50 million naira kalẹ̀ fún àwọn ìdílé àwọn olùkọ́ tí àwọn olubi ẹ̀dá yìí gbẹ̀mí wọn tó ń ti àwọn òṣìṣẹ́ elétò ààbò táwọn náà tara ìṣẹ̀lẹ̀ yìí jáde láyé.
1: bí náà ò bá tí ì tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán lè kanná ìròyìn tó ń bẹ́ wájú tèmi ló ń fi léde o wí pé ilé-ẹjọ́ ti pàṣẹ wí pé kí màlàmí kó pàdánù fáfitì rẹ̀ sọ́wọ́ ìjọba tó ń ti àwọn dúkìá rẹ̀ tó jẹ́ 47 other properties ìròyìn bọ̀ lórí ẹ̀ lẹ́kùn kẹ́kẹ́ fún tòrọ òní.
0: lórí ìdásílẹ̀ iléeṣẹ́ àjọ ìjọba lẹ̀ yìí kan eléyìí ti hàn pé ó jẹ́ ayédèrú àtíkù àti iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n jọ gbé pẹ́rẹ́gì ìjà òkú ọ̀rọ̀ kaná lórí bó ṣe jẹ́ wípé ilé asòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà kọ̀ láti tún bẹ̀rẹ̀ ìwádìí ọ̀tún lórí ọ̀rọ̀ ọ̀hún wọn pé ibi tí ìwádìí dé dúró òun náà ni ó ti máa tẹ̀síwájú àwọn òtún ní ṣẹ̀ṣẹ̀ dá ọ̀rọ̀ ọ̀hún padà sẹ́yìn bíi ti wù kó mọ̀ o.
1: ó dá wọn pé kò sẹ́ni tí ò mọ́gbọ́n ká fẹ́ràn sẹ́nu ká wá wá tì àjọ elétò òdìbò lẹ̀ wá nàìjíríà inec ń ló ti wá sọ́kẹ́tì ọ̀rọ̀ gbòòrò báyìí pé bá a ṣe ń yọ sú láyọ gbọ́ o wípé àjọ yìí òun náà ni ó ní àjọṣepọ̀ tó gbọngbọ́n pẹ̀lú àjọ tí ń ṣe ìfowókọ́lẹ̀ gbogbo ọmọ nàìjíríà tá a mọ̀ sí national identity management commission nimc ní nàìjíríà ipe number adanimo won ni ni in la won fi se ayewo fugo awon eyan ti won ni card dibo alalope lati fi se idamo awon eyan mi ti won fo ko le bi e meji abi e meta je pe card dibo telomi ti gbawo o le tun mewa
0: Guardian tun ko emi odo ajo eleto idibo orilede Nigeria na lo fori so ete ohun igbiyanju awon egbe oselu yoku lorilede yi lati fi oruko awon omo oye won si oju opo ikansire ni ton ti ayelujara to je ti ajo eleto idibo INEC won pe o fori sogi leyin ti gbedeke ti ajo ohun fi lele lati setu ohun to ti di wipe o ti pin bakan na ni wa pe aigbore ni ye ti bere o tori pe okan awon egbe oselu alatako obale mo pelu bo se je pe won so fun ajo eleto idibo pe kini yi te pe fi kokoro si o da pe tun si fun ojo die ka won le raaye fi oko awon eyan ti won o je oludije te gbe awon na lede bo ti se ye o
1: o da je ki amole ko yin eto ni se pelu idasile olopa ipinle ki abo ti o gbopo ko le wa lawojo wa ni o won fi di oro mule wi

0: ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ wa Nàìjíríà wípé wọ́n ti gbé ìgbésẹ̀ òté báyìí tó débi tó ti la pọ́n jánu lórí ìlànà ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ tó jẹ́ pé bí wọ́n ṣe kọ́ ṣe tí ó fi tò fún ìgbà àkọ́kọ́ wọ́n ti ṣe tó gún mọ́ ìròyìn bọ̀ lórí ẹ̀ lẹ́kùnkẹ́kẹ́ o.
1: Nínú ìwé ìròyìn The Nation, ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC òní ti pè fún ìwádìí tí ó jẹ́ olómìnira lórí ikú ọ̀dọ́mọbìnrin kan eléyìí ti hàn pé ó jáde láyé tó sì jẹ́ pé ṣáájú àsìkò ọ̀hún ìhòhò ló wà nínú ilé ẹni tí í ṣe mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ òde lórílẹ̀‐èdè Nàìjíríà Dave Umahi ní ìlú rẹ̀ tá a mọ̀ sí Uburu ní ibi tó ti jáde wá o. Wọ́n pe ẹjẹ́ á wá díẹ̀ bó o lọmọbìnrin yẹn ló ṣe jáde láyé kí ló gbẹ̀mí ẹ̀ gan kó tó di wípé gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó mójú kúrò lórí ọ̀rọ̀ náà.
0: Ó dá ẹjẹ́ kémi náà tún lọ tààràtàrà sínú ìwé ìròyìn Daily Post. Ibẹ̀ mo ti mélé ikọ̀ yín tó ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ ìyẹn Nasiru El-Rufai òun náà ni ó ti wọ́gi lé àwọn ẹjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó pè tako ẹ̀sùn ìwà àbàjẹ́ èyí tí wọ́n gbé dìde tako lẹ́yìn tí wọ́n pe agbẹjọ́rò ẹ̀ tuntun ọ̀ràwọ́ ẹ̀bọ̀ẹ̀ sí ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Kaduna Daily Post òun ló kọ yẹn o lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ wọ́n pe ilẹ̀ gẹ̀ẹ́sì ṣe àtìlẹ́yìn fún àtúnṣe ọ̀tún yìí gẹ́gẹ́ bí Abbas Bámidélé ó kọ wọ́n ń bẹ lórí àwọn èèyàn tó yẹ pé náà ni wọ́n ṣàtò láti jẹ́ kí àkóyawọ́ kó wà fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ tí ẹ jẹ́ pé àṣìlò agbára kò ní padà wáyé punch ni ló kọ́.
1: Punch kọ ìròyìn míì tó jáde látẹnu olùdíje dupò ààrẹ lábẹ́ àsè ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC Peter Obi níbi tó ti pé kò ní dá o kí àwọn ilé ẹ̀kọ́ gbogbo tí àwọn ọmọ wa ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà kó wá di ibùdó ẹ̀rù jẹjẹ. Ó ń fèsì sí ìṣẹ̀lẹ̀ ìjínigbé kan eléyìí tó tún ṣẹlẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí.
0: Ó dá ọ̀kan náà tún rèé tó ń bẹ níwájú tèmi o tó ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ó ń bọ̀ lókè ń bọ̀ ńlẹ̀ àwọn báyìí ó ń là á dẹ́ẹ́dẹ́ wọ́n wípé omi Lake Chad ìmọ̀ ti ń gbẹ eléyìí tó sì ń dúmọ̀ ooru máa gbáyé ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà ni ló kígbàjarè bẹ́ẹ̀.
1: Ilé aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ alágbára kan o sínú ìwé ìròyìn The Guardian lójú ìwé kẹta ẹ̀ wọ́n pe àwọn tí wọ́n jẹ́ àyẹ̀wé owó wò níléeṣẹ́ elépo rọ̀bì orílẹ̀-èdè Nàìjíríà NNPCL kí wọ́n tẹ́tí gbọ́ ọ̀sẹ̀ kan péré làwọn fún wọn láti wá ṣàlàyé nípa owó kan eléyìí tí ó jẹ́ tírílíọ̀nù mẹ́wàá ó lérúgba náírà eléyìí tí wọ́n pe ẹnìkan kánú ò tí ì lè ṣàlàyé bí owó ọ̀hún bó ṣe rìn ẹni ọ̀sẹ̀ kan péré láti ṣàlàyé bẹ́ẹ̀ ṣe ná 210 trillion naira àbíbi tó bá jẹ́ pé owó ọ̀hún há sí kó lè jẹ́ pé yóò jáde ilé aṣòfin àgbà ilẹ̀ yìí ló sọ bẹ́ẹ̀.
0: Ó dá ẹjẹ́ kémi náà ó tún mú mi ìkòyín pàápàá alákòóso fọ́rọ̀ abẹ́lé Nàìjíríà Minister of Interior ọ̀mọ̀wé Olúbùnmi Túnjí Òjó ti sọ̀rọ̀ ta o wípé ìdá 30-50% àwọn ẹ̀sùn tí àwọn ẹlẹ́wọ̀n míì ṣẹ̀túgbìn wẹ̀wọ̀n ní tìbútòrò ilẹ̀ Áfíríkà àwọn ẹ̀sùn pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ni tí ọ̀yẹ́ kó gbìyàn dẹ́wọ̀n rárá. Ìròyìn bọ̀ lórí ẹ̀ lẹ́kùnkẹ́kẹ́ Elédùmarè jẹ́ kó rí ọjà fún àwọn
1: àmọ́
0: wẹ̀wọ̀n.
1: Àmì Ọlọ́run wọ́n jẹ́ àárẹ̀ wọn he wọ́n jẹ́ wọn ò rí àhe.
0: Roko ọba bí èèyàn bá lo 30 lẹ́wọ̀n ẹlẹ́wọ̀n ni.
1: Ẹlẹ́wọ̀n ni o.
0: Elédùmarè wọ́n ṣe alẹ́ lẹ́wọ̀n. Bàbá lágbolé ń gbà náà pé ẹlẹ́wọ̀n nu nǹkan kì í bẹ̀.
2: You cannot vote or be voted for.
0: Àwọn olóyìnbó wa kò ti wà disenfranchised of law.
2: O ní lè gbégbé sẹ́kẹ̀.
0: Ẹ wọ́n lè dìbò fún
2: un.
0: Wọ́n náà ó sì lè dìbò fún yàn.
2: Ha Ọlọ́run wọ́n bá wà lọ́jọ́.
0: Wọ́n ti kó yàn lápẹ́ yìí gbogbo oríire ọjọ́ iwájú. Ó ti wọ́ mi.
1: Tọ́ Punch kọ ìròyìn míì gómìnà ìpínlẹ̀ Anambra.
0: Ká mọ fọ̀rọ̀ ẹ lẹ sọ̀rọ̀. Àti ìròyìn ti ń bẹ lẹ́wọ̀n tó padà dìbò wọlé o.
2: Tí ọ wà lẹ́wọ̀n tí.
0: Àbá.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọgbà Murtala Adébáyò Àkàdé MFA.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ara ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe. Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ni ìwọlé o, ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: CAC orí òkè àánú Pyramid of Mercy District Headquarters All Road Shoku Bus Stop Kilometer 2 ọjọ́ ìgbé olóyin road tàbí Ẹbẹ̀dí Bus Stop ọjọ́ Mọ́níyà road ọjọ́ Ìbàdàn nínú ìpàdé àánú lẹ́ẹ̀kan sí ìtọ́sù keje Mercy once again July edition and Shilo experience pẹ̀lú àkòrí ọba yóò rí yóò sì dìde King Shasi and Arise Ọlọ́run àánú fẹ́ dàyàn mọ́ ògo bu ọ tí ó mú kí àwọn ọba orí ọ kí wọ́n dìde àánú fẹ́ já ìdí ọjọ́ pípẹ́ nínú ìpàdé àánú lẹ́ẹ̀kan sí ìtọ́sù keje bẹ̀rẹ̀ lọ́jọ́ Wednesday ọjọ́ kẹẹ̀dógún sí ọjọ́ Friday ọjọ́ kẹtàdínlógún oṣù keje ọdún yìí Wednesday 15 to Friday 17 July 2026 CAC orí òkè àánú kìlómítà 2 ọjọ́ ìgbé olóyin road ọjọ́ Ìbàdàn ìpàdé àárọ̀ àti ṣòru ni o aago mẹ́jọ òwúrọ̀ nípàdé tààrọ̀ aago mọ́kànlá alẹ́ ni ṣòru lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀pọ̀ àwọn wòlíì àtọlórí ẹ̀mí ló ń bọ̀ Lady Evangelist Kemi Riobo Pastor Abiodun Ọmọlóye Òróró Gileadi Pastor Abraham Akínpẹ̀lú DCC olùgbàlejò ni Pastor Isaiah Aládé Ọmọwòlíì bàbá alábòjútó orí òkè àánú Prayer Mountain of Mercy bẹ́ẹ̀ ni bàbá orí òkè Prophet Moses A Aládé Olúṣúre fún wa láti bí kíbi ẹwà ọ̀nà dọ́jọ́ ẹ sọ fọlọ́ kadà kó léwájú yín lọ sí CAC orí òkè àánú ọjọ́ Ìbàdàn Mercy once again July edition and Shilo experience ìwọ lògo tuntun kan ọba orí ọ kí wọ́n sì dìde.
2: Appreciation mo dúpẹ́ oníbúwọ̀rẹ́ bàbá gbọ́ pẹ́ mi.
3: Wọ́n ti ní ọ̀pẹ ní pẹ́ ní sáyé náà ni Ayaba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn barrister Rasheed Atọ́láyínká Ládọjà ti ń dúpẹ́ lọ́wọ́ àdìgún àrò ọba tẹnilẹ́gẹ́lẹ́gẹ́ tí forí sápéjì fún ti àyájọ́ ọjọ́ ọ̀bí wọn tó tún kò lọ́dún ni ẹ̀fúùfù líle òfẹ́ ìjì líle òjà ogungun òsì kéèké ìdàbọ̀ nílé wa náà ni Ayaba fi ń dúpẹ́ lọ́wọ́ ọba aláwùrà bí ìyá wa àní kí ogun ọmọ ọba tẹ̀ ọmọ ọba òye ọmọ ọ̀rọ̀ tí ò tó ń kàn ní dágbọ́nrán kú sí tí kì í jẹ́kárí òjìyà ọmọ ìyàwó oníyàbọ̀ ọmọ ọba ìrèdùwà ogun kànmí kẹ́kẹ́ aró ogun mọ̀ṣọ́ ọmọ ìyàwó ológun bọ́kọ kẹ́mi ní kíkẹ́ wọn ó lọ rí lẹ́gbẹ̀jọ bọ́kọ ò mọ̀ mí kẹ́ wọn ó lọ rí lẹ́gbẹ̀fà kíkẹ́tà ìkẹ́ wọn ó lọ rí lẹ́gbẹ̀ẹ́dógún ọmọ jọ̀yá mi ní gèlè àṣà jọ̀yá mi ní gèlè àràn bó bá dalẹ̀ wọn ó mú bọ̀ wá rọmọ ìyàwó ológun fi bọ́kọ lọ barrister Rasheed Atọ́láyínká Ládọjà ayé Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba sẹ́nitọ̀ Rasheed Adéwọ̀lú Àkànmú Ládọjà Arúṣà kínní ìyá wa bó bá dààmú ọdún àtúnjọ fàìkú dẹ́gbẹ̀ra ni láṣẹ Ìdùmàrè.
4: Unity Forum ló ń kéde.
5: Wọ́n ti bẹ̀rẹ̀ mo ò lè ṣe aláìmọ́panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice ìtọ́wọ́ ẹ̀kan lásán àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi star tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe d

0: nigba ogbo iwinle to si nwinde ti o mo tara re nikan emi obinrin na fi ni oni je ki no yele ni di ase re won mo ba ko na si ni ki fi femi imore han n le mi akan ni ogun finki iya wa ani ke ogun barrister Rashida Tolayinka Ladoja fun ayeye ojo bi won to tun ko loni ani ke ogun opore lopo eyan opo eyan lopo ore ododun la rorogbo ododun la rawusa ododun la romo obi lori ate bo ba damodun a tun jo gberu esin gbantete ni ani ke anaja dudun ni sare omo ologun labudo omo anirun akila to tinu keula wa omo bunibuni abi bu wonti wonti omo rinrin ni abe ni gboyeke koyeke omo yawo ologun omo yami ni gele asa yami ni gele aran bo ba dojo ale mu mu nbo wa lomo yawo fi boko lo barrister Rashida Tolayinka Ladoja ayaba olubadan tile ibadan oba senator Rashida Adewolu Akanmu Ladoja aru sakini bo ba damodun a tun jo gberu esin gbantete ni lase idumare
1: olukede abiodun adekanbi
2: iṣẹ́ agbára yóò tún ṣe lórí òkè alápẹ́lá lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí bó ti máa ń ṣe ní gbogbo sátidé kẹtakẹta lóṣooṣù nìyẹn sátidé ìyanu májẹmú ìpè wòlíì ọlá tí wọn yóò tún sọ̀rọ̀ ṣíjú àánú wọlé àkòrí ìpàdé májẹmú yìí olúwa yóò ṣe ìyanu sátidé ìyanu látago mẹ́sàn-án òwúrọ̀ náà bẹ́ẹ̀ni àwọn wòlíì yóò ti máa bẹ oníkojúpọ̀ wò ní ìkórè tàti òkùnkùn tí gbomijé lójú wọn pawọ́ lẹ́rìn ayọ̀ àwọn ilẹ̀kùn tó ti pà lọ́jọ́ tó pẹ́ tí ò ṣí ohun tó ní ṣe gun ayé ni o sọ̀rọ̀ tínú lórí ẹ̀ bàbá oníṣẹ́ ìyanu fúnra ẹ̀ jésù ó fẹ́ fi ìyanu pè ọ́ wòye ìtàn rẹ padà ló fi yẹ kó darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà àti èdè lọ́jọ́ sátidé kẹta lóṣù sátidé ọ̀sẹ̀ yìí lọ́bẹ̀ ìfàmì ròyìn pásítọ̀ Ṣẹ́gun J Ọlátíwọ́n JP ọ̀pọ̀ránṣẹ́ ọlọ́run alàyè àtàwọn olórin ẹ̀mí yóò máa ṣiṣẹ́ ránṣẹ́ láti ìgboro tàbẹ̀ sprẹ̀ ọkọ̀ ọlọ́dẹ ayégún ni ẹwọ̀ ẹ sọ pé sí èsì orí òkè alápá ńlá rẹ̀ ń lọ bó bá darapọ̀ lóṣù yìí ọ̀rọ̀ ẹ̀rí rẹ̀ dájú lórúkọ
3: Jésù. Mo dúpẹ́ oníbù ọ̀rẹ́ bàbá gbọ́ pẹ́ mi.
0: Wọ́n ti ní ọ̀pẹ ní pẹ́ ní sáyé náà ni ayaba olùbàdàn tilẹ̀ ìbàdàn barrister Rashida Tolayinka Ladoja ti ń dúpẹ́ lọ́wọ́ àdìgún àrò ọba tẹnilẹ́gẹ́lẹ́gẹ́ tí forí sápéjì fún ti àyájọ́ ọjọ́ ọ̀bí wọn tó tún kò lọ́dún ni ẹ̀fúùfù líle òfẹ́ ìjì líle òjà ogungun òsì kéèké ìdàbọ̀ nílé wa náà ni ayaba fi ń dúpẹ́ lọ́wọ́ ọba aláwùrà bíi ìyá wa àní kí ogun ọmọ ọba tẹ ọmọ ọba òye ọmọ ọ̀rọ̀ tí ò tó nǹkan ní dágbọ́nrán kú sí ti kí ìjẹ́kárí òjìyà ọmọ ìyàwó oníyàbọ̀ ọmọ ọba ìrèdùwà ogun kànmọ́ kẹ́kẹ́ aró ogun mọ̀ṣọ́ ọmọ ìyàwó ológun bọ́kọ kẹ́mi ní kíkẹ́ wọn ó lọ rí lẹ́gbẹ̀jọ bọ́kọ mọ̀ mi kẹ́wọn ó lọ rí lẹ́gbẹ̀fà kíkẹ́ta ìkẹ́ wọn ó lọ rí lẹ́gbẹ̀ẹ́dógún ọmọ jọ yá mi ní gèlè àṣà jọ yá mi ní gèlè àràn bó bá dalẹ̀ ń mú bọ̀ wá rọmọ ìyàwó ológun fi bọ́kọ lọ barrister Rashida Tolayinka Ladoja ayé olùbàdàn tilẹ̀ ìbàdàn ọba senator Rashida Adewolu Akanmu Ladoja aru sakini ìyá wa bó bá dàmọ́dún a tún jọ fàìpù dẹ́gbẹ̀ra ni láṣẹ ìdùmàrè.
1: Unity Forum ló ń kéde.
4: Àṣẹni tí òkú ló ni gbóòkè ọ̀hún bá Bakúláyé Ajẹ́rọ tó kọjá irin èrèdíẹ̀rẹ́ tí Ìdó Progressives Foundation lábẹ́ alága alàgbà Kẹ́hìndé Adétúnjì ṣe ń fìyè fọpẹ́ fẹ́lẹ́dùà lórí ìgbésí ayé olórí barista Rashida Tolayinka Ladoja
5: tọ́jọ́ bí rẹ̀ kò.
3: Happy birthday to you.
4: Ìyá olóríire abiyamọ tòótọ́ olólùfẹ́ gbogbo mẹ̀kúnù káfàtà olórí barista Rashida Tolayinka Ladoja àṣẹ olúwa Elédùmarè ni pé ojú rẹ̀ òrówó yóò rọ ọmọ yóò sì ra ikú baálé ọrọ̀ ire gbogbo ti wá sọ̀sọ́ ọ̀dẹ̀rẹ́ kọ́ ọmọ fẹ́lá lọ lókù ẹ ti wá ṣọdún ọdún nìyẹn ṣe tẹ̀mí nínú àlàáfíà àwọn ìdẹ̀ra o wọn lọ́dọọdún làárọ̀ rogbó ọdọọdún làárọ̀ bì ọdọọdún làárọ̀ ọmọ àwùsá lórí àtẹ òjòjò níṣòwò kọ́ mọ̀ lè nájà kókó lára ọtá lé o kẹ́ ẹ gbó kẹ́ ẹ tọ́ kẹ́ ẹ dàgbà bí ara òwúrọ̀ happy birthday your royal highness olórí barista Rashida Tolayinka Ladoja pẹ́pẹ́ ló wú ṣàrọ́ o. Olùkéde àgbáríjọpọ̀ gbogbo Ìdó Progressives Foundation lábẹ́ alága alàgbà Kẹ́hìndé Adétúnjì.
3: Oníbù ọ̀rẹ́ bàbá gbọ́ pẹ́ mi.
0: Ìbí kan òdùn bí àjọmu ẹ ìrọ̀mú ìyàbó ti sowápọ̀ bí aládi ìbí sowápọ̀ àdọ̀kan ló jẹ́ káàrin ọmọ ìyá tiwa ó dùn kí gbọ́ngbọ́n ó sì kàn sí i iná làwa tá a jọ mu ọmú kan náà pẹ̀lú ayaba olùbàdàn tilẹ̀ ìbàdàn barrister Rashida Tolayinka Ladoja fi ń bá ayaba ṣàjọyọ̀ ọjọ́ ìbí wọn tọdún ni àníkè ogun ọdọọdún ni ṣáko orúwé ọdọọdún lè rùwá wà ọdọọdún labi ayánsà àdọ́ta bó bá dàmọ́dún a tún jọ gbégbá ọpẹ́ ẹ̀ àníkè ogun ọmọ ọba tẹ ọmọ ọba òye ọmọ ṣàkìtì wọ̀nyìn wọ̀nyìn ọmọ òṣònú ilé ògbà àlọ́ ọmọ adídi ogun ológun ọmọ asọ̀rọ̀ ogun bàárà fàgbẹ̀ ọmọ tanlẹ́gbà àdá ọmọ àtijọ́ àdá àní òmu ọmọ ládùúgbò mojabelọ ọmọ ìyàwó oníyàbọ̀ ọmọ ọba ìrèdùà wọn ń bókè ìdìtẹ̀ òkè òjẹ́ òkè òmu òkè náà ni ó rẹ́yìn gbogbo wọn òkè dúdú gbọ́ àsábàrí ọmọ gbórẹ́rẹ́ níwájú ológun barrister Rashida Tolayinka Ladoja ayaba olùbàdàn tilẹ̀ ìbàdàn ọba senator Rashida Adewolu Akanmu Ladoja aru sakini a tún jọ ṣàmọ́dún ni láṣẹ ìdùmàrè
1: àwọn ọmọ ìyá yín ló ń kéde.
5: Oríire kọ̀rẹ́ mi,
6: èmi gangan lóríire mọ́.
7: Gbogbo ẹbí ajé ọgbó lódò òye ń bàdàn, a mà tún kú oríire. Olóyè Akinrola Adékúnlé Alábí, Akinrẹ́ Lọ́lá Adékúnlé Alábí, ó jẹ jagun Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, gbogbo ayé bá ọdúpẹ́, ọjẹ́ ajé Olúbàdàn, gbogbo èèyàn Ìbàdàn, ilé ń bá ọyọ ṣẹṣẹṣẹ, oyè tún ti sún o. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó tún gbé wíwòye ààrẹ oníbalẹ̀ Ìbàdàn lọ́jọ́ Friday ọjọ́ kẹtàdínlógún oṣù kejì ọdún 2026, Tárẹ̀sá gbédé bùdó àyè àgbà. Ààrẹ oníbàtọ́ jẹ́ yìí yóò tura. Olóyè Akinrola Adékúnlé Alábí, ọmọ ẹ̀sọ́dún lóye, ọmọ agbáyùn, ọmọ àgbà tí ò rí kúsákí ni kófìrì náà bàbá rẹ̀ ṣe. Ìwọ lọmọ ogun àjàwẹ̀yìn ló ti mú kò yí wù mí. Ogun ojoojúmọ́ ló múlé bàbá yín sú mi lọ. Olóyè Akinrola o, àfin Olúbàdàn yóò gbàlejò níjọ́ Jímọ̀ ọ̀sẹ̀ yìí. Níbi tí ọba Sínẹ́tọ̀ Adéwọ̀lú Ládọ́jà ó ti jáwé oyè ààrẹ oníbàlẹ̀ olórí Akinrola. Gbogbo ẹbí ọmọ ilé ajé ọgbọ́n lọ́dọ̀ yẹn ń bàdàn ló ń bá ọ dúpẹ́ o.
8: Ó kájọ Ìbàdàn, oyè à ń mọ́rí.
9: Kí n káàbọ̀ padà, ẹ̀dọ̀ kí ìròyìn tẹ̀ ẹ́ síwájú ìkànnì Lágelú 96.7 náà lẹ̀ ti ń tẹ́tí gbọ́ wa. Ayi, ọyá o, ẹja bẹ̀rẹ̀ sí mọ́ ṣì kí ṣòkòtò ìròyìn ó mọ́ tún ya gbàǹso ní gbangba òde ni o. Ẹjẹ́ mú lójú ìwé karùn-ún The Guardian, níbi tí ìròyìn ọ̀hún ti kàn wá ku ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n pe ilé aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà ló gbé ìgbésẹ̀ alágbára kan lánàá, níbi tí ó ti buwọ́lu owó kan eléyìí tí wọ́n pe àwọn ó gbé kalẹ̀ fún àwọn mọ̀lẹ́bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n pàdánù ẹ̀mí wọn lásìkò iṣẹ́ ìdóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí àwọn ìka ẹ̀dá jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn tí wọ́n ti lo ọjọ́ 84 nínú àhámọ́ àwọn ìka ẹ̀dá ọ̀hún, tí wọ́n sì pe àwọn ìdílé ọ̀hún eléyìí tí wọ́n pàdánù àwọn èèyàn wọn mílíọ̀nù lọ́nà 50 náírà 50 million náírà òní yóò mọ̀ jẹ́ èyí tí wọ́n pín láàrin wọn o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé ìgbésẹ̀ náà, ìgbésẹ̀ wọn náà òní ọ̀wáyé nípasẹ̀ ẹni tó jẹ́ ààrẹ ilé aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà Godswill Akpabio lásìkò ìjókòó lé níbi tí àwọn aṣòfin ọ̀hún tí wọ́n ti panu pọ̀ wípé kí wọ́n fún ọ̀kọ̀ọ̀kan àwọn ìdílé ọ̀hún ní mílíọ̀nù mẹ́wàá náírà, pàápàá jùlọ àwọn mẹ́ta tí wọ́n jẹ́ òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n ti ara ìṣẹ̀lẹ̀ ọ̀hún jáde láyé àti àwọn tí wọ́n jẹ́ olùkọ́ méjì tí wọ́n gbẹ̀mí wọn ní àsìkò eléyìí tí iṣẹ́ ìjínigbé ohun ìdóòlà eléyìí tí òfin wáyé o. Akpabio kò ṣàyòǹbo onírúurú akitiyan eléyìí tí ẹni tó jẹ́ adarí fún ikọ̀ àwọn ọmọ ogun ti orílẹ̀-èdè Nàìjíríà ti òṣè tó ń ti ẹni tó náà tún jẹ́ adarí àgbà fún iléeṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ ti orílẹ̀-èdè Nàìjíríà DSS àti ọ̀gá àgbà ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà tó ìmọ̀ alákòóso àpapọ̀ fún ọ̀rọ̀ ètò ààbò àti ààrẹ Bọ́lá Tinubu ẹni tó jẹ́ pé òun gangan ló léwájú ikọ̀ elétò ààbò lápapọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà láti jẹ́ kí wọ́n ṣe àṣeyọrí irú iṣẹ́ eléyìí tí wọ́n ṣe tó jẹ́ iṣẹ́ akin náà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tí Akpabio tó sọ ọ́ nígbà tí iṣẹ́ ọ̀hún tọ́ wá sópin ó ní tó sì di wípé aṣoríire nípa pé a rí àwọn èèyàn wa tí wọ́n ń bẹ ní àhámọ́ gbà ó ní bó tiẹ̀ tilẹ̀ jẹ́ wípé ìròyìn ìdùnnú leléyìí àmọ́ ohun tó ná wa ojú owó àti àágùn ojúlọ ó ní ó ná wa ní ẹ̀mí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ṣe pàtàkì sí ọjọ́ ọ̀la ilẹ̀ yìí. Bákan náà ó ní ààrẹ ilé aṣòfin àgbà ilẹ̀ yìí ọ̀hún ló sọ di mímọ̀ wípé àwọn ti wá mọ ojú àwọn tí wọ́n jẹ́ ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n jáde láyé àti àwọn ọmọ òṣìṣẹ́ ikọ̀ elétò ààbò míì ó ní lára wọn ńlá ti rí ọ̀gágun kan tí wọ́n pe orúkọ ẹ̀ ní F.A. Isaac tó jẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà àti Private Silas Musa tí wọ́n pe òun náà wà nínú ikọ̀ ọmọ ogun ti etí 1 Battalion ti iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè yìí. Bákan náà bẹ́ẹ̀ òun náà ni wọ́n tún rí ọ̀gágun Abena John Jerome eléyìí tí òun jẹ́ òṣìṣẹ́ ọlọ́pàá sájẹ́ǹtì ní Sàjí Olóyè tó náà tó fara kááṣá ikú òjijì nígbà tí wọ́n ń ṣiṣẹ́ láti dóòlà àwọn èèyàn yìí. Ó wá tún dárúkọ àwọn tí wọ́n jẹ́ olùkọ́ tí àwọn ìkẹ̀dá yìí ti ran lọ sọ́run tó sì jẹ́ ń tó bani lọ́kàn jẹ́ gẹ́gẹ́ bí Deacon Ọlálẹ́yẹ àti Ọ̀gbẹ́ni Michael Oyedokun níbẹ̀ náà ni Àpábìò ló ti wá pàṣẹ o pé kí àwọn adarí ilé kí wọ́n rí o pé wọ́n lọ rí mú ìwé sọ̀wédowó tí ó jẹ́ onímílíọ̀nù mẹ́wàá mẹ́wàá lọ rí bá àwọn mọ̀lẹ́bí àwọn èèyàn wọ̀nyí lórúkọ ilé asòfin àgbà ti orílẹ̀-èdè Nàìjíríà ó pé àwọn nírètí pé bó tiẹ̀ ṣe wù kó kéré mọ́ eléyìí náà yóò tún jẹ́ ìrànlọ́wọ́ tí ó pèsè nǹkan atura fún àwọn ìdílé yìí láti dí díẹ̀ nínú ààyè eléyìí tó jẹ́ àlàfo tí àwọn èèyàn tí wọ́n jẹ́ ẹni wọn tó jáde láyé yìí tí wọ́n mọ̀ dì nígbà tí wọ́n wà láyé ẹnìkan ò kúkú rí owó láti fi ra ẹ̀mí padà a sì ní tá a lè ṣe láti dá àwọn èèyàn wa wọ̀nyí padà sí ayé yìí mọ́.
10: ó dá ọ̀kan rèé tó ń bẹ wájú tèmi pé a ṣèrè ó ń kó ọ̀rọ̀ jọ láìmọ ẹni tí ó na o ìlédùmarè mọ́ṣẹ́ wa ní aṣíwèrè ìròyìn tó ń bẹ wájú tèmi ló ní ṣe pẹ̀lú ẹ̀sùn tí wọ́n fi kan màlàmí eléyìí tó jẹ́ amòfin àgbà ilé wa nàìjíríà tẹ́lẹ̀ adájọ́ Joyce Abdulmalik ti ilé ẹjọ́ gíga àjọba àpapọ̀ ilé wa nàìjíríà tó gún wá sílùú àbújá lánàá ti pàṣẹ o pé kí màlàmí kó pàdánù àwọn dúkìá tó jẹ́ 40 sí àkàtà ìjọba àpapọ̀ ilé wa nàìjíríà ta ni màlàmí ẹni tó jẹ́ amòfin àgbà ilé wa nàìjíríà tó tún wá jẹ́ mínísítà fẹ́tọ̀ ìdájọ́ tẹ́lẹ̀ ìyẹn Abubakar Malami San ilé ẹjọ́ òun náà ló gbé ìdájọ́ kalẹ̀ wípé kí màlàmí kó pàdánù àwọn dúkìá náà lẹ́yìn tí ó ti kùnà láti ṣe àlàyé pé owó tí òun fi kó àwọn dúkìá ìjọ òun rí lọ́nà tó tọ́ tó sì bá òfin mu kó tó wá di pé wọ́n gbé ìdájọ́ kalẹ̀ òun náà ló jẹ́ pé ọkọ̀ òjọ̀kan ẹjọ́ náà wọ́n ti gbọ́ lórí rẹ̀ lóòótọ́ wọn kọ pé kọ́ pàdánù rẹ̀ ná ìyẹn fún ìgbà díẹ̀ o ṣùgbọ́n tí wọ́n fi àyè lẹ̀ pé kí àwọn mọ̀lẹ́bí ará ọ̀rẹ́ tàbí ojúlùmọ̀ kọ jáde ta àwọn fún wọn láàyè láti wá ṣàlàyé ìdí tí ò fi yẹ kí màlàmí kó pàdánù gbogbo dúkìá náà sákàtà ìjọba àpapọ̀ ilé wa nàìjíríà adájọ́ Abdulmalik ń tiẹ̀ òun náà ló gùn lé abala òfin tí ṣe ìkẹtàdínníogún section 17 òfin kan tó pè ní advance fee fraud and other fraud related offences wọn pé ìyẹn ló gùn lé tiẹ̀ níbẹ̀ ló ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé kó tó di pé màlàmí ó pàdánù àwọn dúkìá rẹ̀ tó jẹ́ 67 properties eléyìí tí àpapọ̀ owó rẹ̀ jẹ́ ₦212.8 billion sákàtà ìjọba àpapọ̀ ilé wa nàìjíríà àwọn fẹ́ kí gbogbo ayé ó rí wípé àwọn kó àkúyawọ́ ńbẹ̀ ní ọjọ́ 16 oṣù kínní ọdún tá a wà yìí wọ́n pé ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ ilé wa nàìjíríà wọn ni lásìkò èyí tí wọ́n wà ní ìsinmi tiwọn wọn ni adájọ́ Emeka Nwite òun ló pàṣẹ wípé tó ẹrí jímẹ́lẹ̀ yìí kí wọ́n kó pàdánù rẹ̀ fún ìgbà díẹ̀ náà adájọ́ Nwite wá pàṣẹ wípé tó kí àjọ EFCC kí ó gbé jáde nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa nàìjíríà bí ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ sáà dúkìá yìí tí ọ̀fẹ́ kí wọ́n pàdánù rẹ̀ ìyẹn màlàmí ìsákàtà ìjọba àpapọ̀ kọ́ wá ṣàlàyé ìdí náà wọn ni bí wọ́n ṣe gbé kínní ìta báyìí tó jáde nínú àwọn ìwé ìròyìn wọn ni màlàmí ọmọ rẹ̀ aya rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Nana Adisa Malami ọmọ rẹ̀ náà Abdulaziz Abubakar Malami àti ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ míì

lọ́rìn ṣe ìwádìí lórí gbogbo ohun tó bá jẹ mọ́ ọ̀rọ̀ ọ̀hún pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ìdásílẹ̀ ilé iṣẹ́ àjọ eléyìí tí wọ́n pe ọjẹ́ ayédèrú yìí àti àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú pé wọ́n bu owó kan tùlù nínú àbá ètò ìṣúná ti orílẹ̀-èdè nàìjíríà fún ilé iṣẹ́ náà bẹ́ẹ̀ ló sì pé ilé iṣẹ́ àjọ yìí ó gbọ́dọ̀ parí ìwádìí ẹ̀ láàrin 30 ọjọ́ kó sì fi àbọ̀ jẹ́ òun gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ nàìjíríà wàyí o ààrẹ igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tẹ́lẹ̀ rí àtíkù abubakar ló ti wá pè fún ìwádìí tí ó wáyé lómìnira lórí ọ̀rọ̀ ọ̀hún pàápàá jùlọ gẹ́gẹ́ bó ṣe ń pè fún un pé kí wọ́n jẹ́ kí àkóyawọ́ tọ gbọ̀ngbọ́n kọ́ wà lórí iṣẹ́ ìwádìí ọ̀hún kí wọ́n sì bẹ̀rẹ̀ sí tú látẹ̀yìnwá títí tó ìdebì tó dé yìí bákan náà ló tún béèrè lórí owó kan

0: ọ̀pọ̀lọ́dẹ ń bẹ fáyẹ o láti mọ bí àrùn sápa mọ́ sí.
1: Kàn sí tónítóní Aba Healthcare.
0: Ẹgbẹ́ ilé Baba Lam Adesina, Gómìnà Pínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ ní Fẹ́lẹ̀lẹ̀ Ìbàdàn.
2: Ẹ̀ka iléeṣẹ́ Mujoyinlola Complex, Ìwòrò Ìbàdàn.
0: Telephone 08033715988 08033715988.
3: Ẹ̀ ń tàtàjú ààrẹ lọ́mọ tónítóní.
4: Oníbù ọ̀rẹ́ bàbá gbọ́ pẹ́ mi. Ìbísowápọ̀ àdọ̀kan ló jẹ́ káàrin ọmọ ìyá ti wá ọdún kí gbọ́ngbọ́n sì kàn sí. Iná làwa tájọ ọmọ ọmú kan náà pẹ̀lú Ayaba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Barista Rashida Atọ́lá Yinka Ládọjà fi ń bá Ayaba ṣàjọyọ̀ ọjọ́ ìbí wọn tọdún ni Ànikẹ́ Ògún. Ọdọọdún ni Ṣákú Orúwé. Ọdọọdún lè rù wá wà. Ọdọọdún labi aya ń sa àádọ́ta. Bó bá dàmú ọdún, á tún jọ gbégbá ọpẹ́. Ànikẹ́ Ògún ọmọ Bàtẹ̀, ọmọ ọba òye, ọmọ Ṣàkìtì wọ̀nyìn wọ̀nyìn, ọmọ Òṣónú ilé ògbà àlọ́, ọmọ Adídi Ògún ológun, ọmọ Asọ̀rọ̀ Ogun bàárà fàgbẹ̀, ọmọ Tánlẹ́gbà Àdá, ọmọ Àtijọ́ Àdá ní òmu, ọmọ Ládùgbò Mojabelọ, ọmọ Yawó Oníyabọ ọmọọba Ìrédùà, wọ́n bókè Ìdìtẹ̀, òkè òjẹ́, òkè òmu, òkè náà ni ó rẹ̀yìn gbogbo wọn. Òkè dúdú gbọ́ àsàbàrí, ọmọ Bórẹ́rẹ́ níwájú ológun. Barista Rashida Atọ́lá Yinka Ládọjà, Ayaba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ọba Sẹ́nitọ́ Rashida Adéwọ̀lú Àkànmú Ládọjà, Arusha Kínní, Àtúndọ̀ Ṣàmọ́dún ni Láṣẹ Ìdùmàrè.
5: Àwọn ọmọ ìyá yín ló ń kéde.
6: Oríire kọ̀rẹ́ mi, èmi gangan lóríire kan.
0: Gbogbo ẹbí ajé ọgbó lódò òye Ìbàdàn, a máa tún kú oríire. Olóyè Akínọlá Adékúnlé Àlàbí, Akinrẹ́ Lọ́lá Adékúnlé Àlàbí, ó jẹ jago Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, gbogbo ayé bá ọdúpẹ́, ọjẹ́ ajé Olúbàdàn, gbogbo èèyàn Ìbàdàn, ilé ń bá ọyọ́ ṣẹ́ṣẹ́ṣẹ́. Oyè tún ti sún o. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó tún gbéwé oyè ààrẹ oníbàlẹ̀ Ìbàdàn lọ́jọ́ Friday ọjọ́ kẹtàdínlógún oṣù keje ọdún 2026 Olóyè Akin Àlàbí, ó ṣe yẹ olúgbọ́n lé, olúgbọ́n gbé débi ògo, lọ́yẹ Àrẹ̀sà, Àrẹ̀sà gbé débù dú àyè àgbà, ààrẹ oníbàtọ́ ọjẹ́ yìí yóò tura. Olóyè Akinọlá Adékúnlé Àlàbí, ọmọ ẹ̀sọ́dún lóye, ọmọ agbanyun, ọmọ àgbà tí ò rí kú sákínì kófì náà bàbá rẹ̀ ṣe. Ìwọ lọmọ ogun àjàwọ̀ yìí ló ti mú kò yíwù mí. Ogun ojoojúmọ́ ló mú lé bàbá yín sún mi lọ. Olóyè Akin Àlàbí o, àfin Olúbàdàn yóò gbàlejò níjọ́ Jímọ̀sẹ̀ yìí, níbi tí ọba Sínẹ́tọ̀ Adéwọ̀lú Ládọ́jà ó ti jáwé oyè ààrẹ oníbàlẹ̀ olórí. Akin Àlàbí, gbogbo ẹbí ọmọ ilé ajé ọgbọ́n lọ́dọ̀ yẹn Ìbàdàn ló ń bá ọ dúpẹ́ o.
7: Ó kájọ Ìbàdàn, oyè à ń mọ́rí.
8: Mo bọ́ ní ilé yọ, mo bọ́ ní ilé jọ.
9: Yóò jòyè, dọ̀tún ó jòyè, yóò jòyè, ọ̀kọ́lọ́mọ òdúwà jòyè, yóò jòyè, ẹlẹ́yinjú àánú ó jòyè, yóò jòyè, ọmọ wọn ní olúwa ẹlẹ́jà bá Ìbàdàn ó jòyè, yóò jòyè, àgbàsòwò ó jòyè.
10: Olúpọ̀ sẹ́kọ̀ wá sí ariwo pọ̀.
9: Gbogbo ẹgbẹ́ mọ́gà yìí lẹ̀ Ìbàdàn lábẹ́ ààrẹ wa, ààrẹ a sì ní yú ariwo rí olóríṣà. Ó kẹ́ ẹlẹ́yinjú àánú pàtàkì olóyè dọ̀tún Sanusi. Kó oríire tí ó yẹ gbọ̀nká Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Èyí tí ó jẹ ni yóò kẹtàdínlógún oṣù keje ọdún yìí ní ààfin Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. Láàgùn mẹ́wàá gẹ́gẹ́ gbogbo ẹgbẹ́ mọ́gà yìí lẹ̀ Ìbàdàn. Ó kí bàbá wa Imperial Majesty olútilẹ̀ Ìbàdàn ọba Abdulrasheed Adéwọ̀lú Àkànmú Ọlọ́dẹjà Arusabi First ọ̀tún Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Balógun ilẹ̀ Ìbàdàn Yádòde ilẹ̀ Ìbàdàn gbogbo olóyè Ìbàdàn ìyálọ́jà bàbálọ́jà oníṣòwò àti oníṣòwò akiyo ẹ̀kọ́ àtìlẹyìn dọ̀tún Sanusi komisanna ọlọ́pàá gbogbo agbófinró ọjọ́ ayọ̀ lẹ́yìn náà ó gbà á olùkéde gbogbo ẹgbẹ́ mọ́gàjì ilẹ̀ Ìbàdàn lábẹ́ ààrẹ Asimi Iyọ̀ Ariori olórísà akọ̀wé ẹgbẹ́ olóyè Alẹ́ Ìtújí Àjàlá Olùgádé alukoro ẹgbẹ́ olóyè mọ́gàjì Ajayi Amadu.
11: Lagilu FM 96.7 Ẹ̀dọ̀kí.

0: Eku Ojuma Ikani Lagelu FM 96.7 in Lawa Nile Badan Bibai Ni Felele Laafin Babawa Adibayo Akande MFR Ekeni Olubadan Ile Badan Kabiyesi Baba Laafin Loruko Amojo Ero Mi Bosun Alayade Olotu Mi Shina Alayo Lemi Segun Salam Mo ki pe Aku Ojuma si akotun eto okodoro oro ni aro yi aare ojo mu solokun eto ti bere awon alejo mi ti wa ni ile agbara ni aro yi ngba ti mo fi tayo tayo mo fi gba alejo mi wole honorable opaleye mashuhud benga won ti fi gba ka je alaga ijoba ibile Ibadan South West ni Ibadan bi bai be awon ni ambassador asoju are Bola Tinubu fun ibo eti nbo ni odun 2027 ni ati Ibadan Southwest honorable opaleye mashud benga e ba mi kawo tan gbo wa nle
1: to gbogbo ara le jake jado gbogbo agbalaye mo ki wa ku bojojo sere
0: e seun be
2: adeku amojuba awon orire
0: orire na ni ebe alagba jide akinola won ti wa nle agbara e ba nka won yan
3: mo ki yen ka ro e ka san e ka le n gbugbe ti n gbo eto wa kodororo
0: e seun to gbogbo omo bibi ipinle oyo gbogbo omo orilede nigeria lapapo gege bi honorable gbenga opaleye bi won si so ipe aku orire ti awon mo ti won jiko lo ti awon mo ologun le wa all the security agents o ti bere latori military awon soldier GOC second mechanized be olopa nipinle oyo ati ni nigeria ake awon ko dss aki nigeria navy be laki gbogbo awon lajo lajo amotekun aki wa pe aki won pe won alu won legenu ko mo se ngan lori akitiyan won lati gba awon mo yi sile lowo awon kanajangban ajinigbe ti won da wa laamu ni orilede nigeria ibe gan ni oro ti bere ni aro yi tori wi pe opolopo nkan lo ti sele opo oju lo ti ro ti le ti famu ninu iba se gbo awon mo ti won jiko nigba ti won lo ji awon mo yi ko won je 39 nigba ti awon oluko won je meje meje ka gbagbe won ti pa won ti won pa ninu won lojo ti won ko lo sibe won fa won kan nibon won pa enikan e meje aso bi won se pa mo lode ategun tori pe tin dunyan oni oro yi sugbon adupe pe awon mo yi ati ri opolopo ninu won ijoba si ti gbiyanju aki are Bola Tinubu pe won ku orire sugbon won alato abo ile mi olu logenu aki are Bola pe won ku orire be asiki gomina ipinle Oyo na tori pe awon ni number 1 citizen wa lowo lowo ta wa leni yi to ba da olori ni to ba ku die ka to olori na ni sugbon bi toro ide du honorable opaleye e ti figba kan je alaga ijoba ibile ni Ibadan Southwest
1: be ni
0: to ba de wo lati bi igba ti are Bola Tinubu ti de lati 2023 o ti an ti gbe ni pe anise ki ijoba ibile kan da duro oju o le fi wo se ki ijoba ibile kan da duro kini ore ati anfani ti o se fun araalu
1: seri orilede ti o ba ti gba ijoba ibile laaye nti oju awon orilede yen ma rin on la re nsin
0: lona wo
1: emi ti se alaga ijoba ibile ri
0: okay
1: ko si alaga ijoba ibile to le gbere pa mo faraalu ti won o ni rin enti governor ba fe ri ni ori o
0: eni gomina ba fe ri ni ori
1: en ta re ba fe ri ni ori bo alaga ijoba ibile be lo bi se be lo office won wa kayin mole awon de na ma mu kini ide sale the only thing that kan ri ni igboro badan ni pe awon ijoba ibile ko kan won si office te ba lo gberi ko ido e se le pe ijoba ibile wa nbe gbogbo ona ibara pa nkan kan yen gbogbo e lo ti pare nkan ko sele nbe bawo ni dagbasoke se fe de be ngba ti fi jalaga ijoba ibile mo ni awon volunteer groups awon vigilante lati le monitor ki lo sele
0: lawon agbegbe
1: awon cds gbogbo na ma jo nse meeting security meeting ki lo sele ladugbo yin kini nkan to nlo ta ba gba pa awon mo janduku yen kankan fe da wa lale a ma jo ngbera ni
0: ẹni pé ẹyin àti àwọn cda ẹjọ ṣe ìpàdé lórí
2: security meeting kí ló ń ṣẹlẹ̀ ládùúgbò yín
0: ṣá lè sọ pé àìsí òmìnira fún ìjọba ìbílẹ̀ láti dádúró lórí owó níná wọn ni àti nípa ṣíṣe ìjọba ni ṣé ó ń ṣe àkóbá fún ètò ààbò
2: tí ò kì í ṣe kékeré ṣe bẹ́ẹ̀ tó bá jálága ìjọba ìbílẹ̀ tó máa dùgbò rẹ̀ ní ọmọ bí ó ṣe ní ọmọ nǹkan tó ń lọ ládùúgbò ẹ̀ ajá àwòyí òun ló mi kó ìwòrò ìwòyí lé ngbà tẹ́ pé asọ́pọ́kẹ́ a ní dpo sí sí kò sí nǹkan tó bá dé ńbẹ̀ tẹ́ ngbà tẹ́ wá sọ pé kí ete kó máa wá ṣe dpo ní gẹ́gẹ́ láti ilẹ̀ yíbo báwo ló ṣe fẹ́ mọ àwọn tó wà ládùúgbò yẹn bó ìjọba ìbílẹ̀ tó bá ń function dáadáa with the help of cdas vigilante voluntary groups wọ́n á mọ tó ń ṣẹlẹ̀ ládùúgbò wọn lórí ètò ààbò gbogbo gbọ̀ngàn gàjìmọ̀gàjìmọ̀ ń bá ṣe meeting kí ló ṣẹlẹ̀ ládùúgbò yín kí lẹ fẹ́ kí nìkan tẹ́ kí lẹ rò pé ó yẹ kí ìjọba ṣe fún yín bọ́ nísìnyí kò sí gbogbo yẹn ńbẹ̀ nígbà tí wọn ò jẹ́ kí wọ́n mí mo bí ọdún kan mo lòdì gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ mo ṣe ọ̀nà náà ọ̀nà olùsọ̀yà èmi mo dà mo ṣe bíríìjì lọ́nà pópó gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ èwo ni wọ́n á rí ṣe ń sìn àwọn tó wà mẹ́rin sí nígbà pé ìjọba gómìnà jẹ́ wọn omi ẹ̀ka ìjọba mẹ́tàlá ní nàìjíríà ìjọba ìbílẹ̀ ìjọba àpínlẹ̀ àti ìjọba àpapọ̀ tí méjì bá wá ń ṣiṣẹ́ mẹ́ta ẹ̀yọ kan ò ṣiṣẹ́ wàhálà ni kí ló tí ìjọba àpapọ̀ ṣe sọ pé ìjọba àpínlẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ torí pé wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe orílẹ̀-èdè gidi máa ń jẹ́ káwọn ìjọba ìbílẹ̀ kí wọ́n mi dáadáa lọ sí uk àwọn alága ìjọba àwọn alága ìjọba ìbílẹ̀ gangan náà fẹ́ recognize ju àwọn governors lọ nìkan fi ń ṣe dáadáa níbẹ̀ ẹ lọ sí èkó wa ń bí náà
0: ní
2: èkó mi lẹ́kọ̀ọ́ tá à ń sọ ń bí ọ́fíìsì ìjọba ìbílẹ̀ gan ó fẹ́ dájọ́ ọ́fíìsì ti ta pé gómìnà sí lọ́yọ́ àti ẹni gómìnà sí lọ́yọ́ state
0: ní gómìnà gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ engineer olùṣeyí mákindé wọ́n sẹ̀ ná bitibiti owó náírà lẹ́wà tó tó bíi 63 billion
2: ọ́ọ̀lù náà fi kọ́ ń ta
0: wọ́n ti tó ṣe
2: wọ́n tún ṣe wọ́n bọ́jà tán wọ́n yẹn ṣe lọ́wọ́ ni ọ́ọ̀lù ni wọ́n kọ́ níta kò sí government house
0: wọ́n máa pẹ̀lú ṣe ní àti celebrate 50 years
2: irọ́ ìta náà ṣèmi náà wà nbẹ̀ ọ́ọ̀lù náà ṣe ń ta wọ́n sì ń ṣe lọ́wọ́ wọ́n ti ń ṣe lọ́wọ́ àwọn ọmọ iléèwé máa ń lọ fún kiníkan wọ́n pè lẹ́ excursion from different states tán bá wá ara àwọn ibi tó ẹ́ pa lè fi yan gan lọ́yọ̀ state oní gọ́ọ̀mẹ̀ntì house òní fọ́sọ̀ láti ẹ̀yìn western region láti àwọn àwọn olówó ṣáwà ká ọmọ ọlọ́bẹ̀ ẹ̀ ń sìn ni ìtẹ́ pé kò bí zoo náà ni ejò kankan ni ó wà ní ọbẹ̀ ń sìn wọ́n ti pa ni wọ́n kàn fà wọ́n lọ́pàá bíi mélòó kan sẹ́nu ọ̀nà.
0: ṣùgbọ́n ọmọ ẹgbẹ́ òṣèlú all progressives congress ní.
2: bẹẹni.
0: gbogbo aráàlú náà sì mọ̀ pé ìdádúró ìjọba ìbílẹ̀ ni ó jẹ aráàlú lógún.
2: n tó kó bá wa jù nìyẹn lọ́yọ̀ state yìí. ẹsùn
0: tí tá a bá bi ní léèrè. ẹyin gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú apc.
2: bẹẹni.
0: tí ẹgbẹ́ sì ti fa olùdíje fún ipò gómìnà kalẹ̀. fún ọdún tí ń bọ̀.
2: olóyè
0: ṣùgbọ́n àwọn gangan fúnra wọn ṣé wọ́n gba òmìnira ìjọba ìbílẹ̀
2: fẹ́kọ̀ wáyé ẹni tó fi ń polongo jù ni ẹhàn pé nǹkan ti ṣàdáǹgà ìjọba ìbílẹ̀
0: ṣé kìí ṣe pọ́rọ̀ òṣèlú
2: ẹjẹ́ ó dìgbà náà nánà ó ṣe mọ̀ pé téèyàn bá sọ wọn wà ní àkọọ́lẹ̀ tó bá fi polongo láti ẹ̀ ṣe ni ìṣẹ́ pọ́pọ́ tinubu ní tinubu tó jẹ́ lógún jù nìyẹn òun lè kó fi dàbí london ní nàìjíríà pé kò sí another country on its own ní nàìjíríà orílẹ̀-èdè nàìjíríà náà ẹsẹ̀ntà èkó ó dàbí state hospital lọ́yọ̀ state ni ìjọba ìbílẹ̀ dẹ̀ ló wà ní charge ẹsẹ̀ntàs ìgbà táwọn mẹ́ta pátá kùnà bọ́ gbogbo wọn ti pa ní tó jẹ́ ká bá ara wa níbi tá a bára wa eré tẹ́pẹ́ ìjọba ìbílẹ̀ ń ṣe dáadáa ni ètò ààbò yóò dúró dáadáa kò ní rí bó ṣe rí kọ́lọ̀ ń ṣàánú wa ni.
0: tó okòdúró ọ̀rọ̀ lẹ́tọ̀ láti lágẹ̀lú fm 96.7 pẹ̀lú olólùfẹ́ yín ṣẹ́gun salam tó alàgbàjídé àwọn ọmọ títí ìrìnàjòdé kọlọmọjẹ ká sírìn kọlọmọjẹ ká rírò ẹmọ ní ìpínlẹ ọyọ àti ní orílẹèdè nàìjíríà kí ni àríwísí yín
3: àdìpẹlẹwọ ọlọrun
0: tó lọ sí ibi ìbéèrè tó
3: kù àdìpẹlẹwọ ààrẹ wa àti gbogbo àwọn agbófinró tí wọn ṣe takuntakun àdẹ̀bá ìdílé lieutenant colonel isaac abáwọn kẹdùn lẹyìn tí wọn ṣe àforígbá àti ọpọlọpọ àwọn tí wọn bá ìṣẹlẹ
2: yìí lọ
3: ìdílé michael adédokun bákan náà ṣe rí nǹkan tẹ̀mí kan fẹ́ sọ ni wípé mo fẹ́ tún gba ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ níyànjú wípé ká má dúró tíṣẹlẹ̀ mi ò fi ṣẹlẹ̀ owó kúkú wà ní àkàtà ní àpò ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ní àná yìí ni wọ́n tún pín 2.6 trillion naira láti federal state and local government
0: láàrin ẹ̀ka
3: ìjọba mẹ́tẹ̀ẹ̀ta kí wọ́n gbìyànjú náà láti fẹ́ǹsì àwọn iléèwé yìí
0: awon ilewe wa gbogbo
3: both primary and secondary schools
0: ati egbo pe won ton yawo kan soto ti ani kan
3: computer awon school si wa 2.7 billion naira ni state ko kan tun gba pe kan fi tun
0: lewe se
3: e je ki awon eyan o pe ijoba ipinle oyo nbo ni won kowo isi kini akitiyan won igbese wo ni won gbe lati tun awon ilewe ise nje aro wi pe bi won se gba awon omo ori re sile yi se awon ajinigbe bandit awon kanranjangban yi se wo tun ni lo ma pe to pe romi lati titi wa la bi won mi e je ki won o gbianju kan fence awon schools se ri to ma fence awon ilewe ati etun a reduce access awon oniwa bunukui lati won ilewe at least ki won to pa won wonu ilewe olobo ti ta opolopo awon tin be ladugbo yen e je ki won o tun se e je ki won o tun ilewe se ki won mu ki security wa ni ilewe tori a fe ru nkan bayi mo ni pinle oyo
0: a ti e fe ni nigeria
3: a fe mo ni pinle oyo a de fe mo nigeria tori pinle oyo la wa wa ati nigeria o ati pinle oyo ta wa yi a fe bon se ri nkan ti joba ba di to melode ni wi pe sayo to sarafa din abiodun ali so pe awon o se
0: okay
3: sugbon awon agba bo won po

mi àpẹrẹ. Orí mi kò ní burú. Àyà mi àfóbì kan. Àyà mi ò ní lùgbàdì àrùn. Ẹsẹ̀ mi, ọ̀pẹ̀ bẹ́ẹ̀ awo ẹsẹ̀. Kò ní rìn lọ bí wọ́n ti pa mí o. Ma tẹ́lẹ̀ dì mí ní gbogbo ìgbà. Mo kì í lọ̀tún, mo kì í lọ́sì, mo kì í sì kọ àwúsí. Mo kì í sí gbogbo ibi tẹ́ ti láǹfààní láti máa gbọ́ ètò wa ètò yín. Ètò tá a mọ̀ sí Onrosi ní Ìbàdàn. Adégbèga Ìyẹ̀rú, mo kì í lórúkọ adájọ́ ṣètò lẹ́ni. Lórúkọ Fọláyẹmí Ajímọ́tòkan Biola Melody. Olúrántí Aya Alhaji. OBM David Moke gbogbo wa akabo loruko loto eto yi ofo ma le sofa sina layo olotu agba o na ni baba wa o le ma pe baba o ti fi oga se baba ti di baba wa baba la ma pe o Tunde Olawo Moke kabo se agba la alagilumbi alagba la okin eto bere pelu yonda baba yen ti se Olodumare njo mo tin se oto ojo gbadun aye o mo tin se oto ojo gbadun aye nbe lara e njo mo tin se oto rore ofi lojutu o mo tin se oto rore ofi lojutu nbe lara re njo mo tin se oto ofi moke lojojumo to fi gbadun lojojumo to fi rinse lojojumo o mo ntin je ko sorire laye nbe lara re sugbọn akiyesi je ki n pe akiyesi re si laaro yi ko le ma wipe tori yin ni mo tun fi wa sori to leni nde Olodumare oba bebebe ti ni bebe abe wawa tutu abe wa gbagba nla olokeke ise nbayo baba ni soro mata ni je gege na oloba ti ri ko le ogbon so oba temi n wo taye mi fi n gun oun naa la fi jo bere to fun toni lagbara eleduwa esigbada lori esu.

0: ọlọ́lọ́run ọmọ pọ́lọ́ ń bẹ
1: ṣọ ìwọ tó
0: ń jayé ọkùnrin kì í sá nù òfurufú
1: má jẹ mú tó
0: ló furu jagado
1: yanrin àtẹkáyé
0: ọ̀sẹ̀ mi àdúrà nú ẹ
1: a ò kọkàn bírí mu
0: ó ní jí láàárọ̀ kó pé
1: mọ́lẹ̀ o
0: ó rò pé wọ́n ló jí
1: onílẹ̀ fún ó ń gbé bíi méjèèjì láyè
0: bọ́ọ̀ bá ṣe làákàyè ọ̀ gbọ́kùn akẹ́kù.

0: Evangelist Elijah Akintude and other anointed ministers. Hosted by Prophet T.A. and Evangelist Joyce Arabambi. Venue at Church Auditorium, CAC Reformation Land, Adesina Bus Stop, Oluloyi Akoran Road, Ibadan. And you can join us live across all our social media platforms. Come and celebrate with us.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀ wá sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: kọ́ bí a ṣe sàmí. Wọ́n bá ti ṣàdúà fún ọmọ sàmí o. Ẹni tó kọ̀ tí ó sàmí àdúà. Irú wọn máa ń pọ́n o. Isu wọn kìí sábà tó yẹn o. Ọwọ́ wọn kìí sì sábà tó ẹnu. Àmì ó ṣe pàtàkì. Kódà bí ọ̀tá rẹ bá tọ ọmọ lọ́ta rẹ. Tó bá fi lanu. Tó fi sọ̀rọ̀ wípé òun ṣàdúà fún ọ. Sàmí.
1: Mo mọ Ọlọ́run àánú.
0: Ó dénú ẹ̀ kò dénú ẹ̀ kò kàn ọ́.
1: Àánú. Ọlọ́run àánú.
0: Àmì yẹn gan-an.
1: Iṣẹ́ yìí ni mo wá jẹ́.
0: Kò dẹ́nì kankan mọ̀.
1: Orin àánú.
0: Ṣùgbọ́n sọ́ra láti tẹ́rí pẹrẹsẹ sí èpè.
1: Àràgàdà ló ṣí sílẹ̀. Ọmọ má.
0: Kélébé gbàǹgbà aláàndé ní kóun máa sàmí. Tí a bá ṣe pé nǹkan ṣe kó wọn sàmí.
1: Àánú sì wà ọmọ má bọ̀.
0: Ó ṣe á pé o sàmí èpè.
1: Àánú fẹ́ fún ọmọ.
0: Wọ́n máa ń sàmí èpè.
1: Ó tilẹ̀ wù kó rí.
0: Ṣùgbọ́n àwọn tó fẹ́ bá tiẹ̀ jẹ́ bí inú kọ̀ọ̀kan wọn, àwọn ara wọn wọ́n máa sàmí tí wọ́n bá ń gbé ẹni tí wọ́n gbé sépè sépè nígbà tí wọ́n sépè fún òsì ńbẹ̀. Wọ́n pé kọ́ wà ń bẹ̀ wọ́n máa sépè fún ọ ò lè sàmí. Kọ́ bí a ṣe ń sàmí o.
1: Ó pọ̀ ní àánú.
0: Nípa bẹ́ẹ̀ ó sì rí àánú gbà.

0: Hello.
1: Hello.
0: Ẹ bá rẹ̀ kú ètò
1: sọ. Ó yá.
0: Orúkọ mi Ajani. Ẹ̀dí. Látàwọ̀ tán. Wọ́n bí mi ní 1960. Ọjọ́ kẹsàn-án oṣù kẹfà.
1: 96. Hello. 1960.
0: 1960.
2: 60
1: àbí?
2: 60.
1: 1960.
2: Ọjọ́ kẹsàn-án.
1: Oṣù kẹfà.
2: Oṣù kẹfà. Ní ọdún 1960.
1: Ọdún tá a gbọ́ mẹ́lẹ́ra.
0: Bẹ́ẹ̀ni.
2: June 1960. Ó bẹ̀rẹ̀ ìjọ Wednesday. June bẹ̀rẹ̀ Wednesday.
0: Ok.
2: So ọjọ́ kẹsàn-án rẹ̀ wá jẹ́ the second Thursday. Ọjọ́ Àlàmísì kejì. Ìlàbí.
1: Ṣé bẹ́ẹ̀ ni?
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Kí ni Láríjà ṣe wọ́n?
2: Láríjà June 16. Láríjà ṣe wọ́n bí ajẹ́ mẹ́sà ìràwọ̀ atẹ́gùn nìyẹn ní Zodiac Sunshine Star. We call it mutable here Zodiac Sunshine Star. And what is the meaning of mutable communicator?
1: Ṣé ló ṣe táwa ń ṣe?
2: Bẹ́ẹ̀ni. Àgbóhùn sá wọ́n lè ṣiṣẹ́ nínú ibi táwa.
1: Ẹ lọ sà.
2: Kẹ mọ ìgbóhùn sáfẹ́fẹ́.
0: Mo ń gbọ́.
1: Ìṣẹ́ wo lẹ ń ṣe lọ́wọ́ lọ́sà?
2: Wọ́n dẹ̀ lé.
0: Ìrẹ́pà ni mí gbọ́ ní ilé iṣẹ́ náà torí ìpèníjà ojú.
2: Àwọn travelers ni.
1: Travelers ni oní driver ló pilẹ̀ ní travel náà tẹ́lẹ̀. Wọ́n là ti á ní ìpèníjà ojú báyìí. Àánú ọ̀fọ̀n. Ẹ rí òun òun kẹ́rù òdì mọ́ gbélé. Àánú ọ̀fọ̀n níjẹ́ bẹ́ẹ̀.
3: Ọlọ́run apọ́ Jésù a máa gbó òyìnbó. Ọlọ́run adé ọlọ́run.
1: Ọlọ́run wò ní Kàsálí. Hello.
4: Ẹ káàárọ̀ o.
1: Ẹ sọ ọkọ yín.
4: Ẹmọ mi sí ẹni wọ́n bá mèrè ìmọ̀jú orí ìṣèyí mọ́.
1: Ọ̀dà ọ̀dà.
4: Wọ́n á bí ní 1981.
2: September 27, 1981.
1: Kí ni ọmọ a ṣe
4: o? Ṣé kí ni iṣẹ́ rẹ̀?
2: Ìràwọ̀ atẹ́gùn náà la fi bí. That is Libra Star. So ìràwọ̀ yẹn la ń pè ní Cardinal Hair Zodiac Sunshine Star.
1: Yóò bá rẹ̀ lẹ́sọ ẹ̀sà.
2: Cardinal yẹn mi aṣíwájú.
1: Aṣíwájú ni.
2: Leadership quality.
1: Ẹ̀sẹ̀ wo ni a máa ṣe?
2: Gbogbo ibi kíbi tó bá ti
4: wà ipò.
1: Ẹ ní sùúrù màmá.
2: O lè ṣiṣẹ́ báńkì. O lè ṣiṣẹ́ ní báńkì. O lè ṣiṣẹ́ gbogbo ilé iṣẹ́. Kọ́másá máa ti jẹ́ ilé iṣẹ́.
1: Kò ní dérò ẹ̀yìn mẹ́ láyé.
2: Aṣíwájú ipò ajú ṣáájú wọn máa tó sí.
1: Isa ò lọ́mọ yín ṣe lọ́mọ.
2: Torí influence tó mú wa ni kọ́mọ lídì.
4: Níbi máa ti ṣìlọ kọ́ngbà tí ò ṣe déédéé mọ́ bàbá Ìjẹ̀bù ní ṣe báyìí.
1: Yọ ọjà síwájú náà ni gbogbo iṣẹ́ tó bá ń ṣe yọ padà sórí ire káyìn ni.
4: Ẹ
1: ṣe
4: mo dúpẹ́
1: bàbá mi o. Wa bá ti lè ṣàkàkọ́ wà kankan kọ́ nítorí bá rí ọkọ́ aṣíwájú náà ni ọ jẹ.
4: Ṣé
1: ọba dẹ bẹ́ẹ̀ kọ́ wà kankan kọ́ o.
2: Kọ́ wá ṣẹ̀ka kọ́.
1: Kọ́ máa fi yàn gbálẹ́gbẹ̀.
2: Iṣẹ́ tí ọba dẹ kọ́ kọ́ lọ rú ìwo ròdì ní ìsìn ibi wọn ti ń ta fóònù tí wọn ti ta gbogbo fóònù accessory sí nǹkan kan kọ́ lọ kọ́. Tọ́ba dẹ lọ Glo kọ́ wá ṣẹ́ lọ sí Glo MTN ọ̀gá wọn ò fi ṣe ń bẹ̀ tọ́ bá kàwé.
1: ọ̀rọ̀ nu ẹlòmíì ń ṣe ra rẹ̀ gbogbo tí wọ́n wù mí ọba kàwé kò lè débẹ̀ ọwọ́ a kàwé ọba sì kàwé wọn tí wọ́n bá kà náà kó o ní ọpọlọ rẹ ikọ̀ nǹkan kan aṣíwájú ni ọ́ ẹnìkan tó ti wà lójú òpó nlẹ̀ bàbá kàlẹ́ndà ẹ lóòótá ló wà ń bẹ̀.
0: Lórúdín ló ń sọ̀rọ̀.
2: May 10, 1987. Bẹ́ẹ̀rẹ̀ ni Friday. So 10 yẹn wá jẹ́ Sunday náà bákan náà. calendar do you know calendar 1987
1: say Sunday near being sir
2: hello for confirmation
1: bro
0: Sunday ni sir
1: Can you say?
2: He say, Muni say, he say, Katakarana. Come on, there must be Sera being.
1: Hello, kill and sell over.
2: Taros in his time, ye.
0: We do nick, Missa. We do nick.
1: On a hintilla.
2: Kello, my sister, Agbe.
1: Agbe.
2: Can you farm settlement? Can you want to see?
1: Radio nick.
2: Radio nick is Yaje.
1: You say, Luna.
2: You say, no.
1: Otolantia, le man say,
2: no. He said to me,
1: so one wallet me that as a
0: wallet,
1: egg borrow by
2: Kuni wallet baba. Hello, Moko. Fan settlements, Keloman Sierra, Adia Bue, Eddie, Kelo Daku.
0: Okay, sir.
2: Eba deli sinyo. Eba soja abujija. Elo da shopu. Kema taraisi. Ewa. Ere. Alu.
1: Eba do amokwe na lo wo di de lati lo na lo wo gwede binten soy.
0: Amisa.
1: O lo lo na lo wo.
2: Se do.
1: Ma lo.
2: Ema lo lo na lo la gda ro long.
1: Jem kwe onfon. Onre. Aleta ewa le. O saga yo. O saga yakaba. Okba ila ye kasi. Yakaba na yo. Bala mfane ati wo. O sori re. Hello.
5: Hello,
1: Ekaro. Hello, Ekaro. Hello, Ekaro.
5: Hello, Ekaro.
1: Hey, Oda. Oh, we da be on mama, me, mama 2D. Yala Lubarika.
2: November 18, 1979. November 1979, very ni Joe Thursday. 17 ni mama kwi.
5: Ben.
2: Eyin ara Sunday e sa wa kun ori eto la ro ojo Sunday ni o
1: se be ni ni
5: be ni sir Sunday ni
1: ah oga o kini
2: November 18 1979 baba kini no Scorpion ni yen Scorpion star
1: Scorpion
2: yes
5: ko ta
1: fira wo ni Scorpion ni ayo kan kan ayo ni tawa
2: awon mata fira wo mi bi ni fish water zodiac sun sign star fish di yen mi organizing ability isi owo ni ki mama ma si isi owo kemade si se la biyan isi owo omo to ba ni star yen isi owo ni ko si ko ma to ba ye pe mama lo ni ko ma si se la biyan
1: aseun mo dupe hello
5: hello sir
1: ke la to be re
5: oni ko ti lo ba ti mo ale wo wo yen na mo
1: mo le tan se lo tan le mo wo mo
2: ina ebi mo ni si ogun isi ogun gangan ni se mo
5: ni pe pastor ni mi
2: kini wa la mo
1: se pastor
2: pastor ma mo si ogun me ma ta e ma se katakara
1: abi tan ba se pastor wa ni o ko ma mu kan mi ma ni
2: e ma se katakara
1: le mamu meka ni se accountant ni
5: oda e se gasa
1: e seun eh a kan fi we sowo
2: January 9
1: a fi we sowo
2: 1993 Saturday
1: ken se
2: Capricorn ni yen
1: eh so
2: o ma ta fi eru pe bi yanrin so business ti o ba se daddy koloma ta grafu awon to nko yanrin
1: eh we Capricorn le mi na sa in ta yanrin
2: eh be ba fe ta te ba lo kwari nisin didi
1: pa o emi ntoro ni
2: eh
1: Capricorn ni mi
2: eh mo mo pe Capricorn ni
1: so mo pe ise awon jema ka to ma soro na ni
2: ah ise ah ah kilode o jema se get mi o jema tori se ri eyin omo ti an fi emi ni taros ni Capricorn Fuego se get mi sasa ni se teli si nitori pe kini omo ta fi yeru pe bi ni ni bundubu wa wa yi ori yeru pe ko ni so ori yeru pe ko ni
1: gbon ta ban so ma ja sowo ni
2: yo ma ja sowo ni ile ta ko yi ori ibo la ko ni ori ile
1: gbogbo se ti o se ma jere
2: ti o si ma
1: ase en de baba e ma fi wahala pa mi e so number ara yin le meji ka e dele kin polowo ja
2: oruko mi ni Komide Abiola Muti la Baba Tunde Sunny White aka Baba Calendar. Number mi ni 070
1: e ma lo se an yan fe ko le
2: 070 14 48 40 60
1: e wule kan se ni jejeje
2: 070
1: yes
2: 14 48 40 60
1: once again 070
2: 070 14 48 40 60
1: agbara oga na fe bere ti an e ba nko e ti bere yi erunbo ma jero bo

0: 96.7.
1: Gbogbo ọmọ ológo pátá ti yín mẹ́lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
2: Ṣèbí nítorí ògo ni o.
1: Ìdí rèé tí Ọlọ́run Reverend P.F. Ọwá fi pé gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 14th Sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn sọjí ńlá wa Christ Rubber Miracle Church Kramik tó ń bẹ ní number 7 Reverend P.F. Ọwá Christian lẹ́yìn St. Luke's College Adéyẹmọ Layout Tùmọ̀lé tẹ́ ń bàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo o ti ń gbàdúrà ọjọ́ pẹ́ o ti pòyìn orí òkè àti wọnú ògo wọn ti fẹ́ sùn ẹlẹ́nu kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo àkókò tó tó kú yóò dé bá ìwọ náà darapọ̀ máwùn èèyàn mímọ́ nínú àdúrà Sunday 14 yìí ká yóò fọ́kọ́ tó tó pe ìṣẹ̀dá rẹ̀ bíi ti Jacobu àti Jabesi inú ìwé mímọ́ àgbọ́ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n Olúwa ṣì ọ̀nà tí rẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run alàyè lọ́lọ́run ó lò fún ọ kí bàbá wa nínú Olúwa Reverend P.F. Ọwọ́ àti Reverend Mrs. C. Ọwá tó gbàdúrà súre fún ọ ṣáà yóò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday 14 yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.
3: Mo ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kọ̀nọ́fùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: Souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi sẹ́bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá gbéyàwó òkú àgbà ọjọ́ bí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa high quality stone mix blender ìrara tí ń bẹ lórí stone mix blender wa o stone mix yam panda
1: àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka
0: battle school items souvenir bags high quality stainless pot tí doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí pressing iron àwọn ògbàlódé lóríṣiríṣi abọ́mọ̀fọ́ serving dish rechargeable fans gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn ketra solar fan ohun èlò ní kitchen àti nínú ilé ó sì wò yín ká bá yín set up kitchen yín a tún lè bá yín ṣe tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ń kulẹ̀lẹ̀ for the original souvenir gbéra ńlẹ̀ máa lọ sí white stone souvenir ìdí àpẹ́ Odùdúwà building directly opposite NNPC filling station ìdí àpẹ́ Ìbàdàn bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 white stone souvenirs débi ọ̀rajà.
2: Miliki special. Ajá balẹ̀ tuntun nẹ́nẹ́ pẹ̀lú àwọn boys ọlọ́run tí ò dérò ní Rẹmi àti Rẹmi Rẹmi Adesina Big Man Presenter pẹ̀lú Rẹmi Babajide MC General láàgó mẹ́rin kọjá ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún di àgó mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ ẹtì Friday ní ìkànnì Ladelu 96.7 FM Entertainment Program tó ta lẹ́nu bíi kílìṣì ètò tá a fi ń ṣègbàládùn wíkẹ̀

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ́ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 20 kan.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè mú ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ ìyẹn lọ.

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lètò tí ó máa dé sí ti gbọ̀nyí nìkan ní Lágelu 96.7 FM òkè gájò òkè. Lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Fún wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó di inú ètò tá a pè ní bó ṣe ń lọ. Atọ́kùn yín ó ti wà ńkàlẹ̀. Tèmi Táyọ̀ Oyè Ládùn àbọ̀ ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ nìkan ní Lágelu 96.7 FM òkè gájò òkè. Ọ̀gá ni Lágelu ti Sátidé yìí ó tún máa lọ.

0: Evangelist Elijah Akintude and other anointed ministers. Hosted by Prophet T.A. and Evangelist Joyce Arabambi. Venue at Church Auditorium, CSA Reformation Land, Adesina Bus Stop, Oluloyi Akoran Road, Ibadan. And you can join us live across all our social media platforms. Come and celebrate with us.
1: Ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà tí iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
2: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ, tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
1: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alubarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ.

0: tó bá ń láǹfààní láti máa gbọ́ mi ní dédé àkókò yìí mo mọ̀ kí ọ kú oríire torí pé ìròyìn ayọ̀ kan ilé tí ó ṣe ọ́ láǹfààní ni mo mú dé wá fún ọ tí wọ́n bá ti ń làkàkà láti kówó jọ kọ́rọ̀ jọ nílé ayé ṣùgbọ́n tó dàbẹ̀ ni wípé gbogbo ògbìyànjú rẹ pàbó ní ń já sí i àbí díẹ̀ ọlọ́mọkùnrin tiẹ̀ ni wọ́n ní òótọ́ nǹkan tó ò sì fẹ́ gbọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín tó ò fẹ́ gbọ̀nà tí ò bá òfin mu láti kọ́rọ̀ jọ mo ti mú ròyìn ayọ̀ dé fún ọ báyìí o torí wípé ilé iṣẹ́ Success Link Project wọ́n ti gbé àǹfààní ńlá lákọ̀túndé eléyìí tí ó máa ṣe tẹrù tọmọ nílẹ̀ Nàìjíríà láǹfààní mo ní àlejò pàtàkì nínú ilé agbára pẹ̀lú mi ní dídé àkókò yìí eléyìí tí ó máa ṣàlàyé fún wa irúfẹ́ àǹfààní wo lèèyàn lè jẹ nílé iṣẹ́ Success Link Project ẹ máa kú dédé àkókò yìí àlejò mi bá ń dárúkọ yín àti iléeṣẹ́ rẹ̀ tiwa.
1: Orúkọ tèmi ni Mr. Afolabi láti ilé iṣẹ́ Success Link Project.
0: Success Link Project irú àǹfààní wo ló wà ń bẹ̀ fún àwọn èèyàn nílẹ̀ yìí.
1: Àǹfààní tí ó sodo sí ilé iṣẹ́ Success Link Project ni pé a ń ṣò àwọn èèyàn ní ọ̀nà tí wọ́n lè fi máa jẹnẹrétì owó ní dé àsìkò tí a wà yìí láláì ní tàpá sí òfin ìjọba tàbí àṣẹ orílẹ̀-èdè yìí.
0: Lákòókò tá a wà yìí lórílẹ̀ èdè Nàìjíríà gbogbo wa la mọ̀ pé ọ̀nà kan ò wọjà kì í ṣe tọrọ ọjà tí wọ́n ti ń taṣọ tata nìkan. Bẹ́ẹ̀ ni tí ó bá ń ṣiṣẹ́ lọ́fíìsì náà tó bá nífẹ̀ẹ́ láti wá nǹkan míì tí ó máa dọ̀rọ̀ fún ṣó láǹfààní sétò yìí.
1: Bẹ́ẹ̀ ni gbogbo èèyàn pátá ni ètò yìí wà fún níwọ̀nba ìgbà tí a bá sọ pé a nílò owó láti fi kó nǹkan míì tí à ń ṣe lásìkò yìí.
0: Ìjọ tiẹ̀ ní ọjọ́ orí téèyàn ní láti tó kó tó di pé yóò láǹfààní àti darapọ̀ mọ́ ilé iṣẹ́ sọ́sẹ̀.
1: Ó ní ọjọ́ orí o ọjọ́ orí àwọn tó ó láǹfààní àti wà bẹ́ẹ̀ ó máa bẹ̀rẹ̀ láti 20 ọdún lọ sí òkè torí pé ilé kò sí fún ọmọ kékeré rárá ó wà fún àwọn tí ó wà láàrin age 20 years lọ sí òkè ni.
0: Ètò àǹfààní nílé iṣẹ́ Success Link gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe ń sọ yìí ṣé kìí ṣe ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín àbí ọ̀nà ìlọ́nilọ́wọ́ gbà.
1: Kò rí bẹ́ẹ̀ rárá torí eléyìí jẹ́ ọ̀nà tí èyàn fi máa kó owó jọ ní ọ̀nà tí ìjọba lù ní òtẹ̀ tí ó sì tún jẹ́ pé ò tapá sí òfin orílẹ̀-èdè bákan náà láláì ní tako òfin Ọlọ́run ba.
0: Bó wa la ṣe lè darapọ̀ mọ́ ilé iṣẹ́ Success Link yìí.
1: Ọ̀nà tí èyàn lè gbà darapọ̀ mọ́ ilé iṣẹ́ Success Link pé a fún àwọn èèyàn díẹ̀ ní àǹfààní nípa sísẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti agbègbè tí wọ́n ń gbé sí orí nọ́mbà tí a pè ní àìpẹ́ yìí. Ṣùgbọ́n torí pé a wá sórí ètò lásìkò yìí a máa fún èèyàn 30 àkọ́kọ́ tó bá kọ́kọ́ tẹ àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti agbègbè tí wọ́n ń gbé sí orí nọ́mbà tí a pè láìpẹ́ yìí.
0: Tá a bá ti fi orúkọ wa àti àdúgbò tá à ń gbé ṣọwọ́ sí ilé iṣẹ́ Success Link a jẹ́ wípé ọ̀rọ̀ ti dayọ̀ fún gbogbo wa náà ni.
1: Bẹ́ẹ̀ ni torí pé àwọn aṣojú ilé iṣẹ́ wa wọ́n ti wà níkàlẹ̀ láti pè wá padà láti yànnẹ náà fún alẹ́kùnrẹ́rẹ́.
0: Ẹ bá ń pe nọ́mbà táwọn èèyàn láǹfààní àti forúkọ wọn ṣọwọ́ sí.
2: 08157617956 08157617956.
0: Ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní ni wọ́n ti sọ wípé ó wà ẹ wá darapọ̀ mọ́ ilé iṣẹ́ ṣùgbọ́n tó jẹ́ wípé nígbà tá a bá débẹ̀ ni wọ́n sọ wípé ó yá ẹ wá bọ́ sáàrin ọjà ẹ wá máa kiri ọjà ṣé irúfẹ́ ẹ̀yìn náà ni tí ó wà nílé iṣẹ́ Success Link.
1: Rárá o eléyìí ò jẹ́ mọ́ nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ eléyìí ni pé a fẹ́ fi ọ̀nà tí àwọn èèyàn lè máa fi méèkì owó ní àkókò tá a wà láyé pé wọ́n ṣẹ̀ máa kiri nǹkan káàkiri ní ẹgbẹ́ títì kò sí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ nílé iṣẹ́ tiwa.
0: Ẹ sì sọ wípé kò sẹ́ni tí ò láǹfààní àti darapọ̀ mọ́ àwọn ìyá ọlọ́jà tí wọ́n ń tata tèlùbọ́ ta aṣọ ṣáwọn náà láǹfààní àti darapọ̀ mọ́ ilé iṣẹ́ Success Link.
1: Gbogbo èèyàn ni eléyìí wà fún torí pé gbogbo èèyàn ni ó nídìí nǹkan mìíràn tí ó fi kún iṣẹ́ tó ń ṣe lásìkò gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ọ̀nà kan ò wọjà bọ̀ téèyàn bá tún wá wọ́nà tí ó lò ó gbúdọ̀ jẹ́ ọ̀nà tí ìjọba lù ló ń tẹ̀ tí ó sì tún tàpá sí òfin orílẹ̀-èdè.
0: Bá a bá ti ní àwọn irúfẹ́ àwọn àǹfààní báyìí pẹ̀lú orúkọ eléyìí tí ilé iṣẹ́ ìgbéda ni ó ṣeé ṣe kó jẹ́ àwọn tí wọ́n kàwé nìkan ìwé ẹ̀rí mélòó lèyìn ò nílò kó tó darapọ̀ mọ́ ilé iṣẹ́ yìí.
1: Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé sẹ́ńtúrì tá a wà yìí kò nílò ìwé ẹ̀rí kéèyàn tó lálùyọ èèyàn kàwé o kò kàwé o ó ní àǹfààní àti jàǹfààní ètò yìí.
0: Ẹ bá ń pe nọ́mbà tí wọ́n fi orúkọ àti àdúgbò wọn ṣọwọ́ sílẹ̀ kan sí.
2: 08157617956 08157617956.
0: Àǹfààní lákọ̀tun ìwọ náà ti gbọ́ yìí láti ilé iṣẹ́ Success Link Project ìwọ náà dìde fúyà lónìí gbìyànjú ọ̀rọ̀ ajé torí wípé inú gbìyànjú lọ́lọ́run ti ń lani gbìyànjú lónìí kọ́lọ́run dé gbìyànjú.

0: 96.7.
1: Do you intend to explore your dream of working outside the country? Trust me, I've got pleasant information for you. Are you aware that Upstanding Fly is offering the best job opportunity coupled with work visa in European countries like Denmark, Iceland and Norway, plus free accommodation, free meal with paid flight ticket to any of your desired country? Only Upstanding Fly can make this come to fulfillment. Hurry now while offer lasts.
2: Àǹfààní ńlá leléyìí o, mú àlá àti èròǹgbà rẹ ṣẹ láti ṣiṣẹ́ ní àwọn ìlú wọ̀nyí: ìlú Denmark, Norway àti Iceland pẹ̀lú Upstanding Fly. Ìrọ̀rùn ló bá dé. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ pè wá sórí
1: 09074570886 or 09155775196
2: tàbí kí ẹ kàn sí wa ní Yellow Building, Ẹfúnṣetán Road, Challenge, Ìbàdàn.
3: Explore your dream world with Upstanding Fly. Upstanding Fly.
4: Gbogbo ọmọ ológun pátá ti yín mẹ́lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
5: Ṣèmi nítorí ògo ni o.
4: Ìdí rèé tí Ọlọ́run Reverend P.F. wa fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 14 Sunday Prayer Service lẹ́ẹ̀ tó ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026. Bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn Sojinla wa Christ Rubber Miracle Church Kremik tó ń bẹ ní number 7 Reverend P.F. wa Christian lẹ́yìn St. Luke's College Adéyẹmọ Lẹ́yà Ọ̀tùmọ̀lẹ̀ tẹ́ ń bàdàn tí àkórí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo. O ti ń gbàdúrà ọjọ́ pẹ́, o ti pòyì orí òkè àti wọnú ògo, wọ́n ti fẹ́ sọ ẹ́ lẹ́nu. Kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo? Àkókò tó tó kú yóò débà. Ìwọ náà darapọ̀ máwùn èèyàn mímọ́ nínú àdúrà Sunday 14 yìí ká yóò fọ́kọ tuntun pèsè dá rẹ̀ bíi ti Jacob àti Jabez inú ìwé mímọ́. Àgbọ̀ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n, Olúwa ṣe ìrántí rẹ̀, ó wọnú ògo lọ. Ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run àlàyé lọ́lọ́run ó lò fún ọ. Kí bàbá wa nínú Olúwa Reverend P.F. Owó àti Reverend Mrs. C. Owọ́wá tó gbàdúrà súre fún ọ. Ṣé yóò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday 14 yìí, èmi ò rí tèmi ṣe o? Ẹ gbà bẹ́ẹ̀, lórúkọ jẹ́

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 tá ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1,000,000.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló.

0: tó yín ara ilé káàbọ̀ padà látọjọ́ ọjà ẹ̀yin tẹ́ ń pè wá lábẹ́nú gbogbo yín pátápátá náà làkì mi ò mọ̀ ó pè èyàn mo dẹ̀ pé best tó yẹ kéèyàn ṣe ni pé téèyàn bá rí pé nǹkan ò ṣe dáadáa kí o fẹ́ correct èyàn ó yẹ ká correct èyàn pẹ̀lú love kì í ṣe pé mi ò sọ pé bóyá mò ń bẹ ìjà bí mo ṣe ń sọ mi ìbẹ ìjà I'm just telling you pé next time tó bá fẹ́ ṣe máa very conscious pé àwọn èyàn wà níbẹ̀ tó bá fi mọ̀ pé ó jábọ́lẹ̀ ni ó ti mọ́ra ló fi sọ so not that pé mo ṣe sọ ìwà wà moody kò yẹ kó wà moody
1: it's not a matter of being moody you understand èyàn kan pé
0: fi ẹni ẹlẹ ọrọ ilé ayé mi ló fi èmi àti ẹni ọrọ ilé ayé mi fèsì ẹ o.
1: jẹ́ ká yọ ọ́n dá sí náà because ó dàbí pé fúnra
0: kẹ́mi ní ẹni
1: tó bá máa bu padà ni
0: máa bu anybody
1: ẹni tó bá ẹ máa bu mi. hello
2: ẹ má ṣàṣe hello
1: ẹ kú iṣẹ́
2: o
1: yes ma
2: ẹ kú iṣẹ́ ara máa bá ní iṣẹ́ o
1: àmì o
2: àǹtí Fọlákẹ́
1: ma
2: ṣe mọ̀ pé ọ̀rọ̀ fẹ́ sọ yẹn ó kù díẹ̀ káàtó.
1: Okay.
2: Ó kù díẹ̀ káàtó.
1: Mi bọ́kọ mi jà ẹ má mix ẹ ọ̀pọ̀ mọ́ mi o.
0: Àjà o kì í ṣe kó ń bá mi jà o.
2: Ẹni bọ̀dà gbẹ̀ngàn gan ló bá yín jẹ́ òun ló bá yín jẹ́.
1: Really?
2: Òun ló bá yín jẹ́ torí nígbà táwọn tẹ́ bá gbọ́rọ̀ síta táwọn èèyàn dá sí á ní kán má dà sí kán má bù yín. Báwo lẹ ṣe máa mọ nǹkan tó dáa yàtọ̀ fún ìtí ò dá tẹ́ máa
1: ṣé kọkọ mi wá ní kẹ máa bú mi ní ìsìn ṣe
2: n ṣe rere ngbà tẹ ṣe n tẹ mi sọ ìsí yẹn ṣe ẹ lè gbà kán bá sọ sí yín.
1: nù ṣe bá kan ṣe eré ni náà.
2: eré tí ò dá nìyẹn kò dá eré yẹn ò dá láwùjọ kò dá tó.
0: ṣùgbọ́n láwùjọ èmi àti ẹ mi à ń yù o lè bá mi ṣeré yẹn mi à ń yù.
1: ok kò dá láwùjọ bọ mo lè sọ nígbà tẹmí àti ẹjọ.
2: ó lè ẹrẹ máa ṣe nínú yàrá yín
0: ṣe mọ mi thank you kan tí mo ń sọ fún nìyẹn ó ti wá mọ́ra nu yàrá wá tún gbé data ìṣeré gbé data
2: ǹsì. ohun tẹ́ ẹ bá ṣe nínú yàrá náà ló máa gbé yín jáde o kẹ́ lè mọ̀.
0: ní ìsìn báyìí ó ti jẹ́ ó ti ṣíṣì báyìí ó ti ṣíṣì
1: ní. omi iṣẹ́ ìbádàdì ṣeré ni kẹsàn pé ọ̀dẹ̀
0: láyé tiwọn wọn gbọdọ ṣe bẹẹ láyé tiwọn
2: ẹni wo ni mo bá fi sọ
0: láyé tiwọn.
1: ṣé dádì ò pẹ̀yìn lọ́dẹ̀ rí kàtẹ́ ni wọ́n ń ba yín jà bí wọ́n ba yín
2: jà. rárá o rárá o.
0: náà kì í ṣe ìjà eré ni o pé àkànṣe eré mọ́ mi.
2: a ní kò ṣe bẹ́ẹ̀ rí
1: fẹ́. ọ̀nà tí wọ́n sọ pé ìyàwó mi orí ẹ̀ ò pé ṣá wọ́n sọ bí ẹ̀
2: náà.
0: láyé tiwọn ṣó ayé òkè àgbàròbá náà. mọ́mí
1: mọ́mí fi mọ́mí lẹ̀.
0: ṣe ẹ máa pe dáyìí lórúkọ níta gbangba.
2: orúkọ ṣé mo lẹ́nu àti pé lórúkọ.
1: so kí lẹ́yìn máa ń pe dáàdì níta ṣé ẹ máa ń pè wọ́n dáàdì ni.
0: dáàdì náà ni.
2: nígbà tọmọ ti wà kí lẹ́gbọ̀rọ̀ tó náà pé èsì ni tọmọ nígbà wọn ìjọ tọmọ ti dá ẹ̀dá àti fún lórúkọ ni ló ti gbọ́
1: lórúkọ babalágbájá.
0: wọ́n ń pè ẹ̀yìn pe dáàdì ni adé mi ìfẹ́ mi.
2: Ẹ
0: ṣe dájú ṣe ti gbọ́ báyẹn pé ìwọ ẹ̀kan balẹ̀ ńgbà tílẹ̀ soft.
1: which one is that o ṣe padà
0: kó balẹ̀ ńgbà tílẹ̀ soft
1: kó lọ fẹ́ mọ́ remi àjànsoro
0: báyẹn amọ́ remi àjànsoro kìíní mi ò yẹn tún bínú gan pé bó tún ṣe ń pè mí yẹn náà mo tún láìkí ẹ kó má ṣe o òun yọ.
1: ogbó ṣe wo pẹ̀lẹ́ okra soup ẹ kásán o. kí ló dé tẹ fẹ bọkọ mi wí.
0: ìrọ. ẹ defend mi ni wọn ni.
1: so ẹ fẹ defend ọkọ mi against me really.
0: ọ̀dọ̀ ẹ̀ma àkọ́kọ́ náà ẹ̀ má bínú mo dúpẹ́ ti ń bínú.
1: ẹ ṣe tẹ ẹ blame me but ẹ má kan.
0: ọ̀gá ẹ má bínú ẹ má oòdù àgọ́ ò fẹ́ bẹ́ẹ̀ ẹ ṣeun.
1: wọ́n ti
0: bínú orúkọ yín.
1: wọ́n sọ. Mr. Tunde.
0: Baba Tunde Abola Tunde.
1: Fi wole.
0: E se jare, e se to ka gbalagba ni won. Baba Tunde. Omo Baba Tunde ya gbalagba.
1: Gati gampa won pass ni won bi won. Okay.
0: Hello.
3: Hello sir.
0: Yes ma.
3: Yeah.
0: Yes.
1: Eka soma. Ah, she wa dada.
0: Ayo mi de nko.
1: Yes, ma. Okay. Ni mo.
0: Ha.
1: Won shalaye fun mi na ni po kan lori aye.
0: Mi ma mu won sere ni so mo ni.
1: Mi mo mo.
0: O mu e ma da lo mu sere ni o. O mo o.
1: Emi o mo. Adura ro teso si mi losan yi o eyin nu Olorun that's
0: no they are just correcting you
1: because how can you say that she mi o mo she sure omode le pe she mo age mi ni chamo de le pe mi ni
0: agba o kan kini kan I don't want to
1: en ton pe te pe fe bu mi ni e wu le el ma el hello kid ship se mo kan oya ki lo sele te de ba oya mo ngbo
3: awo gbe la wa ina to ye ni
0: se e se jare
3: oya ti like yo ki to yo ki fa wa ki da to pe ya ke re ma ri se se olodun lo ti e o di ara ara
0: e seun e se e se gan mo ni ko mo ye ki pick o ni ki pick e so ti ba
1: pick e je ke everybody so nkan to wa lo e to ba de ti bu mi mo fi se osun ma fi para ni because ko se pe mo root so ko mi I'm only saying that jokingly ah o de ni e oponu a shut up mo arun ko be yen joke
0: mo mo pa nse re mo pa nse re mi mo mi se
1: awon yo de te control pi mo le se gbogbo en to npe yin ma so mi pa awon obo kan se ko awon pe on lo de eni ko tun tin pe
0: ja ma je ki pick call yi nfe kan bu
1: e no baby
0: mi ole we stand
1: them lo wa en to ba bu mi si abe lo wa gbe
0: kin pike
1: gbe
0: o ma je ke ni bu falake o
1: hello daddy e ba wa suku on bi radio yin e ka so
4: e ku to
1: yes sir
4: falake
1: e si sumo radio daddy a de fe gbo yin dada eh eh
4: falake
1: daddy
4: o ka yo
1: yes sir ise sir
4: omo dada ni o
1: be ni sir
4: o mo pe nto je ko fi ku fu ti se ko ni o mo pe agbe ke ko re
1: benga ni sa
4: benga o de du
0: eh
4: o ki ru ni ma ba du yo yin
0: really really
1: benga o de du
4: benga o de du
1: sori ki ni o de do yen daddy sori ki ni o de du sori ki lo de do yen
4: I don't know what you want for a man. What you want to do?
1: Money pe shori ki ni esa. Kote ba tini ki nse non ni.
4: Ewe se ma ke nu. Ewe pe ori ase odedo wun anwi.
1: Odedo. Ki o ki mo tikpo yen non ni. Emi like odedo yen ode yen ti wa ok daddy.
0: Odedo yen ko wa romantic. Wa romantic rara. Oye man pe ode. Ode yen si wa ok.
4: Odedo. Odedo da yon
0: ki di yon ko. Ape ade kwa ade kwa ni pe kini ni ko je ko.
1: Eh.
0: Daddy, eyin ni Olorun iyen o.
4: Eyan se nji oda won mo wo ni so pe kini ke o mo pe o tumo ode fun o.
0: Eh.
4: O ko temi alagi, alagi jade mo.
0: Alagi.
1: Alagi alagi meji.
4: Eyin wa kesan.
0: E se daddy.
1: E ba ki gbogbo mo lete o.
4: Wa lo.
0: So baba daddy ni ko ma
1: pe. Daddy going to confuse me by.
0: Won fe won ti e si waju ni.
1: Okay, won ti is.
0: Eh.
1: Eh so won mu mi se ni e.
0: Eh now.
1: Daddy mu mi se ni e. Malete ya.
0: Malete ode do yen ko romantic la. We ma pull him up ode ode. Abi bo se ma pe wa office.
1: Ni ni so mo ma try.
0: No mi ni ko ma so.
1: So awon yon
0: te. Bo se ma so yo at ten ma turn.
1: Ase mo de ko daddy fair advice mi.
0: Bo se ma so yen gba mi but mo ma so tan won ba ti wa nbe. Mi o mo ki bo so yen mo kan woju awon to wa nbi pe ah.
1: Am de pe won fair advice mi ni o.
0: Advice e ma ma se ba yen mo. Stop she.
1: Mi ta yan bugun je ko
4: ti ka se. Ari se ari ata pa time ba na. Mo isa gbe nta go si nkan kan be
5: kobi ma ti so lawujo agbo eniyan ni koko
6: e se mister
5: soro nigba ni to je ma soro papo kobi ya ga je si so sita so e se nkan to je oriri na ma je
0: same thing na la so mo kan ni koko wa conscious ni ko mo ma so tawon eyan ba ti wa nbe
5: eh ni o ma so nbi tawon eyan ba ti wa lo je ri ni yan
0: e se gandare e se tori mi o kiye boya I'm not me obinu se
6: ko mo ro pe so wa leto yen ni anybody ma ti e wa so pe afrankemi ko to ise o leto yen ko leto yen na wa de na making it a big deal e so pe yen poko yin lo lo je
0: ero mama eh am by something on pare so ni ko mi obinu ti mo pe mi o se binu yen yen o mi pe opo so yen o ke mo wo awon to wa nbi pe ah asesta woju mi abi kini kan bi se won woju mi pe won gbo lenu won ma ro pe ara le no ma pe ni kini na o to ni kan ta won ara ta ma pe fun yan. Hello. Na le ti te bi mole. O le pe me and you ni. But normally na to ba ti me lara wa sonta. Ko de she and again. O e na je kin foruko yen le na.
6: Ko kin se bi. Ke foruko le
0: na.
6: Na you dey take time personal.
0: Mo se npe oruko mi ta yen na. No. Hello.
7: Hello, Lolu Fereji.
0: E se gan.
6: E ka so ma.
7: E so ni rai laarin yin o.
0: Ami Jesu fire.
7: Ela se sira yi o. Yes ma. Kerin so ye tun mo meeting kankan ni o. Oko ti ni ololufe mi.
6: Mhm.
7: Aba tin toro. Ni a se ton wa so so ti ogbe ni ejo. Eja ko ni ise do. Ti mo do. Ke mo oko le ko ye so bi.
0: Mhm.
7: O do ye wa so yin se ran pe won ni oru du ni.
0: Mhm.
7: Abe mo.
0: Be ni.
7: Eh. Se nti o ba ye ti yawo ba so fun abi bo n ba ti so.
0: Iti o ba ye ti o ba ye ki awo sopoko fe ko sopoko so so so si awo eh o ti e nso ko so ni so ja
7: o nso ni so ba se nse re
0: awon eyan wa nbi mo ro ko ma so ba yen to ma wa o de binu
7: o do no wa so si ti na
0: so
7: de o le wa se alo
0: so dadi wa alaji wa ni ko tun fi ode do si
6: eh eyin na se gbon kan ta alaji so mi mo pe won te tease mi ni won de ebi te so pe asoriki ni e won ni eh
0: ah ko su ala ko su ala su ala so see bu ona ba so odo na ko se ti ba mi se re re yen na ko pe mi ni
6: but you know this thing is not a big deal. Sure, you know, sure. I believe a lot of couples even do it.
0: Awon colleagues bin ka wa se pe ore ni wa ta jo ma se re ma da
6: para. Eh now show le pe Mr. Michael Odeba.
0: Iro to jo birin. But to ba wa nbe. Ko pe ore mi ta jo ma se re temi na ma pa se re pa bo.
6: Bitan.
0: Bo.
6: Ko ma ko birin kai na
0: Odeba. No, sorry. Ah, again. O ti da. O ti da. Hello.
6: No, I can't so. Nte ma da ke gan mi so ro mo ba Aisha for now.
7: Se ga ya to be.
0: Ah ah ah. Ile pe mi lo de ya o mi lo le pe mi be.
7: Dejo tun kuru.
0: Ah. Dejo ko lo ma foru
6: ke dejo. Dejo is the name now. Oladejo, Olaposi.
0: Oga mi kan wa, Oladejo ni Michael Falowo Ladejo.
7: A si so kuru kan.
6: Mhm.
7: Sori. Ki sori gbogbo le ka ijo to ko ro yara yen.
0: Yes sir.
7: Charity
0: to do that though. Mm-hmm.
7: Don't
0: Daddy,
7: o fi ode do ko lo do ode do go ni
0: daddy eduro eduro se eyin o wa romantic ni
7: romantic what do you mean by romantic
0: ah fala ke ba mi so fun
6: daddy understand gbogbo nonsense to say
0: romantic mo se nonsense
7: that's
0: not
7: romantic
0: no daddy eyin e ma so pe ko fami ni rugban ko pe mi loruko ko fami ni rugban pe fami ni rugban e pe o le disrespect e in a romantic way
4: Okay,
8: ready. But ko mi ni sha ere lo nse o re rin so ni mi na de ra rin.
9: Hello.
10: Hello, I called you.
11: Sipu wọn lo kọkọ kigbe mọ mi iya mi.
12: Ṣé a lorúkọ yín? Kí lorúkọ yín sir?
11: Mr. Sunday.
12: Ẹ dẹ wọn
11: kọkọ lo. Ọjẹ́ ni lórí. A ti kò jébo ló sà. Kò jẹ́ ni tí ó gbọ. Ọwọ́ rẹ. Wọ́n máa sọ bẹ́ẹ̀ fọ̀ máa ní ẹ̀yin àti ya yín lọ́dẹ̀.
12: Ẹ̀hẹ́ it's just some random jokes.

0: That's a bit.
1: Gogogu.
0: Me like it.
1: Hello. Iṣẹ́ tó gbé kalẹ̀ lónìí lágbára.
0: Okay.
1: Ẹni tí yẹ bá sọ á mọ̀ wípé iṣẹ́ ńlá lẹ gbé kalẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ lé irú ọ̀rọ̀ tẹ gbé kalẹ̀ ó ti gbà lé mi jẹ láì ní sùúrù.
0: Lọ́nà wo bẹ́ẹ̀ ni láì ní sùúrù kì
1: í. Àti bá ti di pé ìyàwó sọ pé ìwọ báyìí tàbí tọkọ sọ pé ìwọ báyìí wọn á dáná jẹ. Àìní sùúrù ni mo sì ní mà péré ni àwọn méjèèjì jọ ń ṣe. Irú ọ̀rọ̀ báyìí gan tí ẹ bá gbé dénú fámílì ọ̀tọ̀ níbi tá máa dá sí. Ọ̀tọ̀ níbi tá máa dá sí wọ́n tẹ̀sí ojú ìjà yẹn kọ ìyàwó pé ọ̀ríyàwó fẹ́ kọ́lẹ̀. Mo sì ní mà pé eré ni wọ́n bá wọn ṣe nínú ilé. Kódà eré eré yẹn kò lè lọ sí bẹ́ẹ̀d.
2: Ojì ni Mr. Sunday. OG ni before IG.
1: Ọlọ́run àgbẹ̀ ṣíṣe IG tèmi náà.
0: Ẹ ṣe tẹ̀pẹ̀ wá. God bless you. Ìkànnì Lágẹ́lú 96.7 FM ibẹ̀ òun náà lẹ́ti wà lẹ́wà báyìí. Àwọn èèyàn ti ń play cash ẹ̀ *347*1004*2#. Òní nọ́mbà ilé ìtẹ́mà tẹ̀.
2: Pèlú àìwojú mi pé
0: *347*1004# ẹ̀ mò ń wò.
2: Okay.
0: *2#. Òní nọ́mbà táwọn èèyàn máa tẹ̀. Tó bá di wípé wọn fẹ́ play cash ẹ bọ́kọ mi dẹ̀ ṣàlàyé gẹ́rẹ́ kọ́ mi ò kí ń ṣe irú ọ̀dẹ̀ bẹ́yẹn nǹkan tó ń sọ ó mọ̀ ó ń ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe máa play ẹ̀ ni àwọn kan ò try ẹ̀ rí àwọn kan dẹ̀ ti try ẹ̀ rí whatever category multiple plays náà ó pè yín méjì mẹ́ta mẹ́rin ẹyọkan bágbára yín bá ṣe lè gbé sí òun náà lè ṣe máa gbìyànjú ẹ̀ sí and before you know it ẹ lè jẹ́ ilé máa jẹ and the exciting thing is àwọn tó ń jẹ lẹ́nu
2: ọjọ́ mẹ́ta àwọn ètò bọ́ọ̀sù ti dàn.
0: Àwọn tó ń rébí ní ò sọ̀rọ̀ fún. The exciting thing is that àwọn tó ń tún jẹ gan àwọn míì wà tẹ́ pé wọ́n jẹ rí rárá and I like that for them.

0: 96.7 FM.
1: Ọmọ kọ́kọ́ sọ bẹ̀rẹ̀ ní ká ṣe ìfẹ́ sóní táìmù tẹ́ ẹ lè tààdà.
2: Kí lẹ wí?
1: Lórí ká ṣe ẹ̀ sóní táìmù tẹ́ ẹ lè tààdà.
2: Kò sígbà tẹ́ ẹ lè play ká ṣe.
1: Èyí ta lọ play lánàá, wọ́n wá send message tiwa pé ó ti close ní gẹ́gẹ́ bí déédéé bíi 5:30 àná.
2: Bóyá ẹ tún máa play five tẹ bá ti play ìyẹn máa close ní 5 tẹ rí tẹ bá ti kọ́kọ́ play ẹyọkan láti ìdájí bẹ́ẹ̀ bá ṣe ń jí bóyá ẹ fẹ́ lọ anytime bá ti lè jí lóru láti aago 12 òru títí di aago 10 àárọ̀ tààrọ̀ nìyẹn láti aago 10 àárọ̀ yẹn títí di aago 5 ìmí ìtú nìyẹn láti aago 5 títí di aago 12 ìmí nìyẹn ṣe wá rí ní ọjọ́ Friday láti aago 10 títí di aago 12 ẹ kọ́kọ́ máa play ẹyọkan ìyẹn nínú lágbo òṣèré lọ́jọ́ Tuesday náà láti aago 10 yẹn títí di aago 12 náà ọjọ́ méjì yẹn nìkan ni àdíṣánà wà bọ̀ di remaining ọjọ́ tọ́mọ́ ti lè wá pé ẹni tó jẹ ìyẹn ti lọ nìyẹn ẹ tún máa pè mí nìyẹn ṣe gbọ́ mà ẹ ṣe máa mi.
0: Ọ̀rọ̀ dẹ̀ máa tètè yá wọn ti.
2: Hello.
0: Wọ́n ti get.
3: Hello. Ó yàtọ̀.
2: Ẹ rọra sà.
3: Agbọ́lá jẹ́ ìwà ìjì.
0: Aro one.
3: Bẹ́ẹ̀ni ẹ kúṣẹ́ mo kí yín o.
0: Ẹ lẹ sà.
3: Ó yàtọ̀. Ọ̀lẹ́ sòrò gbèjà. Ó wà lára yín kí lẹ fẹ́ ẹ̀yin mo fẹ́ pè wá sí nẹ́yìn.
2: Ọ̀làkà ló pè yín.
3: Rárá ìwúté rẹ̀ pè wá sí ìwúté làárẹ̀ ẹ̀dá.
0: Ẹ má dọ́kọ mi lóhùn jàre pé ẹ máa ń fẹ́
3: sọ̀rọ̀ ẹ̀. Àdébọ́lá fẹ́ bá ẹbí wo ti gbó ń tiẹ̀.
2: Kò lórí mi o ẹ máa ní pẹ́ẹ́pẹ́ lórí mi o kò lórí mi o mo mọ tí mo ṣe.
3: Ó yàtọ̀.
2: Kí lẹ fẹ́?
3: Ọ̀lẹ́ sòrò gbèjà ni. Nígbà tí gbogbo wa ń bá Àdìbọ́lá KMIT wí pé nǹkan tó ń ṣe òun tí wọ́n ń ṣe ò dá pé ọ̀jẹ̀ àwọn statement bẹ́ẹ̀ yẹn kankan pé kò dáa fún ọkọ ẹni ẹ á sọ pé tó bá tiẹ̀ jẹ́ pé nílé ní jẹ́ ká bá wọn wí rárá tó bá tiẹ̀ jẹ́ nílé. Nígbà tó wá rọ̀ pé òun fara da ogbó wọn náà nílé kí ni àti yarí níta wàá máa fara mọ́ náà.
0: Ṣé nǹkan tẹ máa sọ nìyẹn ṣe fẹ́ kọ́kọ́ ní máa bá mi jà
3: ni.
2: Ẹ má bínú.
0: Ṣe fẹ́ kọ́kọ́ mi máa bá mi jà ni.
3: Bí bá jà bá o. Nǹkan tí ara rẹ̀ pọ̀ níta lè ní ba wí sí. Tó yé bẹ́ẹ̀ kò fàjà lọ.
0: Ó ti dà kò sí wàhálà.
3: Àwọn tó yìí sọ yí pé bọ̀dá tí wọ́n sọ pé wọ́n wà ní Àdìbọ́lá KMIT késeru àwọn ìjọba yìí ni bọ̀dá tí wọ́n wà lẹ́yìn ó yàtọ̀. Fẹ́ gbogbo ragbaragba yẹn tí ó yàtọ̀ lọ sílọ̀ plè sílọ̀ sọ ibẹ̀ tó bá pé nílé ó sì ga. Àti ilé àti gbogbo èwo ni ẹ̀kọ́kọ́ tó mu nílé náà ti ń ba déta.
2: Ìṣeré ló bá Fọlákẹ́dé tàbí.
3: Bẹ́ẹ̀ni.
0: Oyè ó dàbọ̀ ẹ lọ ṣòfì. Ó dàbọ̀.
3: Àdúrà ó wà lára yín.
0: Ẹ lọ ṣe ẹ lọ wọn aṣọ. Àdúrà ọ̀rọ̀ yẹn lẹ sọ sí èmi nìkan tán.
2: Hello.
4: Hello, Mr. Gbenga.
0: Ẹ ká sọ.
4: Mr. Ken. Ẹni bàjẹ́.
0: Àtẹ̀yìn náà.
4: Ẹni gbàgbé mọ́. Àmì. Ó kọ tèmi ni Awolowo Ìdúró Ògbó Ẹ̀kẹ́tàn mọ́. Péyìn láti Adétókun Olùkẹ́mùkẹ́ta ẹ̀kọ́ lẹ́ǹkọ́ wa ṣẹ̀rí ẹlẹ́nu mú ló náà mú ìyá rẹ̀.
0: Absolutely.
4: Nǹkan tó bá wòyìn ẹ lè pe ọkọ yín.
0: Yes.
4: Àkíyèsí ibi tèébù o torí pé nǹkan tí òbí yẹ kó jẹ́bi tèébù ni pé ṣé aráàta gan bí ọ̀rẹ́ ẹni gan tó bá ṣe ra ṣe mistake pé ọyìn ni pé ọ̀dọ́ ó dá kínní kan ọ̀dẹ̀ kí lẹ́yìn rẹ ti fún ọ̀rẹ́ yín yẹn ṣé ẹni sọ pé ọkọ yín ló ń bá. Àti pé kó mọ̀ ti jẹun tẹ̀ mọ̀ gan kó kàn á sọ bí ó yà ń tẹ ẹ̀yìn àtọkọ yẹn wà nú mọ́tò ẹnìkan wá sọ bẹ́ẹ̀ sí ọkọ yín nínú mọ́tò kí lẹ́yìn fẹ́ sí ẹ̀yìn gangan náà kọ́ dá lórí nǹkan tí ò dáa kò dáa nǹkan yẹn náà mo ń fàjà nù lé nígbà tí ìyàwó bá ní orí ẹ̀ ò dáa tọkọ náà ní orí ẹ̀ dáa orí gbogbo nǹkan báyẹn náà ló máa ń fàjà.
2: Ọ̀gá mi ṣe rí èmi tiẹ̀ ń sọ mi ò ní kó má pè mí ní nǹkan tó bá fẹ́ pè mí bọ̀ nínú ilé. o le pe mi be but nita ko ma still caution
4: na le ba dilema awon yan din so da ina ti be ma gba ba ina ti be ma tin kan ba do mo na da ba pe yin je e ni won gba du pe yin ta ni wa binu ta
2: ona wo wa le be ko fa romantic bo yen pe yen o wa
4: seri nkan ti se da ni kan ma so ma
0: Ade Yemajola lori Facebook won ni Odedo one me maintain by anyways Rashida Taderinto awon wa so pe ka san kilari gbo lete ku se opolo e se won lage loni baje Abaderin Olukemi when I visit my son's house his wife called him Ode I warned her not to do it again in my front again what if again yes big I won't like it emi no le pe lode loju mom si e na you know but o de ti mo pe loju mom si e loju anybody oju ara mi oju anybody yen ko nse ebu that's what I want people to understand it's just be joke be pet be you know ko a just chon bara wa sere yo sira olorun ni why should you take it personal ugh
2: oye mi
0: mo ba won se nse gan o ti fe su mi bai
2: ma je ko so
0: e lo e ka so
2: ne o ni pe boya kini
0: boya kaya ka de mu ka se bo ko ta mi se
2: hello
0: e ka san ya ba yin la to de e mo
1: e ko je meta
0: che wa dada
1: a ri pe e mo gbe nkan de so yin pe ojo de yin ko ni ja e o ni aye ni lo ma mo la mo di pe ta ma pe o re si eyin gbe loko yin ko si nkan de yan jale po ko enu ile ko si nkan ti oko jale pe yawo enu ile sugbon to ba gige oja wa o to ba ka come on man your time set ni ona so yan fe ni bo to ye pe ta ba ti fe so be to wa je yin ni le wa ti bu bo da o je so o ti better ju pe ke so ni be
2: pe ta so fun na niyan o ti cut hello
4: bo wa gbe ngulu
2: yes sir
4: so wa pa o
0: no wa dada ta lo
4: lo bo lo ni ja bo lori bed o
0: amen
4: sugbon igba mi ta ba pe ta ba fi pe eni ti o ka o ma ni mini
0: mi mo yen
4: e ma lo ina fun won se gbo e ma lo ina fun won
0: ki fi dende kun sami dende
4: kun mo be gba ni moran o e gbon ten da lada ten da lada sai e ma ko sojo omo te ba ti sinu le o pa so be loju won se n koko yin lode se n pe ni dende se n pe ni sule
2: e ma fun
4: oruko ti
0: se ti o mo
4: no
2: Suleiman
4: ja mo je ko ma ye won se ri te ba gbon loko ti o kan pe ninu ile to ba soju awon mo ana ma pe yin be o tabi kan mo pe baba won na be ko da won le pe awon egbe won ni school loruko yen to ko won ro pe n to da ni agba lo le gbogbo ni daru
2: amen
4: e ku se opolo o
2: e se
4: alaye mi gbe ngulo
2: baba mi
4: chop noku
2: e je on loku sawe loni
4: ala

0: calls n wole na ko si wala ma wa romance mi ni
1: ti wa lo ma se nsin
0: gbe call o mommy te so yen na won shalaye fun mi o da but awon ton wa bu mi ton bu mi e mi like I don't like it
1: won na lo pe won kon ti ko ma ya ka pick ko
0: lo odeshi famu ka se
1: hello
2: famu ya to
1: yes ma
0: e ka so
2: oruko te mi ya ya beji lati olundi tẹni ẹni tẹni sọ yẹn ó fọ nìdí ẹ tọrọ àwọn ọmọ mi kan sí báyìí lọ rẹ ọmọ pé bẹẹ ọjọ ìmọ wa béèrè lọwọ bàbá rẹ pé kí ni wí ó ní í pe òun ni
1: bẹẹ ó ní
2: pé bẹẹbi ni
1: bẹẹbi ó pé bẹẹbi ó pé
2: iṣẹ́ pé bẹẹbi ni ó olórúkọ tí ìyá rẹ máa ń pe òun ó ní náà ló pa.
1: Okay, ọmọ ló ń pè ní ó pe bàbá ní babe.
2: Èmi àti ilé wà ń pa lọ wá bẹ́ẹ̀ mi wá sáré lọ náà yàrá bàbá rẹ̀ wá pàdé rẹ̀ mo ní ó ní bẹ́ẹ̀bì ó ní bàbá rẹ̀ òun ní ń pè mo ní tọ̀ ní adáalé àtọ́jọ́ náà báńkì ń bẹ́ẹ̀bì báwa dábí ẹ̀yin ẹgẹ́sì ìsìn ẹ̀yin lẹ́ni gbogbo ká máa pè wọ́n mú
1: pè fún báwọn.
0: Mọ́mí sọ pé pèkú pé mọ́mí.
1: Ẹ má bínú mọ́. Ipe pupe ni bebi lotọ because bebi kan duro soju kan but bebi kan mami
0: babe mo like ba iso pe sọrọ yen
1: babe ni kise
0: bebi kanelo mi won ma sọrọ won ma so pe igbawo
1: ma pe mi ni bebi o ko je pe mi bebi na babe
0: oko mi ja mo en to fe je ka se
1: funest ni pe awon mi ton gbo wa nsin to ma fe pe bebi o ma lo lenu won because ko
0: kọtọ ba mọyọ ko mọyọ lara iru ọdẹ nsin bi babe na lo se sound
1: ti ile kan si pile kan
0: ti ma ni ọdẹ ni ọkọ mi
2: hello
0: ma
2: hello
0: ma e ka so ma
2: e ka so ma
0: sala fi ale wa ma
2: ah a ti bona kemi
1: ma e ka so ku jo meta
2: e ka so ma
0: ah inu mi dun lati gbo yin o iya iya jisu a ki le nsele ejisu akile ndupe lowo olohun fun kile ndupe lowo olohun fun oye ejisu wa
2: olohun se ma
0: oye akile ndupe ka ba yin dupe kile ndupe fun
2: ah ka se e ni
0: e ti ka se e
2: be ni mo di ka
0: oye mu ba yin dupe emi na ba yin dupe sade ajalagan ba yin dupe bayi o ti ko de buba
1: sade ti de
0: gbogbo wa la ba yin dupe congratulations awon te ko pe yin ma pe yin
1: o da folakeje ka ma sade ti de
2: yes ma
1: eyan ara le e pade mi lale lago mewa bo mami I love you
0: with yes, love ma. Of radio ni o
2: yes ma
1: mm-hmm. Yes ma ona mo na
0: so to se o fola ke mi mighty loruko mi nimi dun inu wa dun pe darapo mo wa losan toni
1: benga ya to loruko
0: e pade okan mi ni ago melo ni yen
1: 10:15
0: ah
1: o se baby
0: jamalo
1: o se baby ajala ma bo wa joko
0: ah o do ode ni o le fi sorry
1: ode again
0: o le fanti aja
1: o le gbo mo ja ma lo le let's go
0: ti aja
1: gbo mo ja ma lo le let's go
3: Lagilu FM 96.7.
4: Mo ti bere fun o le sala ima panilerin lakoko apejọpọ itakuro sori la molebi mi o ti eda o ti gbogbo won ni fesi ni mo nse o na ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo ekan lasan are kan ko si leyin e
5: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
4: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
5: Maggi star yo so gbogbo nje ta se d

0: wà nbi iya wa oloye ni awon na ajade olugbodi ni won to je pe ninu oja owode o la won na ti won bi ke le ba mo ru awon eyan ti won wa ninu ile agbara bayi iya wa fatima e ki gbogbole
1: mo ki gbogbole o atajire la mo ta o
0: ami
1: pelu ogo olorun oja wa yo ma lo dede
0: ami
1: ani pawo ejo ani pawo damu o
0: ami
1: ani pawo wala o
0: ami ase idumare
1: olorun duro ti wa
0: ami awon iya loja ni won wa nbi o iya wa fatima tabani kabere lowo yin yo ti to bi odun melo 13 taja oja abule yin si wa lowo lowo bayi
1: inu oja abodija
0: lewa
1: ni mo wa international market ibe mo wa ajoda oja abodija lenin lati 1990 lati wa nu oja abodija
0: e ti pe nbe o 1990 e ti di agba firi yoyo ninu egbe oja abodija ohun o ko ni baje lagbara lowo lo iya wa omo lola
2: yes
0: alao inu oja teyin ti wa yen iru oja abo ni ni oja abo gan ni fe ke so ka won ara le o gbo
2: mo ki gbogbo le o
0: e seun
2: wala kere o tobi ko ni dide seneke ni wa
0: ami o ami o
2: olohun ni si ni fun je wa bi oha
0: ami ya se idumare
2: oja olohun da ni mo wa bayi ibe na ni mo joye si
0: olohun da ati bo
2: olohun do na ara
0: to olohun da pe meji
2: ni
0: bi ta wa wayi tono ara ni
2: be ni
0: yo ti wa to bi odun melo ti e ti ntaja nbe te ti je ya loja nbe
2: se mo ti wa nbe ni isin nigba to go ti ikun ni
0: to ja o ti ikun
2: nigba ti o ti di intaro ko na tara le na to ye po wo pe awon ti nkoja lonu oko la ntaja fun
0: leyi ti wa nbe
2: ni mo ti wa nbe lati 1998 ni mo ti nta oja nibe
0: ko ni baje lagbara lowo lo
2: mi
0: loni nta fe gbe yawo ta ta ni ka tun pekelu lori eto agbajowo yi tori tin ba so pe agbajowo
2: la fi soya
0: e seun iya mi eyin o so pe la fi soya tori ajeje owo kan ko gberu dori agbajowo bayi na la fi soya ta ba wa ni ka so awon nkan kan wa to ma nsele ninu awon oja wa nigba mi boya ti awon alase ba kan wo pe ah awon abalabi ninu oja o ye ka dawo fun awon idi kan bayi fun idi bayi fun idi bayi fun idi bayi iya wa mo kokko fe bere lowo iya wa ti won wa lati mo ja bodija iya wa fatima
3: yes
0: dida awon oja yen wo se ijoba ti man so tele feyin te wa nu oja abi won ki so kan to di pe won ma dawo
1: won ma wa so fun wa sugbon si wa so hun o le ju bi koko su kan imi osu kan wa won ni awon ka mo pale mo o pe awon fe tun ibi awon fe tun se o
0: e wa ni patapata osu kan
1: ben
0: ah ke se bi wa bi osu mefa bi odun kan ni won ti salaye fun yin
1: to ba yen rara ko to be rara
0: won sa so fun yin pe ke gbaradi o
1: won ni ibi o ka pale mo o pe awon bo wa tun ko ti won ba wa tun ko tan mo so fun wa yi pe awa pe ka lo wa owo
0: ka lo wa owo
1: pada
0: niyan ni bi ti won ba tun ko
1: tan ba tun ko awa ta de wa nbe ni yi owo sogun dogoji on la ma ngba ngba won ba ni ka lo mu 8 million wa lori shop kan elo la fi ntaja ta ba jajari 500,000 elomi 200,000 elomi gan 40,000 oni fi
0: le yo loja joko ti omode gini awon million te mo ka nu oja nko
1: kọlọ sanu o te ba ri awon million
0: ni be soro nta bayi se
1: million ta te nwo un ke se wo wa a kan wa mu oja yen wa ko fun wa ngba ta ba ta tan o nla se lo ko wo fun wa àwọn ẹlẹ́yinjú àánú náà ni ṣùgbọ́n gbà wọ́n bá ti wá dé tán ni àwọn fẹ́ lo ibi yìí o pé
0: ṣé wọ́n fẹ́ lò ní àbí tí wọ́n fẹ́ tún ṣe fún ìwúlò tẹ̀yìn náà tẹ́ wà nú ọjà
1: àtàrà àbí bá tún ṣe fún ìwúlò pé ìwúlò pé wọ́n tún ṣe tán ń gbà wọ́n bá ti gbówó lé èló la fi ń ṣiṣẹ́ owó tá a fi ń ṣiṣẹ́ owó àìsógúndógójì ni òun la fi ń ṣiṣẹ́ kọ́ ló ń ṣàánú ẹlòmíì ó ti kó ẹrù rẹ̀ lọlé tí ò sí tọmọ rẹ̀ ó jẹ tí ò sí tí
0: ẹni sùúrù ìyá wa ẹni sùúrù ẹ jẹ́ kí n bọ́ sí ìyá ọ̀dọ̀ ìyá wa olóyè ọmọlọlá àlàó ṣé tí ìjọba bá kàn pinnu pé ó dáa o lápá ibi tá a wà yìí o àwọn ọjà kan o a fẹ́ dáwó ṣé ká tẹ̀ sọ pé ká kọ́kọ́ béèrè pé ǹjẹ́ wọ́n ti wá sọ́jà tìyín ṣé wọ́n ti da àwọn ibìkan owó ń bẹ̀ rí wọ́n ti dáwó fún àǹfààní aráàánú ọjà náà àtàráàlú tí ó ti ṣẹlẹ̀ rí.
2: ẹgbẹ́ ọlọ́jà àgbájọ owó la fi sọ́yà ó ti ṣẹlẹ̀ dáadáa recently yìí gan ní ọjọ́ orí
0: lọ́nà àrà àti yín yẹn náà
2: lọ́nà àrà àti àwọn ọjà wo oríta pinrin wọ́n wo
0: ṣe tún lọ́jà lóríta
2: pinrin ọjà náà bẹ lóríta pinrin wọ́n wo wíwo tí wọ́n wo kíkọ́ tí wọ́n bá wọn kọ́ padà pé wọ́n ṣe ní ṣọ́ọ̀bù kékèké tí ò ní nílẹ̀kùn tí ò ní ní títì owó ọdún mẹ́ta mẹ́ta ni ẹni kí wọ́n mọ̀ wá tọrọ mọ̀ mí ń bẹ nú ọjà yẹn ń bọ́ láwọ̀ àti rówó ọdún mẹ́ta ẹni wọ́n lọ mọ̀ wá 3 million ń bọ́ láti kàn án lérí pàǹtòròró wọ́n ń tepo magi nkankan tí èsì ṣe kẹ́ẹ̀gì kẹ́ẹ̀gì ọmọ ti kó gbá kúrò lọ́jà.
0: ẹni sùúrù ìyá wa ṣé n tẹ́ ń gbìyànjú àti ṣàlàyé ni wípé lọ́nà ọ̀dọ̀ tí tí ọjà tí wọ́n fi wó àwọn abala ibìkan àbí gbogbo ẹ̀ ni wọ́n wò ni.
2: torí ìta pé ni gbogbo ẹ̀ wọ́n wò.
0: yóò nídìí ni wọ́n ṣàlàyé fún mi.
2: wọ́n ní ọ̀fẹ́ ṣe ní ọjà àgbàlódé.
0: tí ó fi wojú rí tí ó fi pé ẹ̀yìn ọlọ́jà náà.
2: bó ti awù kò wojú rí ebi iṣẹ́ tá a bá ń ṣe ń tá ń gbé kalẹ̀ ń tó bá gbé wọn lọ yẹ kí wọn ó ṣe fún wa àwọn nǹkan tí wọ́n ń ṣe fún wa ń pa wá lára.
0: n tí mo fẹ́ bèèrè nìyẹn pé ẹ dákun ṣe kì í ṣe pé bóyá n tẹ́ ń gbìyànjú àti ṣàlàyé ni wípé bí wọ́n ṣe ń wó àwọn ibìkan nínú àwọn ọjà kan pàápàá jùlọ láwọn ọjà tí ó kángo sọ́nà tẹ̀yìn ṣó ní ìpalára kan tó ṣe fún
2: mi. ìpalára bẹ̀ pọ̀ ju tó ń ṣe lọ.
0: bí àpẹẹrẹ.
2: àpẹẹrẹ tí bẹ́ẹ̀ ni pé odidi oṣù kan tí ẹ bá wó ọjà kò sí bí èyàn ó dùn sí tó gbá débi kó rí nǹkan kan tà.
0: ṣé níbi tá à ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣáà yín kì í sanwó fún ìjọba ni abẹ ẹ̀yin náà kàbọ̀ síbẹ̀ kàn lo ọjà.
2: ibi tá à ń lò tẹ́lẹ̀ àwọn ọmọ onílẹ̀ wọn ní táwọn ń gbowó.
0: ẹ̀yin kì í sanwó kankan fún ìjọba.
2: àìsanwó fún ìjọba lẹ́yìn owó òwe tí wọ́n ń
0: já.
2: owó
0: òwe tí wọ́n ń já ìṣe táwọn ọmọ onílẹ̀ ní náà ni àbí tìjọba.
2: tìjọba ni o.
0: ìjọba àbílẹ̀ ni ó fẹ́ jẹ́ àbí tìpínlẹ̀ ni.
2: ìjọba àbílẹ̀.
0: ibi tẹ́ ẹ wà.
2: bẹ́ẹ̀ ni lẹ́yìn èèyàn wàrè tí wọ́n bá ti wó ibì kan àwọn tó lówó lọ́wọ́ instead kẹ́ni tí wọ́n gbà sọ lọ́wọ́ rẹ̀ tí ẹ ti jọ ń lo bẹ̀ tipẹ́tipẹ́ orí bẹ́ẹ̀ gbà wọ́n ó ti mọ àwọn tí wọ́n jọ ń ṣe tí ẹ lè gba ṣọ́ọ̀bù mẹ́ta fún tí ẹ lè gba ṣọ́ọ̀bù mẹ́rin fún bí ẹni tí ó ń lo bẹ̀ tẹ́lẹ̀ bá ní kó wọn lákàkà wòwó lọ ńgbà tí ọbẹ̀ èdè wọn ti pin tán.
0: ẹ jẹ́ kí n padà sọ́dọ̀ ìyá wa láti inú ọjà Bódìjà ìyá wa Fatima Yusuf ṣe gbọ́n tí wọ́n sọ yìí.
1: ó yé mi.
0: mo rò pé irú rẹ ò lè ṣẹlẹ̀ nínú ọ̀dọ̀ tẹ̀yìn o.
1: mo ṣe ṣẹlẹ̀ náà nìyẹn.
0: ní Bódìjà.
1: ní Bódìjà nígbà tí wọ́n bá láwọn fẹ́ bá kọ́ ṣọ́ọ̀bù ní ìgbàlódé tí wọ́n kọ tán wọ́n á ní ká lọ wá 8 million 10 million wà bó la ti fẹ́ rí i ẹlòmíì ti kó gbá wọlé tó ti padà sílé.
0: ṣé tó jẹ́ àwọn obìnrin ọlọ́jà náà.
1: àwọn obìnrin ọlọ́jà ni o.
0: ṣé kò sapá kan jà mọ́ sọ́dọ̀ àwọn ọkùnrin ọlọ́jà tí wọ́n ni.
1: ṣe rí
0: àbọ́dọ̀ tẹ̀yìn nìkan ni kinní ọ̀hún ti
1: àwọn
0: ló ti dunlẹ̀ jù.
1: àwọn obìnrin ló ti dunlẹ̀ jù torí tí wọ́n bá wá wọ́n á lọ rí àwọn bàbá lọ́jà alago ọjà wọn lọ rí wọn wọn bá ti rí wọn tán bá wọn sọrọ kí iṣẹ́ ó bẹ̀rẹ̀
0: loku loku
2: ìdájí baba lọ́gẹ̀ sí ìnẹ́sẹ́
0: irú èwo lẹ́yìn tó ń sọ
2: ìdájí wo ìnẹ́sẹ́ kò síṣẹ́ dálágọ̀ ọjà ń ṣe wọ́n mọ rìn lọ wọ́n mọ rìn bọ̀ ni wọ́n mọ dagbada lulẹ̀ wọ́n mọ wáyàwó kí
0: irọ́ ni irọ́ ni ìyàwó ẹ mọ̀ sọ gbogbo yẹn mọ̀ bí àwa máa dẹnu ọjà bá a ṣe wà yìí a sì mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jálága lọ́jà náà táwọn náà ní sọ̀lọ̀
2: kí lẹ wá rí tán alága ọjà ń tà wọn ò ta nǹkan kan owó ilé ni ẹ bá dúró
1: bàbá lọ́jà àti bódìjà òun ní ṣe rice ló ń tà
0: ẹ ṣe jà
1: rice ló ń tà ṣùgbọ́n wọn àbá wa ṣe ètò ọjà dáadáa
0: bí ibo
1: ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé ó yẹ kán wo àwa obìnrin ṣe àwa obìnrin lálọ́jà obìnrin ló lọjà gbogbo iṣẹ́ tó yẹ káwọn obìnrin ó ṣe nu ọjà àwọn bàbá lọ́jà àwọn ọkùnrin wọ́n ti gbà mọ́ wa lọ́wọ́
0: iṣẹ́ wo ló yẹ ká ẹ ṣe nínú ọjà tí wọ́n gbà mọ́
1: yín àwọn obìnrin tá a lọjà òun ló yẹ kí gbogbo ètò kó wà lọ́wọ́ wa ṣùgbọ́n àwọn ọkùnrin náà ń ṣe àwọn ọkùnrin
0: sẹ́yìn náà wàá fẹ́ bọ́ sí inú ipò bẹ́ẹ̀ nínú ọjà padà ni
1: àwọn obìnrin nìkan fi ọjà alẹ́ fáwọn obìnrin
0: ṣé àmọ̀ pé kì í ṣe obìnrin nìkan ló ní ọjà
1: bẹ́ẹ̀ ni a mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n
0: orí nìsín èyí ti dúró ń do pé gbogbo àwọn ètò pàtàkì kí wọ́n ṣàkóso ọ̀dọ̀ ẹ̀yìn obìnrin
1: àmì sọ pé kí wọ́n kó sọ́dọ̀ wa o ṣùgbọ́n ààyè àwọn obìnrin kan fún wa ní ààyè tiwa
0: nínú ọjà
1: nínú ọjà
0: àwọn ibi tí wọ́n máa ń wò yìí ṣé wọn kì í kọ́kọ́ fún yín láwọn ibì kan tẹ́ ẹ lè kọ́kọ́ dúró síná pé ó yá o ẹ máa pàtẹ ti yín níbí o títí tá a fi parí ibi tá à ń ṣe ìtàn.
1: kálukú àwọn àbí tí ó dúró sí ni ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́lá jùlọ gọ́vnọ̀ olùṣeyí ọmọ mákindé àwọn nígbà wọn bá lé wa nu ọjà bá a bá wa gbé tí wọn lọ sí tá a lọ sẹ́sẹ̀ títì tá a lọ pàtẹ gọ́vnọ̀ wa ó rò pé ó rí ó wòye pé wọ́n wá kọ́ ibì kan fún wa ní ẹgbẹ́ títì ní ẹgbẹ́ wẹ́mà wọ́n ní kí àwa tá a wà lẹ́sẹ̀ títì kí a lọ síbẹ̀ wọ́n ti kọ́ tó tóbi gan ni
0: ẹni ní bódìjà yìí náà
1: ní bódìjà níbi ẹgbẹ́ wẹ́mà bank bódìjà yẹn ni wọ́n ní kí kálukú lọ bẹ̀ ṣùgbọ́n ṣọ́ọ̀pù yẹn ó kéré àwọn tí wọ́n ń lo ṣọ́ọ̀pù ńlá wọn lè bọ́ síbẹ̀ níwọ̀nba size níwọ̀nba kékèké kì í ṣe pé wọ́n kàn ní kọ́ ní gágá bí ṣọ́ọ̀bù ńlá gbagada wọn kàn mọ kíní yẹn ni pé ká dúró ń bẹ̀.
0: àwọn ṣọ́ọ̀bù tí wọ́n wó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé ó tóbi ni.
1: àwọn tóbi ìtótóbi wà ìmí wà tí ò tóbi janjan.
0: ẹ máa gbọ́ ìyá wa torí pé ìdí tí ó máa ń nídi tí ìjọba fi máa ń pinnu láti wú àwọn ibì kan nínú ọjà fún àpẹẹrẹ ńgbà míì tí wọ́n bá rí i wípé àwọn ibì kan ó ti wà ńlẹ̀ tí àwọn ẹni bíi máa ń sá sí tí wọ́n fi ń ṣe àwọn iṣẹ́ ìjàm̀bá ìjọba lè pinnu láti wò tí ìjọba bá fẹ́ tún ọjà ṣe tí wọ́n fẹ́ kí ọjà kó dùn rí ìjọba lè pinnu láti wò tí ìjọba bá fẹ́ jẹ́ kí ààyè àwọn ààyè kan kó wà nínú ọjà ìjọba lè pinnu láti wò àwọn oríṣiríṣi ìdí níjọba fi máa ń pinnu láti wò àwọn ibi tán máa ń pinnu tán máa ń wò tí wọ́n sì kọ́ padà àmọ́ nígbà tẹ́yìn ó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sọ pé ẹni tí ó ní 40,000 ẹni tí ó jẹ́ pé owó èlò lẹ́yìn fi ń ṣiṣẹ́ ní ìsìn ẹ̀ tó ń sọ pé àwọn ibi tí wọ́n kọ́ fún yín ó tún ti kéré jù.
1: àwọn tó wà lẹ́sẹ̀ títì tó ń ta ata tó ń ta kìdí elubọ wíwọ̀n yẹn ẹ̀fọ́ àwọn oní àlùbọ́sà
0: àwọn ẹlẹ́ja kíkan gangan
1: ẹlẹ́ja àwọn ni wọ́n kọ́ ibẹ̀ fún. ṣé wá rí ìtẹ́ ìbéèrè tẹ ní ṣé bí ibì kan bá fẹ́ bàjẹ́ tí wọ́n lò tí ò wúlò àwọn ṣọ́ọ̀bù tó wúlò náà wá ń wó lọ́dọ̀ wa wọ́n làwọn ò fi kọ́ tìgbàlódé wọ́n bá wá fi kọ́ tán nígbà tí wọ́n bá sọ iye tí a mọ̀ san apá wo ò lè kà.
0: ṣé apá yín ò lè kà o ni àbẹ́yìn gangan ò fẹ́ gbà á.
1: apá wo ò lè kà ni
0: owó lọ́wọ́ o.
1: apá wo ò lè kà ni apa owo le ka nigba won ba ni a lo wa 8 million wa 10 million
0: se pe ke ra ni abi ke won gbe le rent
1: won gbe le won de mo san a mo san wo local government lododun
0: ta ba wa fe ki nkan rorun fun awon obirin ninu oja
1: yes
0: awon iso ta wo ipepo ti ijoba nwo yi iru ran lowo wo le ro pe ijoba le se fun yin lori e iya wa omo lola
2: eran lowo po ti ijoba le se fun wa o tori pe olomo se aloloja na olomo je atata ko wo wo e ko gba wole ti ijoba ba fe ran wa lowo iru an so abu ti an so di 3 million 10 million 20 million millions yen gan ti an wi ah ti ka lodun kan lori oja ta
0: ah awon loja de iya wa e ti ka mili yi do pe oju mo bayi eyi iya loje le mo ka mili mili
2: ah oja dun idaji eyan to tin sise ti ori se se awon na kan wa nu oja ki won rin lorin bo kala fi o to won ni elomi fe le pe nte gbe wa ebun ko won lo mo je tori ludun ere lo wa ti joba le se fun wa po ninu ran lowo yen ni pe e wo ru ran lowo ti won lo se fun oloja wo lojo na ni ge oni ni bode won ni joba mo ba ko o e fa won le sa mo ba won ko ẹgbẹ́ ọ̀rọ̀ra ṣe kókó kò bọ́ ṣe ṣe nǹkan àwọn tẹ́lẹ̀ tí wọ́n bá fẹ́ fi ràn wọ́n lọ kí wọ́n fi ràn wọ́n lọ́wọ́ ṣé ẹ mọ̀ pé nígbà wọn bá kọ́ nǹkan wọn kò ní jẹ́ pẹ́ nìkan wà máa fokó payàdó wọn pé
0: orí rédíò láwà màmá o
2: pé òní
0: yìí o wọ́n mọ̀ gbé yín o
2: òní yìí o ìjọba tán dé o lọ́dún o ìjọba tó bẹ̀rẹ̀ o ní ọ̀la o bẹ́ẹ̀ bá tó mọ́wó èyí wá o kánsù ń bọ́ àbíwó o wọ́n ń bọ́ àwó o ẹ ti ẹ̀ kú òǹbẹ̀ ni tí wọ́n gbé èèyàn ọbẹ̀ débẹ̀ tí wọ́n ti lẹ ìwé mọ́ ara ṣọ́ọ̀pù tí wọ́n bá sì ràn wà lọ́wọ́ tí wọ́n jẹ́ kí kálukú ọkọ̀ níwọ̀n tágbára rẹ̀ bá ká kò ní ní wàhálà tàbí kí wọ́n fi wọ́n bá ní rìdíùsì owó tí ẹni ká mọ san
0: owó tí wọn gbélé léyìí tí wọn kọ pé kò fi lè rọ àwọn obìnrin
2: kó lè rọrùn
0: nínú ọjà àwọn ìyá lọ́jà gbogbo
2: ẹni tí ń tẹ̀fọ́ tí ó gba ṣọ́ọ̀bù ń bo ló ti fẹ́ rí 1 million tí ìsanwó ṣọ́ọ̀bù bí ẹ pè 50,000 ń bo ni ó ti kó ṣùgbọ́n wọn ò wò wá ṣe láàánú pé ọjà tó bá jẹ mọ́ bí ọjà oko ọjà àgbàrígbó oko ọjà ọmọwọ àtajà mò ń relé kí wọn bá ní dín owó yẹn kù.
0: káti ẹ̀ sọ pé ìjọba kọ kí wọ́n wá dín owó
2: èyí
0: tí ẹ fi máa gbà á kí wọ́n dín kù
2: kí wọ́n bá ní dín kù
0: pàápàá jùlọ nínú àwọn ọjà gbogbo
2: yìí
0: eléyìí tí wọ́n ti dà wó ó ní agbára àwọn èèyàn wọ́n ti wà lé wọ́n sì ti fẹ́ pè sórí ètò yìí torí pé n ta gbéyàwó lónìí náà ni bí àwọn ọjà kan bó ṣe ń di dídàwó ìní ìwà tó jẹ́ pé bóyá torí pé náà jó níjọba ó fẹ́ ṣe ní ilé ọba tó jó ẹwà ló bùkún àwọn kan sì wà tó jẹ́ pé ìjọba ní ìdí tí wọ́n fi gbìyànjú láti sọ pé kán dàwó kan tuntun kọ́ padà ṣùgbọ́n àwọn obìnrin tí wọ́n ń bẹ lórí ètò lónìí tí wọ́n wá ṣojú àwọn obìnrin akẹgbẹ́ wọn nínú ọjà gbogbo nílẹ̀ yìí níbi tá a wà yìí àwọn ti ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn fẹ́ kí ìjọba kó ran àwọn lọ́wọ́ láti mú àwọn owó tí wọ́n ń gbé lé àwọn ìsọ̀ tí wọ́n bá tún kọ́ fáwọn kó wálẹ̀ pátápátá àbí kán fún àwọn láǹfààní láti kọ́ tàwọn náà ní kéréje tí agbára wọn bá ká ṣé tán bá gbé fún yín ẹ̀yin ìyá lọ́jà kí ó dáná ẹ lọ́mọ kọ́ ìtagbára yín kọ́ ṣé ẹ̀rù pé ẹ lè kọ́ dáadáa ẹ̀rù ẹ́
1: agbájọwọ́
0: la fi ń sọ̀yà
1: ṣe rí tán bá gbé fún wa akọ tí ó dà ìrànlọ́wọ́ ìjọba ń ṣe wọ́n fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún wa ṣùgbọ́n àwọn tí a fi ṣe aṣáájú ọlọ́jà àwọn gangan ni wọ́n ń fa ọwọ́ aago ẹgbẹ́ wa sẹ́yìn tí ò jẹ́ kí ìjọba orí ti wa rò
0: mọ̀mọ́mọ́mọ́ bọ́lẹ̀ tún ti rí èyí gbé jáde
1: bó ṣe rí ni mò ń sọ fún yín a lè mọ́ ṣe ìpàdé tá a sì mọ bó ṣe ń lọ ibi inú ọjà láwa àwọn ni nígbà tí won ija ba nbe ija bele laarin wa eh governor yo ni eh tin ja
2: ko si
0: eyin obirin na fara yin gan se ki ja ni
1: awon na ja
0: senu yin ko
1: ma ba pe wa wi pe ka wa atokunrin atobirin la lo
0: lejo lo
1: ta ba wa de ibe ija ni tan ba ni owo iwon yan ya soto awon mi gan aimo yi owo tan ti gba ta ti o ti e ti o san de
2: tan kan
1: ko o je pe awon abala kan inde wo gbowo yen ti o san de le sugbon mo wa ro iya wa iya mopo o try koda won sise takun takun lori wa
2: o gbe bi okan ni
1: won sise takun takun
2: mo yen gbiyan
1: lori wa ti aba wa ti aba tun wa wo iya loja eh chief mrs azisa ton fi ti gbogbo awon oloba loba ton ni ija loja eh oyo state ki go mo ro gomina kan jo kan ba fun ni wi eri tori eyan to looto ohun ni ti won ba se fun ton ba fun ni wi eri hun gbogbo nkan ta wo lojo ori yo a ri gbogbo e lagbaro lo
0: ni papapa awon eyan tin duro nle ti won si fe pe wa wole tori pe ojo nlo sibi ana orun tin re bi ati wo number ye kole tori akoko lo adanu duro die na lojo ja pada wa ngba ta bade le wa tun wa bere si ni ma ba wa da si eto yi gan wi pe

0: òkè lọ́hùn o adúpẹ́ amọ̀rírì yín bẹ́ẹ̀ ti ṣe wà ńbẹ̀ pẹ̀lú wa ojú òní tẹnì kọ̀ọ̀kan wa ètò eléyìí tá a pè ní àgbájọwọ́ òun náà ló ń lọ lọ́wọ́lọ́wọ́ eléyìí tó jẹ́ pé àwọn obìnrin ní ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n jẹ́ ìyálọ́jà gbogbo wọn foríkorí wọ́n fi ẹnu ṣọ̀kan wípé àwọn nǹkan táwọn nílò gẹ́gẹ́ bí obìnrin nínú ọjà wọn ni ó dàbí pé ń fò àwọn ru kódà gan nígbà tí àwọn ìyá wa tí wọ́n ń bọ̀ lónìí torí tá a sọ̀rọ̀ lé lórí lónìí ló ní ṣe pẹ̀lú àwọn ọjà eléyìí tí ìjọba ń dà wò tí wọ́n ń tún mí kọ́ yìí àwọn ipa wo ló ń kó lára àwọn obìnrin oníkálukú sì ti sọ̀rọ̀ kódà ìyá wa náà wà ń bí ìyá wa olóyè àjàdí olùgbòdì ẹ ǹlẹ́ o ìyá wa ẹ bá ń gbẹ́nu sí rọ̀rọ̀ gẹ̀dẹ̀ tó wà níwájú yín ẹ kásán o ẹ pẹ̀lẹ́ mà o bó o ní gbogbo ọjà ọjà abo lẹ́yìn ti wá ìbíjọba ò ṣáà wọ ọjà lọ́nà ibẹ̀ yẹn
1: ìjọba wo owó dé ṣùgbọ́n wọ́n ti tún kọ́
0: ẹ̀ǹkẹ́yìn mọ́ gbádùn lọ ló kù bó o wà ní owó òun ò ṣáà nira fún ẹ̀yìn owó tí wọ́n gbé kalẹ̀ lórí ẹ̀
1: kán bá ní mú owó rẹ̀ wálé díẹ̀ sí i kí gbogbo àwọn tí wọ́n wà lẹ́sẹ̀ẹsẹ̀ títì kí wọ́n ráyè wọnú ọjà.
0: ṣé torí pé owó inú ọjà pọ̀ làwọn kan fi wà lẹ́sẹ̀ẹsẹ̀ títì ni.
1: àwọn kan wà lẹ́sẹ̀ẹsẹ̀ títì tí wọ́n dá ṣọ́ọ̀bù gbà.
0: ó yá ẹ jẹ́ káwọn èèyàn ó pè wá torí lọ́dọ̀ tí ó lè má jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí láwọn bòmíì o ó lè jẹ́ pé bóyá kò rí bẹ́ẹ̀ láwọn bòmíì tí wọ́n wó ó lè jẹ́ pé ó rọrùn tí ẹ̀yin ò sì fẹ́ sọ pàápàá jùlọ ààyè wà fún gbogbo àwọn obìnrin tí wọ́n jẹ́ ọlọ́jà ní ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn gan náà ni wọ́n kó ara wọn jọ gẹ́gẹ́ bí ìkan náà ṣoṣo láti máa fohùn ṣọ̀kan ẹ pè wá sórí ẹ̀rọ ìbára ẹni sọ̀rọ̀ ti 0912370867 ń lẹ̀ ẹ̀rọ ìbára ẹni sọ̀rọ̀ eléyìí tí ẹ pè wá sí lórí ètò lónìí ẹ kásán o hello ta ló wà ń bẹ o.
2: hello ẹ kásán.
0: ẹ kásán o.
2: ẹ kú ètò.
0: ẹ ṣeun.
2: ilé iṣẹ́ ìlàgé lónìí jóná.
0: àmì o.
2: orúkọ tèmi ni babafẹ́yìn láti ayégun ọ̀lẹ́ ọkọ̀ṣẹ́. ẹ rí bíjọba ṣe ń wó ìṣọ̀ ó dáa torí pé gbogbo nǹkan ọyẹ kó yí padà tẹ bá kọjá nírú òjì yẹn ń sìn ẹ rí pé báwọn èèyàn ṣe ń tòṣẹ́ṣẹ́ títì kò bu ìkún ẹni tó ń tajà gan àtẹni tó fẹ́ rajà kò bu ìyí fún àwùjọ ṣùgbọ́n tíjọba bá fẹ́ ṣe nǹkan ó yẹ kí wọ́n ṣe nǹkan wọ̀nyí lọ́nà tí ó gbàrọ àwọn èèyàn tí ń tajà ẹ lọ́rùn ni nítorí pé kí ni tó bá ti lè lọ gara jù àti tó máa tajà lẹ́sẹ̀ títì kò ní yóò tún di tí wọ́n ó tún padà síbẹ̀ torí pé kì í ṣe gbogbo èèyàn náà ló lè rí owó 50,000 kìíní kankankan owó tó gara tẹni tó gbé ọjà sẹsẹ títì tó ń ta bóyá gbogbo tó ń ta bóyá kò ju 10,000 naira lọ ẹ wá wó ṣọ́ọ̀bù ẹni kò pa kọ́ lọ gba ṣọ́ọ̀bù níbo ló ti fẹ́ rówó tó fi máa gba ṣọ́ọ̀bù yìí so ìjọba gbọ́dọ̀ mú ìdẹ̀rùn wá fáwọn ọlọ́jà tó ṣe wípé kí wọ́n jẹ́ kí nǹkan tó gara fún wọn jẹ́ kí wó ṣọ́ọ̀bù ó dáa láti pé kí wọ́n kọ́lé tí ìgbàlódé ó dáa ṣùgbọ́n èyí táwa gangan fi ń ṣera wa lọ́pọ̀ jù ẹgbọ́n kan tí ìyá yẹn sọ ń sìn ìyá yẹn fọ̀rọ̀ pamọ́ ni wọn lè sọ síta ìtì ìjọba gangan ò fìyà jẹ wá ń bò mí àwa gangan tá a jọ lọ́jà là ń fìyà jẹra wa èyí táwa èèyàn gan fi ń ṣera wa lọ́pọ̀ jù ìwọ̀nba lè jọ fi ń ṣe wa gan tá a bá kóra jọ tá a bá ní ọ̀dà ìjọba ṣọ́ọ̀bù tó fẹ́ gbé kalẹ̀ yìí a lè gbà 50,000 kò sí nǹkan kan tíjọba fẹ́ ṣe yóò mú wa lẹ̀ sí 10,000 ni ṣùgbọ́n àwa kan náà lẹ́nu àwọn tó lé pọ̀n tó kan náà wọ́n kọ́kọ́ lọ bájọba pé ẹgbẹ́ lẹ̀ lọ 10,000 wọ́n gbà á ẹtí ọba lè gbà ó sósókè nítorí tó ń kó bá wa nílùú yìí nìyẹn òṣèlú ti bọ gbogbo nǹkan kò jẹ́ kí gbogbo nǹkan wà òkè gbogbo tíjọba ń ṣe gan òṣèlú ò jẹ́ kó di ẹ̀ jáǹfààní kankan fẹ́rẹ́ mẹ̀kúnù nílùú kọ́lọ́run ọba láàánú kódà kò kọ́ gbà wá lọ́wọ́
0: àwọn ẹ ṣeun bàbá wa ẹ ṣeun gan ni ojú òní tìyín mo fẹ́ kí ìyàwó olúgbòdì mo fẹ́ kẹ sọ̀rọ̀ nítorí pé ngbà tí ìyá wa yusuf kí àwọn tó dìde lẹ́ẹ̀kan náà ni ẹ wípé àwọn ọjà yìí tíjọba bá gbé lẹ̀ tíjọba bá kọ tán owó tán máa ń gbélé máa ń ni àwọn lára ṣé àwọn ara yín tẹ ìjọ jóbìnrin nínú ọjà náà ṣé wọn kì í rà àbí ṣé wọn kì í kówó lé náà nínú ọjà àwọn náà wọn mọ àbí kìkìdá ọkùnrin nìkan ló ń kówó lé ni.
1: ó ti di dandan nígbà tó ṣe yí pé bẹ̀rẹ̀ kálukú wà tí wọ́n ti mọ̀ ọ́n mọ́ bẹ̀. awon ma temi ti an ti ra ni owode ati to bi meji meta
0: won wa ro pe boya o se ta na o se gbe kale na
1: wa nbe ti pe ti pe o ti di dada sugbon bi nkan ti mo so le kan na ba ba ni mu owo re wa le dsc gbogbo eni to ba wa le se titi ti o la nfaani o le wo nu oja wa ba ba ri yi pe won ton ti ba ni yin le
0: yin le pe ki se gbogbo eyan lo lagbara oni milimili yen okay o hello ta lo wa nbe o ah kini ohun re se ba fe ba wa so lori nkan ta ngbe yewo loni tori awon obirin ninu oja ni won parapo ni won pe kini ohun ni agbajo we lo ta lo wa nbe o
3: akoto
0: elo e kasan o
3: olorun je ko baje
0: ami o
3: oruko temi ni engineer ibrahim awalayan lati yonara joba lo kapa gbogbo e boya won kan lo ba joba won lo ba ojo joba joba o fe se toto fa won ara ati fa won loja yen ni joba kapa pe ki won finu fere pe an wo ni fe ma disturb awon omo yi ta ba wo so won ta toko awo ni ngbe ile fun bi ti folowa ni ngbe nzobu fun lo pa ko ye ko ni be je ka so to ofura wa pe kan ni lo ba joba ti lo ba ojo joba yen iro ro joba ti joba ni ti joba fe si joba nse fun yo ba fe boju wole lati lo fi mu fele pe kini sere ni oja awon iya yi te pe se sawon ti alepo nbe ta fi toko ta ni pada sibe ijoba mi se ijoba won se ti ko ri ti ko ni se owo ijoba gbogbo e wa ijoba je ide won fo lowo se e ba de dele se ijoba yin awon lowo lati so won
0: e seun oju oni tin awon so pe ijoba o ye ki won se awon iwadi kan pe o da sa won ti won le kuro nbe ko to di pe won ko tan na lo wa gba pe ye ki ijoba se be sugbon nkan melo ni ijoba fe moju to nkan po nle eyin te ijo loro gan boya yin gan ki yoju si ijoba be ni abi be ko se mo yoju si ijoba
4: a se lanfani an yoju si ijoba
0: hello ta lo wa nbe o hello
2: hello ma
0: hello e kasan o
2: amo akiyan ajala e ku shelu
0: yes
2: e ma mo se
0: amen
2: o ko me sai da ta kan lati kan ba ke awon yan ba do mo ki awon ya wa san wa lori eto yi o ise awon oni dise lagboro lohun ibe de mi te fe bere awon ya loja yi si enu won o kin fi be ka awon iyan won ti won jo wa loja awon ya wa to jo wa loja iba kan na
0: ki le ri o
2: gege ba awon jo ba se ma so pe e ma pate si ti o lopolo e wo loja ti won so ye o se ko si bodija to sumo asun le yen eh eh o ja kon soro ile kon yen lopo igba lele eyan debe ni aro boya bi saturday gbogbo boya to re ko je weekend ni o ogbon ma tun se pate si iwaju titi nbe ni tawon elomiin to to won wa ninu oja so emi lero wi pe to ba pa won eyan ti won o ba ri won ni ese titi yen won a ma wa sinu oja wa ra oja won ba to ba ti ran lete si awon ja loja ise igun okin ba won da si ni anfani ti won na ni olodum o je keyan rogun ijamba moto ja o gbejo ba di se ti e to kan ma ba won soro e ko eto
0: iyawo olugbodi mo fe ke soro soro tan so pe kilode opolopo awon eyan to jo loja yin to si jobirin oju titi ni won ma npate si kilo ma nfa
1: ese won atokun
0: ni papapa o
1: se ri ntin fa ni pe elomi kan to gba ni ko ni sobu elomi o ni sobu yo si fe maleji pe ko n sari bi gbe igba oja won segbe kan igba ti orowo gba sobu yo pe ko n duro segbe kan ko won le ri ounje ojo fun awon omo run igba ti pari oba ka sobu lati gba seni ti n fi bi 50,000 bi 40,000 si se yo pe
0: ni papapa ki le wa fe ki ijoba se fun yin bayi
1: ti a fe ki ijoba o se fun wa ni pe to won ba ni din awon ba ni wa de ku ba awon owo fi gbogbo
0: awon owo iso ti won tun ko
1: ti won tun ko ti won ba ni mu ade ku ba ki kaluku le lanfani ati gba sobu
0: iyo iya wa omo lola ki le fe so soro yi nka bi afikun
4: bi afikun ki won ba ni din awon owo sobu yen won si je ki àwọn oúnjẹ tí kálukú ọjà tí wọ́n ń tà kò ní wíwálẹ̀ náà ọjà bá ti fòókè ẹni tí ó fẹ́ sáré fẹ́ yọkan létí ẹ̀ wọ́n mọ̀ bá wọnú sọ yóò gbéjà títí wà á ta
0: lónìí lórí ètò àgbàjọwọ́ tó jẹ́ pé gbogbo àwọn obìnrin ọlọ́jà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí ó ní wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ pé kẹ́nu àwọn ó kò káwọn sọ̀rọ̀ jáde ohun tí a gbé jáde lórí ètò náà lónìí ni bí wọ́n ti ṣe ń wú àwọn ọjà nínú àwọn ọjà gbogbo eléyìí tí à ń rà tá à ń tà ńbẹ̀ bí wọ́n ṣe wá ń wo yìí kọ́ ni ìṣòro gan fún àwọn tí wọ́n jẹ́ ìyá lọ́jà o torí àwọn náà mọ̀ pé ọba àwọn ìjọba ó ní ìdí tó fi ń ṣe àwọn nǹkan tó bá ń ṣe gẹ́gẹ́ bí ìgbésẹ̀ ṣùgbọ́n táwọn kúkú fẹ́ ni pé ìdẹrùn tí ó jáde láti ibẹ̀ láti mú pé kí owó wálẹ̀ owó eléyìí tí ìjọba bá ń gbé àwọn ìsọ̀yí kalẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá tún kọ́ tán kó lè rọrùn fáwọn láti lè tún máa tajà ó jẹ́ kókó nǹkan tí wọ́n bá wá lónìí tí ó jẹ́ ọjọ́ 16 nínú oṣù kejì ọdún 2026 lágbára lọ́wọ́ ọlọ́run ọba ìjọ mẹ́jọ lẹ́tùn láǹfààní láti pàdé wa akínyìn o ẹ̀yin àlejò wa gbogbo tẹ́ wá sórí lórí ètò lónìí olóyè ọmọlọ́lá àlàó akínyìn olóyè olóyè àjàdí olúgbòdì akínyìn àti ìyá wa fatima yusuf lágbára lọ́wọ́ ọlọ́run ọba kò ní bàjẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa o ìjọ mẹ́jọ ló dà lórí ètò yìí títí wá díjọ́ mẹ́jọ ọ̀hún tẹ́tù láǹfààní láti máa pàdé wa lórí ètò àgbàjọwọ́ eléyìí tí ìyá Mapo center for peace and women youth development tí wọ́n ṣe agbátẹrù àti onígbọ̀wọ́ tó jẹ́ erich bow foundation làbújá tí gbogbo wọn pawọ́pọ̀ láti gbé kalẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run ọba títí ìjọ́ mẹ́jọ ọ̀hún ire la ma gbọ́ síra wa ọjà wa gbogbo kò ní gbàbọ̀dẹ̀ a sì ma gbèrú sí fọlá ṣadé àjàlá lórúkọ tèmi eléyìí tí mò ń jẹ mo kí wa o
4: ẹ ṣe
0: pé àkùdé dé àsìkò ẹ ṣeun
4: tẹ́ ń gbọ́ wa.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé MFR.

Ọlọ́run àti ẹ̀yin èèyàn. Ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Nitrochadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní Nitrochadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ni ìwọlé o, ìwọlé o. Splash FM ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jọ.

0: nigba ogun le abe ni pe en to le so ni duro fun yan ni bikibi poke o eni yi o ti nkan kan ba sele o bolojo ba de lasiko kan o bi nkan kan ba se mi o lagbaja ni ke pe lagbaja ni ke kan si lagbaja bayi ni ke ba nku gbogbo to ba je to mi abi to ba je temi fun se wo ti ri ya re yawo re be abi wo yawo iyawo ni won ko soko ti o se le fi o duro gege bi en to ye lati gba nkan to je to ohun to ohun o ba simo soko re ti e le boju we nkan o pe ah iyawo mi duro tan eji o soju mi iyawo mi o soju mi yo seyin mi bo lori lagbon odo ti yin abeyin ti e ti ni lokan pe eh fabada gbogbo nti ma ni lo laye lorun o ko ya mi ni nko si ko ni ye o tori pe kini obirin mo ba gbe se won de ni isin yan buruku lo kunu won ewa omi ti won ki n bu sori won yin o ni bo se ma n se won le kokan mi le ko property mi gankan mi le ko mr mrs zin gankan o even ko le joru ko mi gan ba so le dancing ko lo fe 5 odi verse abi gankan o ko ma mi ni she's going to you come empty you go empty tru yi ori be won ni baba tori isu jepo o ti a mo tori epo jesu o si mo so lori eto mo gba pe berin meji banja eje a mo ro ti koriko abe wa mo emi oni kerin meji mo ja o tori pe kini awon ate aha ate yin to jo wa ninu enu wa mo bara awon ja abo bawo yen se wa nja to won tori e ko jade fara won awa la wa jaja diju awa la wa jade pe ko kan mi o adi ye fo mi badi ye da bi logun ma fo leyin o ti lo lo na niyan mo diju so won ati gbogbo nkan to nje nti mo mu wa loso to ni mo baba da na o mo gbo wa bayi arakunrin kan lo ke si mi to ni aye obirin ina jo la bi aso ohun mo bo n se fe se si o foro na lo mi n toto amoso si ni lenu obuyo si mo pe bo lo je ayin na se akoku bayi apon ki n to mo tesi waju lori ipon koku won koku fe ke yan ara le na gbo ke le ba n dasi to re yin na ni n salaye fun losan tun ni arakunrin lo se yawo pelu yawo e won si jo n gbe loko laya olorun ran won lowo o fun won lawon eso meji on ba ko won babo on saye won lo ama lohun o ba gbe buruji fun boda yi o saanu won gidi gan o gba jele won lowo won se nkan ri won se nko akogbe ma kwa kota na ra moto no ni ile ise na lori sirisi se wa ri gbogbo nkan ton se ipata latoke dele oruko ya won na fi se won ko loruko ya won ni erongba ti won pe tobirin ba gbe se re di ipe yu bo se wa na lo se lo ni nkan kan to gba nu nkan mi ọkọ gbogbo ẹ lorúkọ ìyá wọn ṣé ẹ sì mọ pé àwa kọ́ la dára wa àwa sì kọ́ la nira wa wọ́n rò pé yóò pẹ́ ni àmọ́ dániwáyé ni pé yóò yá ẹ̀dániwáyé pé ìyá sọ́dọ̀ ìyá dẹni ilé ṣé ẹ sì mọ̀ pé gbogbo tó wà nínú ilé ìyá náà ni ó wà àìsàn ráńpẹ́ náà ṣe kì í ṣe pé bóyá ó pọ̀ rẹpẹtẹ débi tí wọ́n lè tètè sọ pé à ń yí nǹkan padà manipulate àbáwọn ọ̀tí ẹ̀ mọ̀ pé ó lè já sí pe a n rele ologo pe yo di pe won de jase iya mo se bayi gada iya de ro oran gbogbo file nbe nna le abi gbe yin okunrin kan wa nnu le pelu won iyen lo pale gbogbo file o pe grandma ni nkan to to bayi ta mo de mo mom si na kini kan igba ten to ni nkan fi de o ti ri pe kini ti gbeje bete le un lowo gbogbo e ti han si gbogbo awon omo to ku na ki se pe boyo nikan lo han se ma ni pe ah kini ti ya ohun lohun ni ko le je yin ko possible ko le je yin ko possible bo wa lo je gbogbo nti ya won ni o merin pere la won o awon pin ni merin logbo ogba ni ti kokon obodo ye eh wo ni heart ye nbe se bogun ya won ni
1: ogun ya won ko
0: iya won lo ni bo ko ya won lo wa nbe so ko ti e lo wa nbe ni
1: baba mistake
0: ri mistake ti a je
1: mistake ni
0: sese wa na keyan foruko ya re ran kan ni sese wa nbe
1: gbogbo nkan to ni socks ati bata ya re lo ra
0: to bi lo ba in tin ko la
1: on camera
0: ni suru mo
1: yes mi
0: mo nbo nti de
1: o da
0: lawon aburo ba pu se gara eze di ti a e ka bo sori eto no ba ni a jo pin kini ni o omo la re pin re ni mẹrin mẹrin ọgbọ ọgbà ni ká tiẹ̀ wá fọ ilé tẹ̀yìn gan gbé gan lé ìyá wa ni èyí ti gba tiyín náà lógún bàbá sì mọ̀ pé ká mú gbogbo ẹ̀ ká wá dá papọ̀ ká ṣe ẹ̀tún ṣá lọ́rọ́ bá di wò mí ń wò kò lè délé jíṣẹ́ fúnyàwó kò lè délé pọmọ jókòó ọ̀rọ̀ náà wá so sí wọn lẹ́nu ó buyọ̀ sí ó di sódún ẹ̀kú àmúmọ́ra àmọ́ wọn lè mú mọ́ra torí ogún rẹ̀ ni iṣẹ́ ọwọ́ rẹ̀ ni iṣẹ́ òró rẹ̀ ni ṣàfẹ́ ní kò ṣe dáa ni ó nífẹ̀ẹ́ ìyá rẹ̀ dọ́kàndọ́kàn mi náà nífẹ̀ẹ́ ìyá mi o ó sì dáa kéèyàn nífẹ̀ẹ́ ìyá èèyàn àmọ́ báwọn onímọ̀ ti ṣe sọ nínú òwe pé ọkùnrin ó fi ìyá rẹ̀ lẹ̀ àti bàbá rẹ̀ yóò sì dàpọ̀ mọ́ aya rẹ̀ wọ́n di ọ̀kan ṣoṣo sárákùnrin yìí sọ yín ọ̀nà ni èmi mú èmi ọlọ́bẹ̀ mo ń béèrè ìbéèrè ni o káwọn aráalé náà mọ́ gbọ́ o tẹ́lẹ̀ mi ò tó ṣojú òpó lẹ̀ nísìn àwọn lálẹ́ tó tọ̀sán tòní àwọn ni wọ́n gbà bọ̀dá wa yìí nímọ̀ràn torí ohun tí ẹ̀ mọ̀mọ̀ràn tẹ́yìn ọgbà rẹ̀ èmi ò mọ irú orin tí mo fẹ́ kọ sígbẹ̀ du tọ́lù sí létí lọ́sàn-án tòní torí pé kí ni
1: kò sí lè tó fọ́n mọ́ ń bẹ̀ o àbí àbó fọ́n mọ́ ń bẹ̀
0: tí o mọ̀ pé wo pé ìyá sì máa pẹ́ pẹ́ pẹ́ náà ọmọ sì wà secondary school èyí tó ṣe wọ institution wọn ò lè tí ní ìdẹ́ni tì níbi tó máa fún wọn tóbi lọ́ba nǹka ọ̀la
1: nǹka mi lára
0: kí lọ́ọ́ rí sọ sí kí n tó ṣojú òpó lẹ̀ fara.
1: aágùn rẹ̀ ó kò fẹ́ lòmíì torí pé kò ní kò ọkàn ọ̀nà tán síyàwó ṣe wá rí i pé n tó gbìn báyìí ló ká.
0: Ẹ̀hán ni bàbá ti gbin èso àjàrà ẹ̀yìn ń kà wọ́n ọmọ ẹ̀yìn ń kà wọ́n ọmọ rẹ̀ báyìí torí tó bá jọ nìkan ni ó ka yóò mọ̀ dà àmọ́ n tó gbìn ní ìsìn kì í ṣó nìkan ló fẹ́ ka.
1: Ẹ wo kò kan àwọn ọmọ nísìnyí o níwọ̀n ìgbà tí ò tí kò kó ya tẹpa mọ iṣẹ́ ẹ̀
0: kó tó ṣe míì
1: bẹ́ẹ̀ ni kó rí ẹ̀ wá pé báyìí pé ẹ jọ gbogbo rẹ̀ ẹ fi orúkọ àwọn ọmọ mi sí.
0: Lọ́nà wo ṣé ìtàn bá pín fún ọ nínú mẹ́rin o.
1: Bẹ́ẹ̀ ni òun náà mo ṣe sọ pé kó tí àmọ̀ kan tán fẹ́ pín fún ni ṣe ókè òun là kọ́ bí àmọ́ ń tán fẹ́ pín fún so kó tẹpa mọ́ṣẹ́ tán bá tí ìdàgbà bẹ́ẹ̀ ni tó ń tẹ̀rín ni o tó bá tẹpa mọ́ṣẹ́.
0: Ó tẹpa mọ́ṣẹ́ débẹ̀ náà ni
1: iléeṣẹ́
0: nínú àwọn nǹkan tó jẹ́ dúkìá ọmọkùnrin iléeṣẹ́ tí ń ṣe rọ́bà tí ń ṣe láìlọ́n wà ń bẹ̀ school primary and secondary tó dálẹ̀ tó bẹ̀rẹ̀ láti kí owó wà nínú ẹ̀ ilẹ̀ lọ bìbà àwọn nǹkan ní mi náà lọ súwa tó irú iṣẹ́ wo ló fẹ́ tẹpa mọ́mọ́ torí kò tí ì yé mi o.
1: Ẹni pé àkọ́bí ni àbí àfi tó bá lè lo gbójú àkọ́bí pé
0: èmi
1: ni máa gbé lè tó pọ̀ jù ń bẹ̀ o
0: lọ ní apá àti bo
1: bóyá ní apá àti ilẹ̀
0: àti ilé láàrẹ péré ni tóbi lọ́ba láàrẹ kápẹ́ẹ̀rẹ ni ju mẹ́rin lọ ẹ ṣá gbogbo ẹ̀ sọ́nà mẹ́rin ogún ìyá wa ni
1: ìṣe bóun là kọ́bí
0: lápá àti bo kò sákọ́bí nínú pínpín ogún kò sí pàgbà àbúrò wa
1: akọ́bí máa ń wà ńgbà mí
0: bóyá àpàgbẹ́jọ́rò kan wá sórí ètò ẹ̀yin lábẹ́ òfin bóyá àpàgbẹ́jọ́rò wa àbí tá a bá sì dá gbẹ́jọ́rò kan ti ń gbọ́ wa lọ́sàn-án tòní ṣé wọ́n máa ń fi àgbà pín ogún bí.
1: Bóyá kó fi ti àgbẹjọ́rò yẹn sí.
0: Àgbẹjọ́rò wo.
1: Ṣùgbọ́n evidence dà.
0: We go explain tire. Ẹyin ara alẹ́ mo fẹ́ kí ẹ bá ń dásẹ̀. Kó sọ ni pé bóyá lọ polówó ọjà bóyá mo lè rí kàbí méjì mú. Lánàá àwọn ara alẹ́ tí ò bá ń dásẹ̀ lọ́sọ̀ tòun ní 091-2370-8675. Tó bá sì jẹ́ ìyìn tòkè òkun náà ni +234-4281-4249-1006. Hello, ta ló wà ń bẹ̀? Hello, tẹ bá ń gbọ́ mi èmi ò gbọ́ yín o. Hello, ẹ ká sọ sá. Mo ti ń da yín lóhun o. Hello.
2: Hello, ma.
0: Ẹ ká sọ máa orúkọ yín ibi tẹ ti
2: ń bọ̀ wá. Ẹ ká sọ máa o, ẹ kú ètò máa o. Orúkọ mi Àjọkẹ́ láti Àpáta.
0: Ó yẹ bá ń dá sí ìyá mi.
2: Ẹ jọ ma, àwọn àbúrò yẹn, ṣé wọ́n rí i pé iṣẹ́ tó gidi wà lọ́wọ́ ìyá wọn? Kó tó di pé màmá kú ni.
0: Ìyẹn gbàpò tí ó jókòó yà wá.
2: Tó bá jẹ́ pé wọ́n rí i pé iṣẹ́ tó dángájá wà lọ́wọ́ màmá wọn, wọ́n lè máa dà fún ẹ̀tọ́ tó ń dà fún yẹn. Àmọ́ kò sí iṣẹ́ tó dájú tó dángájá lọ́wọ́ ìyá wọn, wọ́n lẹ́tọ̀ àti dà fún ìgbà tó ń dà fún yẹn.
0: Àmọ́ ìyá wa, orúkọ ẹ̀gbọ́n ìkọ́ ló wà ńbẹ́ o, orúkọ ìyá yìí ló wà ńbẹ́ o. Nínú gbogbo rìsíìtì, nínú gbogbo òwe, orúkọ ìyá yìí ló wà ńbẹ́ o. Lábẹ́ òfin ìyá ló ní o.
2: Mo mọ̀ bẹ́ẹ̀ tó yẹ káwọn kan tí ń kẹ̀ díplè lórí wọn. A mọ̀ pé orúkọ màmá ló ní. Bẹ́ẹ̀ tó yẹ kán bá bọ̀dá wọn jàlé, ó yẹ kán jọ jókòó, kán jọ sọ bọ̀dá. A mọ̀ pé màmá ò ṣe irúṣẹ́ báyìí. Bẹ́ẹ̀ tí bò ló ṣe jẹ́. Ọlọ́gbọ́n yẹ kó wà láàrin àwọn mẹ́ta tó kù yẹn nà.
0: Ọlọ́gbọ́n wà ń tòótọ́ àmọ́ ìyá wa àmọ́ kọ́lọ́ ọmọ ṣíà lọ́mọ ìyá àwùsá.
2: so ami so o da mo e pe se ma de to for ma
0: o ti bo iya mi e seun bo lo n se so si mo lenu to bu iyo si be na lori lodo ti mi na hello e ka so sa ruko yi bi te tin pe wa yes sir on down yes sir I see. Ah, oh, did the one drop my nanny? Duda. Yes, sir. Hello.
3: Ekaso,
0: sir. Ruko yi bi tetin pe wa.
3: Sir Daniel ni lati Ghana, iwajo wa local government.
0: Iye vanda si ba mi.
3: Seri o to sele yen. Seri laye ta wa yi orisi. Ọgbọ́n ni kọ́ ni ìgbésẹ̀ tí ọkùnrin yẹn gbé ó ti rí irú ẹ̀ rí níbi tí ọkọ tó ní property tó ní pé lẹ́yìn ọ̀rẹ́ yìí ìyàwó rẹ̀ gbé ìṣe gbé tí ìyàwó yẹn wá ń ṣàì láti lè fún dúkìá ọkọ nígbà tí ó ti wà entitled sí ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí kò tó jẹ́ pé ọkọ yẹn orúkọ ìyá rẹ̀ ló fi ṣe gbogbo property tó ní pátápátá so ó ti wà mú kúrò lọ torí pé ó mú ìwé case yẹn against ìyàwó rẹ̀ nígbà tí ìyàwó rẹ̀ make case pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ṣe rí ní ilé yìí sìn
0: wẹ́
3: ohun tó rò ọ̀tọ̀ ohun tó ṣẹlẹ̀ báyìí
0: ọ̀tọ̀ ni
3: bẹ́ẹ̀ ni í máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bí ayò náà ni ọ̀rọ̀ ilé ayé ń ta ṣe rí ohun tẹ̀mí gbàkan rọ ọkùnrin láti ṣe kó má wulẹ̀ pariwo ara ẹ̀ yìí
0: ṣùgbọ́n
3: àwọn àbúrò rẹ̀ ni àwọn mẹ́ta yòókù
0: bẹ́ẹ̀ni
3: ó sì ti lówó ó ti tó láti pín nǹkan fún àwọn wọ̀nyẹn ó fi àgbà ṣe é
0: ṣé pé kó pin fún wọn àmọ́ àwọn àbúrò ń sọ pé àwọn àpín gbogbo ẹ̀ dọ́gbandọ́gba sọ́nà mẹ́rin ni
3: kó ṣe kó ṣe tí wọn bá fẹ́ gbà á pẹ̀lú kínní ẹ̀jẹ̀ kó ṣe é bẹ́ẹ̀ èyí tó máa kan òun náà gan pàápàá ṣàn ìgbẹ́ tán ni torí bẹ́ẹ̀ ni ń ṣàlàyé rẹ̀ yẹn ó ní dúkìá tó ṣe díẹ̀
0: bẹ́ẹ̀ni
3: ṣé iṣẹ́ sí ohun tó ń ṣe ọ̀pọ̀ nínú àwọn olówó òde òní nìyẹn wọ́n ní kọjá ohun tí wọ́n lè jẹ wọ́n ti jẹ́ àǹfààní ẹ̀ so àwọn tó lówó lọ́wọ́ bá lè máa kẹ́kọ̀ọ́ láti inú sí ìtànjẹ mẹ́nu kan yìí ìdámà dára o ààrẹ lóògùn ti yẹ pé owó tó ní lọ́wọ́ tó bá tún wọ́wọ́ million gbogbo àwa tá a wà ní nàìjíríà yìí kò ní mọ̀ pé òun náà kankan
0: bẹ́ẹ̀ni
3: ṣùgbọ́n kí lówó yẹn wá ń ṣe níbi tó kọ sí.
0: sórò ní bàámi.
3: so dúkìá tó ní ìyẹn èyí tó kù yẹn ẹ jẹ́ kó èyí tó bá kan òun kó gbà
0: bẹ́ẹ̀
3: kó mọ̀ pé òun fẹ́ ṣoore fún àwọn àbúrò òun ni kì í ṣàrà àtàlẹ́ lẹ́yìn jẹ́ ẹja ẹmọ lọ́wọ́.
0: hello ẹ̀ka sọ yes sir ó dà yes sir. ó kọ́ rí ò sí nínú nǹkan kan bá mi bóyá ti àti tìyá rẹ̀ ẹ̀dá ẹ ṣeun. bẹ́ẹ̀ni ẹ ṣeun bàámi Hun e je lo taja ta ba ti taja ta ba de a tun mu lati be a tun gba bi o kan bi meji wole ti mo ko ba laje ni wa lori eto yi o si ni ere lobirin ijebo labo oja e je lo taja ta ba de pada ma wonu e lo lo ni sansan mo nbo
4: on Lagilu FM 96.7
5: atungbe kande atungbe kande
6: Golden Chance Lotto Vogue, Masun Piye, Berale Magore, Munamba, Tala Ola Tola, Odimi Mushe, Ta Golden Chance Lotto Vogue, Kimu Aro Kutu, Ta Kurukore Nik Vogue, Golden Chance Lotto Vogue, Nikbubu Aro Jo, Anfani Wafon, Lati Je Wotabwa, Wosati Ta Golden Chance Lotto Vogue, Ta Ta Je, Ken Hope Ke, Anfani Benipe, Toba Jeninwe, Yowu Anwa Gemu Wa, Olegba Winnings, Nye Yike Yi Golden Chance Lotto Payment Center Wa, Kilotun Duode, Lo, Siye Yike Yi Golden Chance Lotto Kiosk, To Wala Dubore, Golden Chance Lotto Vogue. Owo aro kutu fully high. Ale morning, ale cash. Ta lago mesan, koja se jume edogun uro. Ago mesan abo aro lo gbesi. O sim mago mago. Ta Golden Chance Lotto Vogue. Ko darapo, manwe bi olori re. Golden Chance Lotto.
5: Golden Chance Lotto Vogue. La be dode.
7: Aha! A tete sun la tete ji. Fun gbogbo alalaji to mura le de haji 2027. Eto ti bere ni perewu. Ile ise alalaji to se fokantan. Alidaya Hajj and Umrah Services. Bẹẹni o. Bi ajo alalaji orilẹ-ede Nigeria se fi lele. Wipe September 15 odun yi ni gbogbo pepe pe o wa sopin. Lori owo siso. Fun igbaradi haji 2027. Ni Alidaya se nke si gbogbo awon alalaji to fe ba wa se haji odun ti nbo. Lati ya wa gbe igbese kan mo kia. Ki won fo ko le ki won si pari gbogbo owo sisan won. Ko to di ojo 15 osu kesan odun yi ti gbogbo eto kase le. Ekuti moti Alidaya wipe idekun alalaji awu ni kekere lodo ti wa eto ilegbe irorun ti o jina se haram onje aje gbadun lore kore ti ara si gbogbo awon aye to ye to fi mo wa si ofe lati gbadegba ijo ta bada lati lo ati bo kiye eya agbera bayi ke ko si Alidaya Hajj and Umrah Services ni number 2 Adedibu Shopping Complex opposite Bufas filling station Iwo Road Ibadan tabi ke ma pe alasi ati oludari Alidaya Hajj and Umrah Services sorry 0806244 0572 anfani so di ade wa lodo wa to fi mo irin ajo umrah olososu Alidaya Hajj and Umrah Services Aji rorun ni ti wa bidni lai taala
8: mo ti bere fun o le se lai mo pani lerin lakoko apejopo itakoro sori la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
9: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
8: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
9: Maggi star yo so gbogbo nje ta se

0: meets rich culture. Aptini Fly Office is situated at Yellow Building, Efushetan Road, Challenge Roundabout, Ibadan, or visit our website at www.aptinifly.com. And also at Aptini Fly or telephone 0907-457-0886, 0915-577-5196. Aptini Fly, achieving goals is her aim.
1: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírálẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000 0807-112-4000.
1: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: ka bo pada lati ka polowo oja mami so pe ibi ti mami so pe ti o si opolopo awon daddy wa boda mi egbon mi aburo mi lokunrin de ibi re ni ko sin de o ibi ayo ni ko sin de o nti mu wa losun to di mo mo pe ogbon ateko ni o je fopolopo wa tan bo ni ti o ton le ni to buru mo ohun eni ti o wi fun amo oja tomo ba ti wo awon agba bo won lokuta ti wo ki lo de oni ta ba tori isu jepo e je tori epo jesu ni to oto ti bi mo fun o ko siru wa to le wa lowo re eyan oro tawon omo mo ni mo se nso lale eyan oro ti awon omo mo ni gbogbo e lo dele tan ni isin
1: o di ko
0: je ko ni abi kokoko
1: o wa ko yen wa lo
0: o lo lo ni re re re mo fe be wa loso to ni ni ohun to sele ko se nti o le sele si o ka te gba pe ni ilu okere mo nri se ton je lo bo de je ko ba ti se na emi ri bi ko bi to mo kunrin yin ti koku o ni pe boya ko je ka won aburo mo bi pe emi ni mo ni nkan yi abi ko je ko won si gbogbo won pe kini yi o mo kokko loruko iya wa ni o emi ni mo ni o ti wa o da kini o we fun yawo re ni ti yawo si mo po nlo ni
1: loni a to ba je ki bi to ba je bi baba re se si ya re niyan se inu won ma dun ko ye ko ri be o won ko ku gidi won ko kankan gan
0: a te bi lo lo se a te ki e pasona a bi to bi lo lo se a te ki e pasona
1: a ngba ti omo ti wo iyawo ki lo se fun e oro wo lo gbon pa obirin to wa ro pe iwa kan na ni obirin ni
0: gender mi na ada ada ada ka won so mi
1: ada ada ada ki won se keke ko gbogbo e po
0: yes sir hello mongbo yin sir yes sir okay iyan ku die ka to bo se mo pe ohun o je ko han si gbogbo aye poruko ya won ni iyawo ile gan na si mo si e to wa pe da ku tori mo gbadun
1: mu awa in to fi ma wa mo e jo se gbogbo family won ti ni mo
0: bayi da
1: bo eleyi baba yi o je keni keni mo si won se be won
0: hello
2: hello ma
0: e ba n kuro legbe radio yen da kan
2: hello hello ma
0: mo n gbo yin iya mi
2: igun e ti sele se mi na ri
0: ah o ye sha wo ya
2: o je pe gba to mo mi mu iwe yen wa pe kin ko bo oruko mi o mo ni ko pe gbogbo awon egbon e wa mo pe pade njo sunday gbogbo won joko mo salaye fawon aburo egbon egbon yin se bayi bayi bayi o loruko mi o mi ko mo ni o tori bolojo ba de o ko ma da bi pe kini o mo je ki gbogbo won mo n to ye ko se gan niyan n to ye ko se gan niyan
0: e seun ya mi
2: e ku eto riskas lati waya
0: e seun ya mi risi lati waya mo dupe e ku ohun emi faramo nkan ti ya mi so
1: emi gan faramo
0: o nigba to mo awon seru o sele sawon awon si pe gbogbo awon egbon re jo omo yi lo ni o
1: amo to to ni won mi si ni o
0: amo iya na ti won e iku odojo arun odosu iya to sele si na le momo boya won na ni lokan lati gbe
1: sebi mama so nsin pe bo se gbe iwe wa lawon ti pe bi atara re kawon to fowo si iya ti n fowo si kini fowo si keji fowo si keta
0: hello
1: ba na fe soro
0: yes sir
3: falan
0: okay ba da se
3: okay akuyeto
0: e se o
3: arakunrin yen o gbiyanju ni o re ki koko o koko o koko die o ye ki o je ki awon aburo e mo papa ti o je ki ya e la yo loye o ya won gan je ki ya e mo to kon se gbogbo e loruko ya e to ba de ti wa se loruko ya e ko ye ko ko awon file yen sinu ile abi nu ile ya e ti ya e gbe o lo ara e lo ye ko ko file yen si
0: iya yen
3: so to fi je pe iya pada wa ku awon omo wa n tule won wa ri file so any ti o mo bi file se je ni se o ba ri file ko ni ti file file on the trace property
0: beni beni
3: so profile yen inu odo ara e pa inu ile to npe lo e ko wa
0: o
3: ma bo e ti a
0: e se un ba mi
1: tori ba
0: e je mu kan si ka to mo rele torojo bi mo so lokun hello
2: hello
0: e ka so ya oruko yin bi te tin pe
2: ba fun yo
0: ami olohun
2: e ba ma lonko
0: okay
2: ri ta ba ni ka so o da je ni pe ori iyawo re yen lo mu ba wo ni o se wa se gbogbo nkan bi o ti e ti wa lu bu le bu bu bu en to ti bi mo bi mo fun o to si wa se gbogbo nkan to ni yen ni o ka yen ku nkan to da to mo ba gberu re wa ba mi pe ki se ma ni bọọlu ofiisi iyawo rẹ si tọrẹ ẹjọ n ṣiṣẹ ni ìgbà tó ń ṣiṣẹ ibi ìyàwó ni ń tọjú ẹ
0: bẹẹni tí ń tọjú ọmọ
2: ó ń tọjú òun náà orí ìyàwó yẹn ló mú orí ẹ ló mú tábà rò sí wá tá a rò sẹyìn báwo lèyẹn ṣe lè fi wọ ọdájú bá ọwá fi gbogbo nǹkan fún ẹyìn ìyá ẹ o fi kọ fọmọ kan sí
0: ìyàwó sí kò fọmọ kò fún ìyàwó sẹyìn
2: wá ń jẹ fún sẹyìn ẹni bímọ fún ni sẹyìn ìyàwó ẹni
0: ìyá àti
2: ìwà kan ni ẹ
0: ṣe ìwà
2: kan ni ori iyawo lo mu
0: a mo re yi ba grandma e se o ma
1: mo sha bi mo
0: grandma
1: to ma le se
0: to
1: ma
0: so le gba ko se be fun mo be ni o ya to grandma lori iyawo re lo mu amo n kan won lara oro ri bo se ri bayi lo so tun ni boya e je mu kan si kin to mo sare le hello
2: hello
0: hello mo kon di radio yin e dakun e ka so sir
4: e ra ma o
0: yes sir
4: ejo ọmọ mélòó ni ìyá yẹn bí
0: mẹrin ni sir
4: bàbá olówó yẹn ni ò dá o ó yẹ kó lè ní ọrẹ nínú àwọn mẹrin yìí inú àwọn àbúrò ẹ tàbí ẹgbọn ẹ tí a sọ fún pẹtù nǹkan báyìí mo ṣe pamọ sí ọdọ ọmọ mi wa o
0: kódà ìkọnú àwọn akẹkọọ wa ní slash academy ó sọrọ kan ní ìsìn ó ní ó lè jẹ pé bọdá yẹn nìkan ni ìyá rẹ bí síbì kan tó bí ọ mẹta tó kù sójú kan tó wá jẹ 3-1 ká tó ta gbọn ọbẹ ń wò ó bí lè jẹ pé mi ò ti rántí béèrè náà.
4: ó jẹ bẹẹ náà ó yẹ kó lè ní ṣe bọmọ ya ni okun ọmọ ya ni wọn sọ pé òyìnbó ń sọ fún ọmọ bàbá
0: lọmọ ìyá ìyá ọmọ bàbá ní ìbádẹra wọn.
4: tó ó yẹ kó lè lọrẹ nu wọn bàbá olówó yẹn ìwẹ ni ò dá tó gan má tí wọn sọ pé ọlọrun mú yẹn bẹẹ lórí. so bó ṣe rí nìyẹn ọlọ́run abá adé adé nínú ayọ̀lú láti ìlú dèrè ní barapa.
0: ẹyin ti barapa kan ẹ bá mi kí tó sì sókè o ẹ bá mi kí tó sì sókè o
4: àwa nìyẹn o
0: ẹ ṣeun bàbá mi
4: yẹsà
0: ọgà olúwa ṣeun adúpẹ́ lọ́sọ̀ọ̀tọ̀ lórí ètò ayé obìnrin oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe èyí tẹ́ ẹ bá wa jẹ́ náà adúpẹ́ tẹ́ ẹ bá wa fìfẹ́ lò lọ́sọ̀ọ̀tọ̀ ni mo ṣe máa ń sọ pé èèyàn yìí ní igi lóko kó má mèso ẹ o mọ orú ibi tó ti jáde wá o mẹ n tó fẹ o mọ kó o tó fẹ ìgbà tẹ ẹ ti ń fẹ ra yín náà o ti ń ráwọn ọwà tó ń wù wọn ni ṣe bàbá wa ń jà ṣe bíi ti ìkúkú wa ni adìyẹ sì dà mí lóògùn fọ lẹyìn ṣe bíi irú eléyìí wa ni ẹjẹ a mọ ọdárò lẹẹkọọkan ọjọ kan ọjọ kan tẹ ẹ pàdé tẹ ẹ fẹnu ìfẹ kọra yín ẹ mọ ọrọ ọjọ kan tẹ ẹ bá ti ẹ wàá rò yẹn rárá wọn ni bàbá torí iṣu jẹpo ká torí epo jẹṣu ẹjẹ a mọ ọrọ tàwọn ọmọ tẹyin méjì bá ń jà nígbàkigbà kò tiẹ̀ wá sí jàánú ilé àmì mi ò mọ nǹkan rí n mọ nǹkan rò n mọ rírí tó ti ṣẹlẹ̀ sí wọn kan tó pinnu pé gbogbo nǹkan mo ní o ìyá mi lónìí ẹjẹ a mọ fi wọn tó wọn sí bàá mi kan náà sọ lẹ́ẹ̀kan ó ló yẹ kó lọ́rẹ̀ẹ́ láàrin àwọn ọmọ ìyá rẹ̀ bó ni wọ́n ṣe ń ṣan ọmọ ìyá tiẹ̀ báwo lẹ ṣe jọ́rin ṣé ọmọ ìyá àwùsá lẹ ṣe ra yín ni àbí bó ni ẹyin ìyá wa nọ́ọ̀sì kẹ̀rẹ́ ẹjẹ a mọ pé wọ́n jókòó ìyàwó rẹ̀ ń kọ́ kí ló ṣẹlẹ̀ ìwọ ya fẹlẹ̀ pé tó ká bá ká gbà pé bọ̀dá yín ọmọ tó tọ́ ó yẹ kí ìyá lè tọ́ wọn sọ́nà ó yẹ kán lè lọ́rẹ̀ẹ́ ó ti ẹ̀jẹ̀ yọ kan fún ọmọ rẹ̀ nìkọ̀ọ̀kan fún ìyàwó rẹ̀ náà nìkan tí gbogbo ẹ̀ bá rí bó ṣe rí kò ní dùn wọ́n jù
1: wọ́n
0: dàgbére farale.
1: A ti gbọ́ báhùn náà o ẹjọ́ ẹjẹ́ àṣàtúnṣe gbogbo ibi tó yẹ ká àtúnṣe wà ẹjẹ́ àṣe ẹjẹ́ a máa rò kan káàfin máa fi ṣe kan. Olúwa tóbi lọ balógun ọmọ májẹ̀mú lorúkọ tèmi ó di ọ̀sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀.
0: Agbára ọlọ́run àwọn ọmọ akẹ́kẹ̀ẹ́ wa láti slash academy àwọn náà wà ń bí tá a jọ ń gbé yẹ̀wò sọ́tún sósì lọ́sọ̀ọ̀tún ní ara wọn náà Adédọyìn Adébáyọ̀ Adéṣẹ́wà Ìṣọ̀lá àti Bàámi Adélẹ́yẹ àti àwọn Adélẹ́yẹ Òyìnkọ́sọ́lá àwọn mẹ́tẹ̀ẹ̀ta la jọ wà ń lé agbára lọ́sọ̀ọ̀tún mi ta moju ero mi na si je bo sun alayan de boss clever himself olotu mi na ni titi layo akishola ipade to dijo mejo lase edumare mo se ma san ya mejo problem no dey finish make sure you eat brother mi to loro to sun e jeun te ba jeun te yo te lokunu e le mo nte gbesi e le mo be se bi awon aburo yin be se bi mi boy kini kankan le mi o mo bo le se fe dojuko yawo yin lati salaye oro yin nisin pade dijo mejo lase edumare ire o

ekuro le be lasiko ise atoro akojopo royin agbaye londe se ti gboyin lati ikoni ti lagelu 96.7 oke to gaju awon oke lo martini salao lo ni royin sugbon saju egbon okoko ile itun be ninu royin ohun ijaba orilede nigeria pelu orilede ti gambia ona ni won ti towo bo wa dehun eleri to gbongbon eleri ti yo le sun eto oraje orilede nigeria ti orilede ohun si oke agba ẹni tí ń ṣe olùṣàkóso àgbà fún ilé ẹ̀kọ́ ti ládòkè akintola ilé ìtọ́jẹ́ ti ilé ìwòsàn wọn náà ló ti ṣàlàyé báyìí pé mẹ́jọ nínú àwọn ọmọ tí wọ́n dá sílẹ̀ kúrò nínú àkàtà àwọn ajínigbé ní ìpínlẹ̀ ọ̀yọ́ òun náà ni wọ́n sì ń bẹ ní ọgbà ilé ìwòsàn ọ̀hún níbi tí wọ́n ti ń gba ìtọ́jú

ikọ̀ ogun orílẹ̀-èdè ti Iran náà ni wọ́n ti jẹ́jẹ́ báyìí pé àwọn ṣetán láti máa kọlu àwọn ibùdó ilé tó jẹ́ ti àmúyẹ tó jẹ́ ti orílẹ̀-èdè ti Amẹ́ríkà. Agbẹ́yìn egungun fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Super Falcons òun náà ló ti tọwọ́ bọ àdéhùn tuntun pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti AS Roma ilé tó jẹ́ ti àwọn obìnrin ní báyìí ẹgbọ́ròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́.

ìjọba orílẹ̀-èdè ti Nàìjíríà pẹ̀lú orílẹ̀-èdè ti Gambia ọ̀nà ni wọ́n ti tọwọ́ bọ àdéhùn ilé tó jẹ́ àdéhùn tuntun tó gbọ̀ngbọ́n ilé tí yóò lè dé kí àwọn ẹ̀ka ilé tó ṣe gbòógì kí ó dàgbà sí láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì àdéhùn ọ̀hún náà ló wáyé lẹ́yìn ìpàdé pàtàkì ilé tó wáyé láàrin ẹni tí ń ṣe mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè fún ti ìpínlẹ̀ tí ń ṣe aṣojú Ṣọlá ẹnìkan láyé àti ẹni tí ń ṣe mínísítà fún ilẹ̀ òkèèrè bákan náà fún ti orílẹ̀-èdè ti Gambia ẹni tí ń ṣe Stanley Modu Ije òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta lẹ́yìn ìpàdé ilé tó jẹ́ ti ìdajì ọdún tó jẹ́ ti àjọ ti ECOWAS tí ó wáyé ní ìlú Freetown ní orílẹ̀-èdè ti Sierra Leone níbẹ̀ náà lẹ́ni tó jẹ́ agbẹnusọ fún ti ẹni tí ń ṣe mínísítà fún ìpínlẹ̀ fún ọ̀rọ̀ òkèèrè lórílẹ̀-èdè wa Nàìjíríà ẹni tí ṣe Kimebi Biefa òun náà ni ó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún tí ó sì fún ẹrẹ́kì àwọn aṣojú orílẹ̀-èdè méjèèjì fún ipa gbòógì eléyìí tí wọ́n gbé nínú ìpàdé ọ̀hún níbẹ̀ náà ni ó ti wá fún ẹrẹ́kì ẹni tó jẹ́ ẹnìkan láyé pẹ̀lú bí ó ṣe jẹ́ pé ìgbésẹ̀ eléyìí tó gbé nípa orílẹ̀-èdè wa Nàìjíríà yìí jẹ́ ọgbọ́n àtinúdá eléyìí tí yóò sì jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà kí ó lè túbọ̀ tún gòkè àgbà sí i níbẹ̀ náà ló jẹ́ pé orílẹ̀-èdè méjèèjì ti wá tọwọ́ bọ àdéhùn tí wọ́n sì wo àwọn ẹ̀ka gbòógì eléyìí tí àwọn orílẹ̀-èdè méjèèjì tí wọ́n lè ti ran àwọn lọ́wọ́ eléyìí tí yóò sì jẹ́ àǹfààní fún orílẹ̀-èdè méjèèjì. Ẹni tí ń ṣe igbákejì ààrẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà Kashim Shettima òun náà ló ti sọ di mímọ̀ báyìí pé orílẹ̀-èdè wa Nàìjíríà ni kò yẹ kó wà nínú orílẹ̀-èdè eléyìí tí yóò wà nínú iṣẹ́ ẹ̀wọ̀n òṣì níbẹ̀ náà ló sì ọ̀rọ̀ di mímọ̀ pé pẹ̀lú àwọn olùmọ̀nì àti ètò ọrọ̀ ajé eléyìí tí orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó ní òní ti orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó bá ní ààtò eléyìí tó yẹ ó yẹ kó orílẹ̀-èdè wa Nàìjíríà ń bẹ láwọn àwọn orílẹ̀-èdè eléyìí tí yóò mọ gbádùn nínú ọrọ̀ àti nínú ọlá Shettima náà ló sọ̀rọ̀ di mímọ̀ nílùú Abuja nínú ìpàdé pàtàkì eléyìí tí wọ́n pìyàmọ̀ fún ètò ọrọ̀ ọ̀gbìn àti ìdàgbàsókè àti okoòwò rẹ̀ níbẹ̀ náà ni igbákejì ààrẹ ọ̀hún ló ṣàlàyé tí ó sì fi orílẹ̀-èdè Indonesia tí ó fi ṣe àpẹẹrẹ pẹ̀lú bí wọ́n ṣe wọnú ètò ọrọ̀ ajé pẹ̀lú ti epo pupa tó sì jẹ́ pé ọgbọ́n àtinúdá ọ̀hún òun náà ló ti fi orílẹ̀-èdè ọ̀hún sínú ọ̀rọ̀ eléyìí tó jẹ́ ọ̀rọ̀ aláìlópin níbẹ̀ náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé ó tóbi bílíọ̀nù márùndínlógún owó dọ́là eléyìí tó jẹ́ pé orílẹ̀-èdè ọ̀hún tí ó pa sí àsùnwọ̀n wọn ní ọdún 2025 látàrí òru epo pupa eléyìí tí wọ́n ń tà káàkiri àgbáńlá ayé níbẹ̀ náà ni Shettima tó wá ṣàlàyé wípé apá ti Niger Delta lórílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ló jẹ́ pé wọ́n lè pawó wọ lágbàáyé pẹ̀lú bí wọ́n ṣe ní àǹfààní láti máa ṣe ẹja tó jẹ́ pé àwọn akàn àwọn èdè àti àwọn ẹja oríṣiríṣi òun náà ni ọlọ́run fi jíǹkì wọn ní apá igun ti Niger Delta Kashim Shettima wá ṣàlàyé pé ètò ọ̀gbìn òun náà ló jẹ́ ọ̀nà kan gbòógì eléyìí tí ó lè jẹ́ kí ìgbà gbádùn àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà kí ó tún lè rú gọ́gọ́ sí i. Ẹni tí ń ṣe olùṣàkóso àgbà fún ilé ìwòsàn eléyìí tó ń bẹ ní ọgbà ti ìkọ́ni ti Ládòkè Akíntola eléyìí tó ń bẹ nílùú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni tí ń ṣe ọ̀jọ̀gbọ́n Ọláwálé Ọlákùlẹ́yìn òun náà ni ó ti ṣe ìkéde báyìí pé àwọn mẹ́jọ nínú àwọn ọmọléèwé eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ kúrò nínú àkàtà àwọn ajínigbé eléyìí tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni ó ti ń bẹ ní ọgbà iléèwòsàn ọ̀hún báyìí níbi tí wọ́n ti ń gba ìtọ́jú Ọlákùlẹ́yìn náà ló ṣe ìkéde ọ̀hún ní ọ́fíìsì rẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ tí ẹ̀ bá gbàgbé wípé àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún àti àwọn olùkọ́ òun náà ni wọ́n jí gbé ní ọjọ́ 15 oṣù 5 ọdún tá a wà yìí tó sì jẹ́ pé ní ọjọ́ 10 oṣù 7 ọdún tá a wà yìí òun náà ni àpapọ̀ iléeṣẹ́ àwọn ọmọ ológun àti àwọn òṣìṣẹ́ aláàbò tó kù òun náà ni wọ́n fọwọ́sowọ́pọ̀ tí wọ́n sì láǹfààní láti gbà wọ́n dá wọn sílẹ̀ kúrò nínú àkàtà àwọn ajínigbé níbẹ̀ náà ni Lákùlẹ́yìn ọ̀jọ̀gbọ́n Lákùlẹ́yìn wá ṣàlàyé wípé ọ̀kan nínú àwọn ọmọ ọ̀hún òun náà ni wọ́n kẹfin tí wọ́n sì ṣe àyẹ̀wò fún wípé ó ní àìsàn eléyìí tó ní ṣe pẹ̀lú ọkàn tó sì jẹ́ pé òun náà ń bẹ nínú ilé ìtọ́jú báyìí níbi tí ó ti ń gba ìtọ́jú eléyìí tó péye

ẹni tí ń ṣe onídàájọ́ Muhammad Umar ti ilé ẹjọ́ Galilee tí ó fìdí kalẹ̀ sílùú Abuja òun náà ni ó ti ṣe ìkìlọ̀ kẹyìn báyìí fún ẹni tó jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti AAC Alliance Congress Alliance African Alliance Congress ẹni tí ń ṣe ọmọ Yẹlé Sowore níbi tí ó ti ṣàlàyé wípé kí ó gbáradì báyìí láti farahàn nílé ẹjọ́ pẹ̀lú àwọn agbẹjọ́rò rẹ̀ látàrí ẹ̀sùn tí wọ́n fi kan Ọlọ́run wípé ó sọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ tí kò tọ́ sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà níbẹ̀ náà ni ẹni tí ó jẹ́ onídàájọ́ ọ̀hún náà ni ó ṣe ìkìlọ̀ lónìí tí ń ṣe ọjọ́bọ̀ níbẹ̀ náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún látàrí bí àwọn tó jẹ́ agbẹjọ́rò rẹ̀ ẹni tí ń jẹ́ Olumide Fusika àti ẹni tí ń ṣe Ruben Idakole náà ni wọ́n kọ̀ láti yọjú sí ilé ẹjọ́ lẹ́yìn ìgbà tí ilé ẹjọ́ ti pa á láṣẹ ibẹ̀ kí wọ́n farahàn ní ilé ẹjọ́ níbẹ̀ náà ló jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún náà ni ó jáde lẹ́yìn ìgbà tí ọmọ Yẹlé Sowore tí ó sọ̀rọ̀ tí ó sì fi àbùkù kan ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó sì pé wípé ó jẹ́ ọ̀daràn níbẹ̀ náà ni wọ́n ti wá ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún báyìí síta wípé kí ọmọ Yẹlé Sowore kí ó rí pé àwọn agbẹjọ́rò rẹ̀ kí wọ́n farahàn ní ilé ẹjọ́ nínú ìjókòó eléyìí tí ó kàn. ìròyìn ìta àgbáyé ló ń di sèti ìgbọ̀yìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè gajòkè ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè. ikọ̀ ọmọ ogun ti orílẹ̀-èdè ti iran òun náà ni wọ́n ti ń dúnkokò báyìí pé àwọn ṣetán láti bẹ̀rẹ̀ sí ní kọlu àwọn ibùdó eléyìí tó jẹ́ ti ohun àwòmọ́ni tó jẹ́ ti orílẹ̀-èdè ti amẹ́ríkà tí wọ́n bá dẹ́kun láti mọ kọlu orílẹ̀-èdè ti iran lẹ́yìn ìgbà tí ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè ti amẹ́ríkà tí wọ́n kọlu orílẹ̀-èdè ti iran tó jẹ́ pé àdó olóró náà ni ó tojú ní agbègbè ti kuzham àti banda habaz àti chaba níbẹ̀ ni ikọ̀ ọmọ ogun ti orílẹ̀-èdè iran ti wá jẹ̀jẹ̀ báyìí tí wọ́n sì ń fọwọ́ sọ̀yà wípé àwọn ṣetán láti rí pé àwọn kọlu àwọn ibùdó tó jẹ́ ti orílẹ̀-èdè amẹ́ríkà tí ó ń bẹ lórílẹ̀-èdè ti kuwait àti orílẹ̀-èdè ti jordan bákan náà. lákòótán ìròyìn ti eré ìdárayá agbẹ́yìn gbùngbùn tó jẹ́ ti ikọ̀ agbábọ́ọ̀lù ti super falcons ẹni tí ń ṣe Oladipupo Sukurat ọ̀nà ló ti tọwọ́ bọ àdéhùn lọ́dún mẹ́ta pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ tó jẹ́ ti àwọn obìnrin ti AS Roma nílé ìtún bẹ̀ lórílẹ̀-èdè ti italy níbẹ̀ náà ló jẹ́ pé agbẹ́yìn gbùngbùn ọ̀hún Oladipupo ọ̀nà ni ó tọwọ́ bọ àdéhùn kàn pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún ní ọdún 2025 oṣù kejì tó jẹ́ pé ó kópa fún wọn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó 32 fún ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún pẹ̀lú ipa ribiribi eléyìí tí ó wakọ̀ fún ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún náà ni wọ́n ti tọwọ́ bọ àdéhùn pẹ̀lú rẹ̀ ọlọ́dún mẹ́ta gbáko pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti AS Roma bákan náà ni Sukurat òun náà ló jẹ́ pé ó tún wà nínú ikọ̀ agbábọ́ọ̀lù ti super falcons tó sì jẹ́ pé ó wà nínú ikọ̀ àgbà ọ̀jẹ̀ tó sì jẹ́ pé ó ti ń fakọyọ pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà láti ọdún 2024. wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n àwọn kókó eléyìí tí ó ṣùyọ̀ lẹ́ẹ̀kan sí i.

ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè ti Gambia ọ̀nà ni wọ́n ti tọwọ́ bọ àdéhùn tuntun báyìí láàrin orílẹ̀-èdè méjèèjì. Ẹni tí ń ṣe olùṣàkóso fún ilé-ìwòsàn eléyìí tí ó ń bẹ nínú ọgbà ti Fásitì ti Ìkọ́ni ti Ládòkè Akíntola òun náà ló ti ṣàlàyé pé àwọn akẹ́kọ̀ọ́ mẹ́jọ òun náà àti àwọn olùkọ́ òun náà ni wọ́n ń bẹ ní àkàtà àwọn ní ilé-ìwòsàn níbi tí wọ́n ti ń gba ìtọ́jú eléyìí tí ó péye. Ikọ̀ ọmọ ogun torílẹ̀-èdè ti Iran náà ni ó ti ń dúnkokò báyìí láti bẹ̀rẹ̀ sí ní sọṣẹ́ sí àwọn ibùdó ilé ìtọ́jú torílẹ̀-èdè ti Amẹ́ríkà. Àgbẹ̀yìn gbogbo nínú ọkọ̀ agbábọ́ọ̀lù ti Super Falcons náà ló ti tọwọ́ bọ àdéhùn lọ́dún mẹ́ta pẹ̀lú ọkọ̀ agbábọ́ọ̀lù ti AS Roma. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní fún ọ̀kanòjọ̀kan ìròyìn ẹ̀ lè kàn sí wa lórí ìtàkùn ti àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagelofm.com àbíkẹ́ darapọ̀ mọ́ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X wa pẹ̀lú tọ̀nà Lagelofm 967 bákan náà lórí ti Facebook wa pẹ̀lú tọ̀nà Lagelofm 96.7 Tunde Ọ̀làwọ̀ lọ́lọ́tún ròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún Olúwa Ọ̀làgúnjù Martini Salau ló ti ń ròyìn ẹ̀ kúrò lẹ́wọ̀ kété tí n bá ti kúrò lórí ìròyìn òun náà ni Kọ́dìrì Adérọ̀gbà yóò mọ gorí ètò pẹ̀lú ètò yín ta ló takin ẹ mọ̀ kúrò ń bẹ́ẹ̀ o ẹ ṣé tẹ̀ ń gbọ̀ wá.

0: ga joke.
1: Ta ló take.
2: Aláfidà. Ó yá gbé wa débẹ̀ gbé wa kọjá bẹ̀. Ṣé ẹ lè gbé gẹ̀ sí i?

0: number 5 ibe de le karun ele te la nfani lati mu oni ki nbere lowo wi pe ta ba nso nipa idije ile adulawo lodun 2024 orile de wo lo gba
1: Zambia
0: ti polopolo awon na gba idije ile adulawo lodun 2024 abi
1: be
0: oda ko si laburu e se o orile de idije to se gba tan Ivory Coast Orílẹ̀-èdè Ivory Coast ló gbà àbí ewo ìbéèrè wo ẹ̀lú ẹ̀ka ọ̀sán sà.
2: Ẹ̀ka ọ̀sán mà
0: kí lórúkọ yín Bọ́lá tí ń bá yín sọ̀rọ̀ yìí.
2: Ìyá Àbejì ní olùpàkẹ́ ẹ̀lẹ́ ọlọ́lọ́gbọ́n ìyá Àbejì.
0: Ìyá Àbejì látàkí ẹlẹ́sẹ̀ mọ́ pa bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá.
2: Bẹ́ẹ̀ni.
0: Tíìmù wo ni yín mà?
2: Chelsea
0: ni yín.
2: Bẹ́ẹ̀ni.
0: Chelsea ni yín. Ó yá ẹ mú bèrè.
2: Number 5.
0: Ibere le kanu ti loma.
2: Ah, owo lo wa nle.
0: Ibere lati ogbon si ogoji.
2: Ah, ogbon si ogoji. Number 8.
0: Number 8 abi?
2: Yeah.
0: Ibere number 8. Oda. Ibere number 8. Won te ti mu ibere number 8. Ibere le kejo le te mu. Oni e daruko orilede meta. Eléyìí tí wọ́n gbàlejò ìdíje fi ẹ̀yà àgbáyé tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ó lè di mẹ́ta ló gbàlejò rẹ̀ ẹ kàn dárúkọ mẹ́tẹ̀ẹ̀ta ma. Ó lè di amẹ́ríkà
2: mẹ́síkò
0: USA
2: canada
0: ìyá àbejì láti.
2: Akínyẹlé ìyá àbejì ọlọ́run lọ́gbọ́n láti akínyẹlé.
0: Ẹ ṣe gan ma ó yẹ ẹmúbèrè yín tó gbẹ̀yìn ma.
2: Tó gbẹ̀yìn.
0: Bẹ́ẹ̀ni ma.
2: Ok. Number 3.
0: Ìbéèrè lẹ́ẹ̀kẹta ti lọ.
2: Ìbéèrè lẹ́ẹ̀keje
0: lè tẹ́ láǹfà láti mú. Number 7. Ṣé à ń gbọ́ mi ma?
2: Ọgbọ́ta.
0: Jude Bellingham ọmọ ilẹ̀ Gẹ̀ẹ́sì. Inú kọ̀wé ló ti darapọ̀ mọ́ ikọ̀ Real Madrid. Ẹ má bá wọ̀rọ̀ tó ń jẹ́ Jude Bellingham.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ mọ̀ Jude Bellingham. Inú kọ̀wé ló ti wá darapọ̀ mọ́ ikọ̀ Real Madrid. Ẹ̀mọ̀.
2: Dortmund. Bẹ́ẹ̀.
0: Dortmund. Borussia Dortmund àbí.
2: Bẹ́ẹ̀ni.
0: Ó dà kò sí láburú. Ìyá àbejì láti Akínyẹlé. Ó dà ó ti tó gbà ó tẹ́ tí wo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá.
2: Ó ti pẹ́ o.
0: Ó ti pẹ́ àbí.
2: Ó ti tó 10 years.
0: Bẹ́ẹ̀ni. Ó ti tó 10 years tẹ́tí support Chelsea.
2: Bẹ́ẹ̀ni.
0: Ó dà. Kò sí láburú ìyá Chelsea náà mọ̀ pé ìyá Chelsea gbogbo Akínyẹlé ó dà kò sí láburú mà mo ti kọ nọ́mbà mẹ́rin tó gbẹ̀yìn nọ́mbà yín ẹ ṣe gan ma inú mi ń dùn pé àwọn tó tàkìnrì obìnrin náà jẹ́ wọ́n dẹ̀ tún pè wọlé tàkìnrì yẹn ìyá àbejì láti Akínyẹlé ó dà kò sí láburú ẹjẹ́ sáré dókè lọ́nà kálọ̀rì epo lówó ọjà pápápá á lọ pa àdé pa ni ìbéèrè pọ̀ ńlẹ̀ bí tẹ́ fi ṣèfàjẹ́ lọ́sàn-án tèmi ṣùgbọ́n ẹ̀mọ́ kò lójú òpó káṣẹ̀ *347*1004*2# káṣẹ̀ wọ́n ti gbé owó wọlé ta ni ó gbà mú padà bó ẹ kú kalẹ̀.
3: Lajilu FM 96.7.
4: Mo ti bẹ̀rẹ̀ fún olè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjẹ́ ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM gbé ọdún mọ́kàndínlógún, ẹ bá wa

0: Nje agbe wa tun ti de oba nile aro aluko wa ti de oba nile ikosun lekeleke wa tun ti bale sori eto loni oba nile sese fun nje mo ki onile aki alejo aki eni tin be ni tosi ateni tin be lona jijin wi pe aku dede asiko yi aku bojo ojo ti ri lodo ko wa wa lagbara olohun yo si tuyo ba fun gbogbo wa lore to ta pe ni e la loro ni role yi a tun tu su desale koko lori bi ti nkan deduro lori oro orilede Nigeria sugbon agbon bo la nlo oro Nigeria mo ma so fun a wi pe ajegbe ti bi obe kerosene ni be ba so won ni ile ise kan ofege ni eni oro kan o ni ofege ko baalu aladagbe yan private je ti ko le ma gbe na bi pada gbe eni ohun lo si lu Abuja ni nti royin gbe kaaki egbirin ote si loro Nigeria be ba tin pa kan ni omi omo ru ama ibere ti mo fe bere nro le yi ti mo fe je ka jo tari sira wa ka jo mo jiri ewo lokan wa dede ko ni ke fun enikankan lesi re e sa funra yin lesi wi pe lorilede Nigeria nje awon asemo luwa awon ari igbodo wi ikun mu ba le sasemo lu nbe eh o won so tan tan be lori apere o tori won awo ki awon ni immunity pe nikan kan gboro fo kan gbongbon ba ku nbe se ba ti ropolopo ari eyan ti oro ile ejo won di lobolobo laarin ara won an wa ba ba ti ri agbe ni national kini kan e ma wa kaakiri bench warrant ile ise olopa lo gbe be ba ri wanted niwe ngbe yin le ti ru eni be ti o tun pada jade ave contest yo si gba ticket Nigeria iyun ni mo fi wa nbere bere pe si awon asemo luwa se aparo kan o mo gaju kan lo lorilede Nigeria eh ina ma ru lokan ara yin e wa won scenario kokan bo ba wa ri be ki la se toro fi lojutu se agbara asemo lu o ti ma deku se to ba ti wa je pe ndiku se ke se wi pe tori pe awon ti ndiku lara won ti won ti wa di aselu se ke se pe tori pe won si njoba mo ni bo ba si ni gun wa to ba si ni abe aburada wa nko si o ke leyun kojo mo je bere lokan ko wa wa e ja fi le baun loko loga loga ni kan ni yi latori oga wa tun di omo lawuwo kenet ogweje kebugi lo lotu eto yi en to je ma lanfani ati gba wa ke tun ri awo ademola asisi asisi baba lo nila gbogbo awon eyan wa tan be lagbon social media seun oba jana oba lana eyin ayomide lo si gbogbo yin beun mo kiyin mo lu yin logo enu abidemi lo ko temi akande lo ko baba to bi mi lomo ora gba bi o ba se lo ro baba pe ti a ma se lojo ale ni role yi iru fi ojo oni ninu tan ja gbe yewo se mo wi pe oni ni ojo 16 osu keje odun 2026 iru fi ojo oni ojo 16 osu keje odun 1979 se gbagbe wi pe Saddam Hussein yẹni ti se are orilede Iraq o wa lori apere fori di odun 24 ngba na lo bere kini ohun lo bere si ni mo ja awon orilede ti ajo mule gbera won ati awon orilede re logun gege bi itan se kole sugbon oba mewa igba mewa enikun olule aye gbo won ni egberun kini kun le samolo nlo nigbengbe yin kini ohun lo bo nigba to di ogbonjo osu kejila odun 2006 won pada fi die mule wi pe oje bi gbogbo esun ti fi kan loju gbogbo aye won si ni ki awon eyan ma wo won yegi fun Saddam Hussein eni ti share fun orilede Iraq ngba na lohun gbogbo e ba pin be sugbo boya nti an se to abi oto irufi ojo ni ninu tan a ma fi ran ra wa leti wi pe ko si nti o ni tan gbogbo eni to gori e tin to se pako luke ko mo pe won so kale pada ngbo ba ya e wo e ja se bayi ka wonu eto gangan ni sansan abidemi le mi je akande loko baba to bi mi lo mo ra gba bi o ba se lo ro baba pe ti a ma se lojo ale e gba bo lori facebook wa ni ro le yi se mo pe asiko oselu tin de die die eh kini ohun tin bo egbe oselu ti mo ni ninu ile agbara nro le yi eni ti se omo oye hin ro ni meti ke mo pe gege bi oludije fun igba keji gomina pele oyo inu egbe wo obinia ma so pa won obi ka yo lady tori to ba fi le mobin yo ju ta po won fe se awon kankan nu oselu ah e wo tan ni en ba fe jengbengben ko ti le gungbengben en ti o ba si logun arin do ki ja yan lori facebook wa ma bon ro le yi lagilu 96.7 in life ilanfani ati wa fọ́nrán kan mo fẹ́ jẹ́ kẹ́ ẹ wò ṣé ẹ gbàgbé ẹ tiẹ̀ jẹ́ ń já kí a kú oríire tàwọn ọmọ eléyìí tí wọ́n jí kó àti àwọn olùkọ́ wọn níjọba àbílẹ̀ oríire ọ̀rọ̀ ń fa lọ́bọ̀lọ́bọ̀ yàyí náà la wà tá a ti ń síjọ́ tá a ń kàkàkà a kà á kò pé tán mọ́ ara wú ẹ̀bẹ̀ a ṣàdúà ẹlòmíì lórí òkè gbogbo ẹ̀ ṣùgbọ́n gbẹ̀ngbẹ̀yìn a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wí pé wọ́n padà di gbígbàálẹ̀ àwọn èèyàn kan ní wọ́n stage ẹ̀ ní ah kini kan won gbọdọ mo si bi an se gba won le won ni ba e wa won mo a so won odo ti eyin le wo e wo be ke won se ndan ah ah e wo boju won se ndan won o ti e na won ko sa pa aya lara won e worun won irun won okun po beyan ba lo beyan ba fi lo osu kan gan ti o girun o ni o ye kirun re ti ga dada e wa so ta won mo nwo han bi mefa won wo so kan na se ran fun olorun ni se kini kan ni sugbon e ma gbagbe o wi pe awon eyan kan ba isele rin sa stage se awon tan ko script e se mi an se corner nu abi oro kan dojuru awon force circumstances gbogbo e sa ja dupe lowo olorun lara awon omo ohun na soro won ni ohun oju mi ri ma so kabiti kabiti lo raraye e ja wo bi omo ohun ti so lori facebook eh ayomide lo si ja won eyan lanfani ati wo belo azan kan lara awon omo nigba ti an tu won le ni eh teaching hospital lado kakin tola university of technology tin be ni ilu ogbomoso lagbegbe general inu ko wa ndun won di mara won pe olodum sa sa pada rira wa oju re re o tojo meta ni gbengbeyin e ma bo lori facebook nbe ke lanfani ati gboju ayowo ama se ma wi pe atori kan se kan lolohun koni ya yin lenu wi pe okan lara awon omo ohun nigba ti an se ayewo fun an ku ma so e ma lo fun medical check up e ma se check up e ma se check up awon yo ni kini kini jabe olodum fi nkan kan se a ninu mi ma sayewo awon kankan wa ti o foju won sugbon ni gbengbeyin lara agba tan sayewo fa awon omo yi okan nu won pada ri wi pe o ni ipenija kan ni bi okan re won ni iho nbe bi okan re to je pe ngbo ba ya yo pada yoju ta ti o di wahala fe bi won ke fi en sugbon e je nkan sara si joba apinle oyo won ti salaye oro wi pe gbogbo bo ba ti awon lawon otoju e opolopo awon eyan tin yonda nkan fun won wi pe egba sugbon wo to ba ni won stage manage e ni enikan ni bo ba je pe won stage e ni iwo na lo luru ojon lakata awon ajinigbe ijoba apinle oyo ti soro won ni kan se wadi wule wule lori facebook oro omo nu e ja kan gbo bi iseju meji meta nbe lori facebook e ma bo lori facebook wa la gilu 96.7 fm ke gbo die ninu oro omo baba ti se yi die a mo lo sodo alejo wa ni role toni asiko oselu o ti nde bo Michael Anderson e ma seun won ni awon gbadun wa won ni abidemi ragba fa enjoy your program right from here in Europe seun e kiri okodile ah ope yemi oye wale ba wa si gona ana won kia won ni God bless you sir e seun ami won le lati ruwa o gbe ruwa nkan be o e ja gboro omo bi iseju meji ninu re leyin yi se mo pe nipele la so tin be lara yan ipele la so tin be lara alubosa ana yesa bo si abalabumi Bello Azano kan lara awon mo ni sala yoro won si n fi oro wo lenu wo Ademola Aziz e ma bo lori Facebook wa Lagili 96.7 FM ija won ara ile na gbo die en le nbe won eku kale
1: Mr. Michael se oju e ri bo se pa won
2: ara oju mi ri
1: ibo na gbe won lo ton ti lo pa won
2: amun ala siko
3: won mo ko ra yin
2: boy
1: Bawa soro soke die
2: Bello Azan
3: kini kini oruko e re kan
2: Bello Azan
3: oke so le salaye fun wa awon kan ti oju e ri nigba te wa ninu
2: gba ta wa nbe erun gba ni pe awon iya mi wa nde ni kan mo wa nbe bo se ni to ma gba mi le erun gba ni
3: ojo tan wa gbe yin gangan nbo ni wo wa nba yin
4: Kí ló ń ṣe lọ́wọ́ ní skool nígbà tí ṣó lè ṣàlàyé fún wa
1: bọ́
4: ṣe wọlé
2: mi ò máa bá ṣe wọlé o àmọ́ à ń ṣe test lọ ní skool bẹ́yìn
4: so kí ni wọ́n sọ fún yín kí ni wọ́n sọ sí yín tẹ́ fi tẹ̀lé wọn àbí kí lẹ rí gangan tó ṣẹlẹ̀ tẹ́ fi tẹ̀lé wọn.
2: Ìbátan kó dání ni ìbátan kó dání jẹ́ yìí fẹ́yìn ìlú.
4: So nígbà tí
1: gbogbo
2: ọkọ̀ ìjẹ́ ká tẹ̀lé wọn jọ nígbà kan kó wà dání aláwọn ohun ìjẹ́ ká tẹ̀lé wọn.
3: Ṣùgbọ́n táwa ń lọ kí ló ń ṣẹlẹ̀ gbọ̀ngàn níbo tó mọ àwọn ibi táwọn mọ yín gbà.
2: Ara
1: bíi gbogbo wákàtí bíi mélòó lọ sí mi.
3: Àbọ̀jọ́ mélòó.
2: Ọjọ́ kan náà láti mi.
1: Pẹ̀lú wákàtí
2: mélòó. Nǹkan bí aago méje adébí tá à ń lọ bí.
1: Láti ibi àárọ̀ ló ti pé yín.
3: Kò láti wà tẹ́tí débi tẹ́ lọ yẹn ẹ̀ kúrò ń bẹ̀.
2: A kúrò ń bẹ̀. A máa ń lọ káàkiri káàkiri.
3: Kínú báwo lẹ ṣe wá ń jẹun kí ló ń fún
1: báwo lẹ ṣe ń jẹun.
2: Wọ́n fún wa ní ráìsì.
1: Wọ́n ń lo ráìsì o.
2: Sísí àwọn náà máa sí.
3: Obìnrin wà láàrin wọn ni.
2: Kò sí.
3: Àwọn ọkùnrin yẹn náà ló máa ń ṣe ráìsì.
2: Bẹ́ẹ̀.
3: Sẹ́yìn máa ń bá wọn ṣiṣẹ́ kankan.
2: Rárá o. Lẹ́yìn àwọn obìnrin wa ni wọ́n ní pé wọ́n máa dáná fún wa. Nígbà tó sì yà díẹ̀, wọ́n gbà lọ òun wọ́n ṣe fún wa.
3: Kí wọ́n fi àjẹ anybody ní sá.
2: Wọ́n fi àjẹ o. Lẹ́yìn àwọn teacher school àti wọ́n ní náà lásán.
1: Ṣé wọ́n bá yín láyè láti máa ṣe nǹkan tó wù yín bẹ̀?
2: Rárá o.
1: Lọ́jọ́ tí wọ́n pa Mr. Michael, ṣé ojú ẹ̀ rí bó ṣe pa wọ́n?
2: Rárá o. Ojú mi ò rí.
1: Ibo náà gbé wọn lọ tán ti lọ pa wọn.
2: Àmọ́ ọlọ sí kó.
3: Wọ́n mú kó ra yín.
2: Bẹ́ẹ̀.
3: Ìgbà tí wọ́n dé wọn sọ fún yín pé ìgbà tí wọ́n padà tẹ́ ẹ̀ rí Mr. Michael. Ẹ wo pé kí ló ṣẹlẹ̀?
2: Bàbá àti agbó ariwo wọn. Ibẹ̀ lánàá ni wọ́n mú. Ìgbà tán sì dé wọn mú wọn padà.
3: Díkì nǹkan.
1: Díkì nǹkan.
2: Bá ṣe ṣe fún wọn náà.
3: Ṣo lè rántí irú àwọn èdè tí wọ́n sọ tó máa ń sọ òyìnbó sí Àbáwúsá àbí ẹ̀gbọ́n nǹkan tó máa ń sọ.
0: Ọ̀rọ̀ lẹ́gbọ́n. Ẹ̀yin tẹ̀ ń bẹ lágbọ́n Facebook ẹ̀ mọ̀ jàǹfààní ẹ̀ lọ. Wọ́n ní ọmọ yìí ní wọ́n ń dáná rẹ̀ sí fún ń bo ẹni báàgì rẹ̀ sì ti ń ṣètì wá. Ọmọ yìí ṣàlàyé ọ̀rọ̀ ó ní àwọn olùkọ́ àwọn bí wọ́n bá ti fẹ́ ṣe wọ́n kán lẹ́búṣẹ́ wọn ò mú wọn lọ àwọn kan gbáríwó wọn sì ní mú wọn padà wá mọ́. Ṣùgbọ́n sá ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àná àti ṣàlàyé ọ̀rọ̀ wípé kí àwọn ìjọba nílé òkèrè kan ṣèwádìí. Yàtọ̀ sí ìjọba ilẹ̀ òkèrè orílẹ̀-èdè Nàìjíríà àwa náà ṣèwádìí gbogbo ẹni tó bá lọ́wọ́ kan sí kejì nínú tó ṣẹlẹ̀ ntí ibi ni obìnrin tí obìnrin obìnrin ṣùgbọ́n kó tó tẹ̀dí pọ́ lọ́hún ó ṣèdájọ́ ẹ jẹ́ kí ìjọba káwa náà ṣèdájọ́ lọ́dọ̀ ara tiwa. Ẹ wo kásà ti ẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ jẹ́ àfilẹ̀ báwọn ẹ̀yin tẹ̀ ń bẹ lágbọ́n Facebook ẹ̀ wà ń bẹ̀ ẹ jẹ́ ká gbéra apá kalọ̀ sójú ọjà bá a bá ti padà dé wọ́n mọ̀ láǹfààní àti kí àlejò mi káàbọ̀ mo sọ fún yín mo ní obìnrin bí ọpẹ obìnrin bẹ bá rí ní ó ṣèlú ọkọjà kéèyàn orúurú kọwọ sí kẹẹtì nìkan ẹ kú kalẹ̀.
5: Lagilu FM 96.7. wọ́n tún bẹ̀rẹ̀ kí o lè ṣaláì máa fani lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
7: Ìdílé onílera pípé, ọjọ́ ọ̀la tó ń tàn, ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò. Ìlera rẹ, yíyan rẹ, ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
8: Nítorí náà, ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀, àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin, ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀nu dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ, tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
7: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alubarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ.
9: Akànjí, èwo ló mú ọ tó kárí sọ?
10: Wo, wọ́n tún ti gbalẹ̀ tí mo rà lọ́jọ́ sí lọ́wọ́ mi o.
9: Ṣé n ti sọ fún ọ, ọ̀dọ̀ Sheymark Global Resources ní ibi ìfọ̀kànbalẹ̀ tí mo ti ra ilẹ̀ ilé mi tí mo kọ́ láìsí wàhálà kankan. Hurry, as our 5 million naira per plot at Gracefield Estate is now selling fast at 3.5 million naira. Gracefield Estate is located in a serene environment at Omiadio, 2 minutes drive to Omiadio train station, Ibadan. Lọ́gán tẹ́ bá ti ra ilẹ̀ yín lẹ láǹfààní láti bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀ láìsí wàhálà àwọn ọmọ nílẹ̀ kankan. Bẹ́ẹ̀ ló sì súnmọ́ àwọn agbègbè bíi Àpáta, Àkàlà Express, Ring.

0: ṣe fún àkórí tí mọ́tà ìrí yin gbáre. Mo tó ti bèrè lọ́jọ́ tó bá ti ń fara hàn. Ẹni tó ti bá ṣe yin ni òní járíko lulẹ̀ látọjọ́ Sunday tuwẹ̀ ni Saturday 18 July 2026 látàgọ́ mẹ́fà ìràjí sí mẹ́jọ òwúrọ̀ nínú ìyìn pẹ̀lú ìsọtẹ́lẹ̀ iṣẹ́ mi àti anujúkọrojú máa ṣe. Àwọn olórí ẹ̀mí Kẹ́mi Okunola Taiwo Gumi Bomi Aṣọ́lú Babayemi Praise Okìkí Dayo Amos Mayowa Ajayi Adora Tolu Ibitoye Tọ́pẹ́ Ọlá Lágbàwí Nurojayi Abiola Emmanuel Akitayo Olúwa Ṣẹun Itisiwẹ̀ Wọlé Ọlọ́run Aláyẹ Olúfẹ́mi Òní pẹ̀lú àpàrànṣe Ọlọ́run yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ Jésù Olúwa yóò máa ṣe ìyanu láyé gbogbo èèyàn. Bẹ̀rẹ̀ látọjọ́ Sunday 12 ní Saturday 18 July aago mẹ́fà àbọ̀ ìdájí 6:30 AM làwọn máa pàdé lójoojúmọ́ ní CSC Women Tabria Ministry NTC Bra tó wà ní ìyájọ́ Leaf Road Ìbàdàn wọ́n kájọ yìí kó padà sílé pẹ̀lú ìyanu.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́jà gidi yapa. High quality stone mix blender ìrara ti ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam panda
4: àsọ̀sù ìdíyẹlẹ yọ sọ́ka
3: battle school items souvenir bags high quality stainless pot. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Present iron àwọn ògbà lóde lóríṣiríṣi abọ́mọ̀fọ́ 7 dish rechargeable fans gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn kẹ́tìrà solar fan ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀. For the original souvenir gbéra lẹ̀ máa lọ sí White Stone Souvenir ìdí àpẹ́ Odùdúwa building directly opposite NNPC filling station ìdí àpẹ́ Ìbàdàn. Bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 White Stone Souvenirs. Debi Oraja.
5: Ẹ̀ka àbọ̀ padà láti ojú ọjà ìtanilágilu 96.7 FM náà ni lórí ètùtà pè ní ẹ̀la lọ̀rọ̀. Wọ́n ní ibi abá roko ti sí òun náà ni a fàbọ̀ sí ṣe gbàgbé pé ká tó lọ sójú ọjà. Àlejò wa tí a ti ń gbàlárejò látùn ní àwọn náà ni igbákejì olùdíje nínú ẹgbẹ́ òṣèlú PRP fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ olóyè abilékọ Láìfá Ṣọlá Comfort ẹkú kalẹ̀ lẹ́ẹ̀kan sí.
6: Ẹ ṣeun olótú.
5: Ọ̀rọ̀ tí mo bí kí a tó lọ sójú ọjà àwọn àtẹ̀jíṣẹ́ ti wà Akinola Olujide wọn kan sí wa Michael Anderson wọ́n ní káwọn ọmọ yẹn lọ fún psychological cleansing nation Adeola Adesanya wọ́n ní ojú ọmọ yẹn ti rí tó ọ̀dà ẹ jẹ́ káwọn àtẹ̀jíṣẹ́ mọ wá kẹsì mọ bá mi fàn kó lè dé ibi tó yẹ kó dé. Ìbéèrè tí mo pa lájùbà kó tó di pa lọ sójú ọjà wípé olóyè Àràfà Adéna Abiodun Ali wọn bẹ́ẹ̀ Bímbọ Adékànbí nu ẹgbẹ́ òṣèlú APM wọn bẹ́ẹ̀ àtàwọn bẹ́ẹ̀ ẹni tó jẹ́ principal tiyín lágbọn òkè ògùn bó ṣe jẹ́ pé òkè ògùn náà ti ń clamọ̀ pé àwa lọ́kàn ẹ mọ̀ bọ̀ lọ́dọ̀ tiwa náà ẹ mú yẹn lọ́dọ̀ tiwa náà ẹyin sì ni ọmọ Ìbàdàn níyín tẹ́yìn náà pé iná dúró pé kókè ògùn o.
6: Yes.
5: Kan mọ ni so kan se. Okay, se ro pe kini ohun se ro pe le je lo sa.
6: E se olotu. Mo kan fe bere bere kan. Se is it constitutional? Se ofin lo ko le be ni
5: pe
6: Ibadan nikan lo gbodo ma je gomina nipinle Oyo. Abi e ri ni is not constitutional. Be ni. In ti constitution so ni pe be a citizen of Nigeria. So be you should be and with 35 years at least ni. So once again be a member of a political party and sponsored by the party and also have school certificate or is equivalent be a member of the party and
5: ko sa jomo gbe oselu kan ko si school certi
6: ara ko le re nu ofin o pe ibi kan lo gbodo ma je o and we believe in equity. Yeah, in town adurole lori niyan. What is good for the geese is also good for the gander.
5: Pinre lare.
6: Yes, pinre lare bure. Pinre lare bure. Kilo de ton a je wipe abale ofin to ba wa e je ki ngbo
5: ṣùgbọ́n ṣe wò pé wọ́n ní ìtẹ̀yàn bá nínà lèyàn máa fi sọ̀kò obìnrin tẹ̀yàn bá sì nílẹ̀yàn máa ń lò láti fi já nǹkan gbà lọ́wọ́ ara wọn àwọn ìbò pé ìbàdàn o ìjọba àbílẹ̀ mọ́kànlá káwáṣẹ́ tó wo káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sì jáde nìbàdàn ni èlùmí lọ mọ́mọ ní ọ́n lọ mú ọmọ igbákejì ní ògbómọ̀ṣọ́ pé ká tó kójọba àbílẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin àbí márùn tó mẹ́lógbómọ̀ṣọ́ já tó kó mọ́ra bó ni ẹ ti fẹ́ tèyàn.
6: Ó ṣe rí náà nìyẹn ò ń jáde látòkè ogun ó sì mú igbákejì nìbàdàn so equation ti balance ṣe rí ọ̀gá wa yìí nǹkan bíi méjì mẹ́ta ni mo fi mọ̀ pé ó yẹ lẹ́ni tá a tẹ̀lé wàhálà ẹ̀mí ṣì nọ́mbà mu
5: láti sọ pé ẹ fẹ́ jẹ́ igbákejì
6: wọn. I am telling you pé mo ti ń tẹ̀lé. I have my reasons.
5: Ẹ sá wo.
6: Mo sọ wípé he's a man tó máa ń tẹ̀lé ọ̀rọ̀ ẹ̀. He's a man tó dẹ̀ believe in equity.
5: Ẹ lọ́nà pé ẹni wọ́n máa ń tẹ̀lé ohun tí wọ́n bá sọ.
6: Oh yes.
5: Àwọn èèyàn ní kò sọ olóṣèlú tó ẹ pé ohun tí wọ́n bá ti sọ báyìí àsìkò tó bá fẹ́ gba nǹkan lọ́wọ́ yín ni wọ́n sọ.
6: Àwa wá mọ̀ báyìí torí pé ńṣe ló yẹ kó bọ́ síta kó lọ mú igbákejì somewhere else bóyá táwọn yẹn bá gbowó wá. Inú ilé within the forum ló ti mú.
5: Wọ́n lè ṣe láìmú bàdàn mọ́ra.
6: Ẹ ṣàlè rí bàdàn tí ó wà láìsá tí ó dẹ̀ gbowó wá ni pé kó fún nígbàkejì. So.
5: Ẹ wá ń ṣàlàyé àwọn kólíjì ẹni ẹni
6: wọn. Yes ó gbàgbọ́ nínú èèyàn. And this ẹgbẹ́ PRP is another thing tí mo ṣe ń tẹ̀lé wọn. Ẹgbẹ́ yìí ẹ mọ̀ gba tó ti wà ni.
5: Àwọn èèyàn ọ ti túbọ̀.
6: 1978 lábẹ́ àmínú kánú tó bá jẹ́ pé kò ní nǹkan kan tó ní ìtumọ̀ ni wọ́n ti di register náà so ẹgbẹ́ yẹn nìkan ló ṣẹ́kù láyé àwọn npn upn kinní kan ó nìkan ló ṣẹ́kù
5: látàyé ìgbà náà
6: bẹ́ẹ̀ ni láti 1978 tí kò dẹ̀ yí orúkọ padà tí kò dẹ̀ sí kò sí wàhálà àlàáfíà ń jọba nínú ẹgbẹ́ yẹn and wọ́n gbàgbọ́ nínú èèyàn ìsọmọnìyàn èèyàn ni number one thing kì í ṣe olówó mẹ̀kúnù ni wọ́n wà fún báwo ni àṣefẹ́jọ ṣe báwo ni mẹ̀kúnù náà ó ṣe jèrè àǹfààní ìjọba àwarawa.
5: Tabá ni adúlọ́ lọ̀rọ̀ pé òkè ògùn lọ́kàn lórí ti ẹgbẹ́ òṣèlú PRP gbé dáadé nípínlẹ̀ Ọ̀yọ́ ṣé ẹ wò pé by numbers pé ìjọba àbílẹ̀ àwọn ìbò ní ẹjẹ́ àjọ wo pé ni tí ó jáde wá láti ìbàdàn.
6: Ẹ ṣe.
5: Ni tí ó wà láti agbọn bí o tí ó wà ń bẹ̀ ń wo.
6: Ẹ ti ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ láti from time immemorial tí wọ́n bá lọ ń ka ìbò gan wọn ni kan dúró ni wọn tí ń lè ń di clear pé kan gbé ìbò òkè ogun wa.
5: Gbogbo ẹ̀ náà ni wọ́n gbọ́dọ̀ kápọ̀ wọn ní ìlú àlejò kẹ́lẹ́ ìkọ̀gbọ̀n tán.
6: Iná fi máa ń sí ilẹ̀ ẹ gbà bí mo ṣe sọ yẹn ẹ tiẹ̀ máa gbọ́ lórí ìyẹn gan tẹ̀tì ẹ̀ sọ this man very I think about 2 weeks to kinní kan ni ó lọ́jọ́ yẹn ẹgbẹ́ kan and he was the only one to then win gbogbo all the 5 elective posts.
5: Ẹ là kó yé wa.
6: Ṣé ká là.
5: Ẹni wọ́n jọ ẹgbẹ́.
6: Yes ẹgbẹ́ kan mo ń wò pé kéde campaign ni o. So ó nìkan àwọn tó ti wá ń ṣe ẹgbẹ́ yẹn gan kọ́ kò sí kankan nínú wọn tó ní record yẹn we can google it now.
5: Ẹ lè dákọ̀ gbé ìṣòlú eléyìí ṣe campaign.
6: Ọ̀dà mo ń sọ̀rọ̀ nípa APC for instance.
5: Ok.
6: Ó ṣe ẹ̀jọ́ ìwọ̀n ni. Ó ṣe ẹ̀jọ́ ìwọ̀n. And he was able to he was formerly in APP as at that time. So it's few weeks to the election ni wọn you know ló join wọn and he was the only one that won all the 5 elected posts in his local government. Kò tún sí ẹlòmíì kò sí ẹlòmíì you can google search it. Eléyìí ó kájú ẹ ẹ̀kẹrin rẹ lélẹ́yìí.
5: Ti.
6: Tó ti ń du ipò pọ́n fẹ́ ṣe gómìnà ń fẹ́ ṣe gómìnà bẹ́ẹ̀ ni. So oh, he is from grassroots. Wọ́n dẹ̀ ní ẹni tó mọ ibi tí bàtà ti ń jó èèyàn yín ni máa ń yí.
5: Ìyẹn dókítà
6: yín. Yes dókítà Yunusa Kazeem Ayanjoye. He has been tẹ bá wo profile ẹ ẹ wo rí in tó wà ń bẹ̀ he's been one time o ti ṣe counselor rí o mọ gbogbo ohun tí ó dúpẹ́ fún o ti ṣe akọ̀wé ẹgbẹ́ ńláńlá o ti ṣe alága nínú àwọn nǹkan míì bẹ́yẹn. So he's capable.
5: Ẹ máa gbọ́ ṣé àwọn èèyàn láti òkè ogun ṣé wọn gan ṣe tán láti dúró lẹ́yìn ẹgbẹ́ òṣèlú PRP.
6: Ṣé bẹ́ẹ̀ yẹn gan sọ pọ́n ní òkè ogun ló kàn. Ìyìn tí wọ́n àbí ẹ̀
5: sọ
6: bẹ́ẹ̀ sí.
5: Mo sọ pé tí wọ́n ń béèrè fún ni o torí mo ti gbé ẹnjìnà ọláìfá wárí
4: CBI tan na je okan lara awon ti an duro ti an pepe fun oke ogun lo kan nipa tawun yen fe mo se primary ngba yen
6: in ti an wa duro le lori nsin ni pe egbe yowu to wu ko to ba sha ti jo ma hun nbi to wu ko ti jade
4: e wa ro kawon APC kan kon ni ri nkan ko dada nbe
6: oh e wo igba ta when we get to the bridge we learn how to cross
4: come on ma ba se cross the bridge
6: lati na won something igba ta ba de ta ba fe gbon se furo ma la
4: Any ka
6: eh relax eni an gbe yan wo bon wa ba ko ni garun
4: e gbe o se le PR se any structure lo gbo 33 local government ni pe ni oyo
6: yeah
4: e vibe structure to wa to
6: ko presentable da dani ko si pade ta se 33 local government o le ma pe ki se ye bu ye bu ki se wasa I am telling you even the inauguration ta se nigba tan fawo mi so all the 33 pe won issue sele ni awon bi kan sibe won ton won papa wa
4: member registration ti han wo pe kini ti membership structure yin yo mo to bi egberun melo
6: ah oh my god apo I'm telling you apo okan mi si bale
4: en so pe PRP fe jade tan
6: PRP ati jade tan ati duro tan
4: ni pe yoyo
6: ah ati duro tan
4: oda eh ah koni da kin gbagbe ibiri lori oro ito abuta ti lo beun
6: yes sir
4: anwo ati awon kan mi te ba ni ke score omi tutu 2.0 ere ti joba gomina se yi makinde tori won so pe 3.0 na fe de ba ko load bo in te yin si gbe bo eyin le so eyin so pe e fe je ko di 3.0
6: e won do sele
4: ere e fun e se score card
6: is not my own duty to rate him
4: ninu wo ah o ye ke le so emi le rate won
6: opolopo eniyan e fe fun
4: eja emi eyi le mi bilere
6: yes ayo rate emi ko
4: emi le mi interview yin ti mo bere oro wo yin
6: awon to rate awon to njo gbogbo wa lajo wa nbe gbogbo wa lajo wa nbe people are already rating e ma wule je mi o tun rate
4: e so e je ki won mo ti yin na
6: kere ninu ti gbogbo ara ile o ma rate
4: e ki won gbo todo ti yin na
6: ah eja farin yen sile
4: e fe so nkan kan lori
6: eja farin yen
4: kile ta fi fe so
6: eh ko si nkan kan mi fe so na
4: se ke se pe bi
6: to aye pe yin so ti yin sin boya mi ba le so
4: tori pe mi le mi mo ko bi rere boya teyin ba da mo le mi so te mi
6: ko mata ko bi kokunrin rejo ko bi rin pa ke jo
4: se enikan bi ro ni bi pe se ke se wi pe ti eya asiko eto dibo to ba ti sumotan wi pe bi egbe oselu PRP pe e do mo po mo egbe oselu PDP APM ti gomina seyi makinde wa
6: laye amo mi le so pe ko po si idirin yo to ba je pe won a dapo mo wa which is already happening. Ṣe mọ pe boya PRP o laaye ko jọ.
4: Eyin so pe PRP o le darapọ mẹ ẹgbẹ kan. Laaye o ti gbawon ẹgbẹ le darapọ.
6: O ti kọja gbogbo nte nso. Ah. Ere le npe sa.
4: Eh
6: mo mu kini ile. Boya ere le npe. Oh. People are already coming. I'm serious.
4: Ṣe awon ẹgbẹ oselu mi tin darapọ
6: ẹgbẹ oselu. Oh God, I'm telling you the truth. Oto.
4: Pe awon ẹgbẹ oselu mi darapọ ẹgbẹ oselu PRP. Oda ko buruko baje ogun ni ka jẹran pẹlẹ ṣugbọn o fọna fun. O npe wa nija. Eh bi kini ohun ba ti tin de daada mo mo pe ala nfani lati tun pe yin ki e ti e wa soro se polongo bi nkan ba tin lo e se nta pe yin te je wa eni te tin gbo ti ajo nta kuro so latoni awon na ni chief mrs olaifa comfort shola ti won je igba kiji dije nu egbe oselu PRP egbe ni kokoro ni ipinle oyo ara awon eyan ti an ko won tele won na ni atiri honorable oluniyi sobo wale okay awon ni federal house of representative candidate lati ijoba bile oluyole honorable kunle ola okay olaleye okay oluyole local government victor olaifa alaga student forum PRP oluyole local government e seun ta pe yin ti e je wa ti ti ojo mejo ti amọ lanfani latun ti pade lo ko loga loga ni kan ni latori oga wa tunde omolawu kenneth ogweje kebugi ni olotu eto yi lo ko ademola asisi na asiso baba lonila ti ajo lanfani lati wa ni ayin laarin waju ayanfe ledumari laarin waju aladimominu engineer kumo ajo wa ninu ile agbara na ni titi ojo mejo ohun abidemi lo ko temi akande lo ko baba to bi mi lo mo ro agba bi o ba se loro bo ba pe ti amo se lojo ale 0813 591 1850 e seun o dijo mejo
7: Lagilu FM 96.7
8: La Lagilu FM Jagaba Gogo Radio

Adébáyò Àkàndé la wáyé o. Awiwiwi wọn láwọn gbọ́ o. Afọfọfọ wọn láwọn gbà. Àgbélùsílẹ̀ àtúfẹ́.

0: ní ọjọ́bọ̀ láti aago mẹ́wàá àṣálẹ́ àti ìsìnpẹ́ tí ó láàrin ní ọjọ́ ìsinmi ní aago mẹ́wàá òwúrọ̀. Akorí ìròyìn lágbára nípa orí ọ̀fẹ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí Olúwa yóò lò ní Pastor Dr. Henry Ojo, Pastor Dr. J.D. Onagua, Reverend Dr. Mrs. Funke Adetubelu, Reverend Gbadé Ogunlànà, Wòlíì Kẹ́lẹ́ Bọ́ládé Olúlàdé Bàbá Àdúrà Ike 47, Ajínrere Ìlàjà Akíntúndé àti àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn. Olùgbàlejò Wòlíì T àti Ajínrere obìnrin Joyce Arábàmbí, ibi ìpàdé gbọ̀ngàn ìjọ wa CAC Ilé Àtúnṣe Adésìyàn Bus Stop, Olúlọ́yọ̀ Àkànrán Ìbàdàn. A ó máa retí yín o.
1: Ọ̀nà ti wá sí ọ̀nà ti là, ohun tó ń pa wa láyà ti kúrò ńbẹ̀. Ìrìn àjò sílẹ̀ mímọ́ Ísírẹ́lì àti Jọ́dánì, ilé iṣẹ́ tó mójúlẹ̀jà bí You Fit Fly ò wọ́pọ̀. Ó tún ti wá tó àkókò láti lọ sórílẹ̀-èdè Ísírẹ́lì àti Jọ́dánì nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ CAC Covenant of Mercy. Májẹ̀mú àánú lábẹ́ ìdarí Prophet Taiwo Abel Ojo.
2: Balọ́jà ìrẹ́gbà.
3: Who are thy goodness?
2: Kò fi ogun rọ́pò.
3: I replaced with battle.
2: Ó yẹ gba ilẹ̀.
3: Receive the goodness.
1: Ọjọ́ 22 títí di ọjọ́ 28 oṣù kẹsàn-án ọdún 2026 ni ìrìn àjò alágbára yìí máa wáyé pẹ̀lú àjọṣepọ̀ You Fit Fly. Nínú ìrìn àjò ẹ̀mí tí ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ti máa wáyé lórí onípòjípò tí òjò àánú àti ìbùkún sì máa rọ̀ sórí gbogbo wa. Yàrí dájú pé o kàn sí You Fit Fly ní gbogbo ẹ̀ka ọ́fíìsì wọn tó súnmọ́ tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0902 346 0310 àti 0907 868 0206. Ẹ má gbàgbé pé You Fit Fly mojú lẹ́jà Hotel Reservations, Hotel Booking tó fi

0: kosi Israeli ati Jordani pelu baba Abel Taiwo Ojo emi oni gbeyin be o
1: won ti bere won le salai ma panile rin lakoko apejopo itakuroso ri la malebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo ekan lasan are kan ko si leyin e
2: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
1: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
2: Maggi star yo so gbogbo nje ta se do won ara oto yo si tu so akoko na da koko mo ni gbagbe
3: Gbogbo ọmọ ológun pàtẹ ti yin mẹ́lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
4: Ṣèmi nítorí ògo ni o.
3: Ìdí rèé tí Ọlọ́run Reverend P.F. wa fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 14 Sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn ìsọjí ńlá wa Christ Rubber Miracle Church Kremik tó ń bẹ ní number 7 Reverend P.F. wa Christian lẹ́yìn St. Luke's College Adéyẹmọ ilé àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo o ti ń gbàdúrà ọjọ́ pẹ́ o ti pọ́yì orí òkè àti wọnú ògo wọn ti fẹ́ sọ ẹ́ lẹ́nu kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo àkókò tó tó kun yóò dé bá ìwọ náà darapọ̀ máwùn èèyàn mímọ́ nínú àdúrà Sunday mẹ́rìnlá yìí ká yóò fọ́kọ́ tuntun pèsè dá rẹ̀ bíi ti Jacob àti Jabez inú ìwé mímọ́ àgbọ̀ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n olúwa sì rántí rẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run alàyè lọ́lọ́run ó lò fún ọ tí bàbá wa nínú olúwa Reverend P.F. Owó àti Reverend C.C. Owọ́wá tó gbàdúrà súre fún ọ ṣáyò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday mẹ́rìnlá yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.
5: Ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́lẹ̀ lò nínú ilé tẹ́lẹ̀ fi sẹ́bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá gbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender ìrara ti ń bẹ lórí stone mix blender wa o stone mix yam pounder
6: àsọsùdìyànlẹ̀ yọ sọ́ka
5: back to school items souvenir bags high quality stainless pot. Ti doctor recommend pe ka ma lo niru asiko yi present iron awo gba lori lorisirisi abomafo serving dish rechargeable fans gbogbo irinṣẹ to wulo feyin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin atun le ba yin se ti gbogbo color o si jọra ohun kulele for the original souvenir gbera nle ma lo si White Stone Souvenir ide ape odudu a building directly opposite NNPC filling station ide ape Ibadan ku raja lopo o le pe 08069134989 08069 134989 White Stone Souvenirs. Debi Oraja.

0: ajá tí o tí mọ́dẹ. Àkàn òpó ẹ ti kú lágbo tí ò ní rọ̀rọ̀ lọ́rùn. Adémọ́lá Azizi tọ́ra àrọ́jọ́ mú sólókun kankan ni. Bá ń sí ojú òpó lẹ̀ káwọn èèyàn ó pèrè sórí ètò. Ta lẹni ọ wà ń bẹ gangan. Hello. Hello.
1: Hello.
0: Ẹ kú rọ̀lẹ́ o.
1: Bàbá.
0: Hello.
1: Ẹ máa kú ọ̀lẹ́. Ẹ̀lẹ́ sà.
0: Ẹ sà.
1: Ẹ jẹ́ mo fẹ́ kẹ́ bá mi kí àbúrò mi kan ní ògbómọ̀ṣọ́ ló ti lọ ọkọ̀ ó ti ń sọjọ́ ẹ̀. Ògbómọ̀ṣọ́ ló ti lọ ọkọ̀ òkè náà ti fún orúkọ ọkọ̀ ẹ̀. Òkè mọ́ǹtì ló gbómọ̀ṣọ́ omi yẹn ti lọ́kọ̀ Bọ́lá lorúkọ ẹ̀.
0: Ògbómọ̀ṣọ́ ògbómọ̀júgun. Ògbómọ̀ṣọ́ máa fò ògbójà. Ọmọ bógunjà dúró ọ̀sìn rọ́ọ̀sìn. Bógunjà dúró ọ̀sìn rọ́ọ̀sìn. Bàbá tiyín lọ gba pápá lọ́wọ́ ẹnì tó ní pápá. Ó tún gbà ju ọ̀dàn lọ́wọ́ ẹnì tó lọ̀dàn.
2: Àpọ̀pọ̀
0: yọ wọlé àdàbí mumu. Àpọ̀yọyọ wọlé àdàbí odù ọ̀yà. Ìgbà orí ni bàbá tiyín fi mẹ́mu. Ẹ̀jẹ̀ ìrìyàn ni bàbá tiyín fi wẹ̀gùn lálẹ́. Inú ilé bàbá ẹ̀. Inú ilé bàbá ẹ̀ ẹ̀yìn ni. Sókè lọ bẹ oge. Díẹ̀ tó nínú nǹkan ó ní nǹkan. Àṣejù nírun àyà. Tó adúpẹ́ adúpẹ́ ta lẹni ó tún wà ń bẹ̀ Adémọ́lá. Ẹ pè sórí
3: 091-23-70-86-75 091-23 ta lẹni ó tún wà ń bẹ̀.
0: Ta ló tún wà ń bẹ̀. Hello. Hello. Hello. Hello. Látọ̀dọ̀ yín ni kèé sọ̀dọ̀ wa. Ojú òpó náà ni òkúkú dá tó. Ta lẹni ó tún wà ń bẹ̀. Hello.
1: Ẹ káàbọ̀ ẹ kú rọ̀lẹ́ o.
0: Ẹ kú rọ̀lẹ́.
1: Ẹ kú àdàrọ̀
0: o.
1: Kẹ́ẹ̀lé ni láti bọ̀kọ̀. Ọmọ méjì ni láti bọ̀kọ̀.
0: Ẹ kú rọ̀lẹ́.
1: Yes ma.
0: Ẹ bá ní koríki ilé bàbá yín.
1: Ẹ rí ọ̀nà méjì ló pé ní bàbá mi ọmọ ìbàdàn ni ṣùgbọ́n màmá mi ọ̀yọ́ ni yàrá gbé ọ̀nà méjèèjì bàbá ni a máa fi méjèèjì yóò máa pẹ́.
0: Ẹ kí ọ̀yọ́. Ẹ kí ọ̀yọ́.
1: Ọmọ àfipá ni yẹn. Ọmọ àfipá. Ah, oye mi mo ti lọ ní ìfipẹ́.
0: Ta lẹni ó tún wà bẹ́ẹ̀. Ọyọ́ aláàfin. Hello.
3: Ojú pásẹ̀ kẹrẹmẹ́dẹ̀ wọ́n máa ṣèkà. Ọyọ́ ló ní kárìn ká sọ pa.
0: Hello.
3: Ọyọ́ ló ní kárìn kọ́ yẹ èèyàn.
0: Hello.
4: Ẹ kú rọ̀lẹ́ sà.
0: Ẹ bọ̀ kú rọ̀lẹ́.
4: Ẹ kú ètò sa o.
0: Ètò ni o.
4: Ẹ jọ̀ mo fẹ́ kẹ kí ìlú mi nì.
0: Ọmọ
4: ilé ìfẹ́.
3: Ẹ ǹ sọ́lẹ̀.
4: Ọmọ ilé ìfẹ́. Ilé ìfẹ́.
3: Ọyẹ máa ní so. Ẹ mọ dúró. Wọ́n kì dúró kí wọ́n nífẹ̀ẹ́ ọ ní. Ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀. Wọ́n kì ìbẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ òòyì. Ẹ mọ dọ̀ balẹ̀ wọ́n ìdọ̀ balẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ lè bẹ̀bẹ̀. Ọmọ ikú ló. Ọmọ ológo sí ọ̀nà lóde. Ọmọ onífìtí láre bété.
4: Ilé
3: òní kún bẹ tọ̀ sọ́tò wíbẹ̀ ni bàbá wọn ti gbé kàwé ẹ̀yọ. Àbúùtẹ́nu ọmọ ṣù àìkẹyọ. Orí mọ́wẹ́ wọn wẹ́sẹ́. Ọ̀hún mọ́wẹ́ wọn wẹ́ kẹ̀kẹ́n. Nílé àwọn bàbá tó bẹ́yìn lọ́mọ.
4: Ẹ ṣé o. Ẹ ṣé mo dúpẹ́.

0: Hello.
1: Hello.
2: Hello.
0: Ẹ káàsán.
1: Ó.
0: Iná yẹn ni ìjọba o.
1: Àbí àṣẹ o.
0: Èmi ni ọmọ ilé sà.
1: Ìjẹsà èrè.
0: Ìjẹsà bẹ́ẹ̀ gbá wà.
1: Bàbá mi àgbé. Bàbá rí àgbé.
0: Ọmọ nídìí ìjẹsà ọmọ nídìí ìṣáná.
1: Ìjẹsà òṣèré ni yóò nílẹ̀
0: òbí. Bẹ́ẹ̀ ni bá wà.
1: Ọlọ́wọ́ ẹjọ́ bí.
2: Ọ̀sùnrẹ́ o nílẹ̀ òbí o. Ọmẹlẹ́ni àtẹ̀ká ọmẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Ìjẹsà orídi ṣáná ilé lọ́mẹ̀rọ wa bàbá yìí ti múná roko. Owó kékeré lásọ yín lóde gbájọ dọ́gán tí èmi lásọ àwọn jẹ̀sà. Èyí ẹ bá rí lọ́jà àwọn ẹ̀ra mi wá bẹ́ẹ̀ bá rà fún mi tẹ́ ẹ rà fáyà mi ká ló ń jójọgọ tulukó lóyin akíkíjọ lóyin dùnrán jẹsà nù lé bàbá tóbi ọlọ́mọ.
1: Àmì àṣẹ ìdùnmàrè ìpè kankan ò lè wọlé mọ́. Káàdì ayọ̀ ọ̀tí ń bẹ lọ́dọ̀ ọ̀tí wa ni. Káàdì ayọ̀ ọ̀tí ń bẹ lọ́wọ́ mi òun rè. Bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹ máa gbóhùn ẹnu tiwa. Káàdì ayọ̀ àkọ́kọ́ ògúrúgbà lóògùn àkànwò ti ń bẹ lọ́wọ́ mi. Ọwọ́ látọwọ́ Aláàjì Kábírù ọmọ ti jálárúurú. Amúlòkọ nílùú Ìbàdàn. Ọwọ́ ń kí gbogbo ará ẹbí. Ojúlùmọ̀ èyún tí bábá wá wípé ẹkú ara fẹ́ra kù. Èyún tí Aláàjì Abdulaziz Èjígbóyè Ega ti ń gbé Lábìjàn ọmọ ìlú Ọlà. Èyún tí wọ́n dolóògbé lọ́sẹ̀ ẹ̀tọ́ kọjá náà ni àdúà ọjọ́ kẹjọ bẹ́ẹ̀ ló ti wáyé. Ẹ̀rí nǹkan ni Aláàjì Kábírù ọmọ jálárúurú ọwọ́ ṣàdúà wípé ọba mi òkè yóò sì tẹ́ wọn sáfẹ́fẹ́ re ẹ̀sàmí ẹgbẹ́ tó àmì mi. Wọ́n láwọn lọmọ ọlọ́lá ṣe kéré ọmọ asunkun wẹ́rẹ́ máa tún pe jí ni ẹ̀yin lọ máa ṣe rí wọ̀wọ̀ inú ilé bàbá ẹ̀yin ni. Tálẹ̀ ni ó tún ra káàdì ayọ̀ ránṣẹ́ ẹlòmíín náà kúkú kọ́ Aláàjì Sulaiman Àkànbí ilé balọ́jà abani ìlú Ìbàdàn ló ń kí ọba Tajudeen Abimbola Ajibola. Bẹ́ẹ̀ náà ló kúkú rí balógun ilẹ̀ Ìbàdàn náà ni olóyè Nureni Àkànbí Àrólé ba Olúyọ̀lé. Wọ́n tún kí Admiral Abdulateef Ìbíkúnlé fún ayẹyẹ ìsìnkú ìyá wọn tó ré kọjá. Èyún Aláàjà Táìbátù Àmọ̀kẹ́ Aya Àkànbí èyí tó wáyé ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí náà ni wọ́n lọ́ ba mi òkè kọ́bá ni tẹ̀yà wọn sáfẹ́fẹ́ re ẹ̀sàmí kẹ́ ẹ tún gbé tó àmì mi. Tálẹ̀ ni ó tó ra káàdì ayọ̀ ránṣẹ́ ẹlòmíín náà kúkú kọ́ Mọ́gàjí Ásìmíyù Adépọ̀jù Ariori Olóòsà. Èyún ní òkè Àdó nílùú Ìbàdàn. Wọ́n wá ń kí gbogbo ẹbí Ariori gbogbo ọlọ́jà Mọ̀lété. Wọ́n ní ẹkú dédé àsìkò yìí. Wọ́n látàjèrè iná ẹlẹ́sìn máa tà. Ẹ ti sàmí àti àníkẹ́ ẹgbẹ́ tó àmì mi. Aláàjì Rasidi Iyọlá Ogúnṣẹ́ Ẹyọkan yìí náà ni Mọ̀lété Ìbàdàn. Wọ́n kí gbogbo ọmọ àjọ Ogúnṣẹ́ wípé ẹ tún kù ìmúra àṣàláàtù ọlọ́sọ̀ọ̀sẹ̀ tí máa wáyé níjọ àlàárúbà yìí náà ni wọ́n á ní tọ̀sẹ̀ tí ń bọ̀ yóò tún kò láyọ̀. Àdúrà gbogbo wa ní ọgbà ọlá yára rárá
3: lókè.

0: 107.7.
1: Bíbélì ọ̀rọ̀ mímọ́.
2: Ọ̀rọ̀ Ọlọ́run wípé bí ẹ̀yẹ bá gbàgbọ́, ẹ̀yin yóò rí òkú Ọlọ́run. Bọ́rọ̀ bá bùse gàdà tó bùse gèdè, tẹni ṣiṣẹ́ rí jìjẹ ìrírí tí ẹ̀gbọ́n jẹsà fún àbúrò rẹ̀. Àdìtú lọ̀rọ̀ yìí, ètò kan pàtàkì lórí ìkànnì Lágẹ̀lú 96.7 FM fẹ́lẹ̀ lẹ́bàdàn ni ó jẹ́ ń pàkíyèsí rẹ sí o. Àkókò ìsíníye la pè tó ọ̀hún, èyí ti máa wáyé ní gbogbo ọjọ́ bọ̀ tọ́sẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ báago méje ìrọ̀lẹ́ 7 PM bá ti lù. N lè tọ́ ti máa dé tí èsì gbọ́ onípojípo ènìyàn fún wọn ní ìsíníye tó lápọ́njá. Ǹjẹ́ gbogbo ẹ̀yin ọkàn tó ti ń tògbé nípa ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀dá tí ó mọ bí ogun ti jà, tó ti wá ru ara rẹ̀ pin àgàgà, ẹni ó ń gbàdúrà títí tó wá rò wípé àdúrà ń gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìròyìn ayọ̀ bẹ̀ ni wípé ìsíníye ló kan. Bàbá wa nínú Olúwa, Apostle Olúmọ̀mí Awoyọ̀mí, olùdásílẹ̀ ilé ìjọsìn Winning Souls for Christ Bible Church, No. 9 Lane 3 Zionist Estate, lẹ́yìn Anchor Mall, New Garage Apata Expressway, Ìbàdàn, ní ẹ máa gbàdé lórí ìkànnì Lágẹ̀lú 96.7 FM ní gbogbo ọjọ́bọ̀ Tọ́sẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ pẹ̀lú atọ́kùn ètò alàgbà bàdé ojú adé. Àkókò ìsíníye gbogbo èèyàn pátá lètò ọ̀hún kan.
3: Àdúpẹ́ nítorí pé ẹnìkan ṣoṣo kọ́ lètò yìí kan. Atọ́kùnrin àtobìnrin ẹ̀yìn àtẹni tí ó jẹ́ kìrìsìtẹ́nì àtẹni tí kìí ṣe kìrìsìtẹ́nì àtẹni ọmọ Jésù bó tiẹ̀ jẹ́ kìrìsìtẹ́nì àtẹni tí ò mọ Kristi olùgbàlà. Gbogbo wa náà ni ètò yìí ń lọ́kàn láti máa fi ṣe bí ọ̀rọ̀ ayé ara wa, ohun tí ó kàn lọ́rọ̀ ayé wa, ohun tó kàn tó kù káàtó àdúrà wa tá a rò pé kò tí ì gbà, ohun tí ọ̀jẹ́ ó gbà. Bẹ́ẹ̀ bá ń tẹ́tí sí ètò yìí ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ, ohun tèmi mọ̀ ni wípé ẹ rí òye ohun tí ọ̀jẹ́ kó gbà. Bádé ojú adé lorúkọ tèmi, ǹjẹ́ lórúkọ bàbá wa wòlí àti àpọ́sù Olúbùnmi Awoyọ̀mí náà ni mò ń kí wa wípé ẹ káàbọ̀ sí orí ètò àkókò ìsíníye. Ẹ kú dédé àsìkò yìí bàbá.
4: Ẹ ká ní atọ́kùn.
3: Àsìkò gbígbogbo ẹ̀ ṣe rí lásìkò yìí. Àdúpẹ́ bàdúrà wa ṣe ń gbà. Àdúpẹ́ bí àdúrà wọn ti ń gbọ́ wa nígbà gbogbo. Àdúrà pẹ́ torí pé àdúrà tiwọn náà ń gbà ni wọ́n ṣe ń tẹ́tí sí ètò yìí lóòrèkóòrè nígbà gbogbo. Tọ́ ẹ jẹ́ kí a gbàdúrà ká wa lọ síbi tí à ń lọ lónìí.
4: Ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù.
5: Àmì.
4: Olúwàgbọ́pẹ́ wa.
5: Àmì.
4: Olúwàgbà ẹ̀yìn wa.
5: Àmì.
4: Gbogbo àwọn ẹ̀ṣẹ́ wa nínú ọ̀rọ̀ àti èrò àti ṣe wa ẹ̀mí mímẹ́ dáríjì wa.
5: Àmì.
4: Ẹ jẹ́ Jésù olúwàdà sórí wa.
5: Àmì.
4: Àti dé ní àṣálẹ̀ olúwàdà ara pọ̀mọ́ wa.
5: Àmì.
4: Ẹ̀mí mímẹ́ dùn wa nínú.
5: Àmì.
4: Àwọn tí ń gbé ètò káàkiri àgbáyé lórúkọ Jésù ẹ̀rá ànúgbà.
5: Àmì.
4: Lórúkọ Jésù ẹ tẹ̀síwájú.
5: Àmì.
4: Ẹ ṣe rere.
5: Àmì.
4: Àwọn tó wà lórí àkẹtẹ àìsàn lórúkọ Jésù olúwàgbé wọn dìde.
5: Àmì.
4: Ọlọ́run àdínde àti olúwàtúmọ̀sí.
5: Àmì.
4: Àwọn gbàgbọ́ ètò olúwàsúre fún wọn.
5: Àmì.
4: Ẹ̀mí mímẹ́ bùkún fún wọn.
5: Àmì.
4: Ilé iṣẹ́ náà kò máa tẹ̀síwájú.
5: Àmì.
4: Àwọn òṣìṣẹ́ náà kò máa ṣe rere
5: wọn. Àmì.
4: Ohun tá a sọ ní àṣálẹ̀ olúwàdára kọ́ mọ́.
5: Àmì.
4: Ògùn ni forúkọ Olúwa.
5: Hallelujah.
4: Lórúkọ Jésù Olúwa wa.
5: Àmì. Àmì. Àmì ní orúkọ Jésù Kristì.
3: Tọ́ bó la ń lọ lónìí bàbá.
4: Ẹnìkan béèrè béèrè kan ní ìjẹjọ. Ìbéèrè yẹn náà mo wá sọ pé tí a bá sọ pé ká dá rẹ̀ ń jẹjọ pé àkókò
3: àkókò ti lọ
4: láti dá rẹ̀ tó pé a fi sọ̀rọ̀ sọ tó bá yá òun náà mo fẹ́ jẹ́ ká dá ní àṣálẹ̀ yìí torí béèrè tó ní ìtumọ̀ tó sì ní ọgbọ́n náà ni bó ṣe jẹ́ pé ìbéèrè yẹn fẹ́ jọ mọ́ ọ̀rọ̀ ọlọ́run tá a gbọ́ bíi Thursday méjì àbí mẹ́ta sẹ́yìn tá a pàkó rẹ̀ ní ọlọ́run kò sì fẹ́ gbọ́ tiwọn ọlọ́run kò sì fẹ́ gbọ́ tẹ̀bá rántí sọ ìbéèrè tẹni yẹn béèrè àti àkòrí tí a lò yẹn ọfẹ ìbáramu tí a lè sọ pé a. Pákéjì àkòrí yẹn náà ni ìbéèrè tẹni yẹn béèrè. Sọ n ti ẹni yẹn béèrè ta fẹ́ sọ̀rọ̀ lórí náà ni pé ìránṣẹ́ lọ́ta pè ní Paul Apostoli. Lọ sọ̀rọ̀ kan pé nítorí nǹkan yìí ni mo ti bí ọlọ́run ní ìgbà mẹ́ta kó lè kúrò lára mi sù.

0: ṣùgbọ́n wọn kò rí ẹnìkan
1: ìwọ̀n rẹ ti sọ̀rọ̀
0: sì dìde ní ilẹ̀ nígbà tí ojú rẹ̀ sì là
1: kò sì
0: rí ohun kan
1: ṣùgbọ́n
0: wọn fà á lé ọwọ́
1: wọn
0: sì mú wá sí damascus
1: òun sì ti bójú ẹ̀ wọ́n fà á lọ́wọ́
0: ó sì gbé ijọ́ mẹ́ta lé àìríran kò sì jẹ
1: bẹ́ẹ̀
0: ni kò sì mu
1: ẹ̀ṣẹ́ ẹ rí i pé gbogbo ohun tí ń bẹ lọ́kàn paulu gbọ́dọ̀ lọ́n títí ń jẹ́ sọ́ọ̀lù bẹ́ẹ̀ pé àti sọ́ọ̀lù àti paulu kankan náà ló túmọ̀ sí o so paulu déédé greek mà àti sọ́ọ̀lù déédé hebrew yàtọ̀ ẹ̀ náà ni kankan náà ló túmọ̀ sí o lórúkọ jésù ara àánú gbà so ẹ rí i pé ti ń bẹ lọ́kàn rẹ pé bí ó ṣe pa àwọn ọmọ ẹ̀yìn jésù bí ó ṣe dè wọ́n tí ó jù wọ́n sínú ẹ̀wọ̀n bí ó ṣe dè wọ́n láàmú oníbákàkiri kọ́lọ́n kó tó pe òun náà pé nígbà mọ́ gbà tó lọ́wọ́ á pè ní ìsinsìnyí so ẹ rí i pé mọ̀sọ́lẹ̀ kan pé ó lọ́wọ́ sí òun bọ́n ṣe pa stephen ẹ rí i pé àkàfà alẹ́ kan náà nínú ìsẹ́ àwọn apostoli orí kẹjọ ẹsẹ̀ kìíní ó tún wà nínú ìsẹ́ àwọn apostoli kan náà orí kẹjọ ẹsẹ̀ 58
0: wọ́n sì wọ sí ẹ̀yìn òde ìlú
1: stephen náà wọ́ sẹ́yìn òde ìlú yẹn o
0: wọ́n sì sọ ní òkúta
1: wọ́n sọ ní òkúta
0: àwọn eléyìí sì fi aṣọ wọn lélẹ̀ lé ẹsẹ̀ ọmọkùnrin kan tí à ń pè ní sọ́ọ̀lù
1: ẹ rí i pé yẹn pé àwa la sọ pé kán pa àwa la sọ pé kán pa ẹ lọ pa kẹtì kàtà ẹ tó kàtà ẹ kàn sí.
0: Wọ́n sì wọ sẹ́yìn odé ìlú wọ́n sì sọ ní òkúta àwọn eléyìí sì fi aṣọ wọn lélẹ̀ lé ẹsẹ̀ ọkùnrin kan tí à ń pè ní sọ́ọ̀lù
1: ẹ wá ka 15 sí
0: wọ́n sọ stephen ní òkúta òun sì ké pe olúwa wípé jésù olúwa gba ẹ̀mí mi ó sì kúnlẹ̀ ó sì kígbe lé òun rárá pé olúwa má ṣe kàyé ẹsẹ̀ yìí sí wọn lé ọrùn.
1: ẹ rí i pé bí wọ́n gbé ń pa stephen ẹ rí i pé paulu mẹ́bẹ̀ ẹ rí i pé àwọn tá ló ń pa gan bá ṣe ń pa tán ṣe àwọn aṣọ tán kó dání àti kankan tán pa ọ̀dọ̀ rẹ̀ náà kò sí ojú òtún gẹ́gẹ́ bí aláṣẹ pé ẹ máa pa ẹ rí i pé ẹ pa àdínkà máa ń sọ̀rọ̀ jésù mọ́ jerusalem mọ́ àdáhùn ẹ máa pa wọ́n kọ̀ọ̀kan eléètẹ́ dé eléètẹ́ pa eléètẹ́ ṣe gbogbo nǹkan tí paul ń bá káàkiri náà rèé tọ́lọ́ ní fi bá jésù tí ó fi bá jésù pàdé tó yé olúwa fi fara hàn tó fi pè é tó ti pé náà ṣubú lulẹ̀ tí òwúsùwúsù náà fi gbòòlù tó ti pé kò ríran fún ìjọ mẹ́ta so nínú àìríra yẹn lónìí á pè fún iṣẹ́ ìránṣẹ́ ẹ jẹ́ àwọ̀ ẹsẹ̀ kàwá títí dí ẹsẹ̀ 18.
0: ọmọ ìkan sì wá sí damascus tí à ń pè ní anania olúwa sì wí fún un lé ojú ran pé anania ó sì wí pé wò ó èmi nìyí olúwa olúwa sì wí fún un pé dìde kí o sì lọ sí ìta tí à ń pè ní ọ̀gànran kí o sì bèrè ẹni tí à ń pè ní sọ́ọ̀lù ará tasu ní ilé juda ṣáàwó ó ń gbàdúrà òun sì ti rí ọkùnrin kan lé ojú ran tí à ń pè ní anania owólẹ̀ ó sì fi ọwọ́ le kí o lè ríran anania sì dáhùn wípé olúwa mo ti gbúrò ọkùnrin yìí
1: lọ́dọ̀ ènìyàn lọ́dọ̀ ènìyàn lọ́gbàdúrà fún pé kó lè ríran pé mo ti gbúrò rẹ
0: o lọ́dọ̀
1: ń pa àwọn ọmọ ẹ̀yìn káàkiri ni o
0: gbogbo búburú tí ó ṣe sí àwọn ènìyàn mímọ́ rẹ ní jerusalemu ó sì gba àṣẹ láti ọ̀dọ̀ àwọn olórí àlùfọ́ àwáṣí iyì láti de gbogbo àwọn tí à ń pe orúkọ rẹ ṣùgbọ́n olúwa wí fún pé máa lọ
1: pé anania má bẹ̀rù ń tiẹ̀ máa lọ mo ti máa pàdé máa lọ
0: nítorí ohun èlò àyòlé òun jẹ́ fún mi
1: ẹni tí máa lò fún sẹ́ránṣẹ́ náà ni
0: láti gbé orúkọ mi lọ sí iwájú àwọn kẹfẹ́rì àti àwọn ọba àti àwọn ọmọ ísírẹ́lì nítorí
1: èmi ò
0: fi gbogbo ìyà tí kò lè ṣàì má jẹ nítorí orúkọ mi hàn nítorí èmi ò fi gbogbo ìyà tí kò lè ṣàì jẹ nítorí orúkọ mi hàn nítorí èmi ò fi gbogbo ìyà tí kò lè ṣàì jẹ nítorí orúkọ mi hàn.
1: erike bá a ṣe pẹ̀lú ọ̀tọ́n pé ìgbéyè tí mo pè ọ́ pé wọ́n yàtọ̀ fi ń di àwọn èèyàn wọn náà jẹ́ ìyá lọ́wọ́ adé tó bá ń jẹ ní ìsìn tó wà ń bẹ lọ́nà ìsìn pẹ̀lú mọ́jẹ́ ń jìyà ẹ mọ́ ọ jẹ́ kí ni mọ́ orí ọ̀fẹ́ mi tó fún ọ ẹ̀ka títí dé etí ìka tó bọ́
0: sípò mi. anania sì lọ ó sì wọ ilé náà nígbà tí ó sì fi ọwọ́ rẹ̀ lé ó ní sọ́ọ̀lù arákùnrin olúwa fìlí ó rán mi jésù sì ó fi ara hàn lé ọ̀nà tí ìwọ bá wá kíwọ kí o lè ríran kí o sì kún fún ẹ̀mí mímọ́ lójú kan náà nǹkan sì bọ́ kúrò lé ojú rẹ̀ bí ìpẹ́pẹ́ ó sì ríran ó sì dìde a sì bamtísì rẹ̀.
1: ẹ ṣe ẹ rí i pé ìrìn àjò paul apostle kọ́ náà kó tó pe ìrìn àjò burúkú ni lójú ara rẹ̀ ó ń jà fún ẹ̀sìn israeli náà ni ẹ̀sìn jew kípé ó jẹ́ àwọn sanhedrin náà ni àti farisi ṣùgbọ́n ń ba nǹkan tọlọ́run jẹ́ náà ni ó gbógun ti àwọn ọmọ ẹ̀yìn jésù kristi ó ń ta kò wọ́n ń fìyà jẹ wọ́n eléyìí tí wọ́n ó dè wọ́n ó dè eléyìí tí wọ́n ó lù wọ́n ó lù eléyìí tí wọ́n pa wọ́n pa so nínú ìrìn àjò lọ́wọ́ tọlọ́run fi báwọn náà pàdé pẹ̀lú ọwọ́ agbára tó le gidi gan lọ́wọ́ sọ pé tọ́ bó o ti fìyà jẹ ọmọ ẹ̀yìn yẹn wọn náà ó jìyà bẹ́ẹ̀ o wọn náà ò lè mú jẹ ó jìyà bẹ́ẹ̀ o yàyẹn wá dé nísinsìnyí ọ̀ àfẹ́ sá ọ̀ àmì lọ́nà pẹ̀lú wa mẹ́gìn kú lára mi o pé ara o ìmú kú lára rẹ orí ọ̀fẹ́ mi tó fún ọ bó o sì mọ gbígbé ayé rẹ náà nù o rántí àwọn tó o ti pa rántí àwọn tó o ti dà láàmú rántí àwọn tó o ti ṣe kíní ẹ̀ nìkan ìdí rẹ tí mo fi ń ké tantan tẹ́lẹ̀ pé mo so wa mo pariwo lori to daada nipa atade sile oro yi ba mo lo se ni wa wi o eyan ti te para yin te n gbogun te ni kan te n pe ni kan te n tori oro oselu ah iwa ato ma re ati ran re won je nbe o tori be tuwo ko nu a an lo di si yan pa yan da yan laamu bo ba ti da yan laamu won da won laamu ati ran re o loru ko jesus ani ri wa la
0: amen
1: so on to se ti paul yi na ni I lera tin be lara re I lera yin to da won tin deun tin gbo wa an le so I lera tin be lara re so in kameta lo lara re to de bi bi e gan to nda la mo to ndun meta ni me tori awon tin deun an le so ko ma ti pe elomi ko lera gidi gan lati gbo so an le so egun meta ta yin
2: so ti o ba ti da
1: so
2: kan eni
1: so awon kan be ta ina lo tori be to be olohun si to fun pe ore ofe mi to fun o idire iwe ni wa kan ma so ro kan fa awon to ma la run kan ba e koja pe awon to be kele oluwa

0: fún wọn.
1: Ẹ rí pé tó lọ́n fi dá Paul lóhùn náà ni pé olè ọ̀fẹ́ mi tó fún ọ. Ẹ rí pé òun náà wá dá Ọlọ́run lóhùn pé ó dáa. Ó bá jẹ́ pé òun kan ní nǹkan òkú fẹ́ kan máa yọ̀ ọ́ máa ṣògo nínú àìlera tó. Gbígbà náà ni agbára Jésù náà máa pọ̀ sínú ayé tó náà. Ẹ rí pé lára àwọn nǹkan tó fa ìrìnàjò Paul apostẹ́lì nígbà míì tó bíyà fún gbà míì náà ni ìgboyà tó ní àti ìgbàgbọ́ rẹ̀ láti nípa fún iṣẹ́ ìránṣẹ́ pé kí nǹkan tọlọ́nkọ́ máa dára sí i bí jòhánù náà ló náà ṣe ṣe ìgboyà tó ní ìgboyà tó ní ìgboyà tó ní ìgboyà tó ní. Ẹ dáwọ́ Fílípì orí kìíní ẹsẹ̀ 20-24.
0: Gẹ́gẹ́ bí ìnàga àti ìrètí mi pé.
1: Ẹ rí pé ìlépa Paul apostẹ́lì rẹ o. Gẹ́gẹ́ bí ìnàga àti ìrètí mi pé.
0: Kí ojú kí ó má ṣe tì mí lé ohunkóhun.
1: Ojú kó má ṣe tì mí lé ohunkóhun.
0: Ṣùgbọ́n pẹ̀lú ìgboyà gbogbo.
1: Ṣùgbọ́n pẹ̀lú ìgboyà gbogbo.
0: Bí ní ìgbà gbogbo.
1: Bí ní ìgbà gbogbo.
0: Bẹ́ẹ̀ nísinsìnyí pẹ̀lú.
1: Bẹ́ẹ̀ nísinsìnyí pẹ̀lú.
0: A ó gbé Kristi ga lára mi.
1: A á gbé Kristi ga lára mi.
0: Ibà ṣe nípa iyè.
1: Ibà ṣe nípa
0: iyè kú jẹ́ èrè.
1: Láti kú náà tó ń jẹ́ èrè náà fún Kristi
0: lẹ́mọ̀
1: pẹ̀lú. Ṣùgbọ́n.
0: Bí láti wá láàyè nínú ara bá jẹ́ èso iṣẹ́ mi. Nígbà náà ohun tí èmi ó yàn èmi kò mọ̀. Ṣùgbọ́n èmi ń bẹ ní iyèméjì. Mo ní ìfẹ́ láti lọ àti láti wà lọ́dọ̀ Kristi. Nítorí ó dára púpọ̀ jù. Síbẹ̀ láti wà nínú ara jẹ́ àǹfààní nítorí tiyín.
1: Ṣé ibi tí káfà sọ fún wa pé Paul apostẹ́lì gan ọkàn rẹ̀ gan ti kúrò nù ayé ó ti lọ sílé lọ́dọ̀ Jésù Olúwa. Ṣùgbọ́n sẹ́rẹ̀ sẹ́rẹ̀ ò tí parí níbi tí wọ́n kà fún ààyè. Ọwọ́ sọ fún ara Fílípì pé gbogbo nǹkan tó nípa náà ni pé bí sẹ́rẹ̀ sẹ́ àti rere Kristi ó ti máa tẹ̀síwájú náà ni o. Bàbá àjẹ́ pé nípa kú tó náà ni rere ó ti máa tẹ̀síwájú òun faramọ́ kú. Bàbá àjẹ́ nípa ìjìyà náà ni òun faramọ́ jìyà. Bàbá àjẹ́ nípa iyè náà ni òun faramọ́ yè. Ó bá ní ó tiẹ̀ wù gan nísìn gan kó òun síwọ́ ọ sẹ́báyé. Bẹ́ẹ̀ tó máa sẹ́báyé nísinsìnyí ẹ̀yin tẹ́ ẹ dọ́mọ ẹ̀yìn àtijọ́ tó ń dálẹ̀ ẹ̀ máa sunkún pa Paul apostẹ́lì. Bẹ́ẹ̀ ṣùgbọ́n kó wà nínú ayé nísinsìnyí kó máa ti lọ inú yọ́mọ̀ dúpẹ́ ẹ̀sìn ìró gẹ́gẹ́ bí ẹ̀ ń tọ́ da ìjọ tẹ́ wà sílẹ̀ àti gẹ́gẹ́ bí olórí yín tí ẹ̀ ń tẹ̀lé lẹ́yìn káàkiri. Ó wá lóhùn sí èmi nísinsìnyí tó pọ̀ mọ̀ nǹkan tó ń tiẹ̀ yẹn gan gan bá nísinsìnyí. Bákan náà nù sí àwọn apostoli orí ogun ẹsẹ̀ 22-24 kankan ṣẹlẹ̀ síbẹ̀ tí yorùbá fífún táwọn akẹ́kọ̀ọ́ fífún ní nickname kan bẹ̀ iṣẹ́ àwọn apostoli orí ogun ẹsẹ̀ 22-24.
0: Bí èmi kò ti fà sẹ́yìn. Bẹ́ẹ̀ mi kò ti fà sẹ́yìn láti sọ ohunkóhun tí ó ṣàǹfààní fún yín àti láti máa kọ́ yín ní gbangba àti láti dé ilé tí mò ń sọ fún àwọn Júù. Ǹjẹ́ nísinsìnyí wo ọkàn mi fà sí láti lọ sí Jerusalem.
1: Ibi tá à ń bọ̀ gangan gan-an ọkàn mi ń fà sí láti lọ sí Jerusalem.
0: Ọkàn mi fà sí láti lọ sí Jerusalemu láì mọ ohun tí yóò bá mi níbẹ̀.
1: Láì mọ tí ó ṣẹlẹ̀ sí tán pọ̀ náà ti pààyàn ń bẹ̀ ó ti lùyàn ń bẹ̀ àti ṣe àti ṣe àwọn ọmọ ẹ̀yìn ṣe kúṣe ń bẹ̀.
2: Ọ̀nà fẹ́ lọ
1: sẹ pé ntí ń bẹ ogun ti pé kọjá ọ̀nà fẹ́ lọ sọ́ nísinsìnyí.
2: Ọkàn náà ti wà ń bẹ̀.
1: Sọ
2: tó lè ṣe ohun bá ṣe
1: sí. Bẹ́ẹ̀ni wọ́n á sọ nísinsìnyí pé ibi tó náà ti fẹ́ lọ kéde rere nísìnyí ọmọ nǹkan tó ṣe tó náà bẹ́ẹ̀ náà.
0: Bí kò ṣe bí ẹ̀mí mímọ́ ti sọ ní ìlú gbogbo pé.
1: Bá ti ń gbàdúrà lẹ ẹ̀mí mímọ́ ń sọ káàkiri bí ẹ gbàdúrà pé.
0: Ìdí ohun ìyá ń bẹ fún mi.
1: Paul apostle ti lọ sí Jerusalem ìdí àti ìyá ń bẹ fún o.
0: Ṣùgbọ́n èmi kò ka ẹ̀mí mi sí ìtàn rárá.
1: Pé ṣé dé àti ìyá nìkan lè rí abáfẹ́lẹ́ pa mí torí ìrèkan pa mí ń dè bẹ́ẹ̀.
0: Bí ohun tí ó ṣọ̀wọ́ fún mi. Kí èmi kí ó bá lè fi ayọ̀ parí eré ìje mi àti iṣẹ́ ìránṣẹ́ mi tí mo ti gbà lọ́dọ̀ Jésù Olúwa láti máa ròyìn rere orí ọ̀fẹ́ Ọlọ́run.
1: Ẹ ṣe ẹ rí i pé ibi tán kà fún ayọ̀mọ́sọ Paul pé Jerusalem tó ń lọ yóò jìyà ń bẹ́ o wà á dì ọ́ o á jù sínú ọmọ o á ṣe gbẹ oníkan máa wọrí pé òun jẹbẹsẹ pé ibà á ṣe pé kán pa à ń síbẹ̀ ni òun jẹbẹsẹ
2: pé kò àlóhùn
1: gbọ́dọ̀ kéde ìrere Jésù fọ́nṣẹ́.

0: òun lọ sọ fún àwọn èèyàn pé jésù ọ̀dá ẹ jẹ́ kí n tún lọ sọ padà pé jésù dá n tí mo condemn yẹn jẹ́ kí n lọ gbèrò padà pé jésù dá o pé àìmọ̀kàmọ̀kà lọ fi
1: gbogbo tí wọn
0: ẹ bá sọ pé wọn dẹun pé ká pa nǹkan
1: síbẹ̀ gan
0: ó tẹ̀ lọ́rùn gan gan ẹ já wo sáwọn apostoli orí 21 ẹsẹ̀ 10 to 14.
2: bí a sì ti wà níbẹ̀ lé ọjọ́ púpọ̀
0: bá ti wà níbẹ̀ tá ń gbàgbọ́ àjọjọ́ púpọ̀
2: wòlíì
0: kan ti júdà sọ̀kalẹ̀ wá tá ń pè ní agabu
2: nígbà tó sì dé ọ̀dọ̀ wa ó mú àmúre pọ́ọ̀lù
0: ó
2: sì di ara rẹ̀ lé ọwọ́ òun ẹsẹ̀
0: ó di ara rẹ̀ lé ọwọ́ àtẹsẹ̀
2: ó sọ pé
0: báyìí lẹ́mi mímọ́ wí
2: báyìí
0: ojú tí ń bẹ́ẹ̀ sọ́rọ̀ bẹ́ẹ̀ ni yóò ní àdẹ tó ní àmúre yóò
2: wọ́n sì fi lé àwọn kẹfìrí lọ́wọ́ nígbà tí a sì ti gbọ́ nǹkan wọ̀nyí àti àwa ará ibẹ̀ náà bẹ̀ pé
0: a bẹ̀ pọ́ pé mọ́ lọ jerusalemu mọ́ lọ wọ́n ní wọ́n di ọ̀hún olú ọ̀lọ́ mọ́ lọ.
2: nígbà náà ni paul dáhùn wípé
0: ewo
2: lẹ́yìn ṣe yìí
0: tẹ́ ẹ̀ ń sọkún
2: múra tán
0: o
2: kì í ṣe fún dídè nìkan
0: wọ́n
2: láti kú pẹ̀lú nínú
0: jẹ́ ní jerusalemu síbẹ̀ gan ṣe mo ṣe tán níbẹ̀
2: nítorí orúkọ jésù olúwa
0: ẹbí kú náà ṣebí ẹ̀yìn kàn rí dídè títí àti pé lílù àti dídè ikú gan ní ìsinsìnyí gan mo ṣe tán àti kú ní ìsinsìnyí
2: nígbà tá a sì kò lè parí ọ̀kadà
0: nígbà tá a
2: nípa ọ̀kadà
0: àwa dákẹ́ wípé ìfẹ́ tí olúwa ni kí a ṣe ìfẹ́ tí olúwa ni kọ́ ṣe a orúkọ nagẹjẹ kan bi orúkọ tá a fún náà ni ìpọnrí kútorí bọ̀ sọmọ tán pẹ bẹ sà ìpọn orógùn àgbẹ tó ń pẹ náà bá wọ yáyáyá sẹgbẹ
1: orógùn
0: kan mọ sọ orógùn tá a fún ro àmàlà tá a fún ro nǹkan lórí iná ẹ rí pé omígbóná ọmọ yáyáyá báyìí náà ni ẹ kà tó orógùn bọ báyìí náà ni
1: ẹ rí pé
0: kò ní sọ pé òun lọ pé ẹyin lẹran síbẹ so orúkọ tá a fún paul apostoli nu léde yorùbá nìyẹn yẹ orúkọ nagẹjẹ ni o pe ibi tí kú bá ń tiẹ yóò dé báyìí wọn pe ikú mbẹ́mbẹ́ yóò dé báyìí ìyá mbẹ́mbẹ́ yóò dé báyìí kílù mbẹ́mbẹ́ yóò dé báyìí.
1: nígbà tí gba jésù ta
0: bẹ́ẹ̀ni ọgbà tí kú tiyè náà ni so ìrìn àjò paul apostoli yàtọ̀ síbà àti ìsẹ́ ìrìnàṣẹ́ tó dé òní jeep jet la ń lé káàkiri lónìí òun ò lé nǹkan tiẹ̀ bí o sì jọba lọ́rùn àti bí ìrìn ó sì gbilẹ̀ sí dáadáa ti tiẹ̀ lórúkọ jésù kìsì ara ànágbà so ọ̀rọ̀ paul apostoli yìí ká tó dojú ọ̀rọ̀ rẹ̀ ẹ já wo philippi orí kẹta ẹsẹ kẹfà títí dé ẹsẹ kẹwà ká tó máa lọ lálẹ́
2: ní ti tara èmi ṣe ní dúdú sí ìjọ ẹbí
0: ayé rẹ àtijọ́ ní sọ
2: ní ti òdodo tí ó wà nínú òfin mo jẹ́ aláìlẹ́gàn
0: ṣùgbọ́n
2: tí ó ti já sí èrè fún mi
0: àwọn ni mo ti
2: kà sí òfo nítorí kristi
0: nítorí
2: láìṣe àná ni mo sì kan gbogbo sí òfo nítorí ìtayọ ìmọ̀ kristi jésù olúwa mi nítorí ẹni tí mo ti ṣòfo ohun gbogbo mo sì kà wọ́n sí ìgbẹ́ kí èmi kí ó lè jèrè kristi kí a sì lè bá mi nínú rẹ̀ ní àìní òdodo ti ara mi tìkára mi tí ó ti inú òfin wá ṣùgbọ́n èyí tí ó ti inú ìgbàgbọ́ wá nínú kristi òdodo ti ọ̀rọ̀ nípasẹ̀ ìgbàgbọ́.
0: ẹ ṣe òtá kìsì ni pé paul apostoli yóò ní ọ̀nbẹ́lọ́n torí nǹkan kankan tí ń bẹ lára ń tọ́ àpè ní àìlera rẹ̀ sọ̀tọ̀tọ̀ ni mo pè ní mẹ́ta lẹ́ẹ̀mẹ́ta pẹ́lú sọ pé olùfẹ́mi tó fọyín pé ọlọ́run kò mú kú ọ̀rọ̀ paul yà lè fi wé ọ̀rọ̀ mose náà inú jẹta nọ́mí orí kẹta ẹsẹ 23 to 26 tó náà bẹ ọlọ́run náà pẹ̀lú
2: ajẹ́ kí n délẹ̀ lérí èmi sì bẹ olúwa ní ìgbà
0: náà pé
2: olúwa ọlọ́run ìwọ́ ti bẹ̀rẹ̀ sí fi títóbi rẹ hàn fún ìránṣẹ́ rẹ àti ọwọ́ agbára rẹ nítorí pé ọlọ́run wò ó ní ilẹ̀ ọ̀run àti ilé ayé tí ó lè ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ àti gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ èmi bẹ ọ
0: èmi
2: kò kọjá sí ìhà kejì
0: èmi
2: sì rí ilẹ̀ rere náà níbẹ̀ lókè jọ́dánì òkè dáradára ni àti lebanoni ṣùgbọ́n olúwa bínú sí mi nítorí
0: kò sí gbọ́sí
2: èmi
0: olúwa
2: sì wí fún mi pé ó tó gẹ́
0: o
2: má tún bá mi sọ̀rọ̀
0: yìí náà bẹ́ẹ̀ mi sí má tún sọ́mọ́ láláì àlọ́ òde bí kan tí ó ní kí n jẹ́ kó débẹ̀ mo ní kó fi ọ̀pá kankan lu pé kò sọ̀rọ̀ sí ọwọ́ lu ọ̀pá lẹ́ẹ̀mẹ́ta ọ̀fọ̀ ẹgbẹ́ ètò mi ọlọ́run jẹ́ àlọ́ òní débẹ̀ sẹ́ ọ̀rọ̀ paul àtọ̀rọ̀ mose yìí àlèfíwẹ́ra wọn lórúkọ jésù ara ànágbà
1: sọ̀yí
0: tá a béèrè àti dáhà rẹ o.
1: tọ bóyá ká nọmba tí ẹ fi pe bàbá òun náà ni 09123708675 ẹnìkan ti wà ní ojú òpó.
3: Hello sir.
0: Yes sir.
3: Family bitori omo iya wo ni to kilo iwa.
0: Yes sir.
3: Baba, yes, sir.

Friday kejì ló ṣúyọ́. Nínú iṣẹ́ ọ̀run tó pàṣẹ fún Prophet Isaac Taiwo Ojo bàbá gbà ń fà. Àkórí ẹ̀. Olúwa gbà mí lọ́wọ́ ogun olùdènà. Àtọ́lufí Sùlọ́dọ̀ yó. Ìwọ náà wàá gbàdúrà. Kí Jésù gbà ọ́ lọ́wọ́ alágbára. Bó ti pinnu láti bọ ọdún ilé ìjẹ́mọ́ lọ́wọ́. Wá fi àdúrà gba agbára lọ́wọ́ ọ̀gá èèyàn. Àwọn arógo gbogbo jẹ́. Kó o tún wá bèrè fún agbára láti rìnrìn àjò. Oṣù eléyìí nírọ̀rùn. Lábẹ́ má jẹ́ mú ìpè ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run aláàyè. Àti wòlíì Isaac Taiwo Ojo. Bàbá àgbà ọ̀fà. Tí wọ́n máa sọ̀rọ̀ àṣẹ lọ́jọ́ Friday kejì lóṣù eléyìí. Nínú ìjọ Victorious Life in Jesus Christ Church. Beside Ọlọ́run Tọ́ba Bakery. Dogo ìdí ìrókò bus stop lápáta ń bàdàn. Wá gbàdúrà. Má gbà ọ́ lọ́wọ́ ogun.

0: Hello.
1: Hello. Hello, sir.
0: Ẹ mọ̀ kan lé bàbá orúkọ yín àdúgbò wọlé tí ń pè wọ́n.
2: Yes, sir.
1: Wọ́n fi ìlú kan fún mi lẹ́dùn ọ̀rìn tó ní mo wà lóṣòro kan.
2: Orúkọ Jésù.
3: Àmì Jésù.
2: Ìṣòro ni ó adùn ọ̀la ni. Má bọ̀kan jẹ́ jìnà Jésù amú ọ yege. Ìṣòro tó wà ìparẹ́ dànù.
3: Àmì Jésù Kristi.
2: Ká Psalm 109 sómi kó pè mí padà lẹ́yìn ètò.
0: Psalm 109. Láti ṣe bẹ́ẹ̀ lómi náà lè ka.
2: Ó lè ka. Bó bá ti délé kò ká kú un.
0: Èmi
2: ìwọ lòmíre.
0: Tí mò ń sọ ni pé ọ̀pọ̀lọpọ̀ náà ń gbọ́ ọ̀nlarú nǹkan tí bàbá yẹn sọ kọjá. Tẹ́lómìnà bá kà tó bá pè yín tó nírú ìdojúkọ tí bàbá yẹn sọ.
2: Ṣé
0: ẹ gbàdúrà fún
2: mi? Gbogbo èèyàn là wá dá lóhùn tí wà.
0: Béèrè ni. Hello.
1: Ẹ
0: wọ̀n kálẹ̀. Ìyá ẹ̀yin lẹ́ni karùn-ún.
1: Mo fẹ́ kí bàbá gbàdúrà fún mi.
2: Orúkọ Jésù.
3: Àmì.
2: Ọwọ́ tó wà yìí ọya dìde.
3: Àmì Jésù.
2: Ẹni tó rò pé òun gbá àwọn ọmọ rẹ̀ wọlẹ̀ ilẹ̀ kó gbẹ̀mí ẹ.
3: Àmì Jésù Kristi.
2: Àwọn ọmọ rẹ̀ máa kọ́lé ayọ̀ kan fún ẹ láìpẹ́.
3: Àmì Jésù.
2: Pàdé Jésù kò pè mí padà lẹ́yìn ètò mà.
0: Dádì ṣé program tọ́ la làwọn yẹn máa wá àbí ti Sunday.
2: Ti Sunday ni sà torí atan là wà ń lọ lé.
0: Atan lẹ̀ ń lọ lọ́la.
2: Bẹ́ẹ̀ ni sà.
0: Ẹ ṣùgbọ́n ní Sunday ṣé ra àyè dáhùn yẹn ló.
2: Mo dáhùn ló sà.
0: Sunday.
2: Bẹ́ẹ̀ ni.
0: Ní.
2: Àpáta.
0: Àpáta dógó.
2: Bẹ́ẹ̀ ni sà.
0: Ó ti dá. Ẹ ti ń ṣàdé ń báyìí o.
2: Mo máa ń ṣe àkọọ́ mú iṣẹ́.
1: Hello.
0: Orúkọ yín.
1: Ìṣáká Fàtáyé láti olómi akẹ́dẹ́ olómi
0: olómi ẹ̀ ẹ̀ ó yá dọ́dẹ̀ bá ń gbàdúrà fún.
2: Aṣẹ́re òní láàrin fẹ́fẹ́
3: sí. Àmì Jésù Kristi.
2: Ó jáde lẹ́kọ̀ọ́ padà délé kò ní dé bá
3: wa. Àmì Jésù.
2: Pé lẹ́yìn ètò òní láàrin fẹ́fẹ́ sí sá.
0: Lẹ́yìn ètò kó pè. Dádì Atan là ń lọ lọ́la.
2: Bẹ́ẹ̀ni sá.
0: Ní
2: Ogun State. Bẹ́ẹ̀ni sá.
0: Agbègbè ibo ni Atan. Àwọn
2: Atan béèyàn bá ti dé sokoto road akọgbé ọkadà anu lọ sí alárọmi oríta primary school
0: orí òkè àṣeyọrí
2: orí òkè àṣeyọrí bàbá gbà kọfán.
0: Orí òkè àṣeyọrí
2: bàbá
0: gbà
2: kọfán.
0: Hello.
4: Hello sir.
0: Ìyá òyà orúkọ yẹn yín rédíò yín lẹ̀.
4: Nídò ni orúkọ
0: yín. Òyà orúkọ yín.
4: Nídè mi láti owóde ẹgbàdúrà fún mi.
0: Owóde tàpátá àbí takẹ́dẹ mi.
4: Owóde ọbádá.
2: Ọdẹ́dá lọ.
0: Ọdẹ́dá
2: ogun. Orúkọ Jésù.
3: Àmì.
2: Wọ́n ní fi ẹ́ ṣoògùn owó.
3: Àmì Jésù.
2: Ẹni tó plan ibi fún ẹ kó fẹ̀mí ẹ̀ jù.
3: Àmì Jésù Kristi.
2: Pèlè yẹn tó o get the bottle water.
5: Àlọ́. Láti ìjọba ìwé ọmọ ìyá àti Wáìdì Abáṣẹ́dé Wáìdì mo mẹ́kan ń gbàdúrà fún.
2: Orúkọ Jésù.
3: Àmì Jésù.
2: Ọfà àìsàn ara ríro ara rẹ kó jáde bẹ́ẹ̀.
3: Àmì Jésù Kristi.
2: Ọfà yẹ tó bá ti gẹ̀ẹ́tì omi kó pè mí padà o ò ní rí ogun yẹn mọ́.
3: Àmì Jésù Kristi.
0: Hello.
1: Hello.
2: Hello. Ẹ̀dọ́ yín ló mọ̀.
1: Láti Olúwa ni o, ẹ̀jọ̀ ìgbàdúrà fún mi dádì o.
2: Orúkọ Jésù.
3: Àmì.
2: Ìrere tó ń retí látọ̀dọ̀ ọmọ rẹ̀ ọya gbà á.
3: Àmì Jésù Kristi.
2: Ìyà tí ń jẹ ní dọjú alẹ́ ọya kó parẹ́ lára.
3: Àmì Jésù.
2: Mama ẹgẹ́ tí omi kẹ́ pè mí padà lẹ́yìn ètò.
0: Dádì àlòrẹ̀fẹ̀ fún ìpè mọ́.
2: Yes sir.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí àwọn èèyàn máa pè yín sí.
2: Yes sir.
0: Ẹ dẹ̀ bá wa júwe bí wọ́n ṣe délé ìjọsìn lọ́jọ́ Sunday.
2: Gbogbo èèyàn tí ó gbọ́ mi látàárọ̀ nọ́mbà mi àkọ́kọ́ 08062 47 74 55.
0: Ẹran afẹlẹ bá ń tún pè.
2: 08062 62 47 74 55 55.
0: Nọmba yín kejì.
2: 08161 13 79 91.
0: Ẹ tún pè lẹ́kan dádì ṣé méjèèjì ló wà lórí WhatsApp.
2: Bẹ́ẹ̀ni sá.
0: Ó ya ẹ tún ìkejì ẹ pè lẹ́kan.
2: 08161 61 13 79 91. Yes sir.
0: Ire àtàwọn láàfin padà eré gbogbo ó di lórí ètò bá mi tó ìhùn lálẹ́ òní bí aago mẹ́wàá bá ti kọjá dé èmi àti ọ̀gá mi Gbẹ̀ngàn Ọláyíwọlá ó yàtọ̀ àti gbogbo ikọ̀ yòókù láàjọ wà ń bẹ̀. Ìyá oníbímẹ́lì ká tó sọ dádì bo lati de dogo
2: gbogbo eyan to ba ti fe ri wa ati to fe de fe pade jesu e bere dogo bus stop lapata e ba ti de dogo e so folo kada pe lo church baba gba confirm wa gbe yin de be
0: church baba gba
2: confirm
0: wa gbe wa de be iya mo wole jo ko worin wa to ni mo fe kan lo ise yin
3: oruko temi ni evangelist adela popo lawon bi pelu pastor Godwin Hugo praise and Ezekiel
0: ire ati Ezekiel
2: grace
0: se lola
3: grace
0: lola isoro osi ni dogo
3: no
2: rather sir
0: atanlowa
3: beni
0: ojo Wednesday pade na si wa
3: beni
0: so eyin oba one Sunday ko one Wednesday
3: beni
0: yo baba ba wo li na pade lago mejo nijo Wednesday abi melo
3: mesan si mejila
0: nijo we ire ata ola fi pade ati si ademola la moju ero fun sa ata wa yi adi osun oluwa kayode loruko temi a to pade bago me ba koja e se o ten gbo wa o dabo
6: olorun taiwo ojo baba gba confirm yo tu sise agara laye gbogbo eniyan iyanu ma sele
7: e mi awon wole yo tu sise agara lojo friday keji lo su yo ninu ise oru to pa se ko prophet isaac taiwo ojo baba gba confirm akori e oluwa gba mi lowo ogun oludena atolu fi sulando yo iwo na wa gba duwa ti jesu gba lowo alagbara to ti pinu lati ba do ile ije mo lowo wa fi adua gba agbara lowo ka eyo awon arogo gogo je ko to wa mere fun agbara lati ririn ajo osu eleyi nirorun labe ma je mu iporo si olorun alaye ati woli isaac taiwo ojo baba gba confirm ti won ma soro aselojo friday keji lo su eleyi ninu ija victorious life in jesus christ beside olorun to ba bakery dogo idiro ko bus stop lapata nbado wa gba duwa agba olowo ogun ki gba ki gba
8: Olajide FM 96.7.

0: pàdún alágbà yìí polóṣù mẹ́tamẹ́ta nínú ìjọ CAC Paul Gabriel City àkòrí tiẹ̀mí ọlọ́run fún ìránṣẹ́ Pastor Kimaru Peter breaking the yoke of affliction of darkness jíjá àjàgà ìdálóró òkùnkùn ẹ̀yìn tí sàtáni àtàwọn ọmọ ogun rẹ̀ pọ̀ lójú tó Jésù Olúwa fẹ́ jà ògbà lọ́jọ́ Friday 31st July 2026 látago mẹ́jọ òwúrọ̀ di aago mẹ́rin ìdájí ọjọ́ kejì níbi tí ọlọ́run ti máa lọ prophet Wumi Jésù yíjá prophet Peter Olúwa Bíóyè Pastor J.A. Bankole àwọn olórí ẹ̀mí Fẹ́mi Sásìláre Ewúra Ọmọtọ́lá Olúwa voice Ọláyà Divine Harmony pẹ̀lú CAC Fagunre choir Pastor S. Oladile CAC president Nigeria Novosti Pastor Akepelu Peter Adékúnlé wọ́n máa ṣúre lórúkọ Jésù gbogbo ẹ̀rí CAC Fagunre prayer city wọ́n wà ní omi àdìo onígbàgbọ́ àbáwọ̀kẹ́ junction Abẹ́kúta express ṣòro Ìbàdàn gbogbo ẹni máa fara hàn pátá ìlú máa sọ testimony.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà orúkọ Jésù ayérayé nú àwọn ọ̀run o bàbá olókìkí ògùn àràkárí ayé ìwọ nìjìnlẹ̀ tó borí ìpòlẹ̀ ọba tó ju ọba lọ àbángẹ́lì àti ènìyàn bàbá olókìkí ògùn àràkárí ayé bàbá ìwọlá gbéga bàbá ìwọlá yẹn ọlọ́run tó ń jẹta ogun rẹ ìwọ ni bàtú ìrẹsà ìwọ ló tó táìtù náà gbé ìwọ ló tó jẹ ìwọ ló jẹ pa ogun rẹ ènìyàn ò lè pa ogun rẹ àfiwọ ọlọ́run bàbá gba ọpẹ gba ìyẹn ta ló ń ṣàmì gbẹdára ni ara kó dẹyìn ẹtẹ wà ló dààmú ayé ẹ máa jáde kúrò nínú dààmú ayé ẹyin tẹ láyọ ẹ nírí bànújẹ ohun tó ń rẹ nílé lórí òní dẹkùn mẹ lọwọ ọfà bájú ẹni jẹ lára rẹ kó jáde ọfà ìsọdahoro lórí iṣẹ àtòkòwò kó gbiná dànù ọfà òkúta ẹmí òkúta lọwọ rẹ lára rẹ lórí rẹ tó jọ ara láàánú kó parẹ kó báná jáde àṣeyọrí jẹ tiẹ o kó rí bẹẹ kó ṣe bẹẹ mo gbàdúrà gbogbo ẹyin ọmọ ọlọrun tó lù wá lò fún prógàmù yìí ọlọrun mi a máa tọjú yín a máa bùnmìnrin yín a máa bá ìmìyẹ pàdé ẹ ò ní nìkan ṣe ilé ayé lórúkọ olúwa ìrànlọwọ àtòkè tí ò ṣe dá dúró olóore tí payé ò lè ká olúwa darí ẹ sí yín bẹẹ ni kò rí o jésù olúwa wa àmì fáyà ogó ni fọlọrun lókè ọrùn lórúkọ jésù olúwa ọjà àdúrà yìí ànáyè làjọ máa ná lórúkọ jésù olúwa ojú òní tí ọ ìrìn àjò àdúrà ní wákàtí ogun marathon quarterly program ó ti kú ọ̀sẹ̀ méjì báyìí gbogbo ẹ̀yin tẹ gbọmọ tẹ jẹ ọmọ ọlọ́run ni mo pè ni mo invite sí program yẹn ní ọjọ́ friday tó parí oṣù ó ti kú ọ̀sẹ̀ méjì báyìí ẹ pèpè àṣà ẹ pèpè àmà láti wà níbẹ̀ ọmí àdìo jìnà láti ọmí àdìo ẹgbẹ́ ọ̀kadà tó lọ sí aba ọ̀kẹ́ junction aba ọ̀kẹ́ sí ọmí ojú drive ṣẹ́jú márùn-ún lọ sí mẹ́rin àtọ̀kadà ti mọ́tò by the right lẹ ti máa rí CAC pa ogun rẹ prayer city ẹ ti rí ẹnu ọ̀nà àbáwọlé gbangba lápá ọ̀tún church red roof ni ẹ máa rí náà sólà lórí ẹ ibẹ̀ ni programu yẹn ti ń wáyé ẹ lè dé sílẹ̀ ló kú ọ̀la àbọ̀tunla ilẹ̀ àánú bẹ́ẹ̀ tẹ̀ ti lè mọ béèrè àánú lábẹ́ ọ̀rú tó ṣí lórúkọ olúwa ìwọ tó gbọmìn ní kọ́tà yìí o máa rí mú lórúkọ olúwa o máa rí tiẹ̀ ṣe má jẹ̀bú pa ogun rẹ o máa bá ìní ayé rẹ pàdé lórúkọ jésù olúwa à ń gbàdúrà kan bọ̀ inú àdúrà ẹ̀mọ tó wà nínú ẹ̀ tí mo pè ní kí ni èrèdí ìwàsáyé mi kí ni èrèdí ìwáyé mi what is the importance of my existence ohun kan ni pé ọlọ́run kò ń dédé dá èèyàn sáyé bẹ́ẹ̀ ni ọlọ́run kò ń dédé dá ẹ̀mí èèyàn sí lára nǹkan tí máa ń di ọmọ lára ọkùnrin sára obìnrin àwọn onímọ̀ ìṣègùn òyìnbó dọ́tọ̀ wọ́n jámọ̀ wípé mílíọ̀nù tó lé ní ọgbọ̀n ni nínú rẹ̀ ní ẹyọ kan ṣoṣo tí ṣe èmi àti ìwọ láti lórí ọ̀fẹ́ dàjàbọ̀ láti wáyé bí ọkùnrin àtàwọn tó wáyé bí obìnrin àwọn tó kú lé dé èèyàn ṣùgbọ́n wọ́n ṣòfò dànù ìyẹn ni pé pé ó wà láyé wà láyé mọ́mí dábì not by accident kò ṣe èṣì àárọ̀ wáyé láti wá dí àwọn àyè kan àárọ̀ wáyé láti wá mú àwọn ìpín àwọn àyànmọ́ kan ṣe àárọ̀ wáyé láti ra àwọn kan lọ́wọ́ àárọ̀ wáyé láti jẹ́ ìmọ́lẹ̀ ilé tàgbé bi o sese ka bi o sinu dile ti o lowo ti o lola ti o leyan o sese ka bi o taarin ogun o ni di to fi wa nibe olodun fe lu o lati segun yen ni won ki dede bi mokunrin sinu dile won e dede bi omo birin sinu dile bi o se lati wa so rere ni orire kan ni akope olukoko ti mo da wa ni mo da fogo mi o ni mo ti mo be na mi mo ti se pe mo ni pe ki la wa nkan na ti mo fa tede bi wa yo ki fi se mo so nipa asiri bo a nipa asiri pe bi o ba le pa asiri mo mi o complete tan ni ose to koja lo nigba te niyan ko ba le pa asiri aye re mo to se pe gbogbo e wo to wo to ma ri ma so bi nba bi ba ri nigba ti so ah ko ni da lebojo bayi ko yo mo gbo omo re mi ni aunty mi ni aburo mi ni omo ya mi ni bo mi lati ile aburo re mi ile aburuku ni won o ara church yin mi ile aburuku ni won o akope laarin awon eyan mi ni kini lati ri awon eniyan ika gbogbo oro ko la ma nso gbogbo ala ko la ma ro ki se gbogbo odolomu won ma nwe gbogbo ogun ko na lagbara ma nja lopo igba gbogbo ope ko le to ni igba ohun ni ma ngun ma kade kan fun ni sin inu bi beli ohun to gbodo ke sara papa fun gbogbo eya bi amo egbo ti beli so o inu we ire ti luku inu we ire ti luku age ka ori ikeji deke ka ese ikokan le ni adota Luke chapter 2:51 oni o si bawo so kale lo si Nazareti o si farabalẹ fun won sugbon iya re pa gbogbo nkan won yi mo ninu okan re oh my god bel wi pe iya Jesu Oluwa mama to bi Jesu ti se Maria gbogbo to mo nipa Jesu gbogbo si agbara gbogbo si abami gbogbo oro ogbon gbogbo oro imo gbogbo oro oye gbogbo awon nkan rere ta ko nipa Jesu bel wi pe iya re pa mo nu okan re ko be ni kene so o de le ko ma royin ko de le ko mo fo mo yegan pa mo temi bi omo logo ni omo temi bi omo logbon ni omo temi bi omo yen mowe nile iwe e ni kojo omo ti mo bi omo to yi wa sori re ni omo te wo ha eyin egbon re e ba fowo kan o eyin aburo re e ma re fi o omo iya le mi e ranti mi omo ti mo bi oh my god mama yi pa gbogbo re mo ko dabi ti yin opolopo ogun ti jomo loni owo obi no ti wa obi mi o le pa asiri mo igba ti won ti won le so fun o omo to bi omo logo ni igba to mo re lana to so igba ti o to won fun re to ori ran ati to gbonu oyun ta lo so fun ohun ta so ni po mo re bi rere kilode ti o se kilode ti o se won ki fo mo logo yen gan aya pa mo yan lowo ibe nkan ti bi mo to fo mo ti e dajo ibe nikan ti bimo ti e to mo ro ti logbolu je nikan ti bimo to si bo mo re waye wa sori re iwo to mo ti e ta ran waye lati wa sori re o ti lo tu asiri re fun awon osika eda fun awon eniyan o mo won to wa laye ka re o mo won to yi oka gbogbo to dubari ko lenu mo nso ibe lu pe iya ma Maria ya Jesu gbogbo to gbo gbogbo to mo ni pomo re ki lo se o pa mo ki lo fa e ma ti Jesu nigba ti bi ni wahala ti wa koda inu onu ni wahala ti wa ti oko re fe ko le pe onu ele mi o mo ni pa re wa ni pe mi ni mo loyun ye emi ni mo mi si Maria te loyun omo to ma bi omo ologo to gba araye lane nigba to bi ta odidi oba ilu odidi oba ilu fe pa odidi oba ilu pa awon omo to le ni egberun meji tori eni ko so awon mo kan sofo danu awon to ba yen pa won le je eyan won le di gomina won le di are sugbon won pa won nitori enikan yo pe oba kan na nbenu aye obo okoko nbenu aye omiran nbenu aye ko si dile ti o ni alagbaro okoko ko si dile ti o ni awon osika eda ti npo mo logo awon po mo logo bori awon afejo mo logo soro awon aparawo awon ajarawo awon aparawo awon ti pakadaro goda ti la buru oto la bi ni waye oto la da ni waye oto la tun ni da aye awon mo kan ti bo to wa tun ni da nigba won pelu àti ìyá wọn wọn ò lè pa àṣírí mọ ọmọ rẹ fún ọ lówó owó tó fún ọ ó wà lọ rè ha ọmọ yín mọ wálé ó sẹ́ndì owó ẹ̀yin náà gbà nínú wọn ni àbẹ̀rẹ̀ tó fún wa ni àwa nìkan tán ẹgbẹ̀rún méjì owó ó tó fún wọn náà ó fún à ń tó ń kó fún ọ léléyìí owó tó o náà mọ rí máa ti máa pọ ó ò dẹ panu ẹ mọ náà ọmọ yẹn ò rí ṣe mọ báyìí ọmọ yẹn iṣẹ́ rẹ̀ lọ déédéé mọ́ ọjà rẹ̀ ti bàjẹ́ ọmọ ìwọ ni o torí pé o pa àṣírí ayé ọmọ rẹ mọ́ yóò bá ní pé bí ìṣù ẹni bá ta kí ló máa ń ṣe a máa ń dọwọ́ bòjẹ̀ ni gbogbo oṣù kọ́ la máa ń jẹ lójú ọmọ aráyé àwọn oúnjẹ kan bẹ ó mọ̀ọ́dógbọ́ jẹ́ kọ̀rọ̀ yàrá nígbà míì tó o bá ti mọ àwọn tó yí ọ̀ka kódà kó mọ̀ wọ́n wà á gborí ara ẹ sá wà á gborí ọmọ rẹ sá ọlọ́run ni ẹ gbé géṣù ọmọ mi ẹ gbé sápò mi àgbẹ̀ bí wọ́n gbé géṣù olúwa sá lọ́ọ̀lù mi ẹ gbọ́mà bàbá lè gbé géṣù sá wáyé tó o gborí ọmọ rẹ sá kí ló dé tí o kọ́ ọmọ yìí lọ́wọ́ tí o kàn lẹ́sẹ̀ lọ́ ẹ̀spọ́sì rẹ̀ sí ọmọ yẹn ra fóònù fún ọ ọmọ rẹ ṣe gba ẹ ò ṣe mọ dọ́gbọ́ sọ ọ́ ní fóònù yìí owó lápò ni mo bá tí mi rà á wọ́n lọ́pọ̀ ọmọ rẹ ló ṣe fún ọ ọmọ àwọn kan ọmọ àwọn kan ó dà wọ́n láàmú ni ọmọ tí wọ́n igbó ní mu ọmọ tí wọ́n láti ilé ọkọ̀ kan nílé ọkọ̀ míì kò wá ròyìn ọmọ rẹ ọkọ rẹ ń tọ́jú rẹ oko bọkọ ọmọ oko bá yé ọmọ oko bá yé tiẹ̀ náà ẹ wọ bí nǹkan dé dúró gbogbo ọbẹ̀ ẹbọ tó gbọ́ mi ẹ máa pa àṣírí mọ́ kódà kí wà táwọn kan jẹ́ mọ́ gbàdúrà ní ṣọ́ọ̀ṣì jọ́màṣá ó níbi tó yẹ kó máa sọ àṣí fún wọn dé inú ló jì jù ọmọ ènìyàn burú ìka lọ́mọ ènìyàn wọ́n ti pa àwọn ọmọ kan lápasẹ̀yẹ wọ́n ti pa ògo wọn wọ́n pa ìràwọ̀ wọn màríà ò gbà káyé bọ́mọ tiẹ̀ jẹ́ wọ́n gbà káyé bá yé ọmọ rẹ̀ jẹ́ gbogbo tó mọ̀ nípa ọmọ rẹ̀ àlá tó lá ìran tó rí gbogbo ó pa ọmọ sínú ọkàn rẹ̀ ó ń bẹ láàrin ohun àtọkọ ẹ̀ àti ọlọ́run ó ṣe máa gbàdúrà fọmọ yẹn dípò tó fi máa tójú ọmọ rẹ̀ káàkiri ọlọ́mọ rẹ̀ ṣe ọ kan bọ̀ bá wọ́n ti bá wí báyìí iṣẹ́ bá lọ́wọ́ rẹ̀ wọ́n ti bá wí ọ̀nà dàrú wọ́n ti bá wí kò mọ ọlọ́run mọ́ wọ́n ti bá wí ó dọ̀ta ẹ̀ ìyàwó ajé wa ń sunkún létà wọn lájẹni ọ wọn lóòótọ́ wòlíì máa lájẹni ọ ìwọ ló panu rẹ mọ́ lọ́kọ́ bá a ti ń pa ẹnu ẹni mọ́ ẹ ń bá lè pa ẹnu mọ́ lè pọkàn mọ́ o lórúkọ jésù olúwa èrè bí ìwà yí ọmọ mi ó máa ṣẹláyé ní gbàdúrà fún ọ màmá yìí lórí ọmọ ò ní dààmú ò ní dàjẹ́ àwọn tí lu àgọ́ lu àwọ̀ rẹ yọ lájẹ́ fi gbógun tọ mọ lórúkọ jésù iná já wọn sí òwò lọ́wọ́ kìíní wáyé ọlọ́mọ bọ́mọ rẹ la orí bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ àdúrà rẹ gbà ogun òní borí ẹ ojú òní tí ọ o níwájú ẹ olúwa yà sí mímọ́ ó dómi ìwòsàn ó dómi ìṣẹ́gun mú kó o sàn ìyáláìsàn ẹ gbà àlàáfíà bẹ́ẹ̀ tú sílẹ̀ ẹ lọ soríire àdúrà yín gbà èrè bí ìwáyé mi èrè bí ìwáyé rẹ ó máa ṣẹ láyé ó ní báyé òfo jésù olúwa wa àmì fáyà ogó ní fọ́nà lókè ọ̀run ọjà àdúrà àláyè làjọ máa na orúkọ mi ní ìránṣẹ́ ọlọ́run peter akínpẹ̀lú adékunlé I love you all shalom.

0: mẹ́tàdínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
1: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll àkórí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjẹ́ ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladepo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀.
0: Ọ̀fẹ́ ní ìwọlé
1: o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
2: Ó balẹ̀ gbàgẹ̀, ó wọlé pẹ̀lú Steve's gbogbo Peter ni ó kò fún bí àwọn. 50 Peters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe Peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àyà. 50 Peters bẹ̀rẹ̀ sí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra. 50 Peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal. Produced by the 50 Waves Limited. Esilerira kaakiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters, Nafdaki, Jolo.

0: ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ ọ̀yọ́ white stone souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú ìbàdàn tẹ́ nìkan rẹ ṣe tẹ́ sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá gbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa high quality stone mix blender ìrara ti ń bẹ lórí stone mix blender wa o stone mix yam panda
1: àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka
0: battle school items souvenir bags high quality stainless pot tí doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí present iron àwọn ògbàlódé lóríṣiríṣi abọ́mọ̀fọ́ serving dish rechargeable fans gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn ketra solar fan ohun èlò ní kitchen àti nínú ilé ó sì wòyín ká bá yín set up kitchen yín a tún lè bá yín ṣe tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ń kulẹ̀lẹ̀ for the original souvenir gbéra lẹ̀ máa lọ sí white stone souvenir ìdí àpẹ́ Odùdúwà building directly opposite NNPC filling station ìdí àpẹ́ Ìbàdàn bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 white stone souvenirs débi ọ̀rajà.

0: tete sun la tete ji fun gbogbo alalaji to mura le de haji 2027 eto ti bere ni perewu ile ise alalaji to se fokanto alidaya hajj and umrah services be ni o bi ajo alalaji orilede nigeria se fi lele wipe september 15 odun yi ni gbogbo pepepe o wa so pin lori owo sisan fun igbaradi haji 2027 ni alidaya se nkesi gbogbo awon alalaji to fe ba wa se haji odun tin bo lati ya wa gbe igbese common care ki won fo ko le ki won si pari gbogbo owo sisan won ko to di ojo 15 osu kesan odun yi ti gbogbo eto kase nle eku ti mo ti alidaya wipe idekun alalaji a o mu ni kekere lodo ti wa eto ilegbe irorun ti o jina se haram o nje aje gbadun lore kore ti ara si gbogbo awon aye to ye to fi mo wa si ofe lati gbadegba ijo ta bada lati lo ati bo ki ye eya agbera bayi ke ko si alidaya hajj and umrah services ni number 2 adedibu shopping complex opposite bufas filling station iwo road ibadan tabi ke ma pe alache ati oludari alidaya hajj and umrah services sorry 0806 244 0572 anfani so die die wa lodo wa to fi mo irin ajo umrah olososu alidaya hajj and umrah services aji irorun ni ti wa bidni lai taala
1: o bale bage o wole pelu steez Bitters, Jacob Lavi of Yogu, gentleman on the body system, Ogun Tarigi, Akonche Bitters, it all Bauri Shisha, so their daughter in Aguara Wayaya. 50 Bitters, Bestibu Bubber, to Tatiamo, Emuliano Boys, to Pelore, to Feshinomara. 50 Bitters, who are from Bosio Logi, or Mogeto sexy, but what about to be fully active in the other room? Tabiko Molo Mogiwale Kumali, Shinoma. There it is. That's his head, Cat is on my fed Dugu, Ewo, Ayba Etikoyao, Tap up, well, 50 Bitters, Po Sunrayo, Kofum Vieto, Nibikibi, Nibibobo, at the Nibak. 50 Bitters is produced by the 50 Waves Limited. SNL Kakiri Bobo Bitimotin Taja to Jojulowo. Office address Iwani, Lot 3, Light and Craft Building, Bashonu Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesoya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters, Navdaki Jolote.
2: Seun seun o eyin olugbo wa nile loko lodo leyin odi lekan ko to di wipe mo danu duro pe mo fe se omi mu mo soro wipe lasale ani nkan ta fe gbe yewo kina ni nkan ta fe gbe yewo nkan to ni se pelu awon odobirin wa ati awon ti a je omobirin bo ti le je wipe awon odogan la fe ba soro ohun lasale yi atawa ti a si tunjo mo joro mu kiri ohun were were ni mo fe ka soro lori nkan to ni se pelu awon ami ati apere ile to ma nfara han nigbati obirin ba ti bere si ni balaga awon si won je mama mama ninu ile oro yen ye won daada sugbon fun anfani awon omo obirin to je pe awon sese fe ma de ipo pe ki won balaga ni e nilo lati gbo oro yi bo ti le je wi pe awon ti won je akose mose won si nbo wa soro fun wa lori oro ohun gan o sugbon lasale yi mo fe ka kokko bere latodo ti wa na kini awon nkan gan ta mu wa Eleda ati aseda o ti seto gbogbo nkan to ti duro re. Kisi ni awon nkan ohun ti eleda ati aseda ti seto. O na ni igbaye gbadun gbogbo wa. Awon apere ati awon ami ara ti o ma so wa awon nkan ta ma ri ti o fi ma je ka ma mo wi pe ah mo ti ku ni ewe o. Emi na tun ti nlo die die si asiko odo. Emi na tun ti nlo si eni ti o balaga. Papa julo awon obirin wa. Awon omobirin kekeke ti ojo ori won ti o ti le ni odun mewa awon mi won sumo odun meedogun awon mi ti le ju be lo awon lo ni oro asale yo ta fe ba soro a fe soro lori nkan osu omobirin nkan osu omobirin gbogbo wa patapata la mo pe nkan osu omobirin adeda nlo fi jinki omobirin be wi pe to ba ti de awon ojo ori kan ko bere si ni ma ri nkan osu re yen opolopo awon to jobirin ti won je awon mo kekeke yato fun awon eko ti won ti ma nko lawon ile eko won nipa gbigbaradi fun nkan obirin yi nkan osu obirin mimura lede bo se ma nwa ati bi oro ti se ma nri to ba di wipe obirin o ri nkan ohun ti awon to ti je obi gan won ti ma nda awon mo won kekeke leko lori oro na awa wa ri awon mo kekeke ti won je obirin ti won sese fe ma balaga lati ma ri nkan osu won ti o ti mo boro ti se je oro kan yin lasale yi o nkan osu obirin je nkan ti adeda to ti seto sibe to dabi oje ta le pe ni ipon eyin ti eleyin o mo o da eje mo ni kini ohun to ma nwa lati ojo ara obirin lososu ni awon asiko kan ko sese ki omo ta bi lojo yato fun wi pe aije amutorun wa re to le han lara re ko sese ki omo kekere nipa iwadi ijinle eleyi ti a ti se ati eko ta ko nipa nkan osu obirin ohun ko sese ki omo kekeke bi omo osu ta tàbí bí ọmọ ọdún tí o ti kọjá ọdún mẹ́ta ọdún mẹ́rin tó jẹ́ obìnrin ọdún márùn-ún ọdún mẹ́fà kò ṣeé ṣe kí ó ti mọ rí nǹkan oṣù rẹ̀ o gẹ́gẹ́ bí adẹ́dà àti aṣẹ̀dá bó ti ṣe yanjú rẹ̀ síbẹ̀ tí kì í bá ṣe pé bóyá àwọn nǹkan kankan ó ṣe apá kan jàmọ́ ṣùgbọ́n nígbà tó bá ti bẹ̀rẹ̀ sí ní di àwọn ọjọ́ orí kan òun náà ni obìnrin ó tó máa rí nǹkan oṣù rẹ̀ yìí tó fi jẹ́ wípé lóṣooṣù ló máa ń wá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ mọ̀jẹ̀sí tí wọ́n jẹ́ àwọn ọ̀dọ́ ọmọ kéékèèké tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bàlágà òun náà ni oníkálukú sọ ìrírí wọn lórí iye ọdún tí wọ́n bẹ̀rẹ̀ gan-an kì í sábà papọ̀ ẹlòmíì ó lè bẹ̀rẹ̀ ní ọmọ ọdún mẹ́tàlá ẹlòmíì ó lè jẹ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹlòmíì ó tiẹ̀ lè jẹ́ ọmọ ọdún mẹ́tàdínníọ̀gún àti bẹ́ẹ̀ lọ èyí ó wù kó rí ó máa ń ṣẹlẹ̀ sí ọmọbìnrin tó bá ti ń bàlágà tó ti kọ́kọ́ sọ̀kọ̀ àyà méjèèjì àwọn oúnjẹ ọmọ kan wà láyé obìnrin méjèèjì tí ó bá jẹ́ ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ń bàlágà àwọn oúnjẹ ọmọ ọ̀hún yóò fẹ́ mọ́ dàbí ẹni tó fẹ́ mọ́ rú jáde díẹ̀díẹ̀ ìgbà míì ó lè kọ́kọ́ rú jáde kó tó sá lọ ìyẹn ò ní wọ́n ń pè ní àgúnfò tí ó ti yé yín bá wọn kò sí wàhálà gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí tá a ṣe ṣe wá rí nǹkan tá a wá pè ní nǹkan oṣù ọmọbìnrin yìí ó ní àwọn nǹkan tí mo ti dárúkọ fún yín ṣáájú yẹn pé ó máa ń wá bí ìpọ́n àwọn kan láwọn ò mọ kí ló ń jẹ́ ìpọ́n ó dà ó ń wá bí ẹ̀jẹ̀ lóṣooṣù ó sì ti ní àwọn iye òǹkà ọjọ́ èyí tó máa ń bade ṣùgbọ́n fún àwọn akọ́ṣẹ́mọṣẹ́ láà fi àyè ibẹ̀ yẹn lẹ̀ fún pé kí wọ́n wá ṣàlàyé gan ní ẹ̀kúnrẹ́rẹ́ o nǹkan tá a wá kẹ́fín lára àwọn iṣẹ́ ìwádìí gbogbo eléyìí tá a ṣe ó ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin tí wọ́n jẹ́ àwọn ọmọbìnrin ọ̀dọ́ kéékèèké tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bàlágà ìlọ̀pọ̀lọpọ̀ máa ń ní àlàsé lórí ìṣẹ̀lẹ̀ yìí àwọn kan tilẹ̀ wà tó jẹ́ pé kinní ọ̀hún ó máa ń rí bákan sí wọn bó tilẹ̀ jẹ́ wípé lóòótọ́ ló máa ń kan ọ̀pọ̀lọpọ̀ obìnrin kú torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í ṣègbèsí ayé tó ń gbé tẹ́lẹ̀ ni láti máa lọ nǹkan mọ́ ara fi máa dáàbò bo ara rẹ̀ torí pé tí ipọ́n yìí bá bẹ̀rẹ̀ kò ní lọ lọ́jọ́ kìíní kò ní lọ lọ́jọ́ kejì táwọn ẹlòmíì kì í tiẹ̀ lọ lọ́jọ́ kẹta táwọn ẹlòmíì a máa tó ọjọ́ márùn tó sì jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ ọlọ́mọ kò sí rírí kankan tó rí kì í ṣe pé bóyá ó ti bó ṣe ń dàgbà èló ń dàgbà mọ́ kiní tà ń wí yóò ní iye ọjọ́ orí tí yóò tó kó tó di wípé ó bẹ̀rẹ̀ sí ní ní ìrírí rẹ̀ irú àlàsé wo la wá rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ kéékèèké ọ̀hún ìyẹn tí wọ́n jẹ́ ọ̀dọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bàlágà tí wọ́n máa ní lórí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí gẹ́gẹ́ bí ìrírí tá a ti rí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin tí a ti fi ọ̀rọ̀ wá ní ẹnu wò tí wọ́n jẹ́ àwọn mọ̀jẹ̀sí bíi àwọn ọ̀dọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bàlágà ọ̀pọ̀lọpọ̀ wọn sọ oríṣiríṣi ìrírí eléyìí tí wọ́n ń rí pẹ̀lú ẹ̀ pàápàá jùlọ àwọn ìnira tí kinní ọ̀hún máa ń bá dé fún àwọn èèyàn míì nígbà tá a bèrè lọ́wọ́ àwọn èèyàn àwọn tí wọ́n jẹ́ obìnrin kéékèèké bóyá wọ́n máa ń lálàsè ìnira kan àbí nǹkan kankan lásìkò àbí ṣáájú àsìkò èyí tí wọ́n máa ń ṣe nǹkan oṣù yìí ọ̀pọ̀lọpọ̀ wọn máa sọ̀rọ̀ tí ilẹ̀kùn kì í máa ṣe wípé a kàn mú bẹ́ẹ̀ ó yá ẹja gbọ́ ìrírí àwọn èèyàn kan kí ni nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí wọn gan ṣé wọ́n máa ń ní ìrírí ìnira kan ni àbí bó lọ̀rọ̀ ti ṣe máa ń rí fún wọn tí wọ́n bá sì wá ń ní ìrírí ìnira kankan kí ni àwọn nǹkan tí wọ́n máa ń lò pẹ̀lú rẹ̀ ó yá jẹ́ káwọn èèyàn gbọ́n lé.
3: Kí tó bẹ̀rẹ̀ tọ̀dọ̀ mi nínú márùn-ún mi ṣùgbọ́n mo ní ọ̀rẹ́ kan tó bá fẹ́ ṣe títí ẹ̀ nígbà tó bá fẹ́ ṣe títí ẹ̀ nínú márùn-ún tó bá dẹ̀ ti rún bá yẹn á lo ọ̀sán wẹ́wẹ́ àti omi gbígbóná tó lọ́ wọ́ọ́rọ́ díẹ̀.
4: Bẹ́ẹ̀ ni inú márùn-ún mi tó bá ku bí ọjọ́ méjì tí mo fẹ́ ṣe ó dẹ̀ tún márùn-ún mú ti bá ń ṣe lọ́wọ́ omi gbóná ni mo máa mu gbóná lásán ni mo máa mu bẹ́ẹ̀ ni mà.
5: Inú òkèrè mi ọjọ́ àkọ́kọ́ ni inú márùn-ún mi lẹ́yìn ọjọ́ yẹn inú ò ní rún mi mọ́ tó bá jẹ́ ní ọjọ́ àkọ́kọ́ yẹn tí bá rí pé inú tó rún mi yẹn pọ̀ gan mo lè lo paracetamol bọ́ tí bá rí pé inú yẹn kàn rún mi fẹ́ẹ́rẹ́fẹ́ mi ò ní lò kankan.
6: Inú márùn-ún mi tí máa fẹ́ rí àti bá dẹ̀ ń ṣe lọ́wọ́ náà inú ṣì márùn-ún tí máa fi parí ẹ̀ mi ò nílò kankan sí o mi ò nílò kankan sí lẹ́yìn kí fomi gbóná wẹ̀ kí dẹ̀ fọ́ rọ tàbí kí massage bí ìsàlẹ̀ ẹ̀kún tó ń ro mí yẹn kò ti tọ́ mo máa ń mú ara torí kò kí sóògùn tó máa ń kí ẹ̀ títà fi lọ kò dẹ̀ ń pẹ́ náà bí abi 3 days sọ.
2: ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí náà ni wọ́n sọ wípé àwọn ní ìrírí kan tàbí ìkejì ṣùgbọ́n lótìtọ́ fún àwọn kan ara kì í tiẹ̀ ni wọ́n nǹkan kan kì í tiẹ̀ ṣe wọ́n tí wọ́n fi ń ṣe é tán àwọn míì sì rèé ṣáájú kí wọ́n tiẹ̀ tó máa ṣe rárá bí ọjọ́ bíi mélòó kan ó ní wọ́n ti máa mọ ìnira kan ní àgọ́ ara wọn ara o papo ara sototo eyi owu ko wa je gbogbo na lo ni ona abayo eyi ti ale egbegba boya ta ba nri nira ni o tabi ta ba nla won kankan koja lasiko na to si je pe o ni ba se le se o ni ru owo ta fi le egbe kale gan idi ni to fi je pe nigba ti awon akose mose ti won ba de won o se alaye lopolopo fun wa amo koko nti mo fe ka fayo nbe lasale papa julo fun awon omo obirin wa ti won sese ndidele ti awon na sese fe ma ni iriri kini ohun o ni wipe ki se adanwo be ni ki se aisan ti obirin ti o je omo obirin kekere to won na sese nsoko kini yejeji ti nbe ni aya re ti o ba wa de iru ojo ori kan to ba wa nri awon apere ta nwi ki se wahala ki si se arun kankan nigba to ba ti je pe lona to to lo ba wa ke se pe boya awon kan nse ni won se obirin ohun ni wo si abi o fara sese abi nkan kan mi kan lo tun sele bi adeda ati aseda bo ti se danu ni wipe bi obirin ba si de oru ofe orojo ori kan o gbodo ma ri awon nkan osu re bo ti to asi bo ti ye iru apere wo la wa ri ta fi mo wipe kini o le wu o iru apere wo na la tun le ri ta fi le mo pe ah mo nilo lati tete lo sodo awon akose mose mo nilo lati salaye yi fun iya mi tabi awon ti won je alagbato mi o awon mo obirin kekeke ta ti fi si di radio wa ona wo ni won gbodo fi mo lati mo tu ara won se ni iru asiko na awon nkan wo o ni won gbodo yera fun ti o ni fa ki arun kan ki o ti ara asiko ti a fi rin nkan osu yi ko ti ara re wole ati awon nkan mi ati awon nkan mi ijo mejo emi o mo fe ki gbogbo awon ti won je mo jesin awon ti won sese ndidele ki won ti gbaradi o ki won ti joko si di radio won lori eto ta pe ni ilera wa yi lati fi mo ah awo wo gan ni a fi je kini asi wipe bo loro ti se ri gan ti mo ba deru ojo ori be ti mo si wa bere si ni ni iri awon iriri be bo la se le se awon nkan wo la si tun gbodo ya go fun ti ko fi ni ba ojo la wa je he gbogbo e pata a mo so lori eto ta pe ni ilera wa yi la se edumare se beyin wa nbe o e ti kuro nbe e mo ikuro nbe o nbo na e kaabo pada o opolopo awon obirin wa o lo je pe won o ni enikan ti won le ba soro boya fun apere fun awon obirin awon omo obirin mi to je wipe iya won tabi eni to je obirin to tun dagba juru won lo si ntosi odo won iye elomi ti e si mo npadanu iya re elomi ko ti e ni iya ni tosi boya fun ise abi fun idi kan eyi ti o lagba ti o fi je ki iya re ko wa pelu re tabi eni to je obirin to dagba tori eni to tun dagba to je obirin ohun ni o tun le mo peru omo be si akiyesi ohun lo le ko ni awon nkan to ye ko se gege bi igbese sugbon ti iru omo obirin be ti o ba wa ni awon agbalagba to je obirin to le fi oro lo nko bo lo ti le se oro re ko si wahala kankan awon akose mose wa won bo lori oro yi lati salaye fun wa ona gan taarin ugbon pelu oye ati iriri ti awa naa ti ri ki se nkan ti eyin o wa so pe oun ti daran si o tabi ti o wa mo ri ara re gege bi eni ti arun kan mu ti o ba ti ni ona kan tabi ona keji to fi fe dabi pe kini ohun ko wa gan lati bi owo adeda bo ti se seto re ko si di kankan fun ni lati mo kaya soke o gbogbo opolopo awon obirin naa loni ti won dagba si won dogbo ti won di olomo laye ti awon naa ti won je iya omo opolopo won pata o naa lo ni iru iriri yi o ko si pa won o si ku ki si se nkan ti o je laife o tori bi adeda se seto re ni eyin wa fe mo bi e ti se fe ma rin ati ona te le gbegba e ma je n ba opolo ile oloro mo kan fe je ki agbaradi fun ose to n bo ni ti awon ton je akosemose o fi wa ba wa lori oro ohun ti won si fi la wa loye titi wa digba naa loruko Olorun Oba Oga Agba loruko titi Layo Akinsola to je olootu eto ohun loruko gbogbo awon eyan ti won wa nbi ta fi jo mu kini on wa se ti gbon yin to fi dun ti gbon fi kan si orun ayo lasun o daro
7: Lagilu FM 96.7
8: Lagilu FM 96.7 Lagilu Baba Abadan Ibadan to gbonile to gbalejo ilu akikanju ilu awon jagun jagun ara Abadan lo lomi agbada gbudu ogun pa lomi awa Abadan togun ba fe pa Abadan kudeti agbe won iku adeti ni le omo layipo

0: lẹ́ o.
1: Irun bá ti kún apá lábẹ́ wá o. Gbodo bá ti kún àlọ́pọ̀ mu wá o.
2: Ètò láwùjọ àgbà àtètò láyéjọ ń gorí afẹ́fẹ́. Ẹ̀pin Olúmídé ọmọ Akínlóye.
1: Àgbà ló tọrọ lọ, ọba ló tẹyìn ẹ̀rín fẹ́.
2: Láwùjọ àgbà, ètò tí ń tọ́pọ̀ kùn àwọn àgbà aláṣeyọrí ọmọ Yorùbá dórírun. Láyéjọ ń ètò tí ń tú pẹ́rẹpẹ́rẹ àwọn àṣà àti ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀dálẹ̀ Yorùbá. Láwùjọ àgbà àtètò láyéjọ ń ètò tí ń kọ́ni láwọn ẹ̀wà èdè Yorùbá tààràtà. Ní dédé aago mẹ́sàn-án àṣálẹ́ ọjọ́rú tí í ṣe Wednesday lẹ́tọ́ láwùjọ àgbà, ọjọ́bọ̀ tí í ṣe Thursday lẹ́tọ́ láyéjọ ń Tákín ọmọ Akínlójúde Olúyọ̀lé ọmọ mi gbogbo òlú títì láfẹ́fẹ́ lájẹlú ẹfẹ̀ 96.7 ní fẹ́lẹ̀lẹ̀ láwà. Máa gbọ́ bí tó láwùjọ àgbà ṣe ń fẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ tí ń tu gbogbo aráyé lára. Tógun lọ́gọ̀ ọmọ ènìyàn kọ́gbọ́n nínú làákàyè àṣàyàn ọ̀rọ̀. Dẹ́kun méjì kú o, ètò láwùjọ àgbà àti láyéjọ ń là ń kọ́ lọ́wọ́ ní lájẹlú ẹfẹ̀ 96.7. Akin ọmọ Akin ní darí ètò lọ́wọ́. Àmọ̀lé ọmọ olóńgbèjà Adéyinka Sonibara Jagun Mélu Akéwì Oduà ló wí pé gbọ́n àǹfààní tó jẹ nínú rẹ̀ ò lódùn wọ́n.

0: Bẹ̀yà bá fojú àgbàrá lásán wo kúdẹ ti àbódò lọ. Ta ni jákú apá lójú akúyányán, ta ni jẹ́ dẹ́bọ̀dẹ́bọ̀ lójú dáràndáràn. Pàpẹ́ mi dé baálẹ̀ fìlà, onípọ̀ nǹkan ọ̀wọ́ rí ọmọ, onípọ̀ méjì àdórí ọmọ lọ. Òbúrò akéwì ọmọ bàbá ti ń bẹ lélẹ́rú wá forin ewì sílẹ̀ kẹ̀. Ọyá ọmọ.
1: Kábíyèsí Ọlọ́run, ìbọn Ọlọ́run tó ń jẹ́ mi ni. Arúgbó ọjọ́ ìgbà ni kábíyèsí rẹ, Ọlọ́run tó ni ìgbà, tó ni àkókò, tó ni ọjọ́, tó lo oṣù. Ọlọ́run ìwọ náà ni. Ṣe mọ̀ pé Ọlọ́run ló ni òòrùn, ló ni ìràwọ̀, iná ló ni òjò. Ọlọ́run ìwọ ni o. Ní òní ibi tí òjò ti rọ̀, Ọlọ́run nìkan ṣoṣo ni ló yé. Àmọ́ fẹ́lẹ́lẹ̀ tí a wà yìí, òjò sì ń rọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run ìwọ náà ni. Orúkọ Ọlọ́run bá tí ó pín méjì, mo wà ní rédíò tí bàbá wa Ọba Muritala Adébáyọ̀ Àkàndé, Ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, bàbá Ọlọ́jọ́ òbí, bàbá Kẹ́pẹ́láyé o, Láṣìdùmarè, lágbára Ọlọ́run ìrùkẹ̀rẹ̀ yóò dún kínní, bàbá Lágẹ̀lú 96.7, àwọn ni wọ́n ní, àná wọ́n tún ní slash 105.5, bàbá àwọn náà wà tó kọ́ Ọlọ́run ni, tó ń jẹ́ kí ọmọ lọ síwájú wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́. Mú kí gbogbo wa pé ẹ kú òjò yìí níbi tí òjò bá rọ̀ dé, ẹ wá gbọ́ kí n tó sọ̀rọ̀ jìnà. Bí òjò bá ti rọ̀ báyìí, tọwọ́ àgbàrá tó sì pọ̀ díẹ̀, ẹ jẹ́ àkíyèsí dáadáa, torí àgbàrá yóò ti wọ́ bọ kòtò míì, yóò wó bo téèyàn ní mọ̀pẹ́ kòtò ni. Kéèyàn fẹ́ sẹ̀nìgan lásán téèyàn bá jálu kòtò. Èmi àti yín a ò ní kúkú òjijì. Téèyàn bá rọ́ lọ́rùn ẹsẹ̀, nǹkan ńlá ni. Bẹ́ẹ̀ bí mọ́tò bá rọ́ lu inú odò, nǹkan ńlá ni. Odò tí ọ̀mọ̀ tẹ́lẹ̀, bí ìgbà tí èèyàn fi ojú tó fi di kúdẹ̀tì, téèyàn bá fi ojú di kúdẹ̀tì, omi ò gbé èèyàn lọ. Èmi àti yín a ò ní ṣìrìn torí òjò, ó sì rọ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́, ó ṣe lọ́ọ̀dì ìsìn. Àní ṣìrìn. Lórúkọ olóòtú mi Adésínà Láwùdé ni mò ń kí wa káàbọ̀ sórí ètò ti láyé ìjọun. Bẹ́ẹ̀ ni olóòtú mi ni Adésínà Aláwùdé, Tunde Ọláwo òun ni ọ̀gá gbogbo wa, àti Lágẹ̀nú ni o, àti slash Tunde Ọláwo ni. Bẹ́ẹ̀ Kenneth K. Bugi lọ̀gá wa Lágẹ̀lú torí gbogbo lẹ́mú pẹ̀lú Gbẹ̀ngà Ọláyíwọlá, ọ̀dọ́mọdé aláìlójútì tó máa ń bọ̀wọ̀ fún àti abá ti jù lọ. Bẹ́ẹ̀ àwọn tó nǹkan kan bá tó jù lọ kò ìgbára kì í gbéra ga sí wọn. Bẹ́ẹ̀ ni ètò láyé ìjọun ó ń tẹ̀síwájú lálẹ́ òní torí Ọlọ́run nìkan ló ní agbára. Bẹ́ẹ̀ ni ṣe mọ̀ pé Adémọlá Asís ni amojú ẹ̀rọ mi. Àwọn tí wọ́n ń bẹ lẹ́nu lóru Bukiyin FM Fẹ́mi Bukiyin àti Àfáà àní ṣiṣẹ́ ṣe Láṣìdùmarè. Lálẹ́ òní bí Ọlọ́run ṣe ń bẹ tí ó sì pé méjì, àwọn nǹkan ayé ìjọun á sì tòjọ sọ lálẹ́ tòní. Àwọ Ọlọ́jọ́ bí ẹ má jẹ́ àgbàgbé àwa tí wọ́n bínú oṣù keje July ẹ máa gbaradì. Tó bá tó àsìkò ẹ pè wọlé ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ò ṣe ò mọ̀mọ̀ lóore, ọjà lẹ káàárọ̀ òjíire ní ìlú Ìbàdàn. Ẹ gbò díẹ̀ ń bẹ̀, ẹ wá gbọ́ o, lọ́la oyè ó sùn, oyè ilẹ̀ Ìbàdàn yóò sùn. Ní igun méjì ní bẹ o, igun méjì ní bẹ o, igun Balógun bẹ, igun Olúbàdàn ọ̀tún, Olúbàdàn ọ̀ ń bẹ. Bẹ́ẹ̀ ni Olúbàdàn àti igun Balógun, àmọ́ ní ọ̀la ekulu ọgbọ́ kò sọ fún toko, igun ọ̀tún Olúbàdàn ni yóò sùn. Ẹni yóò sùn sókè wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ torí oyè Ìbàdàn. Oyè Ìbàdàn kìí ṣe wọ́lùkọlù. Létò létò ni bí àgbàdo ṣe máa to ọmọ rẹ̀. Lọ́la igun Ìbàdàn, àwọn ọmọ ìbílẹ̀ Ìbàdàn tí ó wà ní igun Olúbàdàn ni wọ́n sùn. Igun Balógun, ìjọ tó náà bá tó sún ẹ gbọ́ láìpẹ́, torí bí mo ṣe sọ wẹ́rẹ́ wẹ́rẹ́ ni. Ẹ má sì ṣe gbàgbé o pé ọdún eégún sì ń tẹ̀síwájú. odun egun te siwaju awon egun si ti soro jade lati enu alagbale Ibadan alagbale Ibadan ni olori ilegun le Ibadan be ohun ti kapi sodu Ibadan ile Ibadan fo si mo lenu oni mo fo jade iwo to ba je pe o fe ba oruko egun je ni mo wule supo tele mo wule supo tele to ba fe mo kan mo kan mo wule supo tele fe kan du nle ara re tori eyi ojo te kan awon egun si tun ku ti won jade agbogede jade o ololu jade o awon egun si tun wa ti won jade be kabisi ti kilo en ti o ba se were were leyin egun oluwa re gangan n lo fa lobo lobo fun rara re eyan baun awogedengbe sumisiwaju mo si nbo
0: ti o da

0: sẹ́mọ̀ pé bí ọ̀rọ̀ tó mú un sọ́ọ̀bọ̀ tí wọ́n bá ṣe ọwọ́ sókè báyìí sáré rè é bọ́yọ̀ máa ń wà kán lọ́ọ̀kán tí ń wà lọ́ọ̀kán tí wọ́n ń wò ó tí wọ́n ní sáré rè é sáré rè é ètí wọ́n wí fún ọmọ tó bá lẹ́kọ̀ọ́ yóò ti mọ̀ túmọ̀ rẹ̀ kò ní fi ṣeré kò ní fi ṣeré àbùkù ni yóò kàn lẹ́yìn ìgbà náà bẹ́ẹ̀ ni mo fi ṣeré àwọn nǹkan pọ̀ tí wọ́n fi ọwọ́ lásán ṣe tí ọmọ òsì ti gbẹ́kọ̀ tí ó ti yé mo fi ṣeré 09123708675 nọmba tí ẹ pè sí òun nu tàbí +234 8142491006 nọmba tí ẹ pè sí nu bẹ́ẹ̀ ni. Hello, bí ẹ bá ti wọlé ẹ sọ̀rọ̀ kí a lè mọ̀ pé ẹ ti wà níbẹ̀ torí ọjọ́ sáré òdòdó ẹnì kankan 09123708675 tàbí +234 8142491006 àwọn ọmọ ìyá wa ní òkè òkun àwọn wọn ni náà bí léyìn báhùn. Hello, ẹ wọ ni ẹ sọ. Hello, hello,
1: hello, ẹ káre,
0: ta ló wà ńbẹ?
1: Àfà Ibrahim láti Àbágbà.
0: Àfà,
1: Àfà Ibrahim.
0: Ibrahim,
1: bẹ́ẹ̀ni,
0: láti
1: Àbágbà. Àbágbà wáyà sí
0: Bàbá Àgbà.
1: Bàbá Àgbà, bẹ́ẹ̀ni,
0: Bàbá Àgbà lérí abọnu.
1: Wáyà kébù àpáta.
0: Wáyà kébù. Óyà, óyà,
1: àti ewúṣẹ́ ọgbọ́n kò ní bàjẹ́ ìlàgẹ́lẹ́ òní jóná.
0: Àmì, àmì.
1: Ìyàrí òótọ́ nìkan dẹ́sọ̀. Bàbá ṣẹ́jú síyàn tábà gbé gan. Bóyá bóyá ọmọ fẹ́ mọ sọ̀kan jù àgán tábà lè ṣàpèjúwe yóò ti mọ̀ pé tábà ní kó wọn gbà kó wọn mọ̀ gbà
0: kó
1: lè túmọ̀ rẹ̀.
0: Ọ̀dà ẹ ṣe ẹ ṣe ẹnìkan tó ń kalẹ̀ kún lẹ́gbẹ̀ẹ́ bí torí kìí ṣeré àwọn nǹkan ayé ìjọ ń pọ̀ gan tí wọ́n fi ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ọmọ tó bá sì gbẹ́kọ̀ọ́. Hello,

0: láàrin.
1: Ẹ
0: kú ètò.
1: Ẹ ṣe ẹ ṣe.
0: Ọmọ Jọlájì.
1: Àwọn nǹkan mà pọ̀, pé máa fi ṣeré. Hello, láyé ijó nǹkan pọ̀. Hello.
0: Ẹ kàlẹ́.
1: Ẹ kàlẹ́ sà.
0: Ẹ kú ètò.
1: Ta ló wà ń bẹ̀?
0: Ọ̀nà kan tó ń bẹ tó ní ẹ̀ bá fẹ́ fi ọwọ́ sọ̀rọ̀ fún ọmọ. Orúkọ mi ni Ọlátúnjì Sinazuru láti Àjóòban.
1: Àjóòban.
0: Ní Olódó.
1: Olódó.
0: Agbègbè Olódó.
1: Lọ́nà Adélẹ̀ Mọ̀nù.
0: Agbègbè Olódó.
1: Ọ̀dà.
0: Tí ẹ bá fi ọwọ́ ta ẹ̀ka sí ọmọ báyìí pé ẹ kàkà sọ́mọ, yóò ní pé yóò jẹ gbà wọ̀ ní ọba ọ̀.
1: Tí ara yẹn sí lọ́ọ̀kan pé ok múra sí i múra sí i.
0: Abi kàkà sí i. Ó ti mọ̀ pé ìyá ni lẹ́yìn ẹ̀.
1: Ẹ ṣe ẹ ṣe.
0: Yorùbá tó máa ń ṣe bẹ́ẹ̀.
1: Ẹ ṣe.
0: Ẹ ṣe ẹkú ètò.
1: Yes sir. Ó dàrọ̀. Kí wọ́n ṣeré àwọn nǹkan pọ̀ tó jẹ́ kó wọ́n fi ṣeré ní ìpínlẹ̀ ọjà mo ṣe ń bọ̀.
2: Akànjí, èwo ló mú ọ tó kárí sọ?
3: Wo, wọ́n tún ti bẹ̀rẹ̀ tí mo rà lọ́jọ́ sí lọ́wọ́ mi o.
2: Ṣé n ti sọ fún ọ, ọ̀dọ̀ Sheymak Global Resources ní ibi ìfọ̀kànbalẹ̀ tí mo ti ra ilẹ̀ ilé mi tí mo kọ́ láìsí wàhálà kankan.
4: Akọ́lé máa ra.
2: As a 5 million naira per plot at Gracefield Estate is now selling fast at 3.5 million naira. Gracefield Estate is located in a serene environment at Omiadio, 2 minutes drive to Omiadio train station, Ibadan. Lọ́gbọ́n tẹ bá ti ra ilẹ̀ yín, lẹ láǹfààní láti bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀ láìsí wàhálà àwọn ọmọ nílẹ̀ kankan. Bẹ́ẹ̀ ló sì súnmọ́ àwọn agbègbè bíi Àpáta, Àkàlà Express, Ring Road àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Our office address is at 29 Lagos Bypass, adjacent Pinnacle Supermarket, Niger West Bus Stop, Orita Road, Challenge, Ibadan. For more information, please call 0803-470-7843. Instagram at Sheymak Global Resources. Hurry now, as this offer will end soon.

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta. Wọ́n tún máa gbọ̀gbẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wádìí alágbá lúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30. Táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lèmi ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló máa

0: Alhaji Rashid Ayinde Merengue. Àwọn tó nù wẹ́rẹ́wẹ́rẹ́ ni mo sì mọ̀ pé gbogbo orin wọn ló ní ìtumọ̀ wọn ò fi ṣeré jẹ́ kí n ya àwọn ojú ọjà àti ẹ̀nà jojúmọ́. Ọjà òjé ojoojúmọ́ ni, ọjà àdùgbẹ̀ jojúmọ́ ni, ìta mẹ́rin tí ó yà jojúmọ́ ni, ìta mẹ́rin tọ̀nà ọjà bá ń bí jojúmọ́ ni, ọjà bá jojúmọ́ ni, ọjà mélòó lò jojúmọ́ ni, ọjà alárọ̀mí géètì nísọ páàtì jojúmọ́ ni, ọjà àmọ̀lẹ́tẹ́ aládìẹ jojúmọ́ ni, ọjà àmọ̀lẹ́tẹ́ eléèlò jojúmọ́ ni, ọjà amúlòkó ojoojúmọ́ ni, ọjà tí òde ọlọ́ jojúmọ́ wọn náà òde ọlọ́ yẹn, ọjà agbági àkọ́kọ́ jojúmọ́ ni, ọjà agbági eyín ọjà tuntun ti gómìnà Bọ́lá Ìgè kọ́lọ́hún foríjì wọn jojúmọ́ ni, ọjà muslim odinjo jojúmọ́ ni, scout camp jojúmọ́ ni, ọjà adélábù ní challenge oríta challenge jojúmọ́ ni, ọjà oríta apẹ̀rìn ojoojúmọ́ ni, ọjà amákọ́lá ojoojúmọ́ ni, ọjà pọ̀ o àmọ́ àwọn èèyàn jojúmọ́ ni, ọjà tọ́jẹ́ jọ márùn-ún ìkórìtọ́ ọlọ́run dógùn sọlá lọ́nà àkànrán jọ márùn-ún ni, ọjà àkànrán jọ márùn-ún ni, ọjà alágbà jọ márùn-ún ni, ọjà bọ́ọ̀dì jọ márùn-ún ni, ọjà aráàrọ̀ níwájú àkànrán jọ márùn-ún ni, kájọlà jọ márùn-ún ni, ọjà kan wá wà tí ó jẹ́ pé jọ mẹ́sàn-án wọn náà wọ́n pọ̀ o, àmọ́ ọjà àti alógun àtijọ́ wọn ní níjọba ó wà níjọba bílẹ̀ Akinyele Alhaji Mansur Abiola Arúlógún, àwọn ní jẹ́ kí n mọ̀ pé jọ mẹ́sàn-án láwọn máa ná. Bẹ́ẹ̀ ni ọjà kọ̀ọ̀kan ló sì pọ̀ tí mo fi ṣeré èèyàn báhùn àwògeréńgbé. Mo rí àwọn èèyàn tí wọ́n ti wà pẹ̀lú mi lórí Facebook, mo rí ti Amiyu Ọlálékan Latif, mo rí wọn bẹ̀, Alaba Yusuf mo rí wọn bẹ̀, wọn ni ẹ̀ka lẹ́kùn iṣẹ́ láti ìlú Ìdó Nìbàdàn, mo rí wọn láti Ìdó. Alaba Yusuf wọn ni ẹ̀kú ètò Alaba, ọkọ ìyàwó rẹ̀ láti Olómi, ojú òní sì wá. Ọládélé Sunday Muyiwa wọn ni ẹ̀kú ètò Love the Program, more wisdom to you from Gbaremu Ọlọ́ba Ìbàdàn, thank you. Ọmọlára Ìyàkọ́m mo rí wọn ni ẹ̀kú ètò láti Ayégún Olómi, ọ̀tọ̀ ni Ayégún Ọ̀lẹ́yọ̀ mo rí. Afis Ganiyu wọn ni Akin Akinlójúdú Olúyọ̀lé, ẹ káwọ̀ sórí ètò Ganiyu Afis láti Ọ̀yọ́ Aláàfin, thank you sir. Adunni Adé Sógbe ni wọn ni ẹ̀ka alẹ́ o, ẹ káàbọ̀ sórí ètò Láyé Jọ̀ǹba mi sà, thank you. Ọlánìyàn Kábírù Oyè Wọlé wọn ni ẹ̀kú ètò sà. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn bí wọ́n bá ti wà bẹ́ẹ̀ mọ̀ rí wọn ní ìkọ̀ọ̀kan ìjèjì lórí ìfẹ́ ọlọ́run ni wọ́n ní o tí wọ́n fi wà pẹ̀lú wa lórí Facebook. Àwọn ọlọ́jọ́bí tí a wà bẹ́ẹ̀ tẹ́ bí ní oṣù keje July, ẹja kí kádúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ò ṣe o, Ọlọ́run ò ṣe, mo sì mọ̀ lórí torí Ọlọ́run ni o, Ọlọ́run ni agídí ò sì rán, agídí ọ̀ràn. Bẹ́ẹ̀ ni ọwọ́ Ọlọ́run ni agbára àti àṣẹ wà. Akin ọmọ Akinlójúdú Olúyọ̀lé jẹ́ ń wo àwọn tó wà ńbẹ̀, wọ́n ti ń kẹlẹ̀kùn àmọ́ 09137.
1: Hello.
0: Hello sà.
1: Ẹ̀ka alẹ́
0: sà.
1: Ganiyu Afis látọ̀ Aláàfin.
0: Alhaji Ganiyu Afis.
1: Látọ̀ Aláàfin.
0: Ganiyu Afis olórin kọ.
1: Ọ̀rọ̀ àbá wà. A lè ṣe ká mọ̀ ríra.
0: Ẹ pa ìbéèrè wọn bá dàn.
1: Ó dáa kò sí wàhálà. Nípa ọ̀rọ̀ Sígínà, pé bóyá téèyàn ó máa fọwọ́ dramatize oríṣiríṣi ni. Tọ́mọ bá hùwà tí ò dáa, tẹ́ ẹ bá fọwọ́ sí báyìí. Òfin òkè tẹ́ ẹ bá fọwọ́ sórí báyìí. Tó ṣe nǹkan tó dùnyàn, ó nítumọ̀. Ọmọ ó ti mọ̀ pé
0: téèyàn
1: fọwọ́ sórí báyìí, èèyàn ń bùnú.
0: Téèyàn fi ọwọ́ sórí.
1: Bẹ́ẹ̀ ni
0: àbí tó
1: fi ọkẹ́ ẹ̀yàn máa rò lọ́wọ́ yẹn.
0: Tó ń rò lẹ́mọ ẹnti ma lo ti ko ti ma mo se nwo pe sori e pe sori
1: e bẹni bẹni e fe lani e ko tu seri nipa oro awon olorin Olorun ni joba je
0: amen
1: okay oro ti mo fe so okay mo sorry lati so
0: oya
1: awon ti won ko fuji igbesi aye won wu mi gan awon te ti ko rin don awon e lo mo wura ni gbogbo won ni won ko rin le orin wo si de ti laye ka wa tun ki awon te ko fuji ni sin sori mi na mo ri be se mo eju won e wa todun karaji la si laye ti wa
0: beni
1: se lataye ta la roba la fe so ni
0: beni
1: aba taye ti lo se gba won
0: beni
1: se la fe so
0: beni
1: wo si ku nbe ti ti bi so
0: beni
1: ta niye eyin o si lo pepe ati mi na
0: amen
1: wa se olo e ku eto
0: e se ti ba ti na ti olorin fu gba won na ti alaji taju system won be di sin bi an ba ko ro se barista ni beni taye konesi alaji taye konesi di sin beni oni todo to dun ni in ti ma so pe won po won si po ni ele kan to nkan le ko ba nsi fun won wa so ile kara si olorin ni won ko di sin
1: hello
0: olojo mi yes ma ta ma nbe
1: o mo ti mo be ki o mo le o se ojo bi ni ta o se
0: o 77 ni ke loruko re
1: oluwa ti kayo mi
0: Mansuru
1: school aremu
0: aremu oluwa kayo mi olo ni fi pa yin lekun elo ma
1: ta
0: ni odun tin bo yo to soju yin eni fi banu jena ti re lagbaro no gbogbo awon omo to ti ara yin jade idunu atayo ni won oje se se lala wala ku atani afisi ni abije soluwa wa eshima ele kan to kale kun olojo obi ni olojo obi ni ma fi ayo ma han si olorun ni o agidi oran bene awon olorin si po gan ti o je pe awa ta ba je iya tabi aburo won tabi egbon won e ma gba won ni ma elo ta lo wa nbe
1: elo ro kale o
0: e kale o ta lo wa nbe
1: oruko mi ni olori Kamaruddin Alamu
0: Kamaruddin Alamu lati New Garage e soro soke
1: seyan ba fi owo si bayi fun omo
0: bo
1: ti da ko ma wu abaje iya re mo le saye soro fun eji awon alejo
0: bo le yan se asowo emi ori eyin ri mi kale wa lori Facebook
1: o mo wa ba mi lasan o ni timo
0: lati
1: wa so to ba ti di ale o je ya re
0: ese sa Kamaruddin Alamu lati New Garage awon nkan po laye ijohun won si fi sire won fi nko mo leko ole ni to mo ba fi le go ti an ba ni oko bi isu ti an be ni oko bi isu o olomaju le buti fun luwe o ti le buti nu ẹnì kan tó ń kẹlẹ̀kùn àṣìbáń sílẹ̀kùn fún wa. hello ẹ̀kálẹ́
2: sọ
0: ta ló wà mbẹ́
2: ọ̀gbẹ́ni adéṣojú oyewọlé ló ń sọ láti bẹ̀yẹ̀ ẹ̀rùnkà
0: bẹ́ẹ̀ni ẹ̀bẹ́ni
2: òbí tọ́mọ bá wù sí ndí ọ̀dà tó ìbá mú ìka sọ̀rọ̀ ayé kata fún mọ́lẹ́ lọ́dún tó bá fi àánú tó ṣe ẹnu báyìí ọmọdéma fi tó ń bá ní jẹ náà tó kàn fi sàhámi tó ṣe láì ìwọ ọmọ ẹlòṣe tó tún báyìí orí níbùdí ẹ hàn jẹ
0: lónìí
2: tó ṣe ara kìlọ káàdì
0: bá wípé ọmọdé nígbà táwọn náà wà lé ọmọ sì gbọdọ mọ túmọ rẹ
2: ọmọ gbọdọ mọ túmọ rẹ ojú àtẹsẹ náà fi tọwọ àdàgbà tẹnpa ti ṣe àtọ́nà bá ní ẹsẹ sẹyìn àwọn ìyàwó àtọ́nà bá ní ẹsẹ pẹlú ẹ̀ka náà ẹgbẹ́
0: Hello.
3: Hello.
0: Hello.
3: Akimaki.
0: Emakale.
3: Akwani ekuto.
0: Yes sir. Tanwa me.
3: Aliaji. Oladi. Adiyema. Alawale oga mo si. Adiru maki. Ama ke ban lo. Wa pa di omo lona. Ko ba je ki ti o teyan lo lo ba lo. Ke ma ti teyan ba ta ka si bayi. O ba ba mi ni.
0: Hello, and Katon Kaleko. Ojong, Osari, where, Asi, Ojong Musuluko. Hello, Emma Kale. Ami, Taluambe.
4: Ami,
0: oro won o se yi won wi fi sere yen dupe lo awon ti ma du ti wa lori eto pe laye ijohun lawuju agba won o fi wa le olosi ni fa won na le magaji asmi yu adepoju ari ori are gbon magaji ile badan magaji agbole ari ori olosa petu oju ni ti ni oke ado alaji said ba fi jabi ba so ni gbogbo oja labowo oloni gbagbe yin Oloyin Isakara Ajelegba Owo Magaji Agbole Elegba Owo Isalu Osi Oloni fi nsile Alaja temi tope notika fukatin lojudo omawumi Oloni gbagbe yin Alaji Soburu tabi Saburi Yoruba wa ni Saburi Omo Alaji Sakeso Akomiji todo legbe njosi Sakeso Sakeso Olohun Yoruba pelu eyin omo won ati awon aya agbaro Olohun Magaji Tafik Adesina Yakin Magaji Yare Oje ni Yemeto Ade Oyo Ese Ohun Alhaji Latif Adeniji Irele Dale Pada Magaji Agbole Irele Dale Pada ni Bonfort Isale Osi Olorun ni gbagbe yin Magaji Isaka Adeniji Odebode Magaji Ilewo Olorun ni fi sile lase Edumare Be Magaji Raji Ramani Abiola Magaji Sadu Olodo Yimbana Olorun ni gbagbe yin Oloye Victor Adibin pe Magaji Agbole Ogbogba ni yana apirin awon ni alaafin arimo ni Ibadan Olorun ni gbagbe yin o Magaji Olalere Akanwo Oladeji Magaji Agbole Akitaronic Tege ni Ibadan oju ni chin Alhaji Kabiru Jalaruru àwọn ti Abidjan olóòní gbàgbé yín ojú òsì ní tì yín ojú òsì ní fi ń sílẹ̀ láṣẹ ètò máa rẹ̀ torí àwọn èèyàn kọ̀ọ̀kan bí wọ́n ti ń dúró ti wá wọ́n ní fi ọlọ́ọ̀ni o wọ́n ní fi ọlọ́ọ̀ni bí ó ṣe mọnu lálẹ́ ètò ni lórí ètò ti láyé john ṣe mọ̀ pé ọjọ́rú wednesday ọjọ́bọ̀ thursday ọjọ́rú ni láwùjọ àgbà ọjọ́ thursday ọjọ́bọ̀ òní láyé john a tún pàdé ara wa lọ́sẹ̀ tó ń bọ̀ láti ìmọ̀lẹ́ nọ́mbà mi ò yí padà 08062440996 tàbí 08058350994 bí ó sì mọ́nu lálẹ́ ètò ní ó dàárọ̀.
4: Lagilu FM 96.7.

0: adupe ola imam osupa dini baba awon gangan ni mo gbe wa sori eto loni akanse eto ni to je wi pe on ta ko leni lori eto ye on to ma si opolopo eniyan loju ni yo siyin leti yo siyin loju te fi mo pe ase awon igbese bayi lo ye ngbe ase bora aye se ri leleyi ase awon to ye ki nse niye kemi na ba le ranu gba kemi na ba le jeyan laye idigan niye temi se ngba lejo osupa dini funra won gangan baba to je pe Olorun ala o fun won lori ofe gan to po gidi gan ni baba e ri yonu Olorun gan to je pe awon eyan mo wo pe abi oni bi kan teyin ati Olorun di si ni to je pe gbogbo won to ma wa sodo yin easily ni yi pelu irorun o na ni awon na ma ti oro ti won na ma ndayo inu mi dun ayo mi kun tori pe ajo wa nbi ni Alhaji assalamu alaikum sa
1: assalamu alaikum wa rahmatullahi wa barakatuh mo dupe lowo olohun to da mi to fi mi mana to ba mi to le aye mi bi mo ti fe mo dupe lowo olohun mo ki omode mo ki agba mo ki okunrin mo ki obinrin lade lade ilu otokulu eyin oba eyin joye eyin gomina imamu woli mo ki gbogbo wa papata pelu gbolohun Olorun oba to da ju ta ma fi kira wa ni lana islam pe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh emi na ni omo yin ore yin ololufe yin ni te ma gbo kakiri te ma listin soro mi Alhaji Owolabi Ola Imam Osupa Adini e ka le o
0: e ku se baba
1: Olorun ni se
0: e ti e je akoko mu bayi na ati dide eniyan laye o le eyin wa so pe o rorun eni beyan ba ti ma igbese to ye ko gbe eni ati dide rorun e ba fo bo lo se rorun
1: o rorun
0: e tutu oro yen so e tutu mu
1: rorun po ju
0: ki lo de
1: akoko n tojo rorun ni pe Olorun ba ti fi aye royan lorun yo wa padi eni ti o fi le aye re ro Olorun
0: kabiyesi Olorun
1: ba n ba fi le aye eni le eyan kokoko gbogbo eni ti o ma pade ile koko na ni o ma pade
0: kabiyesi Olorun
1: be yen ba ti wa gba eniyan t'Olorun ni o pade ti o fi ro Olorun pade un en pa awon agbalagba na ma po wi pe ori eni ti o gbe ni yo gbe ni ko alawore die
0: yo ba lo so be
1: bo ba ti wa pade eni ti o mu omo na o wa bo nle ni abo so lori ero ni abo gbo lenu ore re kan ni Olorun wa ni ode be o dupe lowo Olorun won wa tu pere pere aye re fun o nibo ni o ti n bale aye re bo nibo ni o bale aye re de ibo lo fe ma ba lo kini o ti je tele to ye oje kini o ti je to si need lati je kini o nje lowo ti o ye ko je won salaye
0: kabiyesi Olorun
1: gbogbo re ko logun wallahi lazim ise gbogbo re ni a kole je kole je kole a ri eni t'Olorun pe lowo taye mo pe lowo ti o si je nkan senu ri su koko be bi o ba je nkan senu o gbodo mo anyamo to ba waye ki loro mo omi ni ti e ro mo ni ko ye ko sise na bo ba sise na o ni eji to fi kun eta to fi le sise na ti o fi rorun ise an yepe lo mu waye ni ko ni ye ko sise omi ko le ba rorun bi gbogbo awon ayan ma yi se to lera won na na niru ti won gbodo fe ni won niru se ti won gbodo se ni won niru onje ti won gbodo je ni won niru igba ti won le rin
0: kabiyesi Olorun
1: ba ba ti wa mo ko pon dada ko logun ba ba wa mo to n logun ati je ogun gan omo kowo danu ni
0: baba nítorí mo rí tẹ́ ń báyàn kan sọ̀rọ̀ ń gbà kan wípé ó lòun fẹ́ ṣènáwó ó wá kọ́ síbẹ̀ wípé òun ṣènáwó alẹ́ o night party lẹ bá bá wò ó lẹ wá ní pé arárá o
1: kò mú ni
0: ẹ ní àyànmọ́ tó gbé wálé ayé
1: kò mú ni
0: kò gbọ́dọ̀
1: ṣe ó nínú kinní kan làwọn wà àwọn ò ní pariwo bíi club ni
0: ẹ wá ní láíláí
1: nígbà tí òun kọ o
0: ẹlẹ́ ìwọ̀ ló máa jẹ́ fún àyànmọ́ tiẹ̀
1: bó ṣe wà nù
0: alájì
1: gbogbo nǹkan ló ní tiẹ̀
0: ẹ máa ń sọ̀rọ̀ kan ẹ wà ní láàyè dáadáa
1: ó ti yá
0: ẹ máa ń sọ pé ẹni màkì búúbù àbí màkì bí ẹmí ma bẹ́ẹ̀ ṣe ń sọ ẹ wà ṣàlàyé ẹ dáadáa
1: mo máa ń sọ yí pé ní a mọ̀ pé àlẹ̀màkì búúbú fọ́ọ̀kàlẹ̀màkì dùrù
0: kí ni jẹ́ bẹ́ẹ̀
1: ẹ̀yin náà ẹ ti bá àfáàrin
0: nígbàtí
1: ẹ ti ń doníkéwú
0: nígbàtí bẹ́ẹ̀ ṣe jùlọ èmi náà
1: ṣe rí màkì búúbù yìí òun ti wà nílé ayé yìí ti ń ṣe ayé tọ́lọ́hún ti dá tó ti wà nú ayé kọ́lọ́hún tó wá lọ rí dákádára ìgbà tọ́lọ́hún wá dá kádàrá kádàrá tó wá ń ṣe ayé kan tó wá dá ẹni tó ni kádàrá ìgbà tẹ́ni tó ni kádàrá wá délé ayé kádàrá ò tí ì bẹ̀rẹ̀ ṣe àfìgbà tí okùnfà rẹ̀ tá ń pè ní sábàbí tó yọjú
0: kábíyèsí ọlọ́run
1: lọ́ wá lọ papọ̀ mọ́ra wọn
0: kábíyèsí ọlọ́run
1: làyàn má fi dúró ìbéèrè tẹ béèrè nù.
0: Ok alhaji àyànmọ́ mẹ́rin lẹ pé.
1: Mẹ́rin la àyànmọ́.
0: Gbogbo ẹni tí Ọlọ́run dá sílé ayé mẹ́rin gbogbo wa pátápátá.
1: Gbogbo tó yí ilé ayé po tó sọ ilé ayé dayé. Tán fi ń mọ̀ páyé. Tọ́lọ́run ni ó dúró kó gbé ayé ró. Nǹkan mẹ́rin náà ni.
0: Nítorí pé èèyàn bíi mẹ́rin márùn-ún mẹ́fà ló pè yín lọ́jọ́ kan. Ẹ wà lórí ìdúró bẹ́ẹ̀ ni àkọ́kọ́ ṣe pè yín. Bẹ́ẹ̀ ṣe bèrè orúkọ ẹ̀ lẹ́ni pé tómi ní tiẹ̀ o ẹnì kejì pé yín ẹni iyẹ̀pẹ̀ ni o kó má ṣe nǹkan báyìí kó má ṣe nǹkan báyìí o ìyẹn gan ló jẹ́ kémi ó mọ̀ wípé báwọn èèyàn bá pè yín láṣàlẹ̀ yìí ẹ sọ fún ọ báyìí báyìí báyìí ni kó tó di pé wọ́n rí ọ́fíìsì yín lọ́la mẹ́rin yẹn ẹja kọ́kọ́ ń gbọ́n bàbá.
1: Mẹ́rin àyànmọ́ kan wà tá à ń pè ní máyì òun ni omi. Omi lọ́lọ́run fi da ilé ayé. Ìgbà tọ́lọ́run fomi dálé ayé ọlọ́run wá padà wá dá yẹ̀pẹ̀ sórí omi. Yẹ̀pẹ̀ wá ń sá ká lórí
0: omi
1: kọ́lọ́run tó wá fi òkúta kàn án. Ẹni pa ti rí omi a ti rí yẹ̀pẹ̀ méjì ní òkúta yẹ̀pẹ̀ náà ni. Ọlọ́run tún wá dá afẹ́fẹ́. Ó wá dá iná mẹ́rẹ̀ẹ̀rin ló fi pè bùbọ́ mà náà bí adama.
0: Kábíyèsí ọlọ́run.
1: Òyìnbó ni o nù mẹ́rin ló wà Yorùbá ni o nù mẹ́rin ló wà Àfin ni o nù mẹ́rin ló wà Ghana ni o ni gbogbo bíi tó bá wù kọ wà àárín mẹ́rin ló ti generate. Tóníkálukú wà ní nọ́mbà. Nọ́mbà one wà nù yẹ̀pẹ̀ nọ́mbà 16 wà nù yẹ̀pẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe wà nù omi bẹ́ẹ̀ náà ló ṣe wà nù iná bẹ́ẹ̀ náà ló ṣe wà nù afẹ́fẹ́.
0: Ewo ń tiẹ́.
1: Ó lè ti mọ̀. Bọ́ bá ti mọ tiẹ̀ yóò ti mọ tọ́ yẹ ọ́ jẹ yóò ti mọ irú obìnrin tó yẹ kó fẹ́ yóò ti mọ irú àsìkò tó yẹ kó rìn yóò ti mọ irú iṣẹ́ tó yẹ kó ṣe. Kò ní ní wàhálà kankan mọ́.
0: Nǹkan méjì ni Alhaji gbé wá láṣálẹ̀ tòní. Ewo ń titi ẹ gangan ìdí ni ìtàn sọ pé ilé ayé rọrùn bẹ́yàn bá ti mọ ọ̀nà bẹ́yàn bá ti mọ tiẹ̀ yóò ti mọ àwọn
1: èèyàn. Wàláì ọ̀rọ̀rùn. Wàláì ọ̀rọ̀.
0: Alhaji ẹ tún wá sọ wípé gbogbo àwọn èèyàn tán bá wá èèlò lè yàn tẹ́sọ̀ pé ẹ̀ láǹfààní láti rí lọ́la.
1: Ọgbọ̀n ni
0: ìmúṣọ
1: ìfẹ́ fi ṣe para mi.
0: Pẹ̀lú bí àwọn èèyàn ṣe ń pọ̀ tó.
1: Ìfẹ́ fi ṣe para mi.
0: Ọgbọ̀n èèyàn tó bá kọ́kọ́ wá.
1: Ọgbọ̀n èèyàn tí ó sì wá yóò ti pè á ti sọ fún pé nọmba one ni o. Nọmba two ni ọba ti ń pe nọmba tí bá ti ń pe àwọn ọmọ mi ò mọ gbé wọn mọ fún ní nọmba ọkùnrin lè gbé kó fún nọmba obìnrin lè gbé kó fún nọmba tí nọmba bá ti wá dé ọgbọ̀n o ò ní rí mọ́kànlélọ́gbọ̀n.
0: Kábíyèsí ọlọ́run.
1: Torí pé ilé ayé gan leto.
0: Ẹni àwọn ọgbọ̀n èèyàn tó bá sì wá ẹ mà ní pé ẹ máa fún wọn ní ọ̀sẹ̀ kan
1: pẹ̀lú ògùn ọlọ́run.
0: Ẹni ọ̀sẹ̀ yìí
1: gbé mi débi ògùn mi.
0: to ma fi rorun lati tete debi ogo
1: pelu ogo olohun
0: eyan sare wonu ogo
1: gbogbo tin te ogo re mole pata funra re lo koku be loju ala
0: alaji ibo ni office yin wa nilu ibadan ni
1: nilu ibadan
0: o tawon eyan li ti le re yin lo ro la
1: adegba yi ni iyana block e ba ti dadegba yi ni iyana block bayi e soda titi segbe keji ni ona 30 woko worodu e bere on teli
0: agarawu
1: ile baba wo lo tele mo wa nbe
0: ni ibole pe adadegba yi
1: iyana block ni bus stop nbe e ti ri je effort ile epo odi keji re legbe bi pa nbo ni worodu ibe legba ya e bere nbe pe teli agarawu ile baba wo lo tele gangan on deli un lo gbe ile baba wo pon
0: okay alaje ja wa se ba ogbon eyan lele fe ri lona
1: pelu owo olo
0: gbogbo ni ba nbo kini won mu dani e lo ni won mu dani lati re yin
1: akoko mi gbowo ti won fi wo card owo mi gbowo ton fi wo se
0: okay
1: owo card la mo gba 2000 le fi gba card card un le mu de waju mi
0: tun ni gbowo mi 2000 naira pere
1: pelu owo olo
0: alaji ogbon eyan lesi fe ri
1: ogbon eyan ni
0: ton ba tin pe bayi ki won ma gba number number yen na ma fi le lanfani lati fi re yin
1: pelu ogun olo
0: e ba yonda number ti won pese
1: number ti e pe mi si NTN 070 31 04 99 30 070 31 04 99 30 number mi elekeji 090 75 68 81 68 090 75 68 81 68
0: nọmba méjèèjì tẹ́ ilé pé alájò wo labi ọlá imam òṣùpá àdínyìn sí nìyẹn ọgbọ̀n èèyàn péré ni bẹ́ẹ̀ bá tètè pè ní ìsìn kẹgbà nọmba ó pè yín o torí alájì bó bá ti ń bọ́ sí 31 ẹ̀ tí ẹ̀ ní fúnyàn kankan nọmba mọ́
1: ọ̀ lẹ́yìn 31
0: wàláì bó bá ti ń lọ báyìí ẹ̀ ń sọ pé ó ti dọ́sẹ̀ ti ń bọ́
1: nù bá ti gbọ́ 31 wọ́n ti bọ́ lé mi lọ́dọ̀ mi mọ́
0: 1 to 30 nọmba méjèèjì tí wọ́n yọ̀ǹda ẹ̀ ó yẹ ẹ máa pè sórí nọmba yẹn báyìí báyìí báyìí aago mẹ́jọ ni ọ́fíìsì ó ti náà ti bẹ̀rẹ̀ sí rí yín
1: bẹ́ẹ̀ni
0: ọ́fíìsì ó ti sí
1: bẹ́ẹ̀ni
0: àwọn èèyàn ti máa ń tó bẹ̀ẹ̀ látàgò márùn-ún bó ni.
1: Kí wọ́n lè tètè rí ní ara ṣé bí wọ́n bá gba nọmba 30 tó sì kọ́kọ́ dé wàhálà yà kọ́kọ́ dá ló.
0: Ẹ bá yọ̀ǹda nọ́mbà yẹn àti lọ lórí ètò ẹlẹ́ẹ̀kan sí.
1: 070 31 04 99 30 070 31 04 99 30 nọmba mi ẹlẹ́ẹ̀kejì 090 75 68 81 68 090 75 68 81 68
0: ọjọ́ mi látún pàdé lórí ètò ẹ̀sìn alhaji owó labi ọlá imam òṣùpá àdínì ó dàárọ̀ o.

0: home olóòtú iṣẹ́ ara gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe ọ́ nínú ewu tàbí iṣẹ́ ara ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ kódìkọ̀ káàrin òpónà méjì kù ti máa rẹ ni àbí ìwọ ọlọ́mọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó o bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara yìí ti wálẹ̀ wẹ̀sì àìsàn burúkú ìdákúlẹ̀ ti kọ́lé sí ọ lánàá o máa bọ̀ lọ́dọ̀ bàbá ọbadẹ́rà fún onírúurú àìsàn tí ò bá máa bá wọ̀ ìyá àjàlágbo ara àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn ká máa rìn wọ́nkúwọ́nkú ká máa tẹ̀ gòlùbàgòlùbà ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí irú ìpèníjà wo ni wọn ò bá ní nínú egun ara tàbí iṣan ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ́nà sí i kà sí wa lónìí ní ọbadẹ́rà abba home.
1: A wà ní ìta Akínlóye ní ìtútàbà òjẹ́ Ìbàdàn.
0: Bàbá ọbadẹ́rà ló ní àlàáfíà ló ń wú.
2: Ẹ kú u dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ò gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnì kọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọbadára tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara bàbá ojú bá mi kalẹ̀. Iléeṣẹ́ wa ti wà ní ìta Akínlóye òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo tóta òjé ìtútàbà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Akínlóye gangan Ìbàdàn. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà ẹ wa torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ bá ara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nà ibi ta rójúdé Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayé ọlọ́mọ wípé ojú nìmọ́lé ara o ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré bóyá fẹ́ wá sí ilé iṣẹ́ wa lóde ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 09048688 bàbá ojú ni ìmọ́lẹ̀ ara tó bá mọ̀ pé onípèníjà ojú mọ́wọ́ ọ̀tún kò fi bojú ọ̀tún kò là á kò wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà tàbí kò mọ́wọ́ òsìn kò fi bojú òsì kò là á kò wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà bóyá ojú yìí ń gun ẹni àbó ń hun ẹ àbó ń sáná àbó ń rìn wìnìwìnì àbójú tiẹ̀ tiẹ̀ máa ń sú orí nẹ́rí là tẹ́lẹ̀wọ́ rẹ ìwọ́ tó dá yàtọ̀ mọ̀ láàrin 50 naira sí 100 naira ẹlòmíì tí wọ́n bá ní ẹ̀ka méjì pé ka mélòó ni ẹlòmíì ò tiẹ̀ rí nẹ́rí orí nǹkan tó súnmọ́ ẹ o ò dẹ̀ rí nǹkan tó jìnà sí ẹ gbogbo ọ̀nà kọ́nà táìsàn ojú yìí tó lè máa gbàdọ́ láàmú máa bọ̀ wá bá mi oríṣiríṣi nǹkan ó ló máa ń fa àìsàn kéèyàn má rí nà déédé tá ń pè ní àìsàn ojú. Alákọ̀ọ́kọ́ èèyàn lè ní nẹ́rùn àjàkálẹ̀ ẹlẹ́wù gbẹ̀dú kójú yìí kọ́ máa gún yẹn kọ́ máa rò yẹn kọ́ máa hún yẹn kọ́ máa dá mi kọ́ máa yọpin. Ẹlẹ́ẹ̀kejì èèyàn lè ní kòkòrò inú ẹ̀jẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n á pè ní kòkòrò barajẹ́ kòkòrò bẹ̀jẹ̀jẹ́ ó lè fà á kí ẹ̀jẹ̀ ó máa gbóná wá láti inú ó sì lè fà á kí iṣan èyí tí ń gbẹ́jẹ̀ lọ síbi ìrìnà èèyàn kí iṣan yóò ní àyẹn tó bá ti wá gbogbo àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ ó mọ̀ pé ó ti ní ìpèníjà ojú nìyẹn. Bákan náà kéèyàn máa ronú púpọ̀ jù ìrònú púpọ̀ jù a máa ṣàkóbá fún ìrìnà kéèyàn máa rìnà déédé títa táwọn àgbàlagbà máa ń pè ní ìgbóná ó ti ẹ̀ lè ṣàkóbá fún ẹlòmíì láti kékeré kó máa rìnà mọ́. Bákan náà tí ẹkún bá pọ̀ lápọ̀ jù òun náà máa ṣàkóbá fún ìrìnà oríṣiríṣi àìsàn ìrìnà òun ni wọ́n máa pè fún wọ́n lè ní ayọ́kẹ́lẹ́ ba ìrìnà jẹ́ ayọ́kẹ́lẹ́ fọ́jú òun ló ń dà wọ́n láàmú àbí kí nǹkan funfun kó tiẹ̀ wá léwó tó ń tó síbi ìrìnà tiẹ̀ Elédùmarè kò ní gba ìrìnà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. Tó bá mọ̀ pé onípèníjà àìrìnà déédé yìí o lè dáka Kùránì o lè dáka Bíbélì o ti ẹ̀ rìnà ẹ̀rí ohun tó súnmọ́ ẹlòmíì ò rìnà ẹ̀rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ̀ tẹlòmíì bá ń dráìfù lálẹ́ báyìí bí ṣe ni yóò máa já sí kòtò yóò máa já sí gegele o ti ní ìpèníjà àìsàn àìrìnà déédé nìyẹn. Kàn sí mi iléeṣẹ́ wa ti wà ní ìta Akínlóye òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo tóta òjé ìtútàbà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Akínlóye gangan Ìbàdàn. Ìwọ tó bá mọ̀ pé onípèníjà ojú mú àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dákin. Bákan náà tìró tá a fi ń ṣe ìtọ́jú nípa ojú tìró àbáláyé ó ń bẹ ní iléeṣẹ́ wa àwa kì í kàn kankan sínú ojú gbogbo ògùn wa látẹnu lẹ́ẹ̀tì máa lò ó bóyá wọ́n ti ṣe abẹ síbi ìrìnà tiẹ̀ wọ́n sì ṣe ni àbó ti pẹ́ síbẹ̀síbẹ̀ náà ó fi rìnà déédé wá àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dání. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa pè mí sí òun náà ni 09048868 53 ní iléeṣẹ́ tiwa àwa kì í fara níyẹn torípà àwa náà ọbẹ̀ lọ́rùn kọlọ́rùn fara ni wá. Bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ sì ti wá sí iléeṣẹ́ wa tí wọ́n ti wà ń dúpẹ́ Elédùmarè yóò jẹ́ kí wọn ní ò lẹ́nu ọpẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́yìn máa pè mí sí ni 09048688 53 09048688 53 àlàáfíà lójú o.
3: Lagilu FM 96.7. La Gelu FM, Jagaba Gogo Radio,

ẹ̀ǹgà ó yàtọ̀ àkànní ó ọmọ onílé ọ̀yẹ́ ikú ọ̀nì pọ̀ ní ewére ọ̀kàrẹ́ láyé ọ̀gbọ́ ọmọ ṣe ọ̀nì kú bẹ́ẹ̀ lọ ní sì ṣe mọ́ ṣe lọ ọlọ́run ọba mi ó sì mọ́ fún ọ ṣe ilé ọ̀yẹ́ àkànní alájílẹ̀ yẹ ilé ọ̀yẹ́ ọmọ mo sọ yẹ tán kí n tó ṣòro ìjì ọ̀lẹ́lẹ́ tí.

0: létí ọ̀sọ̀ ìsọyẹ agbárojò kó má gbére pàdé rẹ ni ọrí àkànní ọlọ́run òní jẹ́ kọ́kú má wà lọ́wọ́ olùgbẹ́ngà ó yàtọ̀ lórí rédíò náà ni olóríire ọmọ gbẹ́ngà ó yàtọ̀ àkànní ò èlé ọ̀yẹ́ ìjìlége mi òkè mẹ́nilógún níbẹ̀ ní gbẹ̀tì ilé bàbá tó bí ọlọ́mọ mẹ́rin àbúrò bọ́ ẹ̀rin àbẹ̀rẹ̀ bọ́ ẹ̀rin àkúnlẹ̀ bọ́ ẹ̀rin tó kù lọ́yẹ́ ti jáde adigbẹ́gbẹ́ lẹ́ran gbẹ́tì ilé ọlọ́yẹ sọmúrùmú lẹ́ran ilé ọlọ́yẹ ilé ọ̀yẹ́ ni ọ́ ọmọ àsọyẹ́ tán kí n tó ṣòru ìjì ọ̀lẹ́lẹ́ tí mo múrù ẹkùn lọ.
1: ẹ kúlẹ̀ gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa pátápátá gbogbo ibi táfẹ́fẹ́ ètò yìí tó fẹ́ dé gbogbo ibi tí ẹ ti ń gbọ́ ìkànnì iléeṣẹ́ rédíò lágẹ̀lú fm 96.7.
0: olóbì mọ sọmọ.
1: ẹ já máa kí yín pé àtúkù àmójúbà
0: ń fihàn fihàn
1: àkú àmẹtíbà ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta tó bá yẹ pé ọjọ́ thursday ní kalẹ́mọ ń gbétò yìí ẹjá dúpẹ́ lọ́wọ́ ara wa a sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ẹjá dúpẹ́ pé àwa wá sóde ẹ̀yìn náà sì tẹ̀lé wa wá ẹjá dúpẹ́ pé fúnra yín tẹ sọ pé ẹ fẹ́ gbọ́ ètò yìí ọlọ́run jẹ́ kí nǹkan mi ò ṣẹlẹ̀ tẹ́ ẹ fi ní gbọ́.

Ìkànnì tá a wà ní ìkànnì iléeṣẹ́ rédíò Lágelu FM 96.7. Ẹ̀yin tẹ́ ń bá ń gbọ́ ètò yìí fún ìgbà àkọ́kọ́. Ètò tán ti ròyìn ẹ̀ fún yín òun náà lẹ̀ ń gbọ́ yìí. Lágelu ni wọ́n ń pè bí. Òkè ga jòkè. Ètò tẹ́ ń gbọ́ yìí lọ́jọ́ Tuesday lago mẹ́wàá mọ́ ń ṣe. Lówùúrọ̀ kùtù. Ọjọ́ Thursday bago mẹ́wàá bá kọjá díẹ̀. Náà lẹ́tù gbọ́ wa. Ìhùn láṣàlẹ̀. Ṣẹ̀wárí bẹ́tò ìṣe wàyí ìdí.

0: e ma gbe lori bi eni pe won ti lori re e dakun e je nbe yin e fi yawo le e je olori oko e foko le e je olori yawo tori pe yin ko le nbe nbe ah o ti gbode ode ni e o ti gba jege ko je ko gba ah ki lo de to nse bayi na bo ma wa ba gbe na woju e eyin ko loko eyin ko niyawo e le fomo yin e le fi saya be si ri e le fomo yin e le fi soko bona omo yin ba daru tan n to ye ke se nbe le se mora support le fun tabi ke ma mu lo le wuli ke ma mu lo do afa e jo ma pe ko ma lo bi isoji be si ri n to ye ko ko bo yin o bo ko bo ti o ba si action ti o ba si n to sele ko le si reaction ti o ba si nkan kan to sele iyawo tan mu wa sodo yin gba tan mu wa sodo yin tin kunle tin ba yin lo dana tin fo bo tin se gbogbo e tinu yin dun si te pe a mu se se wo mo omo gidi ni o je en te ro pe yo jo mo gidi to wa ya bara to de ni te pe ki so mo gidi mo e mo pe nkan kan ti sele oko mo yin te ri pe ah o ti e se daada ta o ti e se yan tori pe bi o ba da ngba te ti koko ri pon ti fe ra won odun kan ti gbogbo alaye o ti debi to lo sugbon ngba yen ri poko omo yin se yan o wa di osan kan oru kan e wa ri pe nkan kan wa sele loju ara yin eyin le fe bo mo yin koya eyin ya oko eyin ya yawo eyin ebo oko eyin egbon yawo amore funlaye oba mi o edakun when things fall apart ti oko ba lo loto kiyawo lo loto ibere ti mo fe bere se eyin gangan le wa mo wa iyawo foko omo yin ni abeyin le mo wa oko fomo yin omo yin ni o mo wa nto wa funra re be si re be eyan ba ti miss nkan opportunity ati grace eyan fi le re pada bàtà yín tó fẹ́ já tó yẹ kẹ wá nǹkan tẹ́ fi só lásìkò kó tó dìbò já tán gbà tí bàtà yìí wá já tán tó já kọjá pé ẹ lè súnmọ́ ẹ wá sọ bàtà inú àbí kẹ fi síbì kan ẹ wá lọ wá bẹ ṣe fẹ́ ra titun mi bẹ bá ra titun mi ṣé o lè quality bí eléyìí tí ẹ ti lò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kílẹ̀ mọ̀ tán fi ṣe titun mi. obìnrin míì tẹ́ ẹ bá fẹ́ tó bá gbọ́ history pé a ṣe bẹ́ ẹ ti níyàwó rí ṣe bẹ́ ẹ ti lọ́kọ rí kí ló ṣẹlẹ̀ ńgbà náà kí lẹ rò bóyá yóò sọ fún yín ṣé ẹ rò pé ẹ lè mọ gbágbé ẹ lè mọ nǹkan ṣe abẹ́ rò bóyá ẹni bẹ́ni náà jà ni. ẹ túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà kì í wọ̀ kì í bẹ́yẹn
1: ẹni tí ó bá
0: ẹsẹ̀ nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe gangan ni pé ẹ wá bẹ́ẹ̀ ṣe bá wọn parí ẹ̀ bàbá mi dr adesokan ṣọ́ ara ọmọ rẹ̀.

0: ọmọ yin wa so fun yin pe bayi ka sa bayi ka wo di nkan ti oko ohun se fun yin le
1: mo wo sakun aye mi ko se mi le ni
0: ejo se e le foju re woru oko be ara wo loko na fe da to fe jo yin lojuma tori pe blood is thicker than water ebe ti n ba beyin eyin eyan te n gbo mi ebe ti n ba beyin looto enta bana laranta ebe ti mo fe beyin lele boko yin ba n se nkan ti o te yin lorun e mo ku giri lo so fa awon obi yin e mo ti lo rush lo so fun aburo yin e mo ti lo rush lo so fe gbo yin e mo ti lo so fa awon family members yin e pe awon eyan ti won le ba soro nu mo le bi be ba pe eyan re bi eyan re ba gbo n te fe so e pe be ba pe aburo re e pe awon eyan re gangan koko be ba so fa awon eyan yen fe je mo pampa yin pe a iya eyan yin te ba so fun iya yin se iya yo wa ni ya keru kuro nle mo bo nle mi ni gba ti o ba ti mu lilu lowo ni eyan ba ti bere si nlu yawo la fi le ro ke boya a ro boya o le gbomo to ba ti di pe iyawo na ti fe ma da be ni pe o ti n wa bi emi oko o se bo ton la le ro pe ba se n wo oro ti n be nle yi a ro boya won le gbo mo ṣugbọn ti le o ba ti si nkan pẹpẹpẹ e ma ma ku gere ma so fun e ma je kawon obi yo mo yi pe inu yin o dun e koko wa be se se damage control first tori iyawo yin gba ti nu yin dun ti iyawo yin se nkan te fe to n gbe yin debe to n se gbogbo nkan fun yin te wo iyawo te rerin te sun te harun te ji te so pe te kiss forehead die e jo gbogbo gba yi nje ti e pin awon obi ke so fun pe mami mi aigbon mi aburo mi to ba ri nkan ti mami junior se fun mi lodi omunu mi dun e so be ijo to ba munu yin tinu yin o ba dun nikan abo se nkan ti o te like e gbe fonu e so fore yin e so fun molebi yin e dakun oju wo lawon eyan o se wo awon yo ma wo pe boya bo se mo se gbogbo ibanu be se le good good things to ti se e so fun oko yin na ijo tin ra gbogbo e wa fun yin tin se gbogbo e fun e so ijo ti omunu yin dun nikan le wa so so bo se mo se gbogbo ibanu te ba le so fa awon ebi bawon ebi yin o ba fi le like e mo ko si nkan to fe se mo báwọn ẹbí yóò bá fi lè láìkí ọkọ yín àbí kí wọn láìkí ìyàwó yín yóò bá sọ wípé mi ò lè ṣàlọ fẹni tí ò fẹràn mi àwọn ẹbí yín wọn yìí ṣe actress wọn sì ń tampa wọn sì ní ntp àwọn iná lè mọ act wọn ò gbèsè ojú ni yóò mọ pé àwọn ẹni wọn láìkí mi mọ ṣe kó àwọn ará bàbá ni òun náà yóò kẹ́ni rẹ̀ yóò gbajúmọ́ bí a ti lè tiẹ̀ bó bá wá ṣe léè tí ń ṣe tán tó gbajúmọ́ orí yín ni ó fàbò sí torí pé ẹ fẹ́ balance láàrin ẹbí yín àtìyàwó yín ẹwà bẹ ní family house yín ẹ nílé sọ̀rọ̀ ìyàwó yín freely ẹ ń bẹ family house yín ẹ nílé sọ̀rọ̀ ọkọ yín freely torí pé ẹ ti bú ẹ ti sọ̀rọ̀ sí ìyàwó yín àǹtí yín àbúrò yín ti wọ̀n lépè àbórí dádì àbọ̀ ya wèrè ni àbórí wọn dàrú ni kí náà ṣe fún yín náà rọ́bìṣì ọbìnrin ọkùnrin dáadáa dáwó ni ẹ náà ọlọ́mọ jẹ́ kéèyàn ò sì fẹ́ ẹ tí lọ́kọ́ o wọ́n dẹ̀ sọ fún ọ torí pé o fẹ́ sympathy ló ń wá ó ṣe ń ṣe fún mi nù ó mọ̀ ga báyìí wọ ọlọ́run ṣe wà ọwọ́ kí mo dẹ̀ ń sọ́njọ́ náà o ohun tán lè ṣe fún ọ nù wọn ò lè gbé ọkú òun bẹ́ẹ̀ kan lọ gba dúbúlẹ̀s fún ọkàn gba kán bọ́ ẹ fọ́ ní ìṣẹ̀kan kó kúrò wọn ò lè ṣe ṣùgbọ́n at that moment yẹn lójú ara rẹ o ti wa relief abi ọjọ́ tó bá wá ń dùn ẹ̀ nú ṣó wá lè lọ bẹ̀ kó máa fò sọ pé ọkọ mi ṣe báyìí wọ́n máa wọ̀ pé kí ni ojú ọmọ tí ó gan ni òun náà yóò sì ti mọ̀ yìí pé àwọn ará bí wọn láìkí wọn mọ́ òun náà wá withdraw sẹ́yìn ó wá kú bó ṣe fẹ́ balance láàrin family rẹ àtìyàwó rẹ family rẹ àtọkọ rẹ ìdí ni wípé blood is thicker than water wọ́n nífẹ̀ẹ́ rẹ ni ṣùgbọ́n ọ̀dọ̀ rẹ ni kú wà tó bá yóò mọ̀ pé ó yó ohun tó ṣe tọkọ rẹ fi bínú sí ọ sọ fáwọn family rẹ pé ìwọ ló kọjá ààyè rẹ sọ fún wọn bó o ṣe bú sọ fún àwọn nǹkan tó ṣe tó fi kọjá ààyè rẹ tó jẹ́ bínú òun sì rèé kò lè sí ní kóòtù ibi tẹ bá ti ń dájọ́ rẹ tẹ ti ń ṣépè fún sọ fáwọn family rẹ pé ìwọ ló kọjá ààyè rẹ lọ́dọ̀ ìyàwó rẹ pé ó ti ni mo mọ́ra tó sọ fún wọn pé ó sun kan ògiri ni díẹ̀ tó ṣe lò ń sọ káàkiri fún mi pé kí ló dé obìnrin ó ṣe mi yé máa ṣe báyìí náà kí ló dé náà tó ní ìgbónára ó fẹ́ kó báyìí ni ó fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ ni kò fẹ́ jẹ́ kó nílọ síwájú ni tó sọ fún ní ó ti lámòmọ́ra dáadáa ó wá sọ ìyàwó rẹ ó sọ déèyàn buku wájú wọn ṣé wọn wà láìkí ẹbí tí wọn bá wá láìkí ìyàwó ẹ mọ jọ kí ni ó ṣẹlẹ̀ náà ọ̀dọ̀ rẹ ni ó báàbí ìta ló ti mọ níyì ìta ló ti níyì àwọn tó ń rí ń tàun tó ń gbé tán jẹjọ igi fàáì ó mọ̀ ẹ́ pé lítù ni ẹ lọ wò dáadáa obìnrin tó bá nífẹ̀ẹ́ dáadáa kò ní sọ pé ó ṣe bí ìyá wa wà ní àmì ìyá wa wà ní kò sí wàhálà ká ṣàbámi ṣe yín dáadáa jẹ́jẹ́ ó kì í ti ń lọ báyà mi ó dá mi lè pè yín mọ́ ìgbà tí bá tó dọ̀la mi ok tó mọ̀ pé òun ò ní àṣẹ̀sì sí ọ ó sì ti ń lọ lé ìyàwó rẹ ó mọ̀ pé ìwà àti òun ẹ̀ lè lọ pẹ́ẹ́pẹ́ lọ títí ó kàn fi ọkà ṣekú sí ni tó wá nífẹ̀ẹ́ rẹ débi tí ń bẹ nílé ó wá ti wà kárí dèrò ìwọ ló wá sọ fáwọn èèyàn ẹ̀wọ̀ ìyá mi ẹ̀wọ̀ àlàkẹ́ ti fẹ́ ṣe mí léṣe ó ti pa láì ti pọ̀ ju mi tiẹ̀ mọ́ kí ni tẹ́ bá rí kò fún mi lọ́kàn balẹ̀ ọpẹ́lọpẹ́ rebecca òun ló gbé mi débẹ̀ yìí ọ̀dẹ̀ mo máa ń wà bó ṣe wà ìwà ẹ̀ tutù gan ìyá ọkọ̀ nípa ó ṣe ọmọ mi oríire ó kàn kí ó ṣe gan ọ̀rẹ́ ẹ̀ bára yín kalẹ̀ ẹ̀ ṣe kìnìkan àlàkẹ́ ọ̀gùn ọdún wọn kò mọ̀ ọ́n ṣe mọ́ ó wàá ní ọpọlọ òòrò dáadáa pé rebecca ti ń bẹ tó rò pé bóyá òun ní jọ igi fà ẹ́ yìí ó mọ̀ pé ó ṣèlú ni wọ́n ti lọ rojọ́ nǹkan tíyàwó rẹ ń ṣe ó ti rojọ́ ẹ̀ fún rebecca yóò wá mọ̀ yóò wọ́ọ̀kì lórí ibẹ̀ gbogbo nǹkan tó níyàwó rẹ ń ṣe òun ò ní ṣe torí pé ó ti rojọ́ rẹ bẹ́ẹ̀ sì rèé ó sì lè rojọ́ ẹni tí ń bẹ́ ń tà fún ìyàwó kí ìyàwó náà mọ̀ pé òkè òun náà ṣe competition òun á mọ̀ ṣe tiẹ̀ tiẹ̀ ẹni ẹlẹ́ni kò rówó gbọ́dẹ ọlọ́run ní sọ ta ni pé bóyá èèyàn máa ń gba líìfù nínú márèèjì kẹ́tì ẹ̀ gba líìfù bóyá bí ọ̀sẹ̀ kan tàbí oṣù kan ẹni tó rí pé ó dá ohun gbogbo nǹkan tó ń fojú ẹni tí ń bẹ nírí kò fojú òun yóò wá rí pé kò yízì ó dá mọ̀ pé ryan bonkey ó kàn wá ṣe crusade ni kì í sọmọ áfíríkà ó dá mọ̀ pé ìyàtọ̀ ń bẹ láàrin mẹ́fà àti ìdajì dọ́sìn pọ̀ bí ìgbà tẹ́ ẹ ra airtime lọ́dọ̀ ibi tẹ́ ẹ ń lọ ń tàun torí pé limited time lẹ̀ ń lò ń bẹ̀ wákàtí kan wákàtí méjì short time lẹ̀ ń lò pẹ̀lú wọn ọjọ́ tẹ bá fẹ́ sọ pé ó yá jẹ́ ká jáde ó yá jẹ́ ká lọ ṣe weekend bóyá ọjọ́ kan ọjọ́ méjì àwọn tí ń bẹ ń ta wọ́n mọ̀ wọ́n kí àtẹ́bù wọn fún ọ ni táìmù tó bá ń bọ̀ ohun 2 hours ohun 3 hours 5 hours 12 hours tó fẹ́ lòun wọ́n ti clear àtẹ́bù wọ́n tọ̀nà rí ètí ẹni wọ́n á ṣe bẹ́ẹ̀ ni pé gbogbo ohun tó ń ṣe wọ́n kàn mọ́ rẹ́rìn níbi ẹni tó mú nǹkan ṣíṣíṣíṣí gbogbo ohun tó bá ṣe ẹ̀rín nínú ó máa dùn ó bọ sọ rẹ yóò kú wáìsì gẹ̀ẹ́sì sọ́rùn rẹ yín ọmọ ọdún ọmọ cross lẹ́gẹ́ ilé òwò ẹ lọ ó gborí ẹ sáyà ó mọ rẹ́rìn òun sùn inú ẹ ó dùn ó ṣe tán ó gbọ́sọ ó kìkì mọ́tò ó ń lọlé ìta nínú ẹ ti ń dùn tó bá dalẹ̀ náà ó dojú alẹ́ kọ́ lọ́bẹ̀là tó mọ̀ pẹ́rù lòórùn lọ́bẹ̀là tó ń lò ní ìsìn òjò ńlọ òfìsì wà lábẹ́ kínní òjò pa nígbà tó bá dalẹ̀ tó òjò bá stọ́ọ̀pù gbogbo èèyàn bá ń wọnú mọ́tò tó ń dì stọ́ọ̀pù tí wọn náà lọ tó rí pápá.

0: ẹ̀yin mọ̀lẹ́bí ẹ dákun ẹ stop láti máa interfere sínú affairs àwọn lọ́kọ̀láya bá a bá fàgbọ̀ fẹ́gun a máa filẹ̀ tokuntokun kò sí ohun tẹ́ ẹ fẹ́ gbà ni pé kílé ọmọ yín ó tú ojú àpá ò lè dàbí ojú ara ló bá yé yín bẹ́ẹ̀ bá gbọ́ fine
1: aráwòrán rẹ̀
0: tẹ́ ẹ bá gbọ́ kò fine torí pé ẹ̀yin náà ẹ̀ tún wá dà papọ̀ ẹ̀ dà papọ̀ sí gbòòrò ẹ̀ tún dà papọ̀ sí society ẹni tó yókè bẹ́ẹ̀ tí ò yóò ṣeré yóò affect gbogbo wa náà ni kẹ́ ẹ gbọ́ ló pè mí.
1: àwòrán ọlọ́run yí àwòrán mi ọ.
0: Adémọ́lá Azeez.
1: yẹ tí ó mọ̀ mí yẹ kó rá àwòrán.
0: undefeated promoter.
1: àwòrán ọlọ́run fi
0: yá. yálò tajà.
2: Wajilu FM 96.7
3: Aha! A tete sun la tete ji. Fún gbogbo alálàájì tó múra lẹ̀ dé hajj 2027. Ètò ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Iléeṣẹ́ alálàájì tó ṣe é fọkàntán. Alidaya Hajj and Umrah Services. Bẹ́ẹ̀ni o, bí àjọ alálàájì orílẹ̀-èdè Nàìjíríà ṣe fi lélẹ̀. Wípé September 15 ọdún yìí ni gbogbo pépè yóò wá sópin. Lórí owó sísan fún ìgbaradì hajj 2027 ni Alidaya ṣe ń ké sí gbogbo àwọn alálàájì tó fẹ́ bá wa ṣe hajj ọdún tí ń bọ̀. Láti yá wa gbé ìgbésẹ̀ kánmọ́n kíá kí wọ́n fò kọ́lẹ̀ kí wọ́n sì parí gbogbo owó sísan wọn. Kótó di ọjọ́ 15 oṣù kẹsàn ọdún yìí tí gbogbo ètò kásẹ̀ ńlẹ̀ ẹkú ti mọ ti Alidaya. Wípé ìdẹ̀kùn alálàájì àwọn kékeré lọ́dọ̀ tiwa ètò ilégbèé ìrọ̀rùn tí ò jìnnà sí haram oúnjẹ àjẹgbádùn lóòrèkóòrè tìyára sí gbogbo àwọn ààyè tó yẹ tó fi mọ́ wá sí ọ̀fẹ́ láti gbàdégbà ìjọ tá a bá dá láti lo àti bọ̀ kìí yẹ ẹ̀yà agbéra báyìí kẹ́ẹ̀kan sí Alidaya Hajj and Umrah Services ní number 2 Adedibu Shopping Complex opposite Bufas Filling Station Iwo Road Ibadan tàbí kí a máa pe aláṣẹ àti olùdarí Alidaya Hajj and Umrah Services sórí 0806-244-0572 àǹfààní sọ díẹ̀ díẹ̀ wà lọ́dọ̀ wa tó fi mọ́ ìrìnàjò Umrah olóṣooṣù Alidaya Hajj and Umrah Services àjì ìrọ̀rùn ni tiwa bíi láìtàlá.
4: Ó balẹ̀ gbàgẹ̀, ó wọlé pẹ̀lú Steve's Bitters Jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀ yáàyà 50 bitters bẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. By the 50 Waves Limited, Esilera Kakiri Gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Lasorun Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters, NAFDAC Jolote.
5: Bọ́sún o lè kó lọ́sẹ̀ yìí ni. Mẹ́bọ́ lágbà àbẹ́kà ní ọlọ́kan nínú àwọn iléeṣẹ́ búrẹ́dì tí ń bẹ Lẹ́kọ̀ọ́. Bẹ̀dásọlá ẹjọ́ ẹ bá àwọn iléeṣẹ́ búrẹ́dì gidi ńbàdàn tó lè sanwó gidi lágbà àbẹ́kà. Àwọn tó lówó Èkó Èkó ní ń gbé òpàrọ̀ o. Gbogbo owó lọ́ọ́ fi wọkọ̀ tán tí ń bá wá iléeṣẹ́ búrẹ́dì ńbàdàn tí ń sanwó gidi. Ẹ wo ó tẹ́ mi lọ́rùn ju kí n máa lè kó lọ. Àjẹ

0: tete kan si won ni malete nile ise better life bakery koda mo jo pe tori won nilo won lose yi o koda to ba lore to na jagba beka to mo se po dada o le pe dani opo beka won fe gba owo gidi won si mo gba bi won se ngbowo losun won ngbowo lose koda won tun fun won lowo oku fo mo niyan se o se dede lenu se o sase tete se ki a lo bere se better life bakery gege bi beka ijafara lewo bakan na won tun nilo awon obirin to ni OND SC tabi macho SSC to mo we fere fe to le se sales coordinator lori awon sales outlet ti won to wa ni badan gbogbo bi kibi to ba wu kan wa fi o si owo moto alu atabo awon won san number yi ni e pe si te ba se ta ti sise 0902 542 7551.
1: Intend to explore your dream of working outside the country? Trust me, I've got pleasant information for you. Are you aware that afternoon flying is often the best job opportunity coupled with work visa in European countries like Denmark, Iceland and Norway, plus free accommodation, free meal with paid flight ticket to any of your desired country? Only afternoon fly can make this come to fulfillment. Hurry now while offer lasts.
2: Anfani nla leleyi o mu ala ati erungba re se lati sise ni awon ilu wonyi ilu Denmark, Norway ati Iceland pelu Aptonic Fly irorun lo bade fun ekunrere alaye e pe wa sori
1: 0907 457 0886 or 0915 577 5196
2: tabi ke kan si wa ni Yellow Building Efunseton Road Challenge Ibadan.
3: Explore your dream world with Aptonic Fly. Aptonic Fly.
4: Gbogbo ọmọ ológo pàtẹ tí yín mẹ́lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
5: Ṣèbí nítorí ògo ni o.
4: Ìdí rèé tí Ọlọ́run Reverend PF wa fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 14 Sunday Prayer Service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn Sojinla wa Christ Rubber Miracle Church Kremik tó ń bẹ ní number 7 Reverend PF wa Christian lẹ́yìn St. Luke's College Adéyẹmọ Layout Tumalete Ìbàdàn tí àkórí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo. O ti ń gbàdúrà ọjọ́ pẹ́, o ti pọ́yìn orí òkè àti wọnú ògo, wọ́n ti fẹ́ sọ ẹlẹ́nu. Kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo? Àkókò tó tó kú yóò dé bá ìwọ náà darapọ̀ máwùn èèyàn mímọ́ nínú àdúrà Sunday 14 yìí ká yóò fọ́kọ tuntun pèsè dáa rẹ̀ bí ti Jacobu àti Jabesi inú ìwé mímọ́ àgbọ́ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n Olúwa sì ẹ̀nà tirẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run alàyè lọ́lọ́run ó lò fún ọ tí bàbá wa nínú Olúwa Reverend PF Owó àti Reverend Mrs. C Owó wa tó gbàdúrà súre fún ọ ṣẹ́yìn ò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday 14 yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.
6: Jẹ́ ẹ ti gbọ́ wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbí ra tókìn láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
7: Báwo la ṣe lè máa lo iRecharge?
6: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókìn sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀ tàbí kẹ́ ẹ tẹ *6606*1# kẹ́ ẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni bákan náà mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀. Lẹ́gbà IBEDC tókìn yín.
7: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
8: iRecharge sanwó iná ní rọrùn.
9: Olúwa dára, Olúwa dára, Olúwa dára, ó dára.
10: Oṣù mẹ́ta rí ìtú ti yí po. Totally 7 days of early morning miraculous praise and prophecy. Wọ́njẹ́ olúfẹ́mi orí ti sí ẹ̀sìn Monday tó. Bí ọlọ́run máa ṣe ẹ̀fọ́ àkórí tí kọ́ta yìí. Fi yin gbáre. Ohun tó ti bèrè lọ́jọ́ tó bá ti ó farahàn. Ẹni tó ti bá sẹ̀yìn. Bí omi Jẹ́ríkò lulẹ̀. Látọjọ́ Sunday 2 ni Saturday 18th July 2026. Látàgọ́ mẹ́fọ́ àwẹ̀ ìdájí sí mẹ́jọ òwúrọ̀. Nínú ìyìn pẹ̀lú ìsọtẹ́lẹ̀. Iṣẹ́ àmì àti anujúkọrojú máa ṣe. Àwọn olórin ẹ̀mí Kẹ́mi Okunọlá, Taiwo Ògúnmí, Bùnmi Asẹ́olú, Ọbáyẹmí Praise, Òkìkí Dayo Amos, Mayowa Ajayi, Adora, Tolú Ibitóyè, Tọ́pẹ́ Ọ̀rọ̀ Alágbàwí, Rúrójayé Abiola, Emmanuel Akitayo, Olúwa Ṣẹ́un ti fún ẹ̀. Wọlé Ọlọ́run Aláyè, Olúfẹ́mi Òní, pẹ̀lú àpàrànṣe Ọlọ́run yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́. Jésù Olúwa wa yóò máa ṣe ìyanu láyé gbogbo èèyàn. Bẹ̀rẹ̀ látọjọ́ Sunday 12 bí Saturday 18th July. Aago mẹ́fà àbọ̀ ìdájí 6:30 AM làwọn máa pàdé lójoojúmọ́. Mi sí SC Women's Prayer Ministry NTC Bra. Mo wà ní ìyàjọ Gúnlí Road Ìbàdàn. Wọ́n kájọ yìí kó padà sílé pẹ̀lú ìyanu.
9: Olúwa dára, Olúwa dára, Olúwa dára.
11: Lagilu FM 96.7.

0: bẹ bá ń gbọ́ mi kò bọ́ ọmọ yín ló ń kọjá o àmọ́ ọmọ yín àmọ́ orúkọ ẹ̀ àwọn ọmọ nàìjíríà ò mọ orúkọ rẹ̀ ẹ̀yin nìkan lẹ mọ̀ wọ́n àtàwọn tó ti gbọ́ sọ̀rọ̀ ìtẹ́lẹ̀ ìdí kó mọ́ bàjẹ́ làwà wà inú mi sì dùn gbà tí màá ti bàbá ẹ̀ tá a sọ̀rọ̀ lẹ́yìn ètò wọ́n apologize wọ́n ní mọ́ bínú báwọn ṣe sọ̀rọ̀ mo sì understand wọn ẹ mọ̀ pé bínú ò bá gbọ́yìngì bí tí ò bá gbọ́yìngì inú ìbàjẹ́ àdúrà mo gbà kí léyìí kó tòrò ṣùgbọ́n ẹ já fi gbogbo èèyàn lẹ̀ ẹ já gbájúmọ̀ tá a fẹ́ gbájúmọ̀ náà ẹ dákun ẹ̀bẹ̀ mo bẹ̀ yín owó tí ó ti wọlé ní ìsìn kò ì tí ì tó 150,000 kódà kò ì tó 140 ó sì wù mí ó wù mí ẹyin èèyàn mi tẹ́ ń gbọ́ mi nǹkan tí mo fẹ́ ṣe àámọ́ nítọ̀ owó yìí ni àámọ́ nítọ̀ owó yìí ẹgbẹ́ mo bẹ̀ yín mi ò ṣakọ mi ì ṣiṣẹ́ owó sí yín lọ́wọ́ ṣùgbọ́n ẹ já wò pé mọ̀lẹ́bí kan leléyìí arábìnrin kan leléyìí ti ń struggle ẹ já yà sí wọn ẹ dákun ẹ já yà sí ìyá yìí ẹbẹ̀ tí mò ń bẹ̀nu so fún ẹ̀yin èèyàn yòókù bóyá ẹ rí account number yìí ẹ rí kọ sílẹ̀ ní ọjọ́ thursday àbí lọ́jọ́ tuesday jẹ́ ń ṣe báyìí adéyẹyẹ bá ń fi ara balẹ̀ pe account ẹlòmíì ní lọ́kàn kó fẹ́ fún wọn ní nǹkan ṣùgbọ́n event ti gba lórí ẹ̀ sáré bá ń pe account ìfarabalẹ̀ pé fáwọn èèyàn
1: account number náà ni 1026890921 lẹ́ẹ̀kan sí 1026890921 UBA ni orúkọ tí ń bẹ̀ ń bẹ̀ bá mi tó with Gbenga ó yàtọ̀
0: ẹ ṣeun yìí ti lọ báhùn káàṣì ẹ̀mí nípa ẹ lọ mú o *347*1004*2# and again ní ìjẹ́jọ́ ńgbà tá à ń ṣètò lọ́wọ́ arábìnrin kan láti ilẹ̀ òkèrè precisely láti UK wọ́n ní ká fún àwọn òbí tí wọ́n pa ọmọ tó ń tọ́ ọmọ lọ́wọ́ àwọn ọmọ tí wọ́n ní ìpèníjà ṣe rí bí èèyàn bá gbé nǹkan wá sórí ètò yìí bó bá ṣe fẹ́ làá ṣe bá jẹ́ kíkiní náà kò lọ àìfẹ́ bend the rules torí pé ẹni tó fẹ́ ṣe nǹkan ó ní nǹkan tó fi sọ́kàn wọ́n lè gbé lọ bòmí ṣùgbọ́n wọ́n gbàgbọ́ pé táwọn bá gbé wá sọ́dọ̀ wa báwọn ṣe fẹ́ ni ó ṣe lọ ẹ jẹ́ fún yín ní àpẹẹrẹ kan ẹni tó lọ gbàdúrà tán ṣàdúrà fún tí ẹlẹ́mìí wá sọ pé mo ṣe gbàdúrà tán ẹ wá lọ fún àwọn èèyàn mẹ́wàá àwọn èèyàn márùn-ún tí wọ́n ní pèníjà ẹ lọ fún wọn ní nǹkan bóyá ẹ dáná ni ẹ wá ń jẹ ni ẹ ṣe gbogbo ẹ ní ẹ lọ fún wọn inú rẹ wá dùn pé ọmọ ibi tán máa ń wà bóyá ṣe mọ́kọ́lá ni àbí ní challenge àbí ní kinní kan ó ti mọ ibi tán máa ń wà ó wá débẹ̀ wá kó nǹkan márùn-ún tán ní kó o ṣe tó o ti gbà wẹ̀ tó o ti ṣàdúrà sí ó wá débẹ̀ bó o ṣe sọ̀kalẹ̀ báyìí náà bá bù ẹ́ wì tí wọ́n ṣe bù ẹ́ báyìí ó ṣàkó gbogbo ẹ̀ lẹ̀ fún wọn ó wá ń padà lọ lé ṣé ẹ mọ̀ pé ọlọ́mọ jẹ́ kéèyàn ṣe àṣedànù ẹ̀mí tó ní pé tó jíṣẹ́ fún ọ wípé lọ fún àwọn tó ní ìpèníjà kí ni probability pé àwọn tó gbà lọ́wọ́ ẹ̀ wọ́n nípèníjà àbí oníbàárà ni wọ́n ìyàtọ̀ ń bẹ láàrin oníbàárà àtẹni tó ní ìpèníjà àìwá fẹ́ kó jẹ́ pé lọ́tọ̀dọ̀ wa òun ni àdúà aládùn òní fi gbà àwọn tí wọ́n ń tọrọ lọ́wọ́ ni wọ́n ní pé kí àwọn èèyàn ò pè ṣùgbọ́n fún ìyàlẹ́nu mi ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tán pè wọ́n pè fúnra wọn ni lóòótọ́ wọ́n ní pèníjà lóòótọ́ ṣùgbọ́n ẹ ṣe ọmọ tá ń tọ lọ́wọ́ fún ìdí èyí ẹ̀yin tẹ́ ń tọmọ lọ́wọ́ òun la ní kẹ́ ẹ pè wá ṣé ẹ wá rí ẹjá ṣe báyìí ohun tá a mọ̀ láàmú àmọ̀ pé tí ń sìgbà olówó lọ́wọ́ ó ṣe é ṣe gan ká àní ní kẹ́ ẹ wá sílé iṣẹ́ wa ibi tẹ́ ẹ bá wà á fi sọ́wọ́ sí yín ṣùgbọ́n àárẹ̀ àárẹ̀ dájú pé ẹ̀ńtọ́mọ lọ́wọ́ tọ́mọ náà sì ní pèníjà ṣùgbọ́n tẹ bá mọ̀ pé ẹ lè fi àárẹ̀ ẹ lè pè èèyàn kan bóyá ká rí pé whatsapp ni ká rí fídíò ọmọ yẹn ẹ gbé wa bá wa o torí nàìjíríà yìí kì í ṣe pé bí a fẹ́ fún yín wàhálà nàìjíríà yìí ọlọ́run tí kọ́lọ́run ṣàánú wa ni kọ́lọ́run ṣàánú wa àti eréyàn tí wọ́n ní àwọn tí wọn tára wọn ò pé àwọn tó ń jẹ́ disable wọn ní a fún wọn lówó ńgbà náà nàìjíríà tí à ń sọ ọjọ́ pé ọrẹ ọdún mẹ́rin àwọn tó ní disable bari ìyá kan ló bá wá màmá àwọn tó ní disable òun náà rí ẹwọ wá àwọn kí ló ṣe yín lọ́wọ́ wíklò ló mú ìyá ìyá sì wà irú nǹkan bá ń mélòó láti ẹ̀fẹ́ kà ẹni tó ń tiwọ ẹsẹ̀ lásán òun náà wá pé disable lòun náà tó àwọn nǹkan wọ̀nyí ni kì í fẹ́ já dédé fún èèyàn bí ò bá rí bẹ́ẹ̀ ní ṣe bóyá transfer ẹ̀sìn ibi tí wákàtí ẹ̀mọ́ wá díẹ̀ báyẹ̀ tá a wà ikọ́ tẹ́lómi ti ń parọ́ pé ọkọ òun ti kú pé òpó ayé lẹ́yìn tí ọkọ yorùbá wà responsible tó ìdí nìyí fún ìdí èyí tẹ́ ẹ̀ ń pọn ọmọ lọ́wọ́ tẹ́ ń tọmọ lọ́wọ́ tọmọ ẹ̀ wá ní pèníjà àwọn la ní kẹ́ ẹ pè 081 nọ́mbà tẹ́ pè sí lẹ́yìn ètò ẹjọ́ fún yín nọ́mbà kẹ́ ẹ tó wà o 081 65 34 62 75 òun lẹ́ fi pè ẹjọ́ fún yín nọ́mbà tẹ́ ẹ fi wá ó yẹ ẹjá ṣe bẹ́ẹ̀ já tojú bọ̀lẹ̀ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lálẹ́ yìí ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi adéyẹyẹ ẹ bá ń sẹ́ǹdì àkáǹtì sí ẹ fi sórí facebook wa ti lágìlú fm 96.7 ìwọ tó ń gbọ́ mi lásìkò ibikíbi tó wà ibẹ̀ lọ́dọ̀ ọkọ rẹ ni àbò ń bẹ lọ́dọ̀ ìyàwó rẹ inú rẹ ò dùn ẹ̀ṣẹ̀ ra yín ìyàwó ṣe àbọ̀kọ ṣe ọ ọkọ rẹ ò lè ṣe sọ́rí ò sì mọ̀ púpọ̀ òun ló ṣe ọ ìyàwó rẹ ò lè ṣe sọ́rí ò ti mọ tó fi mọ mú ọmọ lẹ̀ ó bá fẹ́ ṣe sọ́rí conditional sorry ni ó ṣe lásìkò yìí ẹ pè wá ẹjẹ́ bá yín yanjú ẹ mọ́ dárúkọ yín ẹ sì mọ́ dárúkọ bíi tí ẹ ti ń pè wá ẹ pè wá ìjábá yín yanjú ẹ ẹlẹ́ẹ̀kejì ìwọ tó ń gbọ́ wa lásìkò yìí tó fẹ́ sọ nǹkan tó ní ṣe pẹ̀lú nǹkan àṣírí ẹ pè ìjábá yín sọ àìbóyàn lórí ètò yìí ẹ̀yin ẹ pè wá ó fẹ́ sọ nǹkan àṣírí ni àbí ó fẹ́ jábá ẹ tọ́jú bọ̀lẹ́ ó ti ṣe ọkọ rẹ ó ti bẹ kó gbọ́ ó ti tóun ti gbọ́ ṣùgbọ́n deep down ṣùgbọ́n léyìn ilégi lóko kó má mèso ẹ̀ ó mọ̀ pé kò tí ì tanú ẹ̀ ó dẹ̀ wọ̀ ẹ́ kẹ́ máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbó ní nǹkan kan tó fẹ́ gbà tó dẹ̀ mọ̀ pé ọkọ ẹ ní tí ò fẹ́ fún ẹ ó ní nǹkan kan tó fẹ́ gbà tó mọ̀ pé ìyàwó ẹ ní tí ò fẹ́ fún ẹ tó fẹ́ jábọ̀ gbà lọ́wọ́ ẹ àti fèyí àti rí yín Adi Osun pe number tawon eyan pe si
2: number ti e fi pe won oni 0913 70 8675
0: Ojo opo te pe sinu nipa ti ka se emi ni pe mu nisin eja te je wo eni akoko ti o gba ka se eto ni elu ekale
3: ekale sa
0: radio yin pariwo ga mi
3: mo ti ko radio sa
0: mo gbo yin sa ki le pe wa fun
3: damo loju sunday lo soro lati ori egba
0: oga mi lori eto ya fe je ndaruko be se daruko ya le mu ati le je ke so nkan kan mo se gbo so e mo binu pe ba ti pe mo daruko yin ile eyan ni a tin je pote to ni dodo e ya kan ba so pe won ati yawo ni ja abi won ni de ayede sugbe je after so bo hello 0912370 8675 lawon ti Nigeria fi n pe eyin ta abroad te ba ni WhatsApp number mi lowo ele pe sori e ni
3: hello
0: e ka le oga mi radio yin pariwo sa
3: okay mo ti pa
0: oya
3: apeto
0: phone te fi n gbo wa yi phone te fi n pe na le fi n gbo wa tele tele
3: ero e be ni
0: speaker lo wa ngba te n pe
3: okay mo ti yo ko mi
0: oya mo gbo
3: yo ko
0: mi gbo yin
3: apeto eno ni je ta je
0: ki le fe ja se fun yin sa
3: yeah awon mo ni wa fun ni mi ko si lowo won
0: mi o gbo yin
3: awon wa fun ni nkan po lo mo die to po hello
0: baba n te n so se nkan to ni se pelu n ta se lowo ni
3: ẹni tẹ ìjà mi ní sinimu àmọ agbọ pé bàbá tẹni kan pé wọlé mi lẹbi ní àwọn ìpè sí wọn. Hello.
0: Kì í ṣe ní tá à ń ṣe lásìkò yìí nìyẹn sà.
3: Ok padà.
0: Ẹ ṣeun sà. Kí ni ò lọ déédéé ìwà wo lọkọ yín wò tẹ́ ẹ̀ láìkí kó máa lọ bẹ́ẹ̀. Hello. Abiyawo ni iwawo ni yawo yin wo te ti correct e ti gbo hello e kale
4: hello sir
0: yes ma'am
4: e kale se kweto
0: yes ma'am
4: hello sir
0: mo nlo mo gbo yin ma
4: hello sir
0: mo gbo yin mama mo gbo yin
4: oni mo fe ke ba mi bayo coming
0: ki le se foko yin mama
4: yes sir fun ni a ni gbogbo wa so kekere kan ni lati bi ijeta mo de ti n gbe ohun ode tan
0: se mo pe eyin le jebi
4: hello
0: sir se mo pe eyin le jebi
4: ẹni mi o
0: ki le se fun won aseju yin po abi aseju yin po se n gbo mi
4: a mi gbo mi o
0: mo ni se e fi aseju si abi mama yóò gbọ́ mi o mo níṣẹ́ fi àṣejù sí ni network yín ni ò dá o èmi ń gbọ́ yín dáadáa àbí fóònù yín dẹ̀ ni hello ma ìyá yìí ni ká bá ká ṣáà bá ń bẹ bàbá yìí ni ká bá àwọn bẹ wọn ohun tán ṣe mo fẹ́ mọ̀ mo ní interest hello.
3: Hello sir.
0: Ẹ kalẹ̀.
3: Ẹ kalẹ̀.
0: Yes sir.
3: Ẹ jọ ẹ máa ń bẹ ìyàwó mi.
0: Kí lẹ ṣe fún wọn?
3: Èmi ò ṣe èmi máa gbọ́n jẹ fún ìgbà mi.
0: Kí wàá lè fẹ́ jẹ́ ká bá yín bẹ̀ wọ́n fúngbà tẹ́ ṣẹ̀ wọ́n.
3: Ẹ kò gba fóònù gan-an sí.
0: Ṣé mo ní ẹgbẹ́ fóònù fún wọn ni? Wa ti sare fe lo be pe phone fun won. Ki le se fun won?
3: Emi ma gbon je fun gba mi.
0: E ma gbon je fun won gba mi.
3: Ma gbon je ko to de lasoja.
0: E gba ounje.
3: Mo ma gbo ounje fun.
0: E ma dana ounje fun won.
3: Be ni.
0: Okay. Edi te so yen ni. Ede lu wo le ko so yen na?
3: Ede egba ni.
0: Oh, egba. Okay, okay. Oya mu gbo yin. E ma gbo ounje fun won ki won to de latoja. Yes sir.
3: Mo ti pe tele eni ke se da roko.
0: Ki wa lo sele?
3: Mo fe gbe phone fun si gan se lo jade.
0: Ki le fe gbe phone fun won fun ni mi o mo bayi.
3: Okay.
0: Ki le wi?
3: Mo ni mo ti gbo.
0: Ki le fe gbe phone fun won fun ki na se fun yin?
3: Me ka gbo won nu e. To ba gbe mi mo se.
0: Igba wo na tin se ti won se dada si yin?
3: Ah, o ti pe o.
0: O to bi ojo melo?
3: Ah, ajo bo ni marun.
0: A to bi odun marun.
3: Bẹ́ẹ̀ni.
0: Baba ki le fe je nso bayi nu.
3: Won me ni e mo fe ni ki ma daruko ara mi.
0: E mo daruko yin. Won si si legbe odo yin.
3: O jade nisi.
0: Ko si n
3: to. O so lo wo wan bi gba phone ni.
0: E fi si speaker.
3: Ah, ka so o do gbo.
0: Yawa.
3: Mama, o be zero.
0: Mama.
3: Mo si si legbe ko gbe phone o. O fure sa.
0: Baba pe e mo ba won sere mo ba won tagi lo won gbo yin baba e ri kon re rin pe se boya ba baba kan se get number won no fi pe elomi nbe o ti su o ti so o ti su ko change e mo so be yo change yo change e mo sorry tinu e ma fo ayi ta wa ya mo manage ara wa ni. Hello, e kale. Hello, e kale. Oh lo e won mo ka won ti gbe. Kan le se pamọ to je nkan asiri teru ba yan ati so sita. Hello, hello, eyin le pe le kan ma
5: emi ni mo pe nsin te mi gbo yin
0: ta che ti wa ngbo mi bayi
5: e mo tin gbo yin bayi
0: ki le se fun dadi yin
5: be la bi ni sa mo ni last bi je ta nu o ma nji cha di o ma lo ti bi se so mo wa ba awon aso won. Awon ti wa ni reti pe aso yen lawon ma wo jade. Owo ojo to won wa se ko yin ti won o ti aso. Bo ti aso yen fo la n tun sa la tun ko ti ta le mi wa. So wa won se wa ge ti ti aso ka won ma so wa re pa aso yen ti ni ko si si ni bi be. A se se fo ni. O da pe nkan to n bi won ni ninu mo.
0: Ko le je yen lo n bi won nu nkan mi wa to n bi won nu. Nkan te so yo le bi won nu. E tu ronu si nkan mi te se.
5: Gatimo
0: le ran ti lati je ta yen. Won wa won o ba yin soro mo abi won soro won sopun won binu.
5: Won ko won ba mi soro ko ko yen so pe won se nkan pe ko se mi le bo ton fun mi ni atiti.
0: Won fun lati ba le ti fe won ma.
5: Ah,
0: 6 years. Ni isin bayi awon mo ti lo sun abi?
5: Bene.
0: Eyin mi le foso yen tori pe e so pe a ba won foso.
5: Emi na ni sa.
0: Eyin nikan na ni. Be se ma ba won fo ni yen.
5: Bene sa.
0: E se won ba n gbe phone fun won.
5: Okay sa.
0: E kale sa. E kale sa.
3: Hello.
0: Yes sir.
3: E kale o.
0: Baba dada. Emi mo n pe yin sa o Gbenga loruko mi lati Lagelo FM.
6: láti láì dé lú.
0: Bẹ́ẹ̀ ni bàbá mi.
6: Okay, sir.
0: Ìyàwó yín náà pè mí, ọkàn wọn ò balẹ̀, wọ́n ní láti bí ọ ìjẹ́ta pé ẹ ṣe bó ṣe yẹ kẹ ẹ ṣe sáwọn dáadáa. Pé àwọn ọmọ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe, àwọn sì rí pé ẹ̀ka àwọn kankan ara yín ò gbà yágíyágí sáwọn. Pé àwọn sì ní pé kí n bá òun bẹ̀ yín. Mo wá ní kí náà ṣe. Wọ́n ní the only thing táwọn lè rántí ni pé aṣọ kan bẹ tí ó yẹ kẹ ẹ wọ̀ jáde. Àwọn sì ti fọ aṣọ yìí òjò wa jẹ́ kó tètè gbẹ torí pé aṣọ yìí ẹ̀rọ aṣọ yìí wọ̀ jáde òun ló wá fa tí ọkàn
6: ẹ̀fíṣẹ́ dáadáa sọ. Ìgbà tó jẹ́ kí n máa bínú ni wípé mo ti sọ pé aṣọ yẹn mo fẹ́ wọ̀ jáde.
0: Ok.
6: Nígbà tó rẹ̀ ti sọ pé aṣọ yẹn mo fẹ́ wọ̀ jáde gẹ́gẹ́ bí ìyàwó mi. Ó yẹ kí ó máa ṣe kí aṣọ yẹn ibùdó kó jò fẹ́ rọ ẹ kó ti kà wọlé. Ìwọ̀nba orunú lé gan ó lè fi aṣọ yẹn kí ó wọ ìṣẹ́jú jáde.
0: So òjò wa paṣọ yẹn.
6: Bẹ́ẹ̀ni.
0: Èwo lẹ wá wọ̀ jáde sá.

0: kò sẹ ẹ nkan tó sẹ ń kò sẹ yín rárá ẹ kàn sọ dìjà mọ lọwọ ni torí pé kò sówó lọwọ yín ẹ mọ tí ó ṣẹlẹ baba ẹ sọ pé god bless nigeria ẹ ní god bless nigeria nigeria ó dà
1: god bless nigeria
0: ẹ ó ti tán báhun so ẹ pè ìyàwó yín ẹ ní ẹwò ẹjẹ ká dágbọn náà ẹjẹ kan dágbọn ká dágbọn mi ní sọ pé torí pé kò sówó lọwọ yín ẹ sì bẹ ẹni pé mo ti bá yín sọrọ ó ti tán so ẹ sì bẹ ẹni pé ó ti tán torí pé ọkàn wọn ò balẹ̀ ẹ pè wọn báyẹn ẹ pè wọn ẹ pè báyẹn kí n máa gbọ́ ẹ pè kẹ́dẹ̀dá ẹ̀ sì darí jìyìn.
1: Bébì.
0: Kò sówó lọ́wọ́ yín ẹ̀ pè bébì.
2: Hello
0: ma. Mo ti bá yín bẹ̀ wọ́n. Ṣé ti gbọ́? Ẹ ṣeun lé yín ò ní dàrú. Ẹ bèrè lọ́wọ́ pé ṣé wọn bínú sí yín mọ́?
2: Wọ́n
0: ní bẹ́ẹ̀
2: bínú sí mi mọ́.
0: Ẹ máa ṣàdúrà fún wọn pé ọlọ́run ṣe ọlọ́run pèsè owó. Ṣé ti gbọ́ màmá? Ọ̀rẹ́tì mi. Ó dà mà. Ó dà. Ẹ ṣàjánu tọrọ dàrí jí ẹsẹ̀. Àtẹ̀sẹ̀ àmọ́ mọ̀ dá àtẹ̀léta àmọ́ mọ̀ dá àtẹ̀sẹ̀ àfi skóòpù dá àtẹ̀léta ẹ̀mọ́ mọ̀. Hello.
1: Who bed no back up.
0: Àbí nẹ́nẹ́. It is well. Hello.
3: Hello.
0: Yes, sir.
3: Ẹ kan rẹ.
0: Yes, mo gbọ́ yín bàbá mi.
3: Ẹ jẹ́ ajájú sá.
0: Adúpẹ́.
3: Sá.
0: Amọ ní Adúpẹ́ sẹ̀.
3: Bẹ́ẹ̀ gbọ́ sá.
0: Ẹ̀yin lẹ pè mí, mo ń gbọ́ yín ni sá.
3: Bẹ́ẹ̀ ni sá.
0: Kí lẹ fẹ́ jẹ́ ń ṣe fún yín sá?
3: Ẹ sá. Ọ̀rọ̀ ìyàwó mi náà ni, ẹ máa parọ́ fún mi.
0: Irọ́ wo, irọ́ ò dáa, irú irọ́ wo náà ń pa?
3: Ayọ̀ ma pa
0: ẹrọ. Ẹ sọ orúurọ tó máa ń pa bàbá.
3: Kó fi ọmọ parọ́ náà rẹ̀ tí ọmọ tẹ́pẹ̀ fúnra rẹ̀ kọ́ lòun ń parọ́ fún yàn.
0: Bàbá ẹnà straight àdúgbò kan bẹ́ẹ̀ ń bàdàn mọ́nà tán ni ẹnà ẹ̀yìn ẹnà dáadáa ẹnà dáadáa báyìí. Irú irọ́ wo náà ń pa?
3: Bí kọ́ jáde lọ kó ní kójú ọmọ rọ̀ kó lójú rọ̀.
0: Wọ́n wá mọ̀ sí pèpè.
3: Ọjọ́ ọ̀wá kó lọ́jọ́ ọ̀wá. Ọmọdọ́gbọ́n fi pépè fúnra rẹ̀.
0: Ẹ̀yin sì mọ̀ pójò rọ̀.
3: Ẹ sì fi ń kó báwọn ọmọ ni. Ẹ̀yin máa ń dùn mí lọ́kínú ọ̀rọ̀ rẹ̀ ni.
0: Ìgbà wo náà èwo náà ṣe last? Ẹ fún mi case study tán ṣe last.
3: Ohun tó ṣe last ó ṣe kan náà lánàá báà.
0: Kí náà ṣe lánàá?
3: Mo fẹ́ káwọn ọmọ kún ọ lọ ibi iṣẹ́ tí mo dé ṣiṣẹ́. Iṣẹ́ oṣù mò ń ṣe dírẹ́fà ni mí. Fẹ́ káwọn ọmọ lọ gba oúnjẹ ibi tí mo dé ṣiṣẹ́ máa san ní parí oṣù. Mo wá lo ọgbọ́n fún wípé káwọn ọmọ fún oúnjẹ ká dé àjọ dé ilé fámílì mi ní ìwòrò. Ló bá ní àwọn ọmọ gbọ́dọ̀ lọ. Wípé mi láti láti mo gbọ́dọ̀ gbàṣẹ lọ́wọ́ òun pé àwọn fámílì mi wo tiẹ̀ ni wọ́n jẹ́ nǹkan kan lójú òun. Níjẹ̀ tó máa ṣe kinní kan tí máa bí mi nínú wa rẹ̀ pé mo ti máa gbọ́ fọ́gà oyin ti pẹ́ ó dùn máa mi nínú kóun gajọ wà lé báyìí ni ló jẹ́ kí n fi mo jẹ̀ ń wọlé lálẹ́. Nǹkan kan dẹ̀ tó ń bẹ́nu ìwà rẹ̀ tí mo ní tí mò ń gbà lọ́wọ́ rẹ̀ tí ò dẹ̀ filẹ̀ torí ìbejì ni èkejì rẹ̀ ọkùnrin wọ́n jọ máa ṣe kinní yẹn tẹ́lẹ̀ ni àgbo tí wọ́n máa mu tí wọ́n máa ní dìẹ́mìdìẹ́mì yẹn wọ́n jọ máa mu agbo tí mo mọ tí wọn máa ń di ẹmí tí wọn máa ń ní di ẹmí agbo tí wọn máa ń fi ìtọ màálù ṣe kan báyìí yẹn tí wọn máa ń pè lágbo ilẹ tútù táwọn kan máa mu yẹn wọn jọ máa mu ni nígbà èkejì ẹtọjọkùnrin torí pé agbo yẹn pa ẹnìkan ní èrìà ọdọ wọn ni ó ti fi sílẹ ó ní kí n sọ fún ìyàwó mi tó wọn pé kò gbọdọ fún wọn ìyàwó mi ọdẹ kò dẹ jáwọ ńbẹ ọrọ àkàn wálé lálẹ lánàá gan tí mo tó gẹ tí mo mú pamọ ọ bẹ̀bẹ̀ kí n fi àgbo yẹn lẹ̀ mi ìfilẹ̀ ọ mo wá ti gbàgbé nígbà mo ń lọ bí sẹ́lá rẹ̀ kí n mú fóun bí mo fi sí ó sì lọ ó tún mú àgbo yẹn ó dẹ̀ tún mú.
0: baba
3: o ye je number 1 ti ma be menu afaye
0: seri nkan
3: gbagbagba
0: e mo baba e si ni suru e mo ti gbe fun won nkan meji ni bayi akoko eni won paro elekeji ti agbo
3: be ni
0: seri ti ron
3: yesa
0: baba
3: yesa
0: titi be la o fi fan
3: yesa
0: a mo paro de de fun ra wa ni o
3: be
0: ni so pe won paro hun eyin na laarin mi ati eyin na ti e ti sabosi die ele fe je kan lo gba nkan ni bi te ti sise eyin na e paro wi pe won lo do family se pe eyin na ti paro ba so tu ge for no ja fit run le sugbon nkan le ni won mu emi o ti e mo se ngbo fun gba kokko lenu yin ni sincerely
3: akoda awon eyan mo daada
0: olorun sa nu mi
3: ma fa ti awon eyan
0: beni be
3: ma je ki ti ma je ki de rin eyan
0: koda koda koda koda e ba
3: keji e gan ti pepe to je kind okunrin ni taye o de ko file ko file na o
0: e ba n gbe fun won e ba n gbe yin fun won iyun ni keja iyun ni keja cafes e ba n gbe fun won mami ejire oyi laki winiwini loju orogun ejiwowo loju iya e okan ni babi eji lo wole to mi osono re dun bi oninu re ni bedun bumi ki n ba lo le imi o pada leyin re afijo omo tin so ni doluwa afijo omo tin so ni do ni gbaso
2: mi gbo pe baba
0: ami baba ki wa lo de te mu to le te le te mu ki lo di ki le fe gba be
2: baba mi e pe fun mi ti ni oda
0: ami olorun
2: te yi to ko ba ti mo ni do mo mo da wu ti le eso le ni no fun
0: ki le wi
2: mo la so le to fe so fun mi mo ni ba mo ba marriage ti mo ba marriage ni gbe ti ti ti ti ti ti pa omo mi loju aye mi
0: je nkan te le mu e mu abi e mu abi e kan le mu losu abi e kan lose
2: ni ti le to lo se ngo
0: e mo pa ro ki mo ti ki e mo pa ro fe mi o
2: ah ma wa le mo fi ti to bi olose e wo iro ti ta ti ayi mo emi e pa ro mo mo lo to ama to ba fe gba lowo mi ko ni se mo so pe ko so wo ko sa ko se e mo ni e wa ni se e mo si ma mo ti ma si ti ni ronu ko ti mama ko se e no le ko ti kan no ni ko wa ni ki won ni ki ti ngba ti se pe ti mo ti se mo ko do ti o fi
0: mama
2: ni e je mo pa mi le
0: mama
2: a ti mo
0: mama te ba ti mu bo lo se mo nse yin
2: ah emi ologun o ma n dara ni o se tori ise wahala mo se o ma n dara ni o se dada ni
0: bo ni ara yin o se se ara yin o na
2: ara mi ayo na ni
0: ko ko ni paro oni
2: mo
0: paro nse baba mama se gbo owe ri pe ikun jogede ikun redi nge mo pe unte mu nkan to le endanger life yin ni n to le ge yin le mi kuro ni nge mo bi ni isin ba e wa sa sonda oko pe tori pe oko mu nu yin dun e ma le yan e mo nkan kan se tori be le fi nse e ti da pe tori pe irresponsible oko wa responsible daada to ohun lo je ke lo mo mu temu se tori pe oko wa responsible daada so n le fe fi buy fun yin je ki le fe gba na e mama oga iya mi
2: mo n gbe baba
0: ki le fe gba nu e boko yin o ba wa responsible ejo olorun olorun ni jo sele si yin o bo ta yin ba sick te ba nbe lo hospital se eni ti o ra aye ti yin se ro be yo wa duro ti lo hospital gege bi n te claim boko yin wa responsible oko yin si like yin o feran yin lo fi ni e mo mu won e mama gbọ́bẹ̀ ṣe ń sọ̀rọ̀ ibi ẹni pé ó ti di bárakú ẹ ti mú ti pẹ́ ẹ lè jáwọ́ kò mẹ́ ẹ dákun ẹ ro táwọn ọmọ àwọn ọmọ tí ń sunkún yẹn ro ti wọn kẹ́ lè dúró jẹun wọn kalẹ́ ẹ jọ̀ọ́ nàìjíríà ti o ti da bi ka ka mo so kan mi mo ni beyan ba lohun wa owo ni sin owo ta fe fi jeun la sin wa te ba lohun wa owo kan lo hospital on kini kan ko ni da
3: o tu ko rawon mo ya omo mi kan kan to mo
0: te ti ri e dakun mama e dakun e dakun tan ba so tori tiyin ni e mo ro pe tori pe oko yin o munu yin dun e wa lo mu kun e ti yin ko ti nkan ba sele si yin ko bi igba te mo mo to ti e ba mo mo para e die die ni bo bi lowo yin nisin eni ko munu yin dun e mo ko ko e mo ko fe e se kini kan kini kan tori be le se mu te mu mama tori ara yin ni o e dakun che ti gbo se stop we
2: to
0: ba ti o ba change wa re nko e ni stop we
2: ama so fe so ko yin ba mi so
0: iyun nko lo ye ko ye ke fi yin ohun fi se counter mo ni ke stop en to ko yin o ba ti change wa so e fe fi iyun e fe fi mo punish oko yin abi be tori pe ko change wa e continue ati mo mu lo
2: ara sa
0: eh ko ye ke so pe bi o ba ti change bo na ba ti change wa be ni pe mo mo se fi pepe re eh mami mami omo kekere buwo ko boju weyin ojo mo nko loluwere mo nja ki se ni isin ni isin ko ni te mu isin ko le re repercussion ne ki se si e dakun mami e be mu be yin o se ikeji yin si mo aboko mu mo ko mu mo e bara yin kale e bara yin kale dakun
3: o ti pa yan lodo mo nbe
0: e jo
3: ke
0: ti
2: e ni e lo je je ni e fi
0: ku mami e jo e stop we tori ti yin ni o sugbon be ba mo pe to ko si un ti o sele si yin ero tawon omo ero tawon omo e
2: ko
0: dakun igba o le stop we
2: atare ni
0: e se le fun mo pe ni mu mo mama mama mama se ro gba ti mo pe yin mo ki yin daada mo feran beji gan
2: eh to bi ti da to bi da lo na no ba ti ja se
0: eh mo feran beji gan mo fi ki yin
2: ko ma lo nte
0: mo la won beji kan na te ti mo nsin bo awon beju beji daada ni taye kainde arugbo boys ati lere oba se mo won na awon omo mi ti mo re bo lati pinin sin ni emi ni ya beji be koko won le lowo so mo feran beji iya mi e dakun bi mo se n ba yin soro ye dide eleete to se ku eloku wa elomu wa
2: o ti fan
0: oko yin loku te ba mo te ba mo lo da
2: mi e ni koro si re lo wa lai o ti fan
3: e ra gugu lo ja be ra
2: ata lo ni ti mo
0: e dakun elo le mo ra na
3: kekere ko ju kekere be lo 500 le eyo kan
0: Kekere ko ju o ma sara e lo.
3: Yo ba lo lo yo ton gbo ti o ton mu
0: baba won ti lawon o mu mo
3: yes sir
0: won ni mo
2: ala
0: mi
2: be
0: ki le wi
2: ala mi ja re ti so fi kan lenu
0: mama eh ti yin na nse e kan ro poko yin o like yin ni ti yin na nse
2: ala
3: e je kora an ba mi je ni
2: je ran gan o like je ran gan ji yin lo be se wo oju aye ni se be se wo
0: bo ba soju aye se ri bo ba soju aye won ni won pa mefa loko won pa mefa ni le boju oba totoko toti ni nti mo wo yi oko yin ni fe yin
2: ẹni
0: tí o ko parọ fún yín. Ẹ parọ. Ṣùgbọ́n ẹ bẹ́ẹ̀ sẹ pé ẹ mú mọ́ inú mi dùn pé ẹ ní mú mọ́ ṣùgbọ́n torí ara yín ni o. Ó dá bàbá màmá ẹ já ṣe báyìí ẹ mọ̀ jẹ́ kí n ṣe kí n fárí kan kí n dápà kan sí. Ọkọ yín ti ní abá yín gba nǹkan lọ́wọ́ yẹn sì lẹ́ẹ̀ ní mú mọ́. Ó yá kí lẹ fẹ́ kọ́kọ́ yín náà ò change ẹ fún mi nǹkan ẹyọ kan ṣoṣo tẹ fẹ́ jẹ́ kọ́kọ́ yín náà tẹ fẹ́ jẹ́ kó ṣe mọ́.
2: Ẹ ò kọ̀ rẹ́ rí. Òṣìṣẹ́ sì fún mi lówó jẹ.
0: eyo kan ni ke mu ebere ni obirin mo ni ke meyo kan won rerin e ba n gbe fo fun won e ba n gbe fo eni suru e mo ni suru eni suru e gbo se jagun jagun ni yin ni
3: baba awon iran mi o jagun ni
0: ki lo de won le rerin sogun laye ni
3: e be ni le gbo ti mo rin be ti ba to re ko ri be ni mo rin
0: e mo tun sele papa se mo
3: ba to re re ju yo to ni ogun
0: ah ah won le re rin baba
3: yeda
0: se lo to ni pe e wa romantic
3: ah baba yo lo pa nbi eleyo yi mo ma re rin
0: o ya e korin ife kan fun ya kin gbo e korin ife kan fun ya beji fun beji
3: ife beji wo lagagba la eledumo re lo ti se wa ife to toro mi ni lagbara kanji koni ba je o
0: ah ya baba composer loruko yin baba e fun mi e ko tu korin mi
3: oga re ja fi pa wa
0: eh
3: mi alawada le mi
0: o se wa le rerin e ba gbe fon fun ya fun beji jare e gbe fon feji re egbo eni won rerin ki lo de nparo obinrin e si nparo se bo lan ti korin
2: eh ai mo ma se lo ni pe jare ri o ko lo se le ri ayo
0: ko wa eyin na e korin ife kan e fo ni korin ife kan
2: ah e mi korin ko
0: eh mo ri nko
2: emi o emi o mo ri ko dadi
0: wa o da e duro be ba mo ri ko se e le jo
2: wa mo ti jo ga bayi
0: ero e pe ni ta lo korin e gbe phone fun baba ko korin keyin jo ki mo boye le jo
2: Nadi wa.
0: Mami wa. Egbe phone fun won kan korin, baba e korin kin wo boyan ojo.
2: Mani e ko.
3: Oya korin ma jo.
0: Oya e ko. Mo ti korin eni kan ma jo.
3: Ah, o din jo.
0: Ah, kin an jo fun acapella na jo fun ni.
3: O da bo lori gbubule to wa na lonjo
0: o ti da o da bo baun o da bo baun won corner ni eje mo ju o da sa
3: lagedo ni baje o
0: ami olohun seri eko kan soso ti mo ri ko ninu to sele yi e ma je ki a mo kan fi nkan mo kan ta nkan kokunrin to atorin kobirin to atorin ẹnìkan yóò lomi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ ọkọ rẹ ó lóun ò jẹun ìwọ wá ní ẹ bí ò bá ti jẹun èmi náà ò ní kì í ẹjọ́ tó bá ti jẹun ni ń tó kì í ṣé ó yẹ kẹ mọ́ ṣe kanta tí mo fẹ́ kanta nǹkan ohun tí ò bá ti ṣe bí èmi náà ò ṣe bí o bá ti káwọn mọ̀lẹ́bí ti èmi náà ò ní ṣe dáadáa sínú ilé ẹ wá wò pé bí o bá wá káwọn mọ̀lẹ́bí rẹ ṣé bó ṣe máa bá lọ́nu òun ló ṣẹ̀mí bí o bá ti ṣe èmi náà ò ní dáríjì kò yẹ bẹ́ẹ̀ ẹ ló ata kankan.
1: Ẹ lọ yàtọ̀.
0: Yes sir.
1: Ẹ ní bá jẹ́ mọ̀mọ́ ṣe o.
0: Àmì Ọlọ́run.
1: Ẹ bó tẹ̀ jẹ́ pọ́ ní bọ̀dá ò kì í rẹ́rìn. Ṣùgbọ́n gan pa wá lẹ́rìn lálẹ́
0: yìí.
1: Àtẹ̀yìn àtàwọn.
0: Àbí kọ̀m̀pósà ni bàbá.
1: Ṣé ẹ wá rí ọ̀rọ̀ àgbo tí bọ̀dá ẹ̀ sọ yẹn. Ọ̀rọ̀ àgbo yẹn. Ṣé ẹ rí èmi gan mi rò pé àfi tí bàbá yìí àti ìyá ìtọ́ba jọ fọwọ́sowọ́pọ̀ lórí ẹnìkan ló tó lè fi lẹ̀ o. Torí kinní yẹn èmi gan ti ń fìgbà kan mu kinní náà. Ṣé ẹ pé mo ní just like gbígba ìgbà ọ̀tọ̀ máa ń fa ìfàkúfà yẹn tẹ wá nìkan filẹ̀ wọ́n lè filẹ̀ fòṣù mẹ́fà wọ́n ó tún padà gbé ṣóyé àfìgbà tó yá tèmi gan desire pé kinní ìfẹ́ àní mi mú mọ́ ó wá dé stage kan ìyàwó mi gan tí wọ́n á ń dọ́gbọ́n rà yó láìkọ́dún kan ń gbé pamọ́ fún mi ṣóyé yín àfìgbà tí àwọn ọmọọṣẹ́ wa sọ fún mi nítorí ni a ń gbó tún ra kinní yìí sí mọ́ kó tó wá di ipò òun gánṣẹ́ wa sọ wípé òun ò ní mú mọ́ kinní yẹn ò rọrùn láti ọ̀pọ̀lọpọ̀ ìyànjẹ ní ṣàṣà ní bóyá bíi street kan tẹ́ bá wọlé bíi márùn kẹ mọ́ra hàn tó mú bẹ̀ ṣé ó ti pọ̀ bíi tó nǹkan yìí ó dẹ̀ dá ní nǹkan tá à ń gbọ́ nípa pé ó lé ó ń ba ọkàn èèyàn jẹ́
0: ó ń ba ìfun jẹ́
1: ìfun dọ́kítọ̀ kan ni mo bèrè lọ́wọ́ ẹ̀ lórí rédíò ló sọ pé kò dá àdìgbà náà mo ti yà jìnà sí
0: tó kí ìyá yìí
1: kan jìnà sí kó tó di pé ó dá nǹkan míì lẹ́sìn wọn lára
0: ẹ ṣeun
1: ẹ kú ètò
0: ẹ ṣeun ẹ ṣeun. Ẹ wo ẹ jẹ́ ń fún yín ní illustration kan bi e se ran tin ba nbe lori iso koni mo po nbe lori iso oni gbogbo imukunmu topolopo mu ni isin ori iso le wa sugbon eni mo bi won ba so eran sori iso te pe okun be lorun re ko ti ni mo tori pe ibi tan so si won ran pe okun re ki se boya opa kan boya opa bi mefa e si mo pe koriko le ran je gbogbo koriko ti nbe legbeun isin je inje ko ti ni anfani ati le rin jina tori pe ki lo fe wa lo bi to jina gba to ba wa ya to ba fe pun fe wa lo fa ni okun mo fa pada yo so mo pe ori iso lo wa to ba ya aso le mo bo mo ye mo pelu nte mu e dakun
2: hello
0: ma
2: e kale
0: ma
2: yes
0: ma yes ma
2: ni ba de fun le ko
0: bi ami ateyin na
2: so ri pa iya kan no yin ko ni daru
0: ami olohun
2: se ri ni pa agbo yen ni ni dani kan ti mo si nurse lowo ba o ni stroke ni pa e
0: nipa kini yen na
2: kini agbo yen
0: awon wo ni nta gan awon wo ni nta ti joba o mu won
2: awon si se lori gba awon kan mo nse oda ni jo tin se company yen ri o gbe pe o wo si gan ka ni yen ti bi se gbe bayi ni won sun do eno di mo di kini yen senu lo ni gbe won won si wa lenu stroke yen ta fin ra ogun lo se osu go kon se won se 20,000
0: ta
2: o ni baje fun yin agbara olorun
0: ami ateyin na e se maami e dakun e ja kuro lori e ta tun lo fe ja ba nbebe hello yes e kale yes ma
2: eri agbo ye ise nkan ti mo le mo o ti so le mi ti
0: ti
2: je yin pe ko le ma yin ko si nkan to nse lara
0: se olohun e dakun ibona ti n tagbo se iti on tagbo ninu itiri oni abi ibona ti n tagbo
2: ni ta ka si awon yen ko do tele mi ba gbe mi ba ko ni soro
0: ki mo se wa n gbo fun igba kokko lale yi
2: o de won de run ka ko de ba n ba gbara je ni o gbe do ni je ni eni okun yi to so fun ki ya ise te gbo wa fa ni ara re ni tori to ba de lekun ko se okun yi ni awon ko n jare won de so fun
0: Amin Olorun. Ẹ ṣeun.

0: bẹ́ẹ̀sẹ̀rẹ̀ ìlú wa ìlú tó lófin ni àwọn agbófinró sì ń bẹ̀ tán sì ń gbọ́ báyìí. Hello, hello, ẹ kalẹ̀.
1: Hello, welcome. Ẹ kú iṣẹ́ o.
0: Yes, ma.
1: Láti Chicago ni.
0: Yes, ọ̀gá mi.
1: Ọlọ́run ó jẹ́ kí ọmọbìnrin tẹ́ bá sọ̀rọ̀ pẹ̀lú àgbòyàn ọlọ́run jẹ́ kẹ́ kó gbọ́ o.
0: Amen.
1: Ọlọ́run kó lọ́ bá jẹ́ kó gbọ́ ni o. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí, ó ti pa ẹ̀mọ èèyàn tí mo mọ̀ dáadáa. Ó ń fa cancer. Mo ti kìlọ̀ fún èèyàn nígbà tí mo rí tó mú ó ti padà ní cancer.
0: Wow.
1: Ṣé kówó tán padà ná? Ó lé 5 million ó tó di kó surprise rẹ̀ lọ náà. Kọ́nà ọba ilé ìdùnnú àìsíjọ́ gbọ́ gbogbo bí ṣe ń la jí bíbẹ̀ ṣe ń bá sọ yẹn. Kínní yẹn burú o. Èmi náà mo rí dọ́tí mo tẹ́ẹ̀kì ẹ̀yìn. Mo ń yí lẹ́ni. Ṣé tó kò ní? Mo ń yí lẹ́ni. Kọ́nà ọba ilé ìdùnnú àìsíjọ́ kó sàánú ẹ̀ kọ́nà ìlú gbọ́. Ọkọ̀ yẹn ń fún ní bail out ni. Gbogbo ajíbí tó ń lò yẹn tó bá ṣẹlẹ̀ tán. Ọlọ́run ni jẹ́ kí wọ́n bá sọ owó káàkiri.
0: Àmì.
1: Mo ṣe jẹ́ nìyẹn kú ètò.
0: Ẹ ṣeun ọ̀gá mi. Ẹ ṣeun sà. Ọ̀túnba kọ́lé lé.
1: Ya aṣíwájú
0: ni o. Aṣíwájú. Aṣíwájú láti Chicago rẹ̀ sà. Ẹ ṣeun sà. Ẹ ṣeun. Bọ̀ in tó ń kọ mí lóminú. Ẹ̀yin tẹ́ ẹ wà ní ìgbọ́nu tẹ́ ẹ̀ ń gbé òfin ró. Ẹ̀yin agbófinró. Lásìkò yìí lóòótọ́ ẹ̀yin gangan lẹ̀ ń bẹ níbẹ̀ kò sẹ́ni tó fẹ́ mú yín. Àwọn ọlọ́pàá tó dáa àwọn agbófinró tó dáa àwọn NDLEA tó dáa wà ṣùgbọ́n èpo ti dàpọ̀ málìkámà. Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ ibi tí nǹkan burúkú ìtàn ti ń tà dípò tó yẹ kẹ́ ẹ lọ mú wọn bẹ̀ kẹ́ ẹ jẹ́ kánstọ̀pù àti máa ta ẹ mọ bẹ o ẹ wà á lọ bẹ ẹ lọ mọ gba ṣé rìtọ́ọ̀nù ni àbí kẹ́ lọ mọ gba owó tẹ fẹ́ gbà lọ́wọ́ wọn tẹ ẹ tún lọ bẹ pẹ̀lú mọ́tò ẹ tún lọ bẹ pẹ̀lú amúníṣàn ẹ lọ bẹ pẹ̀lú yúnífọ́ọ̀mù yín láti lọ gba kí náà mọ̀ ń gbà yín rìtọ́ọ̀nù. Bá gbọ́ mi ní ìsìn ẹ kàn wò ó kí lẹ fẹ́ gbà owó tẹ gbà yìí mi mọ mi ò mọ ẹ lè fi ṣe nǹkan tó wà reasonable. Tẹ bá fi ṣe nǹkan tó wà reasonable ẹ̀rí ọkàn kọ́ ṣẹ́rí ọkàn ò ní jẹ yín pé ọ̀pọ̀lọpọ̀ ayé lẹ̀ ń bàjẹ́ ṣùgbọ́n tẹ bá lè kọ́ ọ̀bù ẹ̀ bẹ́ẹ̀ bàjẹ́ kan rí nǹkan yìí kan tà àwọn tí ń tà wọ́n ṣe wọ́n ṣòkòwò míì. Ṣùgbọ́n ẹ̀yin tó yẹ kẹ́ ẹ mú wọn ẹ̀yin gan ti jẹ́ dòdò èmi ò ní bú yín mi ò ní ṣépè fún yín ṣùgbọ́n ẹ kàn jẹ́ kẹ́rì ọkàn yín ẹ jẹ́ ó mọ jẹ yín ẹ mọ̀ bẹ̀ ẹ̀yin sì rèé ẹ̀yin la gbójú okùn lé ẹ̀yin gan ló yẹ kẹ́ ẹ bá wa change society. Tó yẹ kó kò bó yín ó bọ̀ kò bọ̀ ẹlẹ́ni bọ ipa abẹ́rẹ́ nínú òkùnkùn. Mo mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá gidi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá tó jọ̀rẹ́ mi tán jẹ́ yẹn gidi mo mọ wọn ṣùgbọ́n ẹ̀yin kọ̀ọ̀kan tẹ́ ẹ jẹ́ àṣàwọ̀ nǹkan tẹ́ ẹ bẹ̀rù ọlọ́run. Mo ṣe ń gbọ́ kínní ìyẹn túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti mọ̀ tó pọ̀ kíní ẹ̀yin ọlọ́pàá ẹ̀ sì mọ̀ bẹ́ẹ̀ jẹ́ rántí orin kan tán ní gbogbo wa la lọ́wọ́ ńbẹ gbogbo wa la lọ́wọ́ ńbẹ báyé ṣe dà lóòní tọ́pọ̀ fi ń gbàgbé ọlọ́run gbogbo wa la lọ́wọ́ ńbẹ kẹ́rì ọkàn mọ̀ jẹyin owó tẹ bá gbà ẹjọ́ pin àbí ẹ̀yin àtàwọn kírò yín tẹ́jọ lọ bẹ̀ kí wá lè rẹ̀ yín ẹ máa dúró ayé tẹ̀ ń bàjẹ́ ṣé kí ni pé ọlọ́run ó pè yín lérè ni àbí ọlọ́run ó san ẹ̀san rẹ̀ fún yín ẹni kò kàn yín bó ti gbọ́ ọlọ́run ó dájọ́ ṣùgbọ́n tẹ̀mí lè ṣe tàbá rí méjì ọ̀n tàbí mẹ́ta nù yín tẹ̀rí ọ̀kan lè jẹ́ torí the more tẹ́ fi ń lọ ọbẹ̀ tẹ́ fi ń gba owó lẹ fi ń jẹ́ kọ́kà àwọn tí wọ́n ń ṣe kíní kọ́kàn owó mọ́ di pé kò sí ohun tí ò ṣẹlẹ̀ owó ni wọ́n gbà ọ̀nà fún ọ̀nà ọ̀run àbí tó alabama baba abeji
2: sa oruko mi ara baba abeji lati olomi fe ri agbo kesi agbo to da o emi kan fe oro ri yaun ti a ma so pe oko awon o ni fe awon o soju aye ni oko ni fe won o kan dagun kan file o opolopo awon ti eyan kan gbo ku won e ti se elomi le se mu o o de ro awon joba wa awon agbofinro wa kan dagun to olorun kan ko kini nle ni o ti a ma ko le ni awon eyan ni ri ra mo o ebi o ba mo ri o tori njo ti ore mi kan ni wa mu ti mo ri to mu loju ti mo ri bi se n po yi lona wo ni je ama gan se n roye re ki sa go to da o di enu ni ona mo ja didi ku di enu o ala baba be ji lati lo mi
0: esun e wa ja kuro lori agbo yi keni keni mo pe lori agbo yi mo ati so ati gbo ba n pe nkan ti o da ni awon tan si mu kan ro ton ro tojo waju lo nje ka fe ni keni sawati nu wa e dakun e sanu ara yin e si sanu awon te fe ko sinu wahala je sare mu ka se ile na ka we nto gba ka se yi ka wo boya ko ti sun e ba de play ka se to ti lo sun ko sin ta fe se je n pe lekan si e meji ni ba ti pe le meji bo ba ti sun a delete amu mi
3: hello
0: hello e kalema
3: kale o
0: e ti je ka se eni e ko sa ni ani kankan be gba o le play
3: la le yo ni gba se ma program play
0: yes ma se ti play ri
3: ah mo ti play ri bi emi
0: bi e melo
3: bi e meji
0: eh eleketa lele yi
3: ben
0: wow 25,000 naira le gba lale yi bayi
3: e se o
0: yes ma o da won ma pe yin customer care ma pe yin lola
3: all right
0: yes ma e se mu e se mu o ye si jeje tun si adio adeyeye ba n pe number ta won yo pe si
4: number ta e pe si ohun ni 091 23 708675 te ba fe pe wa lati le okere eyan pe si +234 814 249 1006
0: hello yes I kale
5: ala bi o fun reto
0: omo ba gbe nga gbajumo
5: o se opolo ma ma se mi o so nipa agbo ṣùgbọ́n wọ́n ṣe rí ọkọ̀ àtìyàwó nínú ilé àwọn yorùbá bá wọn pa òwe wọn ní olówó nàìjíríà ogun kíyàwó kí ìwọ̀fà kó jẹ́ agun mátẹ ẹja gbé dára wáyé nínú ilé láti ijọ aláyé ti dáyé ọlọ́run ti sọ pé ọkùnrin olórí ẹ̀yin ìyá wa ẹ máa fi sùúrù kúrò léwu torí tí inú ilé bá dàrú ẹ̀yin lè dàrú tó bá tò ẹ̀yin lè tò ọlọ́gbọ́n obìnrin ó tó ilé rẹ̀ dáadáa ẹyin bàbá náà ẹ kíyè sára ẹ má jẹ́ kí ìbínú wa àbí pé torí pé àwa gbọ́dọ̀ gbẹ̀jẹ́ olórí inú ilé kàbí dànù léwu ilé wa ò ní dàrú àlàáfíà fún eré tó.
0: kí ni nǹkan tó jẹ́ nǹkan àṣírí tó fẹ́ sọ nǹkan wo ló jẹ́ nǹkan àṣírí tí ń bẹ lọ́kàn rẹ̀ tẹ́rù sì ń bá ọ pé bó ló ṣe ṣe hello.
6: Hello, ẹ kalẹ́ sà.
0: Rédíò yín pariwo sà. Ìyàwó yín kọ́.
6: Ó wà ń lè.
0: Kí lẹ pè mí fún sà?
6: Yes, àmú fẹ́ kẹ bá mi jẹ ni.
0: Kí lọ ṣe? Àbí kí lẹ ṣe fún wọn?
6: Àjọ ṣẹra wa náà ni.
0: Kí lẹ yín kọ́kọ́ ṣe? Ta lọ́wọ́ kọ́ ṣe?
6: Èmi ni mo kọ́kọ́ ṣe.
0: Wá ìtẹ́ wa ṣe báyìí.
6: Yes, a lot of correction be come and correct our one.
0: Only fish one.
6: Yes, sir.
0: Okay, bo la won se wa se yin pada.
6: O je nikan to je pe si ba so pe nkan bayi to se yi o ku die ka to. So a ma ri fun mi ni attitude. So we abi ko ma se ba kan ba kan ninu ile ko ni se bo yin se si mi tele. Se mi o de kin like e.
0: She last born ni won ni.
6: Lara won ni first born won mi.
0: Single obirin awon nikan lo obirin abi.
6: Rara sa.
0: Okay. Igba o le ti fe won marriage to how many years sir?
6: Marriage wa within 2 3 years lo bayi.
0: Okay. Mo ti yo nti mo fe yo ni isin bayi marriage wa igba o le tin bere si won tin bere si binu bayi.
6: Atano.
0: Sa won lo nwo nkan lori phone won yen.
6: Rara sa.
0: Ibo na wa bayi san sun ni.
6: O lie down ni sir.
0: San gbo yin.
6: Be ni wo TV ni ko ti sun.
0: Kini ya de mo dun yan o. Won se be ni pe won ran yin abi.
6: Be ni sir.
0: Eya.
6: Ko da lati atano yen ile nle lo sun si.
0: Eh.
6: O sun si ori bed.
0: E de ni bed to te.
6: Be ni sir, won atomo sun si ile nle. Ni wa aye de wa lori bed. Gba
0: meteta mo
6: won ti amerin gan se
0: won ti e ko ri pe lo ni yara rebete o gba 20 boys baba feradenu se tan ba ti binu si yin baun tinu won o ba dun won ma sun lele ni
6: den sa
0: oda se ri e ba mu ba won soro sugbe e je oda e ba ngbe phone fun won na e gbe phone fun won
7: e ka le
0: sa e ka le ya mi.
7: Yes, sir.
0: Chesi mo e pe e so mo lele omo ri bed ni.
7: Bene sir.
0: Ki wa le won lele. E se fe onu han ni. E so e nta lati je kan mo e pe e wa please pelu nkan tan se.
7: Ah. E o lo je ka sun le.
0: Bene. Olorun ni je ka sun le. Adugbo kan be nba da sun le lo nje. Se mo be.
7: Sa?
0: Se gbo adugbo kan ton je asun le ri nba. Adugbo kan be side ona tipa garage yen ni asunle na pe oruko adugbo yen ile ten sun mi o lodi si e fi se ife onu han ni kan le mo pe e wa please inu yin o dun pelu nkan tan se. Okay ma mama won ni awon la won kokko correct yin lori nkan kan bo ton ba ti correct yin eni wa okay e ma binu se mo se ma correct yin se constructively ni abi won ma se to je pe o ma dun yin
7: baba correct yin o ma bi ninu gaga ni tori awon kan to ma e ma to e ka correct yin fun yin pe no ma pe a nkan bayi bi mi se ko de tan be ma ma gboro lo bo mi na awon kan te e kan so won tun ma so.
0: Cheri bo o ye ki n soro daada sugbon oro ti soro ngba ti mo bere pe how many years let him marry money 3 years nje mo pe e ti le mo wa ara yin daada tori pe years yen si kere se mo mama
7: ben
0: ton ba wan try lati be se se yi mo like e o ti e se be ni pe e kan reke won mo like be se se sugbon ton ba ti le ba yin soro ton ti realize wi pe I want it to be no. Don't want to try that in pain. E man je ko mo pe. Te fi pada soke. Oke la yin ki si ori lele. Se mo ni. Ti be mo.
7: Ah. Awon na le wa sile. Awon le ja wa nle.
0: Won ti wa fe gbe yin pada soke ba ye mo binu. Se ti gbo. Bo won leyin won ni eyin ni e kokko se nkan ti o da ta won correct yin. Bo bo se correct yin lo mu bi yin te fi lo joko se fe fi lo so sile atawon mo se ara oro yin ni
7: ki le ta ro ni oyan ama ngba to se pe won je won pe awon la won ni kan a si gboro de be so a si gba gbo do wa bi te ka wa na ba te sa wa la ko wa
0: eya ko nkan tan ba ni eyin na le ni ise mo ni
7: ah won ma se so pe awon la won ni
0: ero omo te wa gbe si sunle le on sa won na ko lo ni ni
7: mo da awon na ni ka jo mo sunle
0: ero o e ba n gbe phone fun won
6: yes awon
0: mo gbe sa kilo de te ni ka awon yawo yin mo sunle atomo
6: ara sa o ni so be o
0: bo wa le se so
6: eyin ko to sele ogun ni pe lana ti ojo yen se be ni maro ojo yen to ba tin ro o ma kon si ori bed na mi wa omo baby to wa lowo e na o ma do to ba ti o pan pass to ba gbe so ori bed o ma to bo mi ki ma so ro bo ti wan di limo limo o kon ma gbe ti be be na be to ba ti won ba si go ni gbogbo gba se di pe gan ito yen ti wa o tin limo limo
0: ìtọ̀ yẹn tí ó ti ń retate yín hello káàdì máa ti tán ìtọ̀ bébì ti ń di lemọ́lemọ́ sì dùn mí pé káàdì yín ti tán ni o àmàlà tá a bá fẹ́ jẹ́ kó ṣòfò ni mo ṣe yá ṣe ìyàwó yín tó ń ẹ̀pù yín tó ń rí bẹ́ẹ̀ ṣe rí tó rí bẹ́ẹ̀ ṣe mọ́ tẹ́gbẹ́ tó bá ti lo pampers fọ́mọ tó bá ti wẹ̀ fún tán yóò kàn rọra fílẹ̀ ni yóò jẹ́ ó lọ sùn bẹ́ẹ̀ ká ló fẹ́ ṣe fún yín ni bó bá ti wẹ̀ fọ́mọ tán yóò tún lo pampers míì ni ibi tó bá ti tán ẹ̀ tura míì ká níbi tọ́lọ́run ti bùkún fún yín dáadáa ni ẹ̀jọ̀ mọ́ lu pampers ní 24/7 tó bá ti fẹ́sùn torí bẹ́ẹ̀dì yín àmì kẹrọra wá bẹ́ẹ̀dì tiẹ̀ kẹrọra fún kó bẹnu kóòtù tiẹ̀ gbogbo ẹ̀ lọ káàdì yín ti tán ṣùgbọ́n ẹ dákun ẹ pera yín ẹ ìyá yìí ẹ bọ́ sórí bẹ́ẹ̀dì padà hello
7: àwọn fẹ́ṣà fẹ́ṣà ni wọn
0: bẹ́ẹ̀ni àánú ìyá kan ṣe mí ládùúgbò mi lọ́jọ́ kan ní ìmọ̀ nǹkan tí mo fẹ́ rà bá lọ sí ibi tán ti ń ta nǹkan ìyá ìgbọ́mọ̀ dání ọmọ tí ìyá ìgbé dání bóyá bí ọmọ oṣù mẹ́rin ìyá ìbá lòun fẹ́ ra pampasì máa pè fẹ́ ra pampasì wẹ̀ ó pọ́ sí ìwẹ̀ kí wọ́n ta pampasì níbi ìta provision náà ìyẹn bá ní ṣé kìí ṣe bóyá bí 100 naira bí nǹkan pampasì wo 100 naira ìyá ìbá ní ẹ̀mẹyọ kan wa mo bá wo àṣé ṣé pampers wọn máa ń yọ ẹyọ kan ara ṣe mí bákan mi ò yẹ kí n mi ìmọ̀ bí mo ṣe mo wà mo kàn mo dàrú ìgbà tí èèyàn gbé ọmọ sẹ́yìn tí ó wá jẹ́ pé ẹ wá ra pampers ẹyọ kan ìgbà wo ná fẹ́ lo pampers ṣé àárọ̀ ná fẹ́ lo ni àbọ̀sán àbálẹ́ mélòó ná fẹ́ lò mélòó lọmọ ó lò lójúmọ́ ṣé wash and wear ni pampers ni àbí tó máa ti lò ó ti tánù gbogbo nǹkan ti ń wá sọpọlọ mi nu tó ìwọ tẹ bá wà tọlọrun bá ṣàánú rẹ ibi tẹ bá wà máa dúpẹ tiẹ hello
8: ẹ yàtọ̀ bàbá
0: ẹ kalẹ̀ ẹ kàárọ̀
8: kalẹ̀
0: yes ma'am
8: ẹ jọ ẹ bá wa bẹ ìyàwó yẹn ẹ mọ̀ pé a ti kojú láwà ẹ nǹkan tó ń bí ọkọ ọnú gan nìyẹn ó má bínú kó padà torí bẹẹdì òtútù mú ọ.
0: tọ wọn ń gbọ báyìí wọn rí káàdì àti pè mí mọ ni wọn ń gbọ báyìí wọn ti gbọ.
8: ṣ
0: Hello.
9: Hello, sir.
0: Yes, sir.
9: Mo je so lo lekan.
0: Okay, ina le pe pada lekan.
9: Be ni sir.
0: So any ito mo ye man disturb yin lori o man ba bed je.
9: No, o tin do wa te jo fi ma ro mi soro pa e.
0: Hmm.
9: Mi soro pa. Bo ni ma to jo tin ro yi. Mo a tara ti ma sara fun pe mo ko si o ta ma fi ma sa bed this time. Ya ti ba ti wo pa.
0: Baba Ogami
9: ta
0: Eje nkan yin logbon kan. Jerry to ba ti di lola. Ebi bed yin fe abi.
9: Beni sa.
0: To ba ti di lola, Adeosun abadi mi mo gbon ta kini kan bayi bi nylon bayi. Abi bi leather ni. Bi leather. Ki le pe? Brown. Bi mo te si bi ti e fe te omo yen si.
9: Anile ko kin lu mu gbo gba e kokan lo ma
0: aleyin gangan as okunrin eyin egbiyanju bi awo yin o ba lo eyin egbiyanju ete sibe omo ni ni oluwa omo inu si ni ire re
10: o fa ti ri ni owa lagbara
0: se gbo baun bi o fa ti ri ni owa lagbara be ni awon omo ti mo je se gbo ewa lo ewa gbe o awon omo yin ba e gbe won sori bed e lo gbe won ba
9: mo ti gbe ikan ni sori bed ko baby yen ko ti ni ko ti gba kin je
0: iyawo yo je ko gba ke gbe abi
9: iyen gan o so ote aso
0: no melu laso eyin sun sori bed won te aso iyawo yin gan e le gbe je le gbe yawo yin ya je le tun won gbe
9: ah
0: oye gbe kin wo egbe mo fun yin lase gbe te ba tun be gbe ke gbe won sori bed kin wo boye le gbe
9: ah wo na mo
0: Bona mbe. Eh le gbe pelu phone e so fun le. Eye tugbe second second chance e tugbe.
9: O jawo mi danu.
0: E try leketa.
9: Ah ko gba o.
0: Eh le gbe won ni e mo so pe kini. E gbe phone fun yawo.
9: E
0: gbo se won le ri won le gbe yin abi mo mo fe kan gbe yin.
9: Ale gbe.
0: O de mo binu e mo binu te ti bo
9: me gbin awon mo ko papa ti won ko n se omo di owo la fin ra
0: e mo mo pe fi help won ni mo mo I know po e mo binu
9: a ti pe ga amonte lailo ma de te aso sori lailo yen sori ko mo e ba le mo le to si bi le Bẹ́yà láàárọ̀ tó ń bá gbé ọmọ tán bí a sáré gbé síbẹ̀ àbí bí ọmọ ń ṣe rí
0: ọmọ oṣù mélòó ni?
9: 5 months.
0: Ó ya ẹ̀mọ́ bínú. Ọ̀gá wa. Ẹni kan mọ́ bínú.
9: Ó dá wa bínú.
0: Kí ló rí kí ìyàwó yín?
9: Àjọkẹ́ ni.
0: Àjọkẹ́ tí orúkọ ńlá. Àjọkẹ́. Ẹni kan mọ́ bínú ṣe ti gbọ́.
9: Àjọkẹ́ ni màá bínú.
0: Ti won binu e gbe won fe ke gbogbo ti mo se ke le mo fe boye le gbe won ni o e gbe oya no e ma ti gbe e ba gbe phone fun won
9: elosa
0: anti ajoke
9: sa
0: ani mo binu e wa ni karamo mo ti ne mo binu gba ti mo ne ma bless wa tun fe chance e mo binu ererin ere fake erin yin ki mo boye binu
9: ah mi binu
0: eh eh e jo mo fe wo ni e jo ẹjẹ kan gbé yín fẹ́ bóyá lè gbé yín lórí bẹ́ẹ̀dì ẹ mọ ẹ dẹralẹ̀ ṣe ti gbọ́ ẹ mú fóònù lọ́wọ́.
11: eni ko e so pe ko wa gbe yin e mo je ko kan omo o
7: oni di sa
11: ani
7: dede
11: iro e mo ti dide mo fe wo boya o le gbe yin mo nti mo nwo oni kan ti mo fe fa jade e pe kilo ri ki oko yin
7: aga o
11: e je o diya ohun to se pilata na le sun sun ile je o gbe yin se mo mo ju gbo o ye e pe aja o ami e mo ti lo e pe aja eni o wa gbe yin
7: kaadi
11: ta kaadi wo lo tan to ba tan yo ko ti funra e ma lo tan e pe ko wa gbe yin
7: emi ti dide
11: e sun pada e pretend pe fe sun pada
7: mo ti dide mo ti so ri
11: be ani ke sun pada so e sun si bi te sun si enjo wa gbe yin
6: o ti bo so ri be ti sa
11: ko tanu ya o se ran pe o tan che mo
6: o jobe
11: o se ka wa fi ile ka mo lo se se yoku
6: ba do ti ba so ibe di on kan die die mo ni
11: e on tan lo nu
6: be ni
11: mo ran ti mi ni pe e mo fowo kan o gba yin lowo dan lale yi o gba yin lowo dan ti e ti court o be kan be won ni yo si fi ya re ja bayi ko to gbo fun baba yin si yo to bi ago merin o
7: baba yawo
11: e seun nene
7: ba mo e so ton jo toro to ita ita mo ke yan mo ko se no to ba mo po ro gidi ru eh awa la won mo leji pampa se ko mo gbo pe ya ko da si olorun ni olorun ni yawo olorun
11: ya mala e mo ti lo o
7: down baba yawo
11: e seun ya mala ogbon wo ni won da si
7: Pẹ́dà fún.
11: Àmì àti
7: ọ̀nà. Tẹ́rí pampasì yẹn, wọ́n a máa dọ́gbọ́n sùn.
11: Pampasì.
7: Bẹ́ẹ̀ ni.
11: Bó o náà sì máa dọ́gbọ́n ní pampasì.
7: Mo yà sí máa náà mo fẹ́ sọ yìí bí bí yàwó gbé ọmọ rẹ bá ń gbọ́ kó máa gbọ́.
11: O yà.
7: Wọ́n máa ń yọ sínú rẹ̀ dànù.
11: Ah.
7: Wọ́n wà tí aṣọ sí i, wọ́n ó fi dé. Ibi tí ò bá ti sí kinní kan náà máa ń yí wọn. Ìtọ̀ ẹni gan ò lè gbọ́ ọmọ sùn rẹ̀ lórí bẹ́ẹ̀.
11: Ìyá Màlà. Ìyá Màlà.
7: Mo bára ọmọ sọ́jí aláwọ̀. Owó ẹbí wọn fi kìíní ẹbí aṣọ owó fi tọ òun.
11: Disposable ni pampasì wọn kò sí nǹkan kan ẹ má rò pé bóyá wọn tún mọ àìsùn tó mọ ìyá pampasì ìyá Màlà.
7: Wọ́n bí mo ṣe rí mu káwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí kú àwọn òṣìṣẹ́ ó mọ̀ pé kọjá bẹ̀. Ṣé pampasì wọn fi tọ òun?
11: Ṣé ẹ mọ èjì ẹ ni?
7: Àwọn ọmọ rẹ̀ jó lóòrùn. Gbogbo wùdà kó gbé èjì tó. Mo lè fi pampasì tọ. Àtọ̀wé tọ. Àtọ̀ láti
11: èjì. Ìyá Màlà. Ṣé ẹ rí ẹjẹ́ a máa gbàdúrà kí Ọlọ́run ṣe gbogbo nǹkan nírọ̀rùn fún wa.
7: Pampasì
11: disposable ni.
7: Mo fà mọ gbọ́rọ̀ bá yàwó. Mo fà mọ pé káyé òjò gbà. Kò sì lè jọ gbà ni. Kò ti yé. Bí ní ti ṣe tèmi ló dá ọdọ́gba kò sì lè dọ́gba gbàdé àbáyàwó bọ́mọ rẹ kan tí ń jò sọ olóòórùn mi.
11: Ìyá kìí ṣe olóòórùn.
7: Kò burú ìmọ̀ olóòórùn. Ọmọ mẹ́rin ọmọ méjì bàbá mi bàbá kan ìyá kan lórí bẹ́ẹ̀dì. Ọ̀hún tó àǹtọ̀ sí mo dẹ́fẹ̀ẹ́ jarun pásì.
11: Èrò ìyá Màlà ọ̀rọ̀ yín ti yé mi ṣé fún àní àfùlẹ́ pé bẹ́ẹ̀dì wọn ni. Ẹ̀rí bẹ́ẹ̀dì 7x7 rí. Ẹ̀rí bẹ́ẹ̀dì 7x7 rí. Ṣé tírí àní àfùlẹ́ pé ni? Ìyá Màlà mi ò. Àbí Adéọ̀ṣọ́ mọ̀ gbà mí ibo ìyá Màlà. Ṣé bẹ́ẹ̀dì èèyàn mẹ́fà lè sórí bẹ́ẹ̀dì?
12: Ìbílẹ̀ làwọn gan gbogbo ẹ̀ náà ti ẹ̀sìpírẹ́ǹsì rí.
11: Ṣé ìyá Màlà. Kò sí. Ọlọ́run ó ṣì wà dáadáa. Ọlọ́run ṣàánú wa. Hello. Ẹ kàrọ.
13: Ṣèyí gẹ́gẹ́ bí ìyá Màlà ṣe sọ. Ṣèyí pampasì yẹn, wọ́n máa ń lò lẹ́ẹ̀mejì, ẹ̀mẹ́ta, ẹ̀mẹ́rin.
11: Wọ́n máa ń lo pampasì lẹ́ẹ̀mẹ́rin.
13: Bẹ́ẹ̀ni, ó jù bẹ́ẹ̀ lọ. Ṣèrí kinní inú, ó ní kinní inú kan tó máa wà bẹ́ẹ̀bí wájú bá. Tó bá ti lò lẹ́ẹ̀kan yẹn, tó bá ti yọ dànù. Ọ máa tẹ aṣọ sí.
11: Pampasì tán fi ń tán lò fọmọ kékeré.
13: Bẹ́ẹ̀ni pé èyí ni bẹ́ẹ̀ni pé jẹ́ ni ọmọ lù mẹ́ẹ̀kan ẹ̀mẹ́ta ẹ̀mẹ́yìí.
11: Ó dà
13: mo
11: ti gbọ́ yín ẹ ṣe. yen yen je kun da kuro lorun pampas yen dakun e ma fun awon ara le ni to ma dakun hello
14: hello sir kun to sir
11: e mo soro pampas mo e mo soro pampas mo
14: me di je ki mo kokon ri eje ma bi ni je ki mo kokon ri pe enikan lo won yo kuro won fi aso fi ah ewo afiko lo tun ori lede yi ise na ni se wa la line ani ti ti laye wa o
11: ami
14: je ki mo kokon ri o ya mi lenu mo ni he mi ri ri laye mi owo en ti mo ti won yo kuro won fi aso fi mo ni he
11: ah
14: ki mo e lo ti ti ni se bo ni se mama te omo si bi ko mi da so ri be bi gan mi je so si bi de bi to oye ko lo ko ye ko binu tori po ko e ba wi ah awon won se de obo ah na ma je ki se mu wa wa ni si se lagbara olohun
11: ami olohun eyin ijoba eyin te nko wo pamo eyin te yin nkan eyin te mo te fe fowo se eyin te pomo olomo lekun jaye eyin te ngbowo meri awon ajinase eyin te ni bero olohun se ro nti Nigeria se ri n tun fe to nda lo te ra awon idile to pe mi ki se gbogbo ya awon olowo pampas o iyawo le fe ma economize e ni o sugbon je ti ri nkan ti atun gbo bayi

0: nkan ti mo fe so lori oro yi e dakun e ma ja so ro e ja moving on e ja kuro nbe e dakun mo ti be yin ni o te yan ba so ro ba pass ni ora pa phone e mo fun wa ni nkan mi e ja tuju bole hello ọkọ yin koma
1: tewo o ye
0: hello ema soro yen mo
1: igba teni kon omo osu marun kon ma gbe awon sori bed se fe se ko mo
0: ero won mo nkan ton se omo meji ni bebe omo meji ni won
1: 5 months
0: omo meji ni e ko si nkan kan ko ba we je gbagbo ni a ma sode igbagbo ni a ma sode baba ti church de agbe ban wa igbagbo ni a ma sode ko si nkan kan to fi nse eyan hello
2: abo lori
0: yara fowofa
2: e ma ni dam
0: ami olohun
2: ire le ma fowo aye pa mara
0: ami olohun
2: e ri oku to ye ke ba okunrin so te ba so
0: o ya e ba mi ba won so
2: lórí ọ̀rọ̀ pampas ni ẹ̀dọ́ nítorí
0: ọlọ́mọ irọ́ mo ń kọ́ tiẹ̀ irọ́ mo sọ̀rọ̀ pampas mọ́ yàtọ̀lá fẹ́ wẹ́rẹ́ wọ́n yàgbọ́ òsókè onílára alẹ́ ẹ̀fọ̀rọ̀ pampas lẹ̀ cherry emorism ẹ̀yìn bóyá ẹ̀ understand kẹri rédíò gbọ́dọ̀ jẹ́ nǹkan téèyàn ó gbọ́ tínú èèyàn ó dùn láti kúrò bẹ́ẹ̀ àwọn tí wọ́n mọ nàìjíríà tán mọ̀ pé orílẹ̀-èdè wa nàìjíríà yóò dà tán bá tún gbọ́rù kan báyìí ẹjọ́ alẹ́ la kí bó lẹ́ ṣe fẹ́ jẹ́ kán sùn náà èèyàn mọ̀ pé àwọn ìdílé kan wà tí wọ́n ń fèsì nǹkan báyìí àwọn bí ò wá mẹ́lòmíì ẹ má jẹ́ kí àwọn èèyàn mọ gbọ́ rédíò pé wọ ọlọ́run títẹ̀ ní mo tiẹ̀ bígbà tíyàn bá ń wọ ọ́rọ́ fíìmù ni àbí mi ò wọ́dá mi ò bóyá ẹ̀yìn fíìlì nǹkan tẹ̀mí ń fíìl tò ní ni ẹ jẹ́ ká kúrò lórí ẹ̀ àwọn tí wọ́n ń lo ní irú wa báyìí a lo pampas ìlédì náà ń lò fáwa ṣùgbọ́n ìyún wọn ò ní tó bíi mẹ́fà táwọn èèyàn ń pè napkin ní ìsìn báyìí napkin ní ìsìn kitchen náà ti ń lò ohun tó ń lò fáwa nu aṣábà máa jẹ́ bíi white tí wọ́n ó fọ gbogbo ẹ̀ tí ó wà lórí anger tí wọ́n ẹ̀hìn hello yes sir
3: hello Mr. Gbenga
0: ẹkálẹ̀
3: mo ní kò tí ń dájú ọ̀rọ̀ ilẹ̀kẹ̀ ọjọ́ sí báyìí ẹgbẹ́ ètò
0: ẹsẹ̀ akẹ́lá ṣàánú wa hello
4: hello ìsàlẹ̀ ẹkálẹ̀ o
0: ẹkálẹ̀ mà
4: ṣe ẹ rí ibi tó yẹ kẹ́ sọ̀rọ̀ sí ẹ sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ nítorí ẹ̀kẹ́ sọ pé obìnrin gbọ́dọ̀ ní mọ́tótó obìnrin gbọ́dọ̀ ní mọ́tótó ní ìsọ̀rọ̀ pampas but obìnrin gbọ́dọ̀ ní mọ́tótó ó dọ̀ ọmọ kò gbọ́dọ̀ wà lórí bẹ́ẹ̀dì kò dáa aláṣẹ ọlọ́run ní sí ní sílẹ̀.

0: Hello? Hello? Hello? Hello? Fọ́rọ̀ àṣírí láti ilé. Hello.
1: A lè yìí.
0: Ẹ káàárọ̀.
1: Ẹgbẹ́ má bínú sínú ìjọ. Ṣẹ̀rí lórí ètò yìí. À ń kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi ń bẹ̀ ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọmọ ọba gbẹ̀ngà gbajúmọ̀ láti ìdára Ìbàdàn nù. Mo ra àwọn àbíyamọ kan jọ kán mọ̀ tẹ ọmọ sí ilẹ̀ lásìkò tá a wà.
0: Kì í ṣàṣeyẹ torí òtútù bẹ́ẹ̀ ni. Àgbàlagbà gan ò gbọ́dọ̀ súnlẹ̀.
1: Ṣẹ̀rí àwọn ọmọ kan wà tẹ́ pé ara wọn ò gbá. Ẹ mọ kí wọ́n pè ní confusion.
0: Giri.
1: O lè padà láwa lára ọmọ yẹn.
0: Ọlọ́ọ̀nìjọ́ mọ ọmọ giri o.
1: Àsìkò yóò da ní ilẹ̀ ní sísun torí ọlọ́run. Tútù yẹn bá ti wọra tán. Ibi àtà ń sori bẹ́ẹ̀dì gan. Wíńdò tá a fi ń ta àwọn nínú táwọn nínú táwọn tá ń padé yẹn. A gbọ́dọ̀ sí lásìkò yìí. Tí a bá ṣí wíńdò ní àsìkò yìí. Ẹ kíyèsí pé ìgbà tá a bá fi dìde ají. Ètùtù yẹn mú yàn mọ́lẹ̀ ni. Agbọ́dọ̀ àníṣòfò ẹ̀mí àníṣòfò àwọn ọmọ wa o. Ajíra ọmọ wa o. Àlàáfíà fún orí ètò.
0: Àlàáfíà fún yín sà. Torí pé ó jẹ́ pé advice ni ọmọ ọba Gbẹ̀ngà Gbajúmọ̀ mú wá, òun ló jẹ́ ká gbà yín o. Ọlọ́run ní jẹ́gìrì ọmọ ọmọ wa. Àtàwa náà ta àjẹ́ àgbàlagbà pàápàá. Ẹ má jẹ́ expose ara wa tí òtútù jùjùjù. Wẹ́dà yìí kò fara múlò nǹkan bá wọn. Hello.
2: Hello.
0: Ẹ káàárọ̀ mọ́mọ́.
2: Ẹ kalẹ̀.
0: Ṣé ẹ lọ́rùn àṣírí tẹ́ fẹ́ bá wa sọ?
2: Mo ní àwọn àṣírí tí mo fẹ́ bá mi sọ.
0: Ẹnì tó ń bẹ̀ mà.
2: Ẹjọ́ ọkọ ni mo fẹ́ bí sọ yẹn.
0: Ọ̀rọ̀ àṣírí kọ́ nù ẹ fẹ́ ká bá yín bọ́kọ yín sọ̀rọ̀ àbí?
2: Ẹ bá ń bá sọ̀rọ̀.
0: Ẹ kí náà ṣe fún yín.
2: Ohun tó ṣe kún máa ń dùn mí gan. So àtijọ́ wa ti pẹ́. Ìyàrá ni wá ti dàgbà wọn ti rí ìgbọ̀n sílẹ̀ sí bẹ́ẹ̀ náà. Mo fẹ́ràn ìdẹ mi lọ. Àwọn tí ò ń gba ìṣòro rẹ̀. Fún àwọn ibi tí tó ti jẹ́ ìdàgbà.

0: tu ti fi bẹ́ẹ̀ mo fẹ́ràn àwọn yẹn jù mí lọ kò fẹ́ràn mi rárá ẹlò.
1: Gbọ́ yín mà à ń gbọ́ yín.
0: Òun náà ni mo fẹ́ fi bá ń bá sọ̀rọ̀ àwọn obìnrin kan yẹn mú jọ lójú jù mí lọ kí náà bọ́ fi ṣòrí tí mo fi ò ṣòrí.
1: Màmá ẹ̀ló mà. Ẹ̀ló mà. Ẹ̀ló.
0: Mo lè má kí odidi ọjọ́ mẹ́ta.
1: Màmí ṣe ń gbọ́.
0: Ọ̀gbọ́
1: yín. Network yẹn kò clear ń fẹ́ lọ ń fẹ́ bọ̀ ni. Ntẹ́ sọ pé ọkọ yín ṣe gan-gan-gan a gbọ́ àárín yẹn kí lè ní pọ̀ ṣe gan-gan.
0: Ẹ̀rí ń tó ṣe fún tó ń dùn mí ṣe ń gbọ́. Ẹ ti jọ̀wọ̀ ti pẹ́.
1: Bí o ti tó bí ọdún mélòó báyìí.
0: O ti ń lọ tí o ti pẹ́ gan. Ṣùgbọ́n síbẹ̀ náà àwọn obìnrin ta ni wọ́n jọ lójú jù mí lọ kí ló lè fà.
1: Ẹni obìnrin kan wà tí ó tó jọ wọ́n lójújù yín lọ. Ṣé ọkọ yín ń ṣèta ni?
0: Kí lẹ́yìn?
1: Ọkọ yín ń ṣèta.
0: Ó ń ṣèta o, ń ṣèta.
1: Báwo lẹ yín ṣe mọ̀?
0: Ìwọ̀n ìgbẹ̀kì ń ṣèta ń tèmi.
1: Báwo lẹ ṣe mọ̀? Èló, mo ní báwo lẹ ṣe mọ̀ mà? Báwo lẹ ṣe mọ̀ pé ọkọ yín ń ṣèta?
0: Ọ̀nà pọ̀ ọ̀rọ̀ pọ̀ ń bẹ.
1: Ẹ kí wá ni tí ó ń ṣe fún yín tẹ́ ẹ fi rò wípé ẹni tí ń bẹ ń ta ó jọ wọ́n lójújù yín lọ àti wípé ẹni tí ń bẹ ń ta tẹ́ ń sọ yìí ṣé bí olórí lùlù kan lẹ́gbẹ̀ẹ́ ògiri ni àbí ẹni tí ìyàwó yín tọkọ yín bẹ́ẹ̀ ẹni tọkọ yín fẹ́ tán gbìyànjú àti fẹ́ wọlé bí ìyàwó kejì.
0: Mo fẹ́ wọn wọlé kàn gbé wọn kiri ni.
1: Ẹ kí wá ní nǹkan tẹ́ ẹ rí tẹ́ fi lò wípé ó ń válù ẹnìyẹn ju ẹ̀yìn tẹ́ ẹ wà nílé lọ.
0: Ó mọ̀ pé wọn yóò mọ̀ sí ìdánwò sí wọn ni inú rẹ̀ ní jẹun nílé.
1: Lójú yín ẹ jọ jókòó báyìí wọn a sì máa pè wọn wọn máa sẹ ìdánwò sí wọn lójú yín. Lójú yín.
0: Bẹ́ẹ̀ ni.
1: Tẹ́yìn bá sì béèrè owó oúnjẹ kí ni wọ́n á sọ.
0: Wọ́n ní kò sí ẹja
1: àbò oúnjẹ.
0: Oúnjẹ ẹja ikú kan.
1: Bí pepper soup báyìí àbí.
0: Àwọn kan dẹ̀ ń wà lẹ́gbẹ́ ògiri tó jẹ́ pé wọ́n mọ̀ pé wọ́n lọ máa pàdé wọn every Sunday wọ́n mọ̀ gbéra wọn jáde.
1: Ṣùgbọ́n ká sọ wípé bóyá kò sún oúnjẹ nílé tẹ́ wá bá wọn sọ̀rọ̀ wípé ẹ fẹ́ oúnjẹ sílé tẹ́ ẹ jẹ o wọ́n á sọ fún pé kò sówó náà.
0: Oúnjẹ wà ṣùgbọ́n ó ṣàfẹ́ràn wọn jù mí lọ kí ni bí òun ìmọ̀ kí ṣe ṣorí tọ̀bọ̀ òṣòrí.
1: Màmí mo fẹ́ gbìyànjú àti gbọ́ yín yé dáadáa ni.
0: Ó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ni ó ń gbọ́ o.
1: Ṣé ó ń febi pa yín láti tọ́jú àwọn tó wà ń ta àbí pepper soup ni nǹkan tá à ń fún yín tó ń fún àwọn tí ń bẹ ń ta.
0: Ṣé rí ohun tí mo fẹ́ kẹba sọ ni pé ó fẹ́ràn àwọn ti ta yẹn jù mí lọ.
1: Mo fẹ́ mọ ìdí tó ń ṣe ohun tẹ́ ẹ rí tẹ́ ẹ fi nípọn fẹ́ràn ti ta ni. Ẹ náà ń pe ti ta lójú yín.
0: Ó ń pè.
1: A sì ń sẹ̀ ń dowó sí wọn lójú yín.
0: Bẹ́ẹ̀ni.
1: Tẹ́yìn bá wá béèrè owó ìyín owó pẹpẹ súùpù wọn ní kò sí. Ṣùgbọ́n tẹ bá béèrè owó oúnjẹ wọn á fún yín.
0: Àmà ló sòwò.
1: Tẹ bá béèrè owó oúnjẹ náà wọn á ní kò sí.
0: Àmà ló sí o.
1: Ẹ̀ á jẹ́ pé wọ́n fi ibi pa yín nù.
0: Àwọn fi ibi pa ni wọ́n fi à ń jẹ mí ni.
1: Ó ń fìyà jẹ yín láti tọ́jú àwọn tán. Àwọn tán bẹ́ẹ̀ ta pẹ̀lú bẹ́ẹ̀ sọ sọ̀rọ̀. Ẹ tún bí mélòó ná tẹ́ ẹ mọ̀.
0: Tí bá ní kí n kàrà wọn tó márùn.
1: Bóò lẹ ṣe ẹ lè dárúkọ méjì àbí mẹ́ta nu wọn.
0: Ẹ má jẹ́ dárúkọ lórí afẹ́fẹ́.
1: Rárá ẹ lè dárúkọ kò mí ni. Torí kò sẹ́ni tó mọ̀ yín kò sẹ́ni tó mọ kọ yín.
0: Ẹ má jẹ́ dárúkọ lórí afẹ́fẹ́ lórí afẹ́fẹ́ làwọn.
1: Màámi bí Mbọ́ pọ̀ Bíọ́lá pọ̀ Kẹ́mi pọ̀ Rasidá pọ̀ Táwa pọ̀. Tó tẹ́ ẹ bá mọ̀ ẹ dárúkọ méjì nínú márùn-ún yẹn.
0: Ẹ má jẹ́ ń dárúkọ.
1: Ṣùgbọ́n ẹ mọ̀ tóbìnrin márùn-ún tọkọ yín ń fẹ́. Màámi ó dáa ẹ bá mi gbé fóònù fún wọn.
0: Àwọn náà rí wọ́n gbọ́ ọ̀nà ẹ̀gbà.
1: Ẹ ló sàáyé káàárọ̀. O ya mi lenu ti mu mi fe daruko ninu awon marun te nfe sita yi
2: o. O ko so mo to to mo ko ki se mo to ri lo so. Number 1 ko mo wo reset.
1: Hmm.
2: Go reset.
1: Wa lo ye, wa lo ye awon calls te ti make wo, awon te ti ba soro. Atawon messages to wole.
2: Saturday, no only problem. The man record you first record. The man record you say you are the man who call anybody that will pay. So he just go be out. Pay anybody. No call the man. The man who he just send those anybody. So be out. I want them. Be out. Find out the number. But the number pay. Or you can send that phone number. But you better send those to your man. So later, the message is more than more.
1: Mo like ife ti n be laarin yin o ti wa mo wa si n jealous ni after 40 years
2: o je nkan to ya lele ni nje to n dagba nje to n dagba die die to lo da wi pe iwa e wa fe mo
1: ife ife
2: ife mo so mi ko ma si mi I don't know me but mo to fa bo bo ko be
1: mo notice pe ki se wi pe e fi ya ebi I pe e fi ya won jeje won ti ba tan ti so pe owo pepe soup la won bere lowo yin te so pe ko si
2: ebi go je pepe soup o pa ro
1: ni mo de mo to work ko yo so bi
2: to ba ti se fun mi ni nan je mi je unta mi mo bi to ti lo ri pepe soup to bi je
1: mo se n soro o ti ye mi emi na ti understand ife ni ko si nkan mi ko si bi ti fe ba wa ti owu oni si lokun ara won awon si ma wo pe te ti se fa won boyo lawon kanta te n se fun ni an lori phone le kokan o si mo nje pe ba mi conversation ma njo nkan teyin oru to ba ti je pe nkan teyin gbe sokan ni mama se n gbo mi
2: e get you
1: so n gbo mi bayi se mama n gbo mi hello ma
0: hello
1: seri perspection wa la fi ma to ba nkan ti a ba fi sokan ohun la fi ma gbo oro ohun ta baba se fi gbogbo na la se ma gbe kale bayi na la se ma digest e to ba je po ti wa lokan yin pe oko yin se agbere te ba gbo conversation oko yin ati customer kan to je obirin oju eti agbere yen le fi ma gbo esi ni ri nkan mi mu jade ju wipe oko yin fun eniyan lowo lo papa julo to ba ti ni se pelu owo
0: mun tin ba ti se ri to sele ni wipe wo se wa ni won ma paro won paro gan chungun hello sa
1: mun bo yin
0: se mo ko ri afefe la wa
1: be ni
0: se ri tin ba ti ronu de ibikan lo ta ti fere wa ti pe o
1: won ni 40 years bayi
0: ṣugbọn ọlọrun o ṣaanu aye wa ọlọrun ma je ni lẹnu je se wa
1: amen
0: won fun iwa kan iwa yen de ma bi mi nkan ti tin bo
1: be ni n gbo yin
0: lo to won ma n je fone o igba mi ale soro ko je pe ka record ni kemi fe gbo ibi ti ati soro ni soye yin se n gbo mi
1: be ni ke play back oro teyin atoko yin so
0: sori igba ti ba ma play record ni ti ba ma play bayi ibi ti won atobirin ba ti wa lotel ni ma gbo ni ma gbo kode ni mo pe fone mi ti record so wa yen ko ri be
1: mama sebi ọkọ yin fun yin ni access si phone won lati gbe anytime lati gbo voice record anytime
0: phone e ma record le ni
1: e ti gbo bi lo tele e ma gbo ma
0: phone e ti record
1: hello ma se phone won ni so ni password abi code
0: ni mo password we
1: ehe se awon no fun ni password yen ni abi le mo fun ara yin
0: awon no fun mi
1: se wa ro wi pe oko yin o ni nkan asiri won ni obirin ni ikoko ti won ma pe pelu phone yen ti won jo ma soro koko pelu phone yen won ti won fun ni password si phone yen se ro pokunrin le si ru esa
0: ki lo to fi gbobirin hotel ni fi record le
1: bawo le se mo pon gbobirin hotel
0: o record le won mo boya re yen lo te recording ti yen o mo
1: ki ma mi kini nkan te gbo ninu conversation yen te fi mo pe o gbobirin hotel
0: mo gbo pupo mo gbo yiye bi to se di mo gbo
1: e bi kini te ba tin soro e ma fi
0: ya pere le si non ben aye re o ma ba ni le fa caution lojo iwaju
1: oda
0: to tin dagba o
1: oda
0: awon benin si na ko pa yan sara ni na pa yan saye ni ma tun lo mu ni ni gboro ko se to kan won babaku ni
1: daddy
0: e ma ba soro
1: daddy
0: o ja la mi si na
1: daddy o ni e n gbo ti mo mi nso yi o to ba je pe ooto ni nkan tan so ko si nkan kan nbe o ko si nkan kan ta e fara mo mu mi tori ti won tori ti le ati tori ojo waju na ni so e bo sa
0: se ri un temi kan fe ka ba won so ni ri pe ojo iwaju ma lagbara o ko lo ma si to ala laare
1: amen
0: se awon obere tin denta ma so yan da paro ni wa so yan da bi won ni won tun lowo mokunrin mi nta nigba tun ba ti so baba di baba kuwekuwe
1: ejo daddy ti to bi eni odun melo na
0: daddy ti wo 60
1: won ti le ni 60
0: won ti wo bi 62
1: iyen le fu wa ro poju won wa nta
0: se ri ki se bo su won so wa nta ni dun mi sugbon se mo wi pe bo ti wule koko ati yawo peto won ni fe ki won mo jeun mo ile fe ko jeun mo ni ire ni na fe jeun mo ko ra ni ra re ni to ro je iwaju ma le ni se so
1: eje
0: olohun ba n gbo mo emi ko so ara temi ko na ko so ara re to ro je iwaju re ko olohun je faisan lugba
1: o na na ti n gbo bi yen daddy se n gbo e ko so ara yin dakun to ro je iwaju ke ro ti mama ero ti le ara yin gangan e so ro tojo ola so n gbo mi sa
0: nbo
1: che wa ri nkan kan ti mo fe ke mo mami che nbo ma fun nkan kan ti mo fe ke mo fun okunrin lati yonda password phone e fun iyawo itumo e ni wi pe on trust yin e de fe ke trust awon wi pe awon o lebo leru
0: se ri phone o pe mi ko ta mi se fawo fo mi fi password si owo omo lo ma wa 24 hours fa ba tele body party pe ma yin egbe
1: e se wa mo wi pe awon okunrin kan wa to je wi pe awon okunrin kan wa to je wi pe phone iyawo won o ni password awon ni access si phone iyawo won sugbon phone titi won iyawo won o le fowo kan se mo pe awon okunrin kan wa be
0: awọn
1: kan abẹ se mi a mo so un to ba ti le mu okunrin to ti fun iyawo e ni password phone e itumo ni wi pe on fe ke trust awon ke se trust won na ni tori ton ba fe ke trust awon awon ni fun ni password un to si n so fun yin ni pe awon o lebo leru tori ko si okunrin ti o lebo leru ti o je ki iyawo un o mo le
0: o lebo leru ti e jari.
2: Hello, daddy.
1: Yes, sir.
2: Well, I share the God. I little you know for the badge.
1: Amen.
2: But as you know, there was a time to actually come to see law. Like I saw, there was certainly no problem. So, not it at no good do. No more good in the suitor. We had a record here to say. So awon lara won ti ati just so ti afẹ ta fẹ tun gbọ o lo fe gbo ma preset ni lo set ni o ni password ko ni kan lo any time lo le gbo lo le o le wo set ni sugbon le no bi o do lo se o o ti wa kini ti wa wo lara bi aye ti mo ti wa fi gba yen ni
1: e se leyin yen e pada se mi abi
2: o ye
1: ti ko se ba pada se mi awon na ti e te ba pada se mi
2: won ti je ti dun olun ti gbagbe so o lo afi won huwa se mi se
1: but according to mommy in see yi leyin yen awon on to titun bo yin mi ni nkan ta mo so
2: ba to ri simen ko ri nkan kan mo
1: oh ri money abi e se mo
2: popo mi se ni ko mi se ru ko ba to jo ba mo to bo ri pe mo e go tin dagba ki mo fe bi ki mo fe fi ki mo to pe mo wa omo ti awon omo ti abi o tin bi mo ki lo wa to ko ki mo wa ki mo pin ba se ri bayi
1: mo lo pade to fa se ri teyan ba jale le kan soso to ba pada wa da ran bori awon eyan mo ri paso le na lo tabora ni tori kan ti mu yin le kan ko si irin yin ti o ba ti mo wa suspect ye emi o kan ti mo pe an mu yin le kan lo to sugbon mommy
3: yes
1: laughter ta la koko te mu won tan ti apologize te ti gba e ti egba ebe won nigba na
3: mo won la koko mo won le keta mo won le kerin so the phone yen ni problem o phone yen ma record ara re le so di gbogbo n ton se yen ki se ko dun mi o lo ti ye ni sugbon emi o fe komo nursing emi o fe komo nursing ti o da la
1: to mo understand nko to n ba yin leru ni pe kon ma lo gbe igbe kugbe wa ba yin mole abi wa ka yin mole ko ma je pe nko to ma affect yin o ye mi sugbon tele keji se so fun won tele keta se so fun won kini nkan tan so n ba na
3: mo so
2: bawo n tele keji se gbo bawo lo
3: ye mo so tele o wo nko
2: o le ti lo ti
1: Mommy, o da e ja se bayi daddy ma a wu mi ki ba yin soro ni eyin eto sa te ba mind e jo ke tutu pari ma fi number sita ma fi number sita e jo leyin eto e pe mi e se gan yes sir
3: e se sa
1: yes sir mo like ìdílé yìí pẹ̀lú ohun tí mo ra gbọ́ yìí fi hàn pé ìfẹ́ tòótọ́ ń jọba nínú ìdílé yìí bóyá ká wá nílé ẹ̀kọ́ ọkùnrin ìṣúra fẹ́ máa yá ọkùnrin lónìí èyàn kan ti sọ fún mi rí ó ní tí ọkùnrin gan ò bá fẹ́ ṣe pé àwọn obìnrin míì wà tó jẹ́ pé ọkùnrin ò fẹ́ ṣe òṣùbá àwọn obìnrin yẹn wọ́n á fi wọ́n á sá wá ọ̀nà bóyá bí ẹ̀tàn bí ète bí nǹkan kan tí wọ́n á fi lọ ọkùnrin yẹn wọ́n á ní kéèyàn tó dijú kó tó là yóò ti bára ẹ̀ lórí bẹ́ẹ̀dì pẹ̀lú obìnrin míì

0: bójú bu ẹ lọ ohun tó bá ti mẹ́yàn tí a ti sọ wípé ìwọ ni mo mú tí mo fẹ́ kò yẹ ká tún mọ tó ń wò ta mọ́ no matter how the case may be. Ọlọ́run sì ràn gbogbo wa lọ́wọ́ láti kóra wa níjàánu ni.
1: Ẹlọ́
0: ní pápá kan sà, yes sà, ẹ káàárọ̀.
1: Olùṣọ́ látọ̀gbọ́n bá ṣọ.
0: Olùṣọ́ ẹ káàárọ̀ sà.
1: Bàbá yẹn ni mo fẹ́ bá sọ̀rọ̀ àkọ́kọ́bù tó bá sọ lẹ́ẹ̀kan yẹn. Kò rí pé ìfẹ́ wà láàrin wọn.
0: Bẹ́ẹ̀ni.
1: Mama de wa concern
0: about exactly about where being daddy at the future won ga papa
1: she starts at the time with the lifestyle e ko tu wa be baba se di pe ojo se ri food wa ye food wo wahala di baba bi I say it anywhere I find myself your say should be your one say should be your personal property. Kò sí bí yẹn ṣe fẹ́ wo ṣe tó ní fẹ́ẹ̀dì tí ò ní kankan tí ó bá ń lú yẹn.
0: Kò sí yóò máa kàn ó torí mind téèyàn gbé lọ wo fóònù yẹn ni wípé mo fẹ́ mọ̀ bóyá ó ń ṣàgbèrè.
1: The name you are using láti fi save kankan ó lè ẹni give another different interpretation sí nǹkan tí o ìtẹ̀bi fi store ẹ̀. Ìbànújẹ́ ló máa padà ní Zidazu. Number two, màmá náà ó yọ ọ́. Ká bá máa sọ ẹran mọ́lẹ̀, a gbọ́dọ̀ ṣetán láti fún ilé ìrìbò. Bóyá ó ní kankan tí màmá náà ń ṣe tí bàbá fi ń jáde o, tí bàbá if it is true tí bàbá bá ń jáde. Orí àwọn obìnrin kan wà, ó sọ pé at my age, rọ́kùnrin mọ́. And bàbá ìpéjọ́
0: ṣe. Ẹjọ́ bá wa ṣe pápákọ̀ ọjọ́ ti lọ sá.
1: So kí bàbá náà ṣàtúnṣe tó if need be. Then that is where that will take to advice. God bless. Thank you.
0: Eshegun, sir. Thank you, sir. I'm going to look short if you want to see my jam on your phone. Wara wawo. Eje ka wa no se ma rin irin to mo ton fi ni suspect wa. Kọlọrun ran gbogbo okunrin lọwọ. Kọlọ o si di gbogbo idile mu. Adupe lọwọ gbogbo eyin ololufe eto yi te ti darapọ mu wa lati gba ta ti bere. Gbogbo gbala mo riri eyin. Ese te nife wa nigba gbogbo. Láti máa dánu dúró lórí ètò bá mi tó fún ti tòní. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ lóòótọ́ ètò yìí ọ̀gá wa Kenny Tugunje. À ń dágbére lórúkọ ọ̀gá wa Gbẹ̀ngà Oyàtọ̀ Ọláyíwọlá. Àti lórúkọ Azeez Adémọ́lá. Tóbi lọ́ba ọmọ ìyá àfẹ́ ń bẹ ń bí yín. Bákan náà Infinity. Mr. Láwúwo. Nífẹ̀ẹ́ dágbére jámọ̀ lọ́lé.
2: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ètò tòní lórúkọ Ọlọ́run. Aago mẹ́rin lèmi àti ó pàdé. Fun thank God is Friday. Ire atan la fi pade Adeosun Oluwa Kayode loruko mi New Vision yin ni oko yawo
0: Olumuyi wa Adeyeyin loruko titemi ti gbogbo yin mo si regular apostle apostle ile afefe lo ndagbere pe ka fili atayo pade number mi te le pe mi si 0704238395 le ko si 0704238395
3: Ẹ ṣe o tabo. Lagilu FM 96.7. 6.7.